0: gbàrú ẹ ẹ a mọ pé ọdaràn lòṣèlú bá ṣe ń ṣe nílẹ yorùbá ni ṣé ibi ní ibi tí àwọn èèyàn wà lọhùn ṣé wọn lè ṣe wọn lè gbàrú ẹ àwa là ara wa síbí báyìí àwa lè yàn òjọ wa ara wa òjọ wa lọdọ àbẹkítà n tó bá wù wá là ń ṣe kò lè yẹ kó rí bẹẹ sà àrò àkó ètò fà.
1: ṣe. ẹni yóò bí ni o yóò kú ọ̀dọ̀ ọkọ àbí.
2: ilé yíyọ gbọdọ dàrú.
1: hello sir.
0: hello.
1: hello ẹ káàárọ̀ ma o.
0: yes
1: ma.
0: yes ma.
1: yes ma.
0: ìdúró yẹn.
1: kò fi orí yẹn sílẹ̀.
0: torí ọlọ́run fún ọlọ́run dẹ̀ ti ní ara máa yẹn náà ló ti máa lóyún ló ti máa bímọ ṣùgbọ́n àkókò ọlọ́run láàrin òun àti ẹ̀ kò tí ì tó ní jẹ́ kí tàbí ọlọ́run wò pé kán fi gáàpù sáàrin ara wọn kí àlejò wọlé kí wọ́n tó bí kó tó rí tiẹ̀ ẹ wo tí bàbá ńlá wa ìsáàkì abraham àti ṣẹ́nu pé ìyàwó ló fa ẹrú fún bàbá ńlá wa ẹ kó tó wá fún ní ọmọ ṣe rí ìrìn àjò ní ọlọ́run ló yé.
1: mami mi tí dáàdì bá wọlé ní ìsìn báyìí pé ẹni táwọn ti fẹ́ tẹ́lẹ̀ táwọn ọ̀fẹ́ mọ́ tí òun àti òbí mọ fáwọn táwọn òbí mọ fára wọn ó sì ti lọ ṣùgbọ́n àwa tún pàdé làwọn tún máa ṣeré kìfẹ́ kan lọ́mọ lóhùn lóyún ẹ gbà á. kò sí tí ò lè ṣẹlẹ̀. ok.
0: pass kálukú èmi ni mo pẹ̀lú abisọlẹ̀ kan pass kálukú oyàtọ̀ mo mọ̀ pé ọkùnrin yẹn ti máa sọ pass fún màá yẹn kó tó wẹ̀dì láti ṣàlàyé fún ẹ dẹ̀ tún máa fẹ́ rí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yẹn ọlọ́mọ máa ń dì wọ́n ọ̀rọ̀ tó bá dẹ̀ ti jábọ́ lẹ́nu sí wa àwọn òun pé àkànṣọ́ ni ó dẹ̀ ti di má jẹ̀rùn ẹ pé nígbà wọn fẹ́ pínyà wọn sọ wípé táwọn bá ṣojọ máa rí àwọn ṣojọ máa ní nǹkan papọ̀
1: bẹ́ẹ̀ni
0: ṣe ìpàdé yẹn ti wà láàrin wọn
1: bẹ́ẹ̀ni
0: ọlọ́run dẹ̀ ti bá wọn sáàpù ẹ̀ bẹ́ẹ̀ni ẹ wo ìgbà tó ti wọ nílé ọkọ yẹn èyí ẹ̀ tí ò bímọ tó pẹ̀lú tráwù bọ́lọ́pẹ̀ tó tráwù bá ga mọ̀ọ́ntì tòun tó lóyún yẹn kó tó lóyún tí ìwà tó pọ́kọ́ lónìí yẹn àbí tí yóò sọ pé ohun òun ló yẹ̀mí wọn lẹ́yìn pé kó dijú kó fọkùnrin yẹn sílẹ̀
1: kó dijú kó fọkùnrin yẹn lẹ̀
0: kó fọkùnrin yẹn sílẹ̀ ìtòlè sí ènìyàn torí ẹwúrú ṣiṣẹ́ ìṣẹ̀tọ̀ ẹ̀sọ́ tánìfẹ́ tí o fẹ́ ẹwúrú ṣiṣẹ́ ìṣẹ̀tọ̀ ìṣẹ̀lẹ̀ yẹn kí ẹ lè pé ọkùnrin yẹn ló ti sọ pé òun ò fọmọ kí ló fẹ́ fọmọ sí i ṣé o pé ọlọ́run ṣe ìdájọ́ dáre tó bá ṣe èmi o mi ò ní jẹ́ kó rí ọmọ yẹn for 2 good 3 years àjọmọ fóònù kanra wa ni nígbà tí ìbámu ojú ọmọ wà tó bá dẹ̀ jẹ́ títí ọmọ wà tí ò fì láti dé rẹ̀ mi ì ní lọ tí wọ́n lè ṣùgbọ́n máa dà lánà mi ì ní tì mọ́lé ṣùgbọ́n màá jẹ́ kó mọ́ tó ṣe láì dà pé màá máa jẹ́ kọ́ ọmọ ẹ̀gọ́ mọ̀ ẹrú pẹ̀lú mi ọkùnrin lọ́mọ yẹn ọkùnrin ni mo dẹ̀ máa sọ màá lóyún ní bàbá o ṣùgbọ́n mi ì mọ́bi tó wà mo sì mọ́bi tó wà.
1: ẹ sì mọ́bi tí bàbá ẹ wà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n ẹ máa sọ fáwọn pé ẹ mọ ibi tí bàbá rẹ wà.
0: Èèmọ̀ ibi tó wà. Ibi tó lè rí okọ̀ ọ̀làrùn lọ́mọ ń jẹ́. Mo dẹ̀ fún ọkọ̀ sọ́ọ̀nì mú bàbá ìṣèwájú ẹ̀.
1: Okọ̀ bàbá yín ní ń jẹ́.
0: Bẹ́ẹ̀.
1: Ẹ dẹ̀ fún ọkọ̀ sọ́ọ̀nì mú bàbá ìṣèwájú rẹ̀.
0: Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n máa tẹ lákùtì. Mo mọ̀ pé ó náà máa fo orúkú tó rọ̀ mọ́ yẹn. Èmi ṣe wàhálà kí n tó tọ̀. Nǹkan méjì ni pé àìpé jọ́ sí mò ń lérò yẹn, ọmọ yẹn ti kú ńkọ́, àbí èmi mo kú. Bó ló ti fẹ́ rọ̀ wá? Tẹ́jẹ̀ nǹkan bá lọ́nà àméjì sí. Bẹ́ẹ̀ pé àwọn òbí àwọn pérẹ́ǹtì ni àbí ilé ọmọ aláìníyà ni wọ́n gbọ́mọ yẹn lọ. Ṣó lè kò fìrí lọ sọ́dọ̀ ìjọba ni? Kò lè kò fìrí lọ. Wọ́n á máa sọ fún ní sísan yìí pé ẹ̀jẹ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ bì kàn kó lọ wá. Kò dẹ̀ ní mọ ibi tí ò wá sí. Òbítọ́ tọ́ ọ̀bẹ ti gbọ́mọ lọ́wọ́ o. Ọmọ ti sọ bẹ́ẹ̀ nà. Ọ̀bẹ dẹ̀ ti sọ bẹ́ẹ̀ ṣe. Ṣùgbọ́n
1: ọmọ ẹ̀ tó ọmọ ọdún báyìí.
0: Tí wúmà yẹn lẹ́yìn kó kúrò.
1: Kó kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó kọ́kọ́ ẹ̀ tó dé.
0: Bẹ́ẹ̀ni. Kó kúrò kó ráìtì lẹ́tà lẹ́fọ́ ọkọ ẹ̀. Ó lè kúrò lágbègbè ibi tí òun àtọkọ ẹ̀ lọ́ọ́ ti lè jọ ríra wọn fọ̀ náà. Ìké mi ṣe nìyẹn. Nígbà tó ti jẹ́ kí ẹni tó wà sí ẹyọ méjì yẹn mọ̀ tó náà dẹ̀ ti mọ̀. Kó gbé àgbélébu ẹ̀ ìpè tọ́lọ̀ sí fún kó rẹ̀ yàn àjọ òun yìí. Ọlọ́run á dẹ̀fà gbé.
1: Àmì o.
0: Ọlọ́run á fún yín ṣèṣà.
1: Àmì o.
0: Ọlọ́run á tó lè tẹ̀ yín
1: lọ. Àmì o. Ẹ̀dàbọ̀ ṣe o. Hello. Yes, Mama Mimi. Okay, Daddy. Akibadi, yes.
3: Wọ́n yá ọkọ mi fẹ́ ẹlòmíràn káàkiri tráìrì ṣé ìwé ìwáyé dáadáa.
1: Bẹ́ẹ̀ni.
3: Ó wà nínú bídélì náà. Òtọ́ bá fẹ́ lòmíì yẹn tó bá bímọ ìwé tó máa ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ yẹn. Ó Adésínà ni ó máa yẹ yóò sì náà fóun náà. Tó ìyẹn sẹ́ẹ̀dì á fi wá ní káà di pàdé kan máa lọ́lọ́tọ́ ibi náà wà ní ẹ̀tọ́ àpọ̀lẹ̀ ti padà tọ́lọ́ tó wá sí àmì sí. Èyí tó yẹ tó yẹ wọn ó ṣe ṣáájú òun ni wọn á gbẹyìn sí. Kò sí tó bẹ̀rẹ̀ yẹn lè ṣe ju pé yọ padà sọ́dọ̀ ọkùnrin náà. Ó dẹ̀ pọ̀ sínú kò sí pọ́kùnrin yẹn gbájú ṣàlàyé fún ìyàwó tó ṣe wẹ́dìn fún. Pé báyìí ká ṣàlàyé káwọ̀ ju. Òun ti fẹ́ ìyàwó parí tẹ́lọ̀. Tó fa ṣe pẹ́ṣẹ́ rẹ̀ ń láàrin àwọn méjèèjì. Ṣé kò tọ́ bá ti ṣe sọ bẹ́ẹ̀ fún tẹ́lẹ̀? Ọkàn jẹ pé aláfẹ́ kílíọ̀mù ìyá yìí ni wọn. Ìwọ̀rọ̀ fáwọn ọlọ́run sáà.
1: Yà mí o.
3: Tí mo ti ọ̀rẹ́ mi kò ti ṣubú ẹ̀. Tí obìnrin yẹn ò lè rí tó fi lọ. Kódà àfẹ́ lómi. Ìgbà tí ẹ tó bímọ. Ìyẹn náà wọ́n tún pàjẹ́ wọn. Ìjálè bí ilé náà ṣe rí mi. Ọ̀rọ̀ 1978 mọ̀ ń sọ. Tàbá bá pàjẹ́. Lọ́ba lóyún. Ẹ mẹ́jẹ̀ ń tàn òun ló kílíọ̀mù ìyá lé padà. Tàkọ́kọ́ ló kílíọ̀mù ìyá lé padà. Ọmọ sàbí.
1: Àmì o.
3: Tó o kọ́kọ́ ti dán ìyàwó méjì ni. Ọlọ́run ọbẹ̀ ní ìdùnnú àríyá bá gbẹ́rù.
1: Àmì o.
3: Ẹ kú ìtọ̀.
1: Ètò rẹ o. Ẹ ṣe gùnsà. Ẹ dúpẹ́ o. Hello.
4: Hello.
1: Ẹ
4: kú ìtọ̀.
1: Ètò rẹ sà. Sá.
4: Lórí kejì tẹ fọwọ́ ká dá sí yẹn.
1: Bẹ́ẹ̀ ni sá.
4: Obìnrin ní ìpè tó pọ̀ náà. Tóbìnrin bá dá ètí ẹlẹ́ fún ẹ̀rú báyìí. Ó lè dá ètí fún bàbá tó tíráàbù yẹn gbogbo yẹn fún bàbá. Bẹ́ẹ̀ ni sọ fún mi.
1: Ibi kan tó lọ.
4: Ìgbà tí ìyè mi wà lọ́mọ kékeré. Mo wà ní Jọ́ǹgì. Ọmọbìnrin kan fẹ́ ń gbàgbà. Àdó ti lóyún oṣù méjì. tẹmiyàn mọ. Ẹni tó wá fẹ́ ẹni tó lóyún fún lẹ́yìn ọgbà lọ́wọ́ ẹ̀ fáìgé. Ẹni bẹ̀ ni mo níṣẹ́ kan lára. Tóbìnrin bá lóyún tàbí bóyá ẹ̀kan kan bẹ̀ lára ti bóyá mọ́gùn. Nǹkan ara mi ò ní tó bá lé kò ní wọlé.
1: Ok.
4: Ó bá dín ní jọ́nà, a bá fẹ́ súnmọ́ ara rẹ̀. Mi kì ní yẹn o, oríta tí ara rẹ̀ bá mú ìrọ̀ lọ́wọ́ padà, ó bá mú ìrọ̀ lọ́wọ́ padà. Ọ wá lákọ̀ọ́kọ́ wálẹ̀ kí ní wálẹ̀ kí tàbí ṣe ń bọ́ wá pè mí arábìnrin náà ní kankan bẹ̀ lára. Ó ní rárá. Mo ní nǹkan bẹ lára ó ní rárá. Nígbà wa di ẹlẹ́ẹ̀kẹrin tó wá, mo ní arábìnrin mọ́ wọ́dọ̀. Tó o bá ti jẹ́wọ́ ohun tó wà lára ẹ̀ máa fẹ́ ọ. Tó o bá ti jẹ́wọ́ má dé bímọ. Ló wá ṣàlàyé pọ̀hùn lórí. Bí ẹ̀bùn ti ń bá ẹ pé ìníṣẹ́ lára tí wọ́n gorí ẹ̀, oyún yẹn bóyá bí oṣù kan ó ti ká láti mọ́ mi lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà sọ̀rọ̀ lóyún, ọ̀tọ̀ ni. Ọ̀tọ̀ ni.
4: Tó irú nǹkan bá yẹn, kó bìnrin yẹn tètè kó ẹrú ẹ̀ kó lọ́dọ̀ bàbá tó tó àrùn yẹn kó tó dé. Bẹ́ẹ̀ ni kò sí kó tètè kó ẹrú ẹ̀ kó padà sọ́dọ̀ ọkọ̀ tó kù lọ́dọ̀ ẹ̀ lọ́dún mẹ́wàá. Ìyàwó ti dín méjì ni.
1: Ọ̀dà kò sí wàhálà. Ẹṣin. Mami.
5: Hello.
1: Hello, ma. Ètò rí o.
5: Èyí tó lẹ ti tẹ
1: ọ. Ó lágbára mọ́ mi mà.
5: Ẹni kábíyèsí, kábíyèsí lọ́lọ́. Àdì ìtúsí lọ̀rọ̀ rẹ̀. Bóyá wọ́n ti rẹni jíṣẹ́ fún wa pé kí ọkọ̀ kọ́kọ́ búwá obìnrin kan orí ọmọ ní pọ̀ mọ́ wọn tí ó kò láyé lọ́mọjọ́ mórí. Ìyàwó òun náà ni ó bímọ fún. Wọ́n bá dẹ́gbẹ́ yóò tàn pé ìyàwó náà yóò sọ fún pé àbá ògbọ́n tí wọ́n ní kò mú sí. Ẹ̀yin bó làwọn wà sí nǹkan wà pé láéláé wọ́n bá ya ọlọ́run sọ ọlọ́run sí àwọn ò bímọ ẹ̀yìn kan irú rẹ̀ máa ṣẹlẹ̀ dáadáa. Ṣùgbọ́n ohun gbogbo ọ̀tẹ̀ rí balábẹ́ àṣẹ ọlọ́run. Bọ́n bá ṣe pé wọ́n bá ní sùúrù ni tàbí tí wọ́n bá fi ààyè lẹ̀ pé kọkùnrin yẹn kó tiẹ̀ tra ẹlò ní wò yóò ti rí náà nì. Àmọ́ bó ti wá rí nísìn obìnrin kọ́yà ọkàn rí ìkulẹ̀ sí lọ́dọ̀ ẹ̀ ni ó fẹ́ tẹ́lẹ̀ náà. Ọmọ lóòótọ́ ni ọmọ lágbára níbi táwa wà yìí ni. Ọkàn rí ìkulẹ̀ kúò lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ ọkọ náà kúò lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni. Ọkùnrin wọn ì ti sọ wúlẹ̀wúlẹ̀ ti ń bẹ láàrin òun àti èyí obìnrin àkọ́kọ́ ń fẹ́ ni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́. Tó fi jẹ́ pé tó bá ṣe obìnrin tí ọtọ́ tọmọ sàtí wo sàkún ọ̀rọ̀ ni yóò ti mọ̀ pé ó ṣe é ṣe kí wọ́n tó padà fẹ́ra wọn. Bẹ́ẹ̀ torí yóò ti sọ fún báwọn ṣe fẹ́ràn àwọn báwọn ṣe fẹ́ràn ara àwọn tó ó ṣe nira ńgbà táwọn fẹ́ tú ká gbogbo ẹ̀ ni ó ti sọ fún obìnrin. Kódà tó bá ṣobìnrin ní ìtumọ̀ fẹ́ wádìí ìfẹ́ ìpín òye kókó ni yóò ti sọ fún pé àìwá àmọ́ tó bá wá ṣe pé bóyá kò tiẹ̀ wá bímọ àbó tó bímọ tẹ́ ẹ bá ríra yín ṣé kò tán wá lè jẹ́ pé kinní kan kí á sọ fún ni pé bí ẹṣin ọba ọ̀sán jẹ kó. Bẹ́ẹ̀ni n tí ó sọ fún ni pé n kò wọ́n mọ̀ kúrọ́ fún ọ táwọn bá tún jọ pàdé nǹkan lọ fí nǹkan ṣẹlẹ̀ ṣe ẹni kó ti jẹ́wọ́ ọkàn àwọn méjèèjì kú lọ́dọ̀ ara wọn. Ntọ́wọ́ wà bẹ́ẹ̀ ní sẹ́yìn ni pé ọ̀rọ̀ àwọn méjèèjì ní sẹ́yìn ti wá gba sùúrù. Obìnrin yẹn yóò kò kúrò ní ọ̀dọ̀ bàbá ìtí tọ́lọ fẹ́ òní choice. Tọ́ba ní kóun ó ṣe ète kóun ó fi gbé oyún fún ọkọ̀ tó travel. Ọ̀tara rẹ̀ jẹ́ nígbà tí rí bá tú bàbá lẹ́ẹ̀sẹ́ ni o. Bẹ́ẹ̀ni ẹ̀sẹ́ ni àṣírí irú rẹ̀ kì í bò. Ọ̀rọ̀ tí ọba ń tò gbé ni tọ́ba sùn yọ padà tají. Ìyẹn ogún ọdún àti gan jó yàn lọ́wọ́. Kó kúkú fẹ̀ kan kó work out of that marriage. Ṣé wá rí ibi tọ́rọ̀ àwọn méjèèjì ti wá gba sùúrù báyìí ni pé obìnrin tí ń bẹ nílé tóun ọ̀bà ní fẹ́ gbà fọ́ lọ́hùn yóò kó wọn ọ̀bà yàn lé ní òwú yìí o. Alóòna ìyáálé ṣé mo kó gbóná. Wọ́n wá lè máa ta ọmọ lọ́fà fúnra wọn. Mo ṣe pọ́n àwọn méjèèjì wọ́n lè padà sọ́ra wọn dòkó lógún tí bàbá àwọn tí wọn padà tí wọn padà tí bàbá àwọn wò wò àti nígbà bá ta ọmọ pamọ́ra wọn lọ́wọ́ ẹ̀dá kan kí ló kù tàbí tí a máa fa bàbá nǹkan já. fẹ já okun ẹmi ẹ na ba fa sense an fa so de fa sense an fa so so o to mi ya le yen o ni ko loro re gba suru ju bayi to ba ti je ko te re ti leun to ti o ba ti ne gba ya ba ti ma pe eyin ohun to ba ko ni ya le iyan si da ki ya le o tete ko tete gba fo lohun ko fi ya le le fun e bo ti ri fun ara re ni won ba lo re ti le fun ya le ni ko ma dagbe loto ko lo ba sa na fo yo to bi mi se ti mo wi eyin
1: o yi mi
5: o ko le o sugbon eh eyan ba ro tin be nbe pe ngba se mi nbe le ni gbogbo a fe bi mo eyan nge a ti ro mo a to fe bi mo si ngba te mi nbe ni e ti se nbe lowo re olohun le joji ba no je mo lowo so ko gba n to bere ti le nba fe ne ko ya ne ki ya le ko ya player long ko rora to ma toju omo re gbogbo olohun sa no fun ko to ri mi si dẹ kọmọ tó wá di pé yàn ni ó tó wá sọ dokú tó ṣe pàtàkì ń bẹ nìyẹn tẹ nítorí màmá wa tí wọn sọrọ lẹẹkan pé bàbá ọmọ àwọn tó bá yọjú àwọn ò fi mú ẹdarin àwọn ò ṣe kinní kan mo ń bẹ wọn kí wọn dàkún wọn ní dàfán ìyá lórí ọmọ yẹn ọmọ yẹn ò ní dòkun mọ wọn lọwọ olúwa sì ti ń bẹ tí ẹmí rẹ bẹ láàyè ọlọ́run ó dá àwọn àrà nínú ayé ọmọ lójú ẹ̀mí wọn.
1: Àmì ò Jésù.
5: Bàbá rẹ̀ bá tọ́ bá yọjú tọ́ bá ti wá bẹ̀bẹ̀ kí wọ́n tún fẹ́ kí wọ́n fẹ́ gbà bẹ̀ wọ́n lọ lọ sàánú wọn. Tí a bá ṣàgbọràn gbà náà tí a bá ti lọ ṣẹ́yún kí ni wọ́n fẹ́ ṣe àbí ìṣẹ̀yẹ àǹtí mi lọ́yọ̀ lẹ́jọ́.
1: Bẹ́ẹ̀ni.
5: Wọ́n dákun sẹ́rí ẹni tí ọ̀bàrán ló ń gbà mí ọlọ́run tètè sàánú wọn o. Ọtọ́rọ̀ bí ìsọkúsọ. Kí wọ́n dàpọ̀ ọmọ wọn lẹ̀ mọ́ wọn lọ́wọ́ dalẹ̀ ẹyọ kan wọn yóò di gbà kí wọ́n dàpọ̀ ọ̀rọ̀ náà kí wọ́n dàpọ̀ kí wọ́n fi sí ọwọ́ sí kí wọ́n má fi jẹun tọ́ba wá kí wọ́n lẹ́sìn bá ti bínú díẹ̀ ayọ̀ ní kí wọ́n fi kún un tí mo fi ń tọ́jú ọmọ látìgbà yìí nǹkan báyìí ló ṣe akótólé rẹ̀ rí lórílẹ̀‐èdè náà ni tó ṣe pé ọmọ lọ́padà kọ́ lé fún ìyá àti bàbá tó lòun fẹ́ kí wọ́n jọ máa gbé papọ̀
1: bẹ́ẹ̀
5: ọkọ ni ó sì ra mọ́tò fún wọn ó ní òun fẹ́ kẹ́ ẹjọ́ máa gbé papọ̀ irú yẹn tó ń kọ́ kò sí ti bá a ti wáyé báàrí láàrin o kálukú ti kọ́ ó sì ti gbẹ àkọọ́lẹ̀ kí wọ́n dàkún kí wọ́n jọ ọmọ fọlọ́run bẹ̀ wọ́n
1: Okay. Mo ń gbọ́ yín.
6: Ok. Ṣé rí ní ẹgbẹ́ bẹ̀rẹ̀ ní sí láti ṣẹ̀tú wa? Àkọ́kọ́ ni pé èmi fẹ́ bèrè pé educated.
1: Ẹ fẹ́ bèrè pé?
6: Tí wọ́n wà educated.
1: Ṣé ìyàwó àbí?
6: Àtọkọ ìyàwó àtọkọ.
1: Wọ́n wà educated.
6: No. Ṣé rí ní wọ́n wà educated. Adé sọ̀rọ̀ fún mi. O yẹ kó lè rí sí ọkùnrin fún ìyàbíyàwó.
1: Sáà.
6: Olóyè kó ṣèwádìí pé ṣọ́ ọdún tó tọ́ sí méjì ní ọmọ bí àbíyàwó.
1: Ok.
6: Irú nǹkan bẹ́ẹ̀ yẹ kó kọ́kọ́ wáyé. Ókè o, ta ni o, ta ló lè tilẹ̀? Torí tó bá di pé ọkọ̀ àtìyàwó wọ́n explain the business. Kí ni ọmọ ọkùnrin wò? Ibẹ̀ ni wọ́n á ti mọ ẹni tó ní problem. Ẹ̀kọ́ ni wọ́n decision. Àtàwọn akẹ́kọ̀ọ́ pẹ̀sì fi tó kìí wọ́n lọ fẹ́ kìí níbi náà lọ fẹ́ kìí. Yóò ní ló sì wọ́n kan. So ibẹ̀ yẹn kọ́kọ́ fọ́ níbẹ̀. Now ó ti wá sí ẹ̀kọ́. Èmi á sọ kí ni kan, mo sọ kí ni kan
1: lẹ́kọ̀ọ́. Ẹjọ́sà ẹbá ni kó mi tẹ ẹwà yẹn díẹ̀. Mi ò ráyè gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ dáadáa tó bẹ́ẹ̀.
6: Okay, ẹ jẹ́ kó mi.
1: Okay, sir.
6: Ṣé n gbọ́dọ̀?
1: Mo ń gbọ́ yín báyẹn, mo ń gbọ́ yín báyẹn.
6: Mo ní bó bá ṣe pẹ̀lẹ́ sí, wọ́n ṣe ìwádìí yẹn.
1: Okay.
6: How many pain problem?
1: Okay.
6: Now, bó pẹ̀lẹ́, I go to consult emotional trauma. Tó máa fún ọkọ tuntun ṣẹ̀fẹ́ yìí. Ẹ má lè jẹ́ ká jáde. Wọ́n á ń nǹkan tó ní àwọn sọ fún wọn lílé. Ìgbà fún kúkú ẹ fẹ́ ṣe wedding. Wọ́n máa family tí wọ́n pè. Ó tó ìdíkọ́kọ́ yẹn máa dé láti bí sáàpù lọ. Tí wọ́n ti consult àwọn àgbà tí wọ́n bá lè consult.
1: Ok.
6: Kí wọ́n ti sọ fún àwọn àgbà yẹn sílẹ̀. Nǹkan báyìí ló ṣẹlẹ̀ o, nǹkan báyìí ló ṣẹlẹ̀. Kí wọ́n dé explain. Ìwọ̀n tó wá kù lẹ́yìn ẹni. Ìdí kókò kò ní rí ẹni. Ó kù pẹ̀lú remorse. Ó bẹ̀bẹ̀ kú.
1: Kó bẹ̀bẹ̀.
6: Ó bẹ̀bẹ̀
1: kú. Pé àṣìṣe ni ò ń ṣe.
6: Ìfà kẹ́ni ẹgbẹ́ ọ̀rẹ́ tó ń kù. Ó kù wọ́n sùn. Torí ẹ̀rọ kan ní kúrò bẹ́ẹ̀ kan síbẹ̀ mú àtúnyí ẹ̀sùn lọ. Ẹni tó ti ìfẹ́ tó fọkàn sí pé kìí níyàwó ń bí. A fún ara ti wá ṣe ẹgbẹ́ mọ̀ pẹ̀lú ìyẹn máa ẹni tó ti máa fi ara ti ṣú àwọn ọmọ. Ìfọ́ka tó máa gbéjọ kalẹ̀ ìdí sáàtì ìdàndọ̀. So, ó kọ́kọ́ ní oṣù kó dẹ̀ sọ fún ọ̀pẹ sí mi. Mo fẹ́ bẹ ládọ́jà àwọn fáìlì ní ìgbà ìfẹ́ ṣe lọ́kọ́ tó fún màkó wa. Ṣé ìdílé wa ti ṣe lọ́wọ́ àwọn ọ̀ Fún bá bèbè, mo wá wà bí mo sùn tó lọ bẹ̀rẹ̀ àhẹ́ kíni ẹ náà ṣàdúrà fún. Títí kí ni a fi kúrò ní ọkọ̀ òbítí bí kò jẹ́ nǹkan tí màá sọ.
1: Ẹ ṣe, a dúpẹ́ o, ẹ ṣe o.
2: Ogori afẹ́fẹ́.
1: Gbogbo ẹyin tẹ́ ẹ bá wa ṣètò lénìí. Ogori afẹ́fẹ́. A dúpẹ́ o, ẹyin tẹ́ ẹ pè wá last tẹ́ ẹ pè wá kẹ́yìn. Ọjọ́ mẹ́jọ là ń ṣètò láago mọ́kànlá títí di aago kan àbọ̀ lóru là ń ṣètò yìí ẹ̀bá ní fisọ́kàn ẹ̀yin tẹ́ ẹ wà nílé tẹ́ ẹ fẹ́ pè ṣùgbọ́n tẹ́ ẹ ráàyè pè tàbẹ́yìn tẹ́ ẹ pè tẹ́ ẹ wọlé ẹ má bínú ètò yìí ètò ìdílé ni kò ní bàjẹ́ la pè é a dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Fún gbogbo àtìlẹyìn yín lórí ètò yìí fún ètò yìí tí ń lọ síwájú sí. A dúpẹ́ pé òkun. Kí n tó máa lọ. Ẹyin tí ẹ ní àìsàn ojú glaucoma tàbí cataract tàbí ń royín ń goyín ẹwà kan sí mi ní ọ́fíìsì mi tó wà ládìgbà yìí ń bàdàn ọkùnrin tí ò lè ṣe dáadáa pẹ̀lú ìyàwó ẹ̀ ẹwà kan sí mi ẹ̀yin tẹ́ ní fibroid tí wọ́n pè ní oyún ìjù ẹ pè mí lẹ́yìn ìtọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo nǹkan tí tá à ń sọ yìí yóò bí yá láṣẹ Elédùmarè bó tilẹ̀ jẹ́ pé kò sí àti ìgboro oògùn tí téèyàn ó lò sí àrùn ojú tí ó sì lọ kíá àti ìrì o ṣùgbọ́n èyí tó sì wà ńlẹ̀ tẹ́ ẹ bá ń lò dáadáa ẹ mọ̀ wípé rere lolúwa.
2: Adéyinka sọ pé kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ lẹ́tọ́ tọ́kùn.
1: A mọ̀ pé rere lolúwa yóò bí yá. Ó ń wa mi, ó ń so mi, ó ń se pin, ó ń se gbogbo ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti lò ó. Tó sì ń fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí. Tó ń fún wa lẹ́rìí tó dájú. Ìdí nìyẹn tá a fi láǹfààní tá a fi ń sọ lórí ètò. Lórúkọ Jésù, ojú ò ní rí léde wá o, lágbára lọ́wọ́ ọlọ́run.

mọ́tò ìta gbangba báyìí náà tún lọ sìyàn sí wàá tọ́jú ara rẹ̀ kò ṣe ní àwọ̀ títù tó bá mú wáyé náà ní mú lọ sọ́run kó mọ́ dáláàbò ara kó tó lọ kó mọ́ fọ́ lójú ojú ò ní relédè wá láṣẹ lédùmarè gbogbo ẹyin bàbá bàbá mi ẹ ṣe mo dúpẹ́ o ẹyin ìyá mi ẹ ṣe o nọ́mbà mi rè lẹ́yìn ètò 08064474794 nọmba mi ni oríṣi mẹjọ ni láṣẹ lẹdùmarè àní tójú lójú kú àní ti padà dékò àṣà ìbànújẹ ayé ò ní jẹ ìpín gbogbo wa láṣẹ lẹdùmarè ó dàárọ sà ó dàárọ mà ó dàárọ ẹyìn ọrẹ ẹ ṣe púpọ.

àwọn olólè àwọn ọ̀ṣà ẹlẹyẹ tí ó gbọ́ àwọn ìṣà set àwọn ọ̀ṣà ẹlẹyẹ set àwọn girlfriend mọ́sí.

ọrùn ní òkè ọrùn àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo olùgbọ́ ọ̀rọ̀ mi láàárọ̀ yìí, mo gbàdúrà fún yín níbikíbi tí ẹ bá wà. Ẹrù tí ayé dìlé ọ lórí, ayérayé máa yí dànù. Mo máa sọ gbólóhùn ọ̀rọ̀ yìí nígbà márùn-ún fún gbogbo ẹni tó láǹfààní láti sàmí. Ẹrù wúwo tí ayé dìlé ọ lórí, lórúkọ Jésù, ayérayé máa yí dànù. Mo sọ ọ̀rọ̀ náà nígbà kẹta nípa agbára ẹni tó dá ayé àti ọ̀run. Ẹrù tí ayé dìlé ọ lórí tá a pè ní ẹrù wúwo, Ọlọ́run ò ní bá ọ yí dànù láàárọ̀ yìí. Mo sọ ọ́ nígbà kẹrin láàárọ̀ yìí, gbogbo ẹrù ọ̀ràn tí wọ́n dìlé ọ lórí, lórúkọ Jésù, ayérayé yí ẹrù náà dànù. Ìgbà karùn-ún ni mo sọ yìí o, tó ń jẹ́ àpẹẹrẹ orí ọ̀fẹ́, tó ń jẹ́ àpẹẹrẹ òkúta márùn-ún tí Dáfídì mú nínú odò lọ́jọ́ wọn ni láti jà. Ó borí igò láyé àtìlẹ́yìn òkúta náà. Ìgbà karùn-ún ni mo sọ yìí o, nítorí pé spelling orúkọ Jésù sọ pé Jesus. Ìgbà karùn-ún ni mo sọ yìí o, fún gbogbo ẹni tó bá sàmì torí pé márùn-ún ni ìka ọwọ́ rẹ. Ó di májẹ̀mú lónìí, gbogbo ẹrù tí ayé dìlé ọ lórí, lórúkọ Jésù, ayérayé yí dànù báyìí. Mo wí nípa agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn láti òní lọ, má mì ayé yín di òmìnira. Ìwé mímọ́ sọ nínú ìwé Mark chapter 16 ní verse 3-4, ó sọ nípa òkúta tí wọ́n gbé dí ibojì Jésù. Ó ní wípé ẹ̀yí òkúta náà kú o, bóò láṣẹ yí òkúta náà kú o, ṣùgbọ́n áńgẹ́lì kan bọ́ síbẹ̀, ó ti yí òkúta yìí kú o, káwọn obìnrin yẹn ó tó débẹ̀. Bí ò bá yí òkúta kúrò, ẹni tó wà nínú ibojì ò lè jáde. Ẹ̀gbọ́n ọ̀rọ̀ Olúwa, mo gbàdúrà gbogbo òkúta táyé gbé lé ọ mọ́lẹ̀ tí ò jẹ́ káyé rí ọ sáré lónìí, ayérayé yí dànù. Ọ̀rọ̀ àṣẹ ni mo rán sí yín, òun náà la rán sí mi lónìí, wípé kí n máa bá yín sọ yín pé ẹrù tí ayé dìlé ọ lórí, ayérayé yí ẹrù yẹn dànù. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòròrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo 3:00 lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agogo 3:00 lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agogo 3:00 sí agogo 5:00 ní ìdájí, mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok, ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ̀ọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ti ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Ẹranko kan bẹ nínú igbó, ó lè gbà àwẹ̀ fún odidi ọdún 3 gbáko. Ó já sí wípé nínú gbogbo ohun tí Ọlọ́run dá, kò sẹ́ni tó lè gbà àwẹ̀ tó láyé. Tó bá dẹ̀ ti ń gbà àwẹ̀, ó dẹ̀ lè sàn fún odidi ọdún 3. Kò ní kú o, orí oorun ni ó wà. Yóò dẹ̀ máa gbà àwẹ̀ láì jẹ, yóò máa gbà àwẹ̀ láì mu. Fún pẹ̀lú bó ṣe wá rí yẹn, orúkọ rẹ̀ ni ìgbín. Ayé wa máa ń gbé òkúta lé lórí. Nígbà tí wọ́n bá dé mọ́lẹ̀ tán, wọ́n ó tún wá gbé òkúta, wọ́n ó gbé lé lórí. Ìrèdí òkúta ni wípé kí ayé rí ó mọ̀ bá kú lójú kan, kó ló wà níbẹ̀ sá, kó lè bá dúró níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú òkúta tí wọ́n gbé lé ìgbín lórí, tó bá lè rí àyè kékeré ní ìsàlẹ̀ ibi tí wọ́n gbé sí yẹn, tó bá lè ti ẹnu bọbẹ̀, á dẹ̀ fi ìkara hun ẹ̀yìn rẹ̀, a fi ti ẹrù náà dànù. Ẹnìkan ń sàmì ẹrù wúwo tí ayé gbé lé ọ lórí, tó o gbìyànjú láti yí dànù, ṣùgbọ́n tágbára rí òkà lónìí, ayérayé yí dànù láàárọ̀ yìí. Òkúta tí wọ́n gbé sí ẹnu ọ̀nà ibojì Lásàrù nínú ìwé John chapter 11, bá ò bá yí òkúta náà kú o, òkú Lásàrù ò ní jáde. Màmá ò gbé ògo wáyé, ẹrù wo la gbé lé ọ lórí? Mọ́mí yìí ẹ sàmí, dádì ẹ sàmí, ẹrù wo láyé dèlé ọ lórí? Tó o fẹ́ sáré, ṣùgbọ́n táyé rí ò sáré, tó o wá ń ṣe slow motion. Láàárọ̀ yìí, mo rán ọ̀rọ̀ àṣẹ sí ọ, ayé ẹrù náà dànù.
ewo mi sir mo so ni oruko eni to da aye ati orun Matthew chapter 28 ni verse 2 be la ton ri wispe awon apata fo awon iboji si awon oku to ti wa ninu sare de jade nigbati apata fo iboji si ti apata o ba fo iboji oni si ti iboji o ba si awon oku to wa ni iboji oni jade mo wi loni o gbogbo eyin ti aye ti so ogo yin di ogo iboji nibo lo wa to ti gbo mi mo gbe Jesu to e wa ni oruko re oya ayiraye tu o sile mo gbe ni to laye ati orun soro ogo to ti di ogo iboji loni ni ogo re jade laaro yi ogo to ti di ogo iboji loni ni ogo re jade laaro yi mami e sabi e so pe ogo mi jade e so pe eru taye gbele mi lori ayiraye yi dana e so pe eru oran ti won gbele mi lori e so pe Jesu yi dana e so pe eru oran taye dile mi lori e so pe laaro yi baba mi yi dana mo pa ni ase loruko eni to da aye ati orun ari eru na danu majemu kan be lori yin Psalm 81 verse 6 o wi pe agbeji ka re ku ninu eru asi gba apere ni owo re agbeji ka yin agbe ku ninu eru awa gba agbon tabi ka pe ni apere opo mo je n pe lapere e je n salaye e fun yin apere o ma n jomi danu ade kan ti won pe ni iko be ba jo mo ori na abadan abi ejo ma yoruba to daju e le mo ntan pe ni ko bi kan be ti an pe ni kere tinu mama mi nbe nu mama mi tinu baba mi nbe nu baba mi tinu kere nbe nu kere kere ikan be won pe ni kere ikan be won pe yen ni iko ikan be won

0: gbàgbé tẹ bá ti fẹ dọyin sóru yẹn mo ran ilé tí o mi ò ran ilé tí ẹ sá ti gbé òróró kan síwájú lẹyìn tádùá yẹn bá parí ẹ wà fi òróró yẹn ẹ fi sàmì sí ara yín nígbà yẹn lẹbọ bí sẹ yín lẹ lọ mọ ṣiṣẹ òru àwọn angẹlì la pé o ẹyin náà jọyìn lóru òní ojoojúmọ ni sà àti sunday o àti monday o máa bá mi nínú òru àwọn angẹlì bí mo ṣe travel tí mo lọ sí canada mi ò stop ẹ lóru màá tún ti jí ọ̀sán nàìjíríà ń lòru ní canada sí ìfọ òru yẹn mi ò stop ẹ mọ́mí ìwọ náà jọyìn lóru òní lórúkọ jésù ayé yín ò ní tuma ayé kan tẹ ẹ wáyìí ẹ ò ní sunkún níbẹ̀ bẹ́ẹ̀ ló máa rí ẹ mú wa gbàgbé o àdúrà tá a gbà lọ́wọ́ lórí àwọn ọmọ wa ẹ jẹ́ àpàdé nínú programu láàárọ̀ thursday ní programu wa ní challenge ní ìbàdàn àti láàárọ̀ sunday ní programu yẹn kan náà ní challenge ní ìbàdàn aago méje àárọ̀ sí agogo mẹ́wàá àárọ̀ òun la máa parí rẹ̀ tó bá wa mọ̀nà pé ká nú àwọn nọ́mbà wa ẹ̀yin tẹ́ ẹ lè fẹ́ bá mi lọ sí jerusalem honestly speaking o máa ti tọ́ dẹ ẹ máa ní agbára ju ti tẹ́lẹ̀ lọ ó tún máa ní agbára ẹ sá mi sọ pé ẹ mú òróró méjì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bá mi travel lọ sí jerusalem òróró àkọ́kọ́ olúwa ni tẹ́ ẹ bá ti fẹ́ wọnú jordan kí n dalé olórí má jẹ̀mú ńlá kan ni òróró ẹ̀kejì orí tó bá ti ń dásẹ̀ jáde nínú jordan kí n dàyẹn náà lé olórí àwọn ni agbára sà oṣù kẹsàn-án là ń lọ ọjọ́ keje ó ní ìrìnàjò yẹn tètè join group yẹn lórúkọ jésù yóò dára fún ọ mọ́mí o lè mú dádì ẹ lọ o lè ran mọ́mí ẹ lọ́wọ́ kó o ní kó náà wá jèrè ọmọ ìwọ náà jèrè ọmọ ayé kan tẹ́ wáyìí bẹ́ẹ̀ ní dá padà sẹ́yìn má kọ́wọ́ bọ ẹsẹ̀ o sá fún gbogbo nǹkan tí ó mú kọ́lọ́run ó kórira rẹ ọ̀kan nínú nǹkan tí mo ṣe kó jẹ́ kí ọlọ́run kọ́ gba tèmi kọ́jọ́ kọ́lọ́run ọmọ gbà fún mi ò ní wípé mo sá fún àwọn nǹkan ìríra tí ò ní jẹ́ kó lọ́wọ́ kó gbọ́ tèmi sá fún ẹ̀ṣẹ̀ o àánú ọlọ́run yóò ṣèṣì yẹ lórí ẹ̀ mo gbàdúrà ẹ wù ayé rẹ ẹ̀mí mímọ́ yóò bọ́ gbé.
1: Phone number, hello, phone number 0806648145 08066 48 1455.
0: God bless you.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Alake, ibo lo nyara lo bayi lowuro yi. Ore, oni lojo gbigba bere ajesara nile iwosan abele wa. Mo mu omo mi lo gba bere ajesara re ko orun to yo. Ti gbogbo igba lomo re yo mo gba bere ajesara ni. Be ni o, mi o le fi ile romo mi sere. Abere ajesara n dabopo awon mo lo disawon arun to lewu bi igbona, polio, ikofe ati diphtheria. O rorun lati toju omo bayi. Ju ka ma se itoju arun pelu owo gobo eleyin wa ola. Awon osise ilera na ma ran mi leti akoko lati gba bere ajesara to kan fun omo mi.
2: Iyen na dara o. Emi na yo mu omo mi lo sibe
1: kilo nduro de je ka jo ma lo bayi ile iwosan abele wa ni adugbo wa yi ayika re mo awon osise ilera re si ni oyaya won pese eto ilera to dara
3: gbogbo mo lo leto si dabobo lati dekun awon arun ti a le dina pelu abere ajesara je abu o nsise dada ofe ni ni gbogbo awon ile iwosan abele to sumo julo da ile iwosan abele re mo fokatan lo sibe lori kori
4: ikede yi won lati odo ile ise ijoba apapo ti ri soro ilera abele ta mo se National Primary Healthcare Development Agency.
5: Sade, why there's so many Indomie wrappers on your table?
6: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
5: Something big, just like that.
6: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
5: I'm going normal. I want to start collecting my own Indomie Moments wrappers.
7: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments.
8: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
9: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
13: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Bíralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
14: 0807-112-4000.
13: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
15: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
16: S-E-L-A-R-R-I-E. Sálárì.
15: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
17: T-U-R-L-E-R-I-C turmeric.
15: Ẹ káre, pálí ohun ìṣẹ́bẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.

0: Flash FM 105.5.
1: Ìrọ̀rùn máa fẹ́, ìrìàánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni. Gbogbo èèyàn sán bí àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa. Apọ́sù Dr. SMO Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run City of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Igosi Ibadan Expressway, Lufuwapẹ́ Ipe. Hello.

0: Ilé iṣẹ́ Nigerite ló ṣe wọ́n jáde o.
1: Nigerite Castisil tó táwọn yọjú.
2: Castisil sílẹ̀ tilé iṣẹ́ Nigerite fi mọ ẹ̀rọ ayé òde òní gbé jáde. Ó rẹwà, ó le koko, ó lálòpẹ́. Bàbá ń bari ẹ̀ ni pé kì í mooru. Ó yàtọ̀ láwùjọ àwọn sílẹ̀ ó tún ṣe gé sí pele ìpele. Bẹ́ẹ̀ owó rẹ̀ mọ níwọ̀nba. Ó sì wà ní gbogbo ilé ìtajà Nigerite jákèjádò Nigeria. Nigerite Castisil ojú sílẹ̀ lásán lọ.

0: bẹ́ẹ̀ ni ojúmọ́ sọmọ́ ojúmọ́ eré ni o. Ojúmọ́ owó, ojúmọ́ ọlá, ojúmọ́ ọ̀la
1: ni.
0: Ojúlówó ọmọ ògbómọ̀ṣọ́. Abalabola bá wọlé láàárọ̀ yìí.
1: Abala dáadáa ni.
0: Bó ni lẹ́yìn àdúrà tá a ṣe lóru agbẹ́lò ni wọ́n sùn. Lórí ọmọ yìí ni. Àtàwọn olùkọ́ wọn.
1: Gbogbo ìgbà tá a bá ti jí tá a ti lajú, òun náà là ń gbàdúrà fún wọn.
0: Torí
1: gẹ́gẹ́ bí abiyamọ. Kò sí béèyàn ó ṣe wà téèyàn ò ní rántí àwọn ọmọ náà.
0: Ó lágbára.
1: Béèyàn bá ń rí àwọn ọmọ tó wà láyìíká èèyàn. Èèyàn á rántí àwọn eléyìí náà.
0: Ó lágbára.
1: Bí ọmọdé kan tó bá wà láyìíká èèyàn bóyá ó sọ pé òun ò tí ì jẹun ni tàbí ó lè bí ń pò òun ni. Èèyàn ó rántí àwọn tó wà ń bẹ̀ pé àwọn kan mọ̀ wá ń bì kan tó jẹ́ gbá tó já wò. Fún ìdí èyí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyìíká wa pátá òun ló mú wa ṣe ìrántí àwọn ọmọ náà. Bá a jí lóru gan bójú òun rọ̀
0: á
1: rántí pé àwọn ọmọ yìí ṣojú bẹ́ẹ̀ ni bó òun ràn á rántí. Bá a fẹ́ fọṣọ
0: á rántí
1: wípé aṣọ ẹyọ kan péré òun ló wà
0: lọ́rọ̀
1: àwọn ọmọ yìí. Mo tiẹ̀ tún wá rántí àwọn ọmọ obìnrin torí ó dà ń pa ọmọ obìnrin kan wà bẹ tó tó bí ọmọ ọdún mẹ́rìndínlógún bóyá ó ti bẹ̀rẹ̀ nǹkan oṣù. Àwọn tíṣà wa tọ́jú obìnrin tí wọ́n ń ṣe nǹkan tọmọbìnrin ń ṣe
0: bó
1: ni wọ́n ṣe fẹ́ máa ṣe. Ó ti lé lóṣù kan báyìí. Ṣé wé ni wọ́n mọ̀ lò láti máa fi léèdì ni àbí kí ni. Kí ni wọ́n fẹ́ fún àwọn ọmọ kéékèèké yìí jẹ? Àwọn ọmọ tó jẹ wípé tolóyìnbó ń pè ní immunity kò tí ì dúró dáadáa. Gbogbo àwọn ọmọ oúnjẹ aṣaralóore tó yẹ kí wọ́n máa jẹ. Kí ni wọ́n ń jẹ? Kí ni wọ́n ń mu?
0: Àárò lásán gan lè ọ̀yàn lè mọ̀.
1: Bẹ́ẹ̀ ni.
0: Àárò dádì mi o. Mọ́mí mi.
1: Ọkàn mi á tún wá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ òbí àwọn ọmọ yìí gangan. Ẹlòmíì lọmọ mẹ́rin ń bẹ̀. Ẹlòmíì lọmọ méjì ń bẹ̀.
0: Báwo ló ti fẹ́ ṣe?
1: Ẹlòmíì lọmọ mẹ́ta ń bẹ̀.
0: Oorun ò lè wá.
1: Kò lè wá.
0: Oúnjẹ ò lè lọ. Àwọn gan kan máa wà nílé ni. Ṣùgbọ́n wọn lè jọ èèyàn torí pé gbogbo èrò wọn bí kan fojú kan àwọn ọmọ yìí.
1: Bẹ́ẹ̀ni fún ìdí èyí kò sí bá ṣe wà tá à ní rántí wọn.
0: Elédùn àjọrò wa fún ìjọba ilẹ̀ yìí lọ́wọ́. Jẹ́ ká ṣe àwárí àwọn ọmọ náà láyò àti àlàáfíà
1: o.
0: Ọ̀nà tá a gbà tá a fi bọ́nú ìpèníjà yìí Ọlọ́run jọ̀wọ́ ẹ tọ́ wa sí ojú ọ̀nà náà. Ó dáa kí n pé ẹkú ọjúmọ̀ ẹkú ọjúmọ̀ ẹ tún kú ọjúmọ̀ ọmọ ìkànnì ọmọlúàbí ni àwa ń pè bí bá méjì kọ́ ó splash jù. Ẹ̀yin èèyàn wa gbóúnjẹ òwúrọ̀ yín dé. Ẹ ti jẹ́ bẹ́ẹ̀ ni ó bá yín lára mu púpọ̀ jù. Tẹ̀fó tẹ̀dọ̀ ròyìn rèé ìròyìn àgbọ́ àgbọ́fimọ̀ tó ń lọ jákèjádò àgbà ńlá ayé ni. Ẹ̀yin mọ̀ wá bí ẹni tó mowó kà á bí ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa bí wọ́n ti ṣe àkọsílẹ̀ rẹ̀ láì ní àfikún tàbí àyọkúrò. Ó yá ẹ jẹ́ ká pàdé ní àti ayélujára ojú òpó ti Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM 105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín ẹ jẹ́ kí yẹn ó máa gbéra. Tọ́lá ni Aládélájà lórúkọ tèmi. Yé ìròyìn ní àwòkọ́ṣe rí ọmọ tán sọ̀tọ̀ ọ̀sọ̀tàn gbòòráyé àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ńbẹ.
1: Tọ́ èmi náà kí wàá mú ni àkójúmọ́ àtúnkò ojúmọmọ òní yóò gbé wá yóò san wá láṣẹ Elédùmarè. Iṣẹ́ wa ò ní di ìṣẹ́ mọ́ wa lọ́wọ́ o. Gbogbo lílọ bíbọ̀ wa báyìí làbọ̀ Ọlọ́run a máa dájú lórí wa. Tèmiládé àlòkò òun lorúkọ ti tèmi. Mo sì ń kí yín káàbọ̀ sí àkọ́tun ìròyìn tifun tẹ̀dọ̀ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Ẹ máa bá wa kalọ̀.
0: Ọ̀dà ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ àkọ́kọ́ wọ ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà nílẹ̀ yìí náà ni wọ́n ti fi òǹtẹ̀lú wípé ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìjọba ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀yá kógún ọ̀sọ́hún níbo wá ni ọ̀rọ̀ dé dúró. Tẹfútẹ̀dọ̀ ròyìn nìyẹn ẹ gbọ́ láàárọ̀ òní.
1: Tọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ yìí o, ìwé ìròyìn The Nation náà ló gbé ròyìn eléyìí níbi tó ti ń sọ wípé ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ńkọ́ náà ló ti fi òǹtẹ̀lú ìdásílẹ̀ eyín ni àbá láti fi ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tilẹ̀ yìí o. Gbogbo àwọn ohun tó rọ̀ mọ́ nípa ti òfin ni bí ìlànà iṣẹ́ wọn yóò ṣe lọ gbogbo ẹ̀ pátá lẹ́gbọ́ ti fún tẹ̀dọ̀ ẹ̀.
0: Ọ̀dà ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ mìíràn tó ń jẹ́ ká rí gbọ́ wípé kò sí agbègbè kan o eléyìí tí kò ní rí ọwọ́ ìdàgbàsókè lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ ló lanu kó tó ọ̀rọ̀ bọ́ta ṣùgbọ́n abala ìkejì náà ní jẹ́ ká rí dájú pé ẹ ń bá láyà ní kẹ́ ẹ sọ fún kó wá wọ̀ ọ́ ẹ ń tí ò láyà ẹ jẹ́ orìjìnà tèfetèfe o nítorí pé òtè lọ́mọ ọ̀lẹ́. Wọ́n lẹ́ni tí ọba dúró tán yán yán kọ́ kátó kẹ́mìrì ó dúró pinpin kọ́mọ̀wulẹ̀ súnmọ́ ẹ̀ka ìṣèjọba ni orilede Nigeria mo ti e wule lo fe wa agbara kankan ni tan so be minister foro lule ya Abuja baba ni so be ko to ba ti mo po oraye o duro kakaraka e bi ti kakare o duro tan e mo wule na suro wa ah si agbo agbara mo po
1: agbara po
0: ju
1: to nipa ti awon akeko eleyi ti won jiko atawon oluko won ni ni ipinle Oyo o won ni ijoba ipinle Oyo na lo tin rawo ebe ese gbe awon oluko wipe kan jo dakun ki won mu opin deba gbigbe ile eko ti pa eyin oni ni wipe ki won pada si yara ikeko ka won mo yi na nko o ka won na le tesiwaju lati ma ba eto eko won lo iwe royin the punch to gbe oju iwe kejila lekunrere wa
0: o da je ka tun wo wa pelu akosile iwe royin the nation won ni apabio o seto ibura o lati le darapo mawon akegbe won fun awon asofin merin kan sugbon ni apala ibomi nko won ni ipele ti sekoto oro nko o oro jade bombo be ni ase o le bogba musikun won ni eni keni o e to ba wuwa igbesu mo mi egbo won yegi fun won titi emi yo fi bode lara won ni nbo oro de duro awon meta won koko fi awon yen won igbose idajo yen wo iyen ni ipinle ti sokoto nbo wa ni oro de duro baye be ni joba apapo ilede Nigeria nje ka re gbo pe o n setan lati ya obitibiti bilionu lona oko di meta le irugba iyen 217 billion naira pe eri baye bi o eko hun amusagbara eka eto eko lati le daju pe laarin odun meji si bi ta wa ye ena ejo okege o si di amuyangan dake jadu agba nla ye ewe royin the nation lo ko agbo yebe si e ti gbo yin laaro oni o
1: lori oro tepo bentiro won ni epo bentiro ma si won be si ni won ni epo robi na ni owo re lo ti jawale se dollars metale ni adorin eyin ni metale la adorin dollars o na ni won ni lo ti jawale si o won ni sugbon o sibe epo bentiro na ni o si gbenu soke oju iwe kesan iwe royin the punch lo amo to ba ye pe odo ti wa lo fi si kiakia won ti sare change re
0: pasi
1: pado o ti sare a ti sare deba eyin nu olohun
0: olohun mo na ba le yin abi suru oda je ka tun te sowo iwaju woni egbo oro ohun na ni je ka re gbo o enikan ni salaye oro
1: bo lo
0: se pe o nbe kwakwanzo pe dakun e jowo jare e le fe gbekegbe pelu peter obi eyin mejeje ke jo duro ke wa jo lefo sokete nte kini o fe sele won ni egbo kan mejeje ki won jo duro ki won fe gbekegbe ki won mo dije dupo ni ta lo so be ta lo gba won nimoran ewe royin daily post on lo je ka ri yun ka re gbo sugba abala ikeji won ni egbo oselo ti apc ati awon ipele to nse ipolongo ibo fun gomina ti ipele osun won ni oro ohun o di gbas gbos ni o nje kini to fa sababi a gbe yin de ipele osun e mo to sele nibe te fo te do royin ni egbo laaro oni
1: latara ti kwakwanso eleyi ti iya royin kan je fi eleyi ki n fi jo legbe won ni awon ti won ja latileyin kwakwanso ta mo si kwakwansia na ni won ti so fun primate ayodele wipe awon lo ilana ti ofin ni o lati fi ri daju wipe awon daabobo eni ti tawon ti se kwakwanso to ba je pe eyin ti n ba iroyin na te n ba lo e mo wipe won ti n jo n bara won fa lobo won ni amo sa o awon ti won se alatileyin kwakwanso na ni won lawon ti setan lati lo ilana ti ofin fi daabobo kwakwanso iwe iroyin daily post lo gbe iroyin na
0: kọlọ̀hún ọba kí ó jọ̀wọ́ kí ó ṣàánú wa níbẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ ká wò wá ọ̀rọ̀ mìíràn bọ́ta láti àkàtà gómìnà ọ̀sán ní ẹni tó ṣe àlàyé pé ẹ̀dákun ẹ̀ jọ̀wọ́ jàre ẹni tó jẹ́pẹ́ kìnìún ọlọ́run ya rẹ̀ lọ́run àrèmábọ̀ bọ́ bá fojú ka tọkọ̀ ṣe yí ọ̀bẹ dànù ni o ó ní ẹ̀gbọ́n bí ọ̀rọ̀ dé dúró àwọn ikọ̀ agbébọn wọn ò tọ́ bẹ́ẹ̀ wọn ò yẹ lẹ́ni tá à ń ṣíjú àánú wò láwùjọ kí ló fa sábàbí ọ̀rọ̀ tó bọ́ta níbẹ̀ yẹn ṣùgbọ́n àjọ efcc ń kọ́ wọn ní ọ̀rọ̀ tó ní ṣe nípa bí orílẹ̀-èdè amẹ́ríkà ṣe tàkòtò orúkọ àwọn èèyàn kan ní orílẹ̀-èdè nàìjíríà àtorúkọ àwọn iléeṣẹ́ kan pé ẹ wo àwọn èyí gangan ni bàbá àsàlẹ̀ alátìlẹyìn o èyí tó jẹ́ pé owó tiwọn ègbésùmọ̀mí ni wọ́n fi ń gbé lárugẹ ègbésùmọ̀mí ni wọ́n fi ṣe àtìlẹyìn fún níbo wá ni ọ̀rọ̀ dé dúró ìwé ìròyìn daily post gbé the nation ó gbé àgbọ̀yẹ́bẹ́ sẹ́ẹ̀tì gbọ̀yìn láàárọ̀ òní.
1: Tọ́ wọ́n ní Wike ti sọ̀rọ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party èyí ò ní PDP wípé kò sẹ́ni tó ń fúnni lágbára o ìfúnra ara yín lẹ́jà láti gba agbára agbára ńkọ́ kì í tọ̀yàn wá nígbà téèyàn bá wà nínú yàrá rẹ̀ ṣùgbọ́n o ẹ̀jà fitafita ni o láti rí wípé agbára ńkọ́ ó bọ̀ sí yín lọ́wọ́ gẹ́gẹ́ bí igun Wike àti igun ti Tùràkí bí olúkálùkù wọn bí wọn ṣe ń fa àwọn olùdíje wọn sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP yìí kan náà ni o ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ọmọṣorí lọ́dọ̀ olúkálùkù igun ti Wike ó ní àwọn olùdíje igun ti Tùràkí àwọn náà ni olùdíje tiwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbaradì fún ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ṣùgbọ́n Wike ti sọ fáwọn títẹ̀ wípé ẹ wo ìfẹ́ lu èdè kan eléyìí tí mo mọ̀ pé wọ́n ń lò nígboro ṣùgbọ́n ó ti sọ wípé ẹ jà fún agbára ni kò séèyàn kankan tí ó wà fún yín lágbára.
0: Ọ̀dà agbàgbára ń gbẹ̀mí mọ́ bá dé.
1: Ẹ̀rọ kóra yín jọ sínú yàrá.
0: Yàrá òkè àfi sùúrù o. Ó ní aláti apá abẹ jẹ́ ká lọ sí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́sẹ́ ìṣègùn ńlá èyí tó jẹ́ ti Ọlábísí Ọ̀nàbànjọ́. Wọ́n ní ẹ̀jẹ̀ mọ̀ pé àwọn òṣìṣẹ́ elétò ìlera èyí táwọn jẹ́ dókítà oníṣègùn òyìnbó tó ń gbé lọ́gbà ilé ìwòsàn ń bẹ̀ wọ́n ní ọ́gùn lè ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́wàá kan ṣùgbọ́n ní báyìí kọ́ wọ́n ti kéde rẹ̀ ọ́ pé ẹ wò ó àsokọ́ bẹ́ẹ̀ ni àsọ̀rọ̀ ná ọjọ́ mẹ́wàá ọ̀hún wọ́n ní kó máa jẹ́ ìlànà ìyanṣẹ́lódì oníkìlọ̀ ni kí ni tó wá fa sábàbí ilé ẹ̀kọ́ gíga ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ńlá wọn ti Ọlábísí Ọ̀nàbànjọ́ àwọn tọ́rọ̀ kàn ó wọ́n gbé àtẹ̀jáde bóde báwo ni àtẹ̀jáde ọ̀hún ṣe wá lọ tẹfútẹ̀dọ̀ ròyìn nìyẹn ẹ gbọ́ láàárọ̀ òní.
1: Tọ́ lórí ọ̀rọ̀ ṣòwò rẹ̀ wọ́n ní báyìí o ilé ẹjọ́ náà ló ti mú ọgbọ́njọ́ oṣù kẹfà ọdún yìí láti gbọ́ ìgbẹ́jọ́ lórí bí yóò ṣe bí wọ́n ṣe gba onídùúró rẹ̀ o gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ṣòwò rẹ̀ òun náà ni wọ́n ní kó lọ sí ọgbà ìtúnidá eléyìí tó wà ní Kùjé ní ìlú Àbújá wọ́n ní ṣùgbọ́n ní báyìí ọgbọ́njọ́ oṣù kẹfà ọdún yìí náà ni wọ́n ṣe wọ́n gbọ́ ẹjọ́ rẹ̀ láti gba onídùúró fún ìwé ìròyìn the nation ló gbé ìròyìn náà.
0: Ọ̀dà ọ̀rọ̀ mìíràn jáde láti ìpínlẹ̀ Delta wọ́n ní àwọn èèyàn ń sọ̀rọ̀ ńbẹ̀ pé ẹ dákun gómìnà nígbà kan rí ńbẹ bàbá ṣe bẹ́ẹ̀ wọ́n ti dágbére fáyé wọ́n ní ẹ̀gbọ́ ìjọba ti ṣàlàyé o pé kò sí ní tọ́jú babó ń baba àlàáfíà lọ́wà nǹkan kan ò ṣèdúró agàn wọ́n ní àlàáfíà abá wọ́n ṣe kí ni wọ́n ń ta píríírí bẹ́ẹ̀ ni wọ́n ń ta pọ́npọ́n o ṣùgbọ́n abala ìkejì ọ̀rọ̀ òun náà ní jẹ́ ká rí gbọ́ wípé àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ eléyìí tó ń ṣe káràkátà ohun ọ̀gbìn kòkó láwùjọ wa àti àwọn iléeṣẹ́ eléyìí tó ń pèsè ohun tá a fi ń ṣe ohun èlò mímu kọfí jáde wọ́n ní kálukú wọn ní ọ̀ṣẹ́ àlàyé o bí ẹ wò ó àwọn ilẹ̀ áfíríkà wọ́n nílò láti mú ọwọ́ àyípadà tó ń ti ìdàgbàsókè bá ẹ̀ka ètò ọ̀gbìn èlò ní ìjìbà ń bú owó èyí tí wọ́n fi lélẹ̀ báyìí kí kínni kó má bàa ṣe kínni ẹ̀ǹbá náà sọ̀rọ̀ kí lọ̀rọ̀ tó bọ̀ ta láti akata ǹbá ẹgbẹ́ tó ń pèsè oúnjíjẹ àti mímu jáde láwùjọ wa Nàìjíríà àwọn náà sọ̀rọ̀ o kí ni ọ̀rọ̀ tó jáde láti akata wọn ìwé ìròyìn Vanguard ló jẹ́ ká rí yẹn gbọ́ àgbọ̀yẹ́bẹ́ sẹ́ẹ̀tì gbọ̀yìn láàárọ̀ òní.
1: Tọ́ wọ́n ní àjọ EFCC náà ló ti ṣetán láti mójú ẹni tí í ṣe olórí ẹgbẹ́ Mietti Alaba ilé ẹjọ́ lórí ẹ̀sùn ṣíṣe owó eléyìí tó le ní mílíọ̀nù méjì àbọ̀ dollars ṣíṣe mọ̀kùmọ̀kù wọ́n ní ilé ẹjọ́ ńkọ́ àbí àjọ EFCC náà ló ti ṣetán láti wọ ọ̀gá ẹgbẹ́ Mietti Alaba ọ̀hún lọ sí iwájú ilé ẹjọ́ ojú ìwé kejìlá ìwé ìròyìn the punch ní ìròyìn náà wà.
0: Wọ́n yí ẹjẹ́ ká panu ṣẹ́kẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ìkànnì ọmọlúàbí àgbà wo ló wà níbẹ̀ kò tilẹ̀kùn débi tí òun kọ́kọ́rọ́ pamọ́ ó fẹ́ pín owó yẹn fún wa.
1: Ọ̀rọ̀ ńlá gbára
0: tilẹ̀kùn débi tí òun kọ́kọ́rọ́ pamọ́ àgbà wo àwa láyé ni ó dúró tẹ̀.

0: ohun tó bá ti yá kan kò gbọdọ àgbẹdẹ wà ti lọjà lórí tábìlì ìkànnì ọmọlúàbí ẹyin ọrẹ wa ẹyin olólùfẹ tiwa o ẹyin àṣàyàn wa ẹyin ayò ìkànnì ọmọlúàbí ó yẹ máa lọ sí àtẹ̀jọra ní àgbáyé ojúpọ facebook ẹ lọ ṣe àwárí ẹ ní tọ̀nà /fm105.5 ìbàdàn ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ bá ní pin mẹ́wàá mẹ́wàá ẹ ẹnì kọ̀ọ̀kan ẹni dájú pé ẹ ń tẹ̀lé gbogbo ojú òpó ìtàkùn ti splash fm ní àti ayélujára èyí ò fún yín ní àǹfààní ńlá làó láti máa mọ̀ ní kété táwọn ètò wa tó bá ń gun àti ayélujára ó dẹ̀ jẹ́ ká gbéra tọ́ka wa lọ sí àkàtà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó jẹ́ oníṣègùn òyìnbó lẹ́ka ètò ìlera èyí táwọn jẹ́ òṣìṣẹ́ tó ń gbé lọ́gbà ilé ìwòsàn ẹ̀kọ́sẹ́ ìṣègùn ńlá tẹ̀lé ẹ̀kọ́ gíga fásitì wọn ní ọ̀làbísí ọ̀nàbànjọ èyí tó wà nílùú ìṣàgámù nípínlẹ̀ ogun nígbà tí wọ́n ń kéde ẹ̀ wípé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́wàá ìkìlọ̀ kan o èyí tí ẹgbẹ́ ọ̀hún ti gùn lé tẹ́lẹ̀ rí tí wọ́n sì kéde ẹ̀ wípé látàrí àwọn kùdìẹ̀kudiẹ kan èyí tó ní í ṣe pẹ̀lú àjẹmọ́nú owó àwọn òṣìṣẹ́ tọrọ ọ̀hún kan wọ́n ní gbèdéke tó fi lélẹ̀ o òun náà ni pé ìjọba ìpínlẹ̀ ogun ó yá àwọn àjẹ́lì owó tí wọ́n ti jẹ kí wọ́n rí dájú pé wọ́n san àwọn owó náà àjẹmọ́nú owó oṣù wọn ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ lè yí wọ́n ní wọ́n fún ní gbèdéke o pé kí ọ̀yẹ̀ ọjọ́ 31 oṣù keje kó tó là kíjọba ìpínlẹ̀ ogun kò ní wípé ó ń san gbogbo àjẹsílẹ̀ owó náà wọ́n wá tẹ̀síọwọ́ iwájú wọ́n ní ìpàdé pàjáwìrì kan o òun náà ló wáyé ní ọjọ́rùú ọ̀sẹ̀ tá a wà yìí léyìí tó sì jẹ́ pé ọgbà ilé ìwòsàn ọ̀hún tó wà nínú ìṣàgámù òun náà ni ìpàdé ti wáyé wọ́n ní ààrẹ ẹgbẹ́ níbẹ̀ ẹ̀yin dókítà john ọmọtọ́ṣọ́ nígbà tóun ó ṣèpáyà ọ̀rọ̀ ọ̀hún fáwọn oníròyìn o ìyẹn ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tí a wà níbẹ̀ wọ́n ló ṣe lálàyé fún ẹ pé ẹ wò ó a ti ṣèpàdé pẹ̀lú àwọn aṣojú ìjọba bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà ẹgbẹ́ àwọn náà wà níjókòó ńbẹ̀ ó ní ìjọba ìpínlẹ̀ ogun ó ti wá ṣe àlàyé nípa àríyàn tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ ogun ẹ̀yìn ọ̀gbẹ́ni tokunbo tàlàbí ó ní bẹ́ẹ̀ tó jẹ́ olórí òṣìṣẹ́ ọba ńbẹ̀ ọ̀gbẹ́ni ọ̀làǹrẹ̀wájú ezekiel saka ó ní bẹ́ẹ̀ o àwọn àgbààgbà nínú ẹgbẹ́ àwọn nípínlẹ̀ ogun kálukú wọn àwọn jókòó sínú ìpàdé bẹ́ẹ̀ ni àwọn fikùn lukùn àwọn forí àwọn fikùn rí o ò ní lẹ́yìn ìjíròrò náà èyí tó jẹ́ pé kọ́kọ́ kéde ẹ̀ ṣáájú ẹ wo ìjọba ìpínlẹ̀ ogun ẹ jọ̀wọ́ jàre o ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ dá wa lóhun tá à ń béèrè àjẹ́lì owó oṣù àjẹmọ́nú owó oṣù ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ tọrọ kàn ni o ẹ rí i pé ẹ san gbogbo ẹ̀ pátá kó tó di ọjọ́ 31 oṣù keje ọdún tí a wà níbẹ̀ nígbà tí ó parí àtótónu ọ̀rọ̀ rẹ ó ní bẹ́ẹ̀ àwọn ti wá pàṣẹ ní wàràǹsí ṣá o fún gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá pé ò ní ọjọ́bọ aago 8 rẹ̀ gérégé láàárọ̀ òní kálukú wọn kí wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn ọjọ́ mẹ́wàá ọ̀hún àwọn ti so ìyanṣẹ́lódì ọ̀hún rọ̀ ìjàmbá ọ̀rọ̀ òde dúró ó náà ṣèpàdé pàjáwìrì ó ní bẹ́ẹ̀ káwọn ọmọ retí ìròyìn ayọ̀ láti àkàtà ìjọba ìpínlẹ̀ ogun ìyẹn da bẹ́ẹ̀ ni ó dáa kárínú káàbí ó sì dáa kí wọ́n bẹ̀ wá káwa náà ò gbọ́ torí pé ipò tá a ti ẹ̀wà báyìí lórílẹ̀‐èdè nàìjíríà kò gba pé bá a lè bàjẹ́ ká bàjẹ́ àjọ máa ní ìfaradà á máa pẹ́ kínní ọ̀hún tí ó fi bọ́ sójú ẹ̀ ni.
1: tó ẹ jẹ́ ká lọ sí àkàtà ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tilẹ̀ yìí ní ọjọ́rùú òun náà ni ìgbésẹ̀ alágbára eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń dúró dè náà ni ó wáyé o láti ṣe ìdásílẹ̀ ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ lẹ́yìn tí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí tó buwọ́ lu àbá eléyìí tí ẹnu ti ń kùn fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn eléyìí tó sì wá ti taari rẹ̀ o síwájú ilé-ìgbìmọ̀ aṣòfin àwọn ti ìpínlẹ̀ 44 eléyìí tá a ní orílẹ̀-èdè yìí o níbi tí ó kéré jù àwọn aṣòfin ní ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ tó tó 24 tó gbọ́dọ̀ buwọ́lu kó tó di wípé yóò di òfin wọ́n ní bíbuwọ́lu àbá yìí láti ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí náà ló sì jẹ́ àṣeyọrí ńlá nínú ìfigagbága àti ọ̀rọ̀ sísọ lórí ohun kan tó ní ṣe pẹ̀lú ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó sì jẹ́ wípé ẹnu ti ń kùn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn pàápàá jùlọ gẹ́gẹ́ bó ṣe ń wáyé lásìkò tí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà tó mẹ́hẹ̀ látara ìgbésùmọ̀mí ìgbébọn ìjínigbé ìkọlù agbègbè ságbègbè àti àwọn ìwà ọ̀daràn onírúurú eléyìí tó ń bá wa fínra ní orílẹ̀-èdè nàìjíríà won ni abadofin yi ohun na ni yo si se idasile ile ise olopa ti ipinle nibi to je pe won ti jo mo sise papo pelu olopa ti ijoba papo eleyi ti awon asofin ohun ti won buwolu leyin ti won ri idibo idameji ninu meta awon asofin ninu ile ni ilana idibo ohun eleyi na lo si waye ni ilana fojuri nigba ti idiwo ranpe kan to de ba ilana ti ori ero won ni ile igbimo asofin mejeje ohun to je ti ile igbimo asofin agba won na lo si se atileyin fun aba ohun eleyi to si fi tari re siwaju ile igbimo asofin ti ipinle lati buwo lu aba na eleyi gangan ni o si fun ni itesiwaju lati je ki idasile ile ise olopa ti ipinle ko waye o won ni eleyi nko na si ni o je ikan lara igbese gbogi eleyi ti atuto to fi deba aba o of iwe ofin wa eleyi ti o waye ni odun 1999 lasiko ti a tin samulo isejoba wa ara wa ni orilede Nigeria won ni ninu atuto yi ohun na si ni yo fun awon gomina ni agbara lati yan alakoso fun ile ise olopa ti ipinle ko wa won eyin oni leyin ti ile igbimo asofin ti ipinle to ba ti buwo lu oruko eni ti a ijoba ipinle ohun to gbe wa se waju re sugbon won ni ni eka iketadilogun ninu aba na ohun na lo nje ko di mimo wipe bo te tile je wipe ile ise tolopa ti ijoba apapo ohun na ni eni ti se oga agba patapata fun le ise olopa ile yi yo mo se olori re o be si ni ti awon ti ipinle nko na ni eni ti won ba yan gege bi alakoso yo mo je olori won kaaka kiri ipinle ko wa ni won gba ti ile igbimo asofin ti ipinle to ba ti buwo lu oruko eni ti gomina to fi sowo ti ile igbimo asofin ti ipinle ohun o won ni eleyi nkan na ni yo si se idasile ile ise olopa meji eleyi ti won si jo mo sise papo ti won mo ran ra won lowo eyun ni ile ise olopa ti ipinle ati ti ijoba apapo orilede yi won ni be si ni ile igbimo asofin agba ohun na lo buwo lu aba yi lo so dofin leyin ti igbimo ti won gbe kale lati se agbeyewo ofin ohun eleyi ti eni ti se gbakeji are ile igbimo asofin agba ile yi to tun je alaga igbimo te koto ti won gbe sile eyun ni jibrin ti o ti buwo lu to si ti tari re se iwaju ile
0: okabo lati Abuja
1: thank you
0: eja le kai kede ati pelu oja kare mo lo abi
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: Lopo igba awon eyan ki mo bi data won se man tete ijotan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba ti mo apere ki sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbon to ma nwi
5: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti to.
4: Se mi o so fun e.
5: Jara e. Ma je ki phone e ma fi data re se ogle. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
4: Ero ibanisoro lato le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
5: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
6: Babe. Why are you frowning for me now?
7: Come and make noodles for me.
6: Hey, this woman. Okay, how do you want it?
7: I want it as it is hot. Let it bust my brain.
6: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
8: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
9: Golden Penny noodles, now available in stores near you.
10: Wow, Folake, this your new office space. Looks really nice, oh. Just take a look at this furniture.
11: Thank you.
10: Anyway, that's not why I came, oh. Your daughter's wedding was fantastic. Folake, who gave you all this money now? See souvenirs everywhere, courtesy of the bride's mother.
11: My dear, it's not who, oh. It's the AXA Smart Life plan that I took up some years ago, which gave me the benefits of target savings and life insurance in one plan.
12: You too can get started today. Call 0700 AXA Mansard or visit axamansard.com. Terms and conditions apply.

0: kú ilé o. Ibi ń pa kà á sí nǹkan sí mi la.
1: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
0: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu o. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
1: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
2: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
0: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
1: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
2: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ̀ báyìí.
3: Everybody come aside o.

0: Bẹ́ẹ̀ni akínyínwí pé ẹ̀ka àbọ̀ padà síkànnì ti ọmọlúàbí. Tẹ̀fọ́tẹ̀ dọ̀rọ̀ yín ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sọ̀wọ́ iwájú o. Ó dáa jẹ́ ká lọ sákàtà àjọ tó ń pè wọ́n ìwà àbàjẹ́ àjẹbánura tó ń ti àwọn ìgbésẹ̀ mìíràn tó bá lè mú ẹbú ẹ̀yìn bá ọrọ̀ ajé láwùjọ wa ní Nàìjíríà. Eyín àjọ EFCC wọ́n ni ó ti ṣetán o láti pẹjọ́ tako àwọn èèyàn kan. Èyí tó jẹ́ pé ọ̀ka àwọn fó iṣẹ́ já àṣírí tú o pé àwọn eléyìí ń kọ́ àwọn náà ni amòòkùn ṣèkà ẹ̀dá láwùjọ wa ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dúró gẹ́gẹ́ bí alátìlẹyìn fáwọn ikọ̀ agbésùmọ̀mí ti orílẹ̀-èdè Iraq àti ilẹ̀ Syria. Wọ́n ní bí abánikàwó wà o ẹ jẹ́ mọ̀ yìí pé ikọ̀ ti ISIS bí abánikàwó lọ̀wọ́ bọ̀. Àwọn èèyàn kan láwùjọ wa ní orílẹ̀-èdè Nàìjíríà owó tiwọn ní iléeṣẹ́ tí wọ́n ní wọn ò fi rọmọnìyàn lọ́wọ́ ṣùgbọ́n wọ́n fi ń ṣe àtìlẹyìn fún àwọn ikọ̀ agbésùmọ̀mí ni. Nínú gbólóhùn àti àtẹ̀jáde tí àjọ EFCC èyí tó gbé bọ́ ta bọ̀m̀bọ̀ wípé àjọṣepọ̀ ẹ̀ka ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn méjèèjì parapọ̀ láti ṣe iṣẹ́ ìwádìí alágbára o láti rí dájú wípé níbo gan nìṣòro orílẹ̀-èdè Nàìjíríà wà. Ó ní ẹjẹ́ mọ̀ pé ńgbà tí wọ́n wà lọ èyí tí wọ́n sì wà bọ̀ àbájáde rẹ̀ náà ni pé àwọn iléeṣẹ́ kan àti àwọn kan láwùjọ wa ní orílẹ̀-èdè Nàìjíríà bí a ṣe wà yìí owó wọn o iléeṣẹ́ wọn ipò wọn wọ́n fi ń ṣe àtìlẹyìn fún ikọ̀ agbésùmọ̀mí. Ẹni sóhun jẹ́ àdarí o fún ẹ̀ka tó rí sí àti ìròyìn àti ìkéde níléeṣẹ́ ti àjọ EFCC Délé Oyèwálé nígbà tó fìdí ẹ̀ múlẹ̀. Ó ní lóòótọ́ ni ṣe rí àwọn tọ́rọ̀ ọ̀hún kan àwọn gbé lọ ilé ẹjọ́ o. Ó ní ẹni àkọ́kọ́ lórí ìlà Bello Abdullahi Badejo oníṣòrí òun fúnra rẹ̀ yóò lọ síwájú ilé ẹjọ́ gíga ti orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní Abuja. Ó ní ẹ̀sùn rẹ̀ ni pé ó ń fi owó ṣe àtìlẹyìn fáwọn ikọ̀ agbésùmọ̀mí. Ó ní ẹjẹ́ mọ̀ pé owó kan bàǹtùbàǹtù ni ó tó mílíọ̀nù lọ́nà ọ̀tà ó dín méje. Ó ní bàbá gbé mílíọ̀nù méjì ó lé ọ̀tà dín méje bàbá gbé kalẹ̀ báhùn. Ó ní ìjìbàǹbù owó tá à ń sọ yìí kì í sówó náírà o owó orílẹ̀-èdè ti Amẹ́ríkà ni èyàn $2.53 million. Ó ní sẹ́ẹ̀rí Bádéjọ tá à ń sọ nípa rẹ̀ yìí mẹ̀yáàtì hálà ni o àti kàtà háre. Ó ní àwọn owó tá à ń sọ yìí ó ń ṣe àtìlẹyìn fún wọn. Ó ní àgbè lọ síwájú ilé ẹjọ́. Ó ní bí ọmọ wa béèrè o pé ẹ̀sùn mélòó òun náà láàfikàn. Ó ní ẹ̀sùn méjìlá ọ̀tọ̀ òun náà ló dúró wárowárò síwájú Bello Abdullahi léyìí tí ó sì mọ ṣàlàyé ara rẹ̀. Ó ní kò wá tọ́ bẹ́ẹ̀ ọjọ́ 22 oṣù kẹfà ọdún tá a wà níbẹ̀. Ó ní ẹjẹ́ mọ̀ pé òbítíbitì owó ńlá owó ọ̀hún tó rẹgún ọdún gbẹ̀mù sínú àpò àsùnwọ̀n rẹ̀. Ó ní ẹjẹ́ mọ̀ pé ńbo ló ti rówó kí ń lọ́tà tẹ́ ìgbàjìbàǹbù owó bẹ́ẹ̀. Ó ní ẹ̀gbọ́ wọn ò lè ṣàlàyé o. Ó ní bẹ́ẹ̀ gbogbo àwọn ìwé tó ní ṣe pẹ̀lú ìpẹ̀jọ́ rẹ̀ ó ti wà ńlẹ̀. Ó ní bákan náà ó tún tẹ́wọ́ gba owó kan eléyìí tuntun $100,000 owó ilẹ̀ òkèrè ìyẹn $100,000. Ó ní owó òun ọ̀kàtẹ́ ẹni tó jẹ́ olùṣirò owó àgbà wọn ní ìpínlẹ̀ ti Bauchi Shahidu Abubakar. Ó ní ọjọ́ 11 oṣù kínní ọdún 2022 ó gbowó lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kò wá ní àkórí kankan o pé iṣẹ́ àkànṣe báyìí la fẹ́ ṣe àbí ń ta àti ẹ̀ fi ṣe leléyìí. Ó ní irúfẹ́ àwọn eléyìí àtàwọn akẹgbẹ́ wọn wọ́n lọ síwájú ilé ẹjọ́.
1: Tó ìròyìn eléyìí òun náà ló ń sọ wípé ikọ̀ tẹ̀léyìí tí a mọ̀ sí Kwakwanciya Movement èyí ni àwọn alátìlẹyìn Kwakwanso náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé nípa ti títako ni kò sí ohun tó burú ń bẹ̀. Wọ́n ní ṣùgbọ́n o àwọn ò ní fara mọ́ ohun tó ní í ṣe pẹ̀lú irọ́ ìbanilórúkọjẹ́ eléyìí tí àwọn kan tí wọ́n fi ń kan olórí àwọn Rabiu Musa Kwakwanso nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde ní alẹ́ ọjọ́rùú eléyìí tó sì tẹ ìwé ìròyìn Daily Post lọ́wọ́ látọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún ikọ̀ náà Habib Saleh Mohammed náà ló jẹ́ kó di mímọ̀ wípé bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé ìjọba àwa ara wa òun náà là ń ṣàmúlò eléyìí tó sì fi ààyè gba ìpinnu olúkálukú. Wọ́n ní ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ là kó sì mọ yẹra wa yékéyéké wípé tá a bá ń sọ̀rọ̀ tá a bá ń takora wa títakora ẹni lọ́nà tí ò bójúmu òun wà lọ́tọ̀ títakora ẹni lọ́nà tó bá ti ìṣèjọba àwa ara wa mu òun náà wà lọ́tọ̀. Ó ní ṣùgbọ́n ká wá mọ̀ọ́mọ̀ ká máa parọ́ mọ́ ni ohun téèyàn ò jẹ́ ká máa fẹ èèyàn pé ó ní eléyìí ńkọ́ làwọn ò ní fara mọ́ o. Ó ní irọ́ pípamọ́ ni wọ́n ní àwọn ta kété sí àwọn sì kórìíra rẹ̀ bíi ti wù ú mọ̀. oni looto ni awon ti won je olori wa alagbomi ti oselu na ni a nilo lati se ayewo won daada ani lati gbon won yebe papa julo ninu awujo to nsamulo ijoba awara wa gege bi iko na se wi oni awon tun ni igbagbo ninu ominira oro siso ati eto fun omo orilede Nigeria kokan lati soro lo ipinu re lori ohun ton ba ni nipa oselu le itesiwaju oni wipe awon farama atako nigba to ba ti je wipe oni se pelu ilosiwaju orilede ati irolagbara ijoba awarawa oni sugbon ohun wa se ikilo tako mi ma se atakale awon esun kan eleyi to le bani loruko je awon esun kan eleyi to le sakoba fun ati ma se bo eyan iko na tu soro oni asofin kwakwanso eni to je wipe opopolopo odun na lo ti lo gege bi oloselu ti awon araalu mo daada to si ti sise si awon araalu oni eleyi lara awon ise re ogun na la si ti ri ipamora itesiwaju inife omo niyan ati mimo farada atako ati awon ti won je alatako oni sugbon o ka wa mo ba oruko re je ohun na ni egbe yi koni faramo oni be si ni awon oni dake o nigbati awon kan ti won ba mo ti won se npa iro omo olori awon tabi ti won fi esun kan iwa re ni ona ti ko to iko na se ikilo bi pe se ri gbogbo awon ti won wa se atakale iro ohun na ni ki won gbaradi o ki won si setan lati ri wipe won gbe leyin ara won nigbati won ba ri iwe gba latodo awon ti won je agbejoro awon oni tori wipe ta ba soro nipa ominira oro siso ani lo lati se ni ona to ba ofin mu
0: adupe pupo ju lowo yin ko je bi ti o si ma roke lori ete fun te doro yin fun ti owuro oni
1: beni
0: adupe pupo ju lowo yin o ago mesan lo wuro la akotun ya gbe wa ago meji losun ni gbanko gbe a gbe wa fun yin owuro oni ni ago mewa bo gerege gbajugbaje to yin eto wa adintu yo tu gbori agbagbe pelu oluwa seun arebe kola ago meje ni asale igbagede oselu ni pelu kunle omani fowo se oloye oyo men e gbadun e po titi ago meji ti awa yo pada si e ti gbo yin tola ni alade laja loruko ti mi ye royin ni awukosere omo ton so ton so ton gburaye apero ire omo luabi wan ori yin o wa nbe
1: temilade aloko un loruko ti temi o de gba kono ire

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Gbíngbín ni kí n rọ̀, akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run, àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà, múnigbà tọ̀rọ̀ gbanibàǹgbà láwùjọ àwọn àgbààgbà, gbanigbani gbanigbani, alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gbàgbádá lọ́wọ́ alágbádá, sàpàtà málágbádá lọ́rùn málágbádá ṣubúya kàtá ǹdí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ilé tá a gbìn tọ́ta kan gbàǹgbà sí gbàǹgbà wálíà. Afẹ́fẹ́lẹ́lẹ́ tí ń fẹ́ lákòókò yìí, àrètè téńdì rẹ̀ máa gbóhùn mi rokun. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí sì ń fẹ́ ní wákàtí tá a wà yìí, àrètè téńdì rẹ̀ máa gbóhùn mi rọ̀ṣà. Àtẹ̀fúùfù àtafẹ́fẹ́, ebi ṣe ọwọ́ Ọlọ́run ló dùn márì náà lẹ́yìn méjèèjì. Mo ṣe ní ẹ parapọ̀ láàárọ̀ yìí, ẹ gbóhùn yìí atápòpò. Atápòpò ní ẹta kó dé ti tọba tìjòyè ti bọ̀rọ̀ kìnní ìlú ti ń gbọmẹ̀ ní wákàtí yìí. Afẹ́fẹ́ tí ó fẹ́ tẹ́nikẹ́ni ò tó bí àti daṣọ àti taṣọ dì. Oòrùn tí ó sìràn tí bàbá ńlá kú bá bẹ́ nìkan kan ò sì tó bẹ́ẹ̀ tí ó dọwọ́ bò ó. Bó ṣùpá bá sì yọ lákòókò tí yọ, wọn ò rí ó ń tọ̀ ń tọ́ wà ní ọ̀dà òmọdọ́ dúró lápá ilé tì kódà bá ọba kan. Ẹyin òrùlé bí ọ̀nà bí ọgbọ̀n sórí ilé rẹ̀, ó rí pé òye òṣùpá yóò tún yọ látojú wíńdò, yóò tún ní mode o, kò síbi tọ́ sá sí. Àtẹ̀mí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí, àtògo wa àtògo àwọn ọmọ tí a bínú. Ẹyin àwọn tí máa ń dọwọ́ bò gò ní láǹfààní àti dọwọ́ bò ó, ẹ bá wá gbìyànjú ẹ̀. Ohun tí ọwọ́ rẹ̀ bá bọ́ bá tọwọ́ bọ isà tí ṣèbí ńbẹ̀ńbẹ̀ lójú wọn ò rí. Ogún àwọn ọmọ wa ò ní ṣe dọwọ́ bò, tiwa náà ò ní ṣe dọwọ́ bò, ti gbogbo èèyàn tó ṣùgbà wa pátá yíká àgbà ńlá.

ta kalẹ̀ ká ṣàgbùà ságbègbè ti fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ààyè náà ni túnde ọláwọ lọlọ́ọ̀tọ́ ètò yìí desmond adégbòyega bàbá aládòótọ́ ládòótì sì yọná lẹ́nu fẹ́rẹ́fẹ́ ńlámojú ẹ̀rọ ti ń bẹ fún sáà tá a wà yìí. Akíade Akíndélé àbí kí ló kọ̀ kejì yìí ti Adébọ̀wálé àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bára káàtì sí ní ọ̀gẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n bọ̀ bẹ́ẹ̀ àwọn atọ́pinpin tó sì jẹ́ wípé kò síbi tójú wọn ò tó bí mi bá jókòó lẹ́kọ̀ọ́ báyìí ó lè máa rí kaduna bọ́lọ́mù ti ní orí bẹ́ẹ̀ nù o akíyín káàbọ̀ ságbà ládìtú láàárọ̀ tòní bí ẹyẹ eré ti fọhùn bọ́ta gbígbọ́n bá bọ́ta nù gbàlẹ́ àfọ̀wánù àwọn ìwà ṣe égún bẹ́ẹ̀ láì sòrò èèyàn níwá o bá a bá sì fọhùn láàárọ̀ kùtùkùtù báyìí a jẹ́ pé kọ́ máa tùyín láà pẹ̀sẹ̀ gbẹ̀dẹ̀ tí rọ kókò lágbàlá kọ́ dẹ̀yìn pẹ̀sẹ̀ láàárọ̀ yìí tútù tútù làbálẹ̀ olúwẹ̀rí ayé ò ní gbóná mọ́ yín kò ní gbóná mímì náà láàbí ò sì ní kángun sọ́dẹ̀dẹ̀ kó wà wá ṣé wọn àríbikọ́lá the special one ló kọ́ mi èmi lò torí ijókòónú agbádá lámìlẹ̀ǹgbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípo lówó ọpẹ́ tantan iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tuntun ẹjẹ́ ń ké sí amọ̀nà amọ̀nà wá síwájú làárọ̀ ìbọn bá ti síwájú tí mo ti tẹ̀lé lẹ́yìn báyìí gbogbo èyí ó kù ó di wọ̀ bí ọbẹ̀ lásà amọ̀nà o.

0: ayé ń sá lọ. Ayé ń dògbó lọ. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí ńlá bẹ̀rẹ̀ sí ni máa rí. Mo bá ti wá wò kó le tó tàbí kí ẹrù jẹjẹ ó bolẹ̀. Mo lọ́n ti ń bẹ tẹ́mi rẹ̀ sì wà láàbí òní kagùn sọ́dẹ̀dẹ̀ kó wa wà. Ẹ láǹfààní àti sàmí ẹ sàmí kẹ gbé tó àdúrà mi. Ẹ já kó o láti ìlú Ìbàdàn lágbègbè Kọ̀bọ́mọjẹ́. Kọ̀bọ́mọjẹ́ ìlú Ìbàdàn. Wọ́n láwọn area boys ni wọ́n bọ́ ta lóru gànjọ́ nbi táwọn èèyàn ti ń sùn dí ẹlòmíì ọrun lọ́wọ́ hàn hàn hàn hàn. Mo rò pé bà lọ jẹ sùn lálẹ́ àti panla. Ẹ mọ̀ pé bíyàn bá jẹun tó bá yójú lọ́wọ́ alẹ́ tí ẹ bá ń tàbí àmàlà tó kó gbẹ̀gìrì sí olórí. Ìwọ̀n bá chẹ́ǹjì torí ẹni ẹlẹ́ni ó wò pé kóun ṣáàjẹ̀ gbádùn ayé díẹ̀. Whatever you are going through in life, kọ́kọ́ jẹun ná, eat first o, torí ó ṣe pàtàkì pọ̀. Ǹjẹ́ kó sì fẹ̀dọ̀ lórí òróró, kó tún jíjọ́ kejì, kó tún múṣẹ́ ajé. Ẹ̀yìn kọ́ mọ́ bàá ṣọ̀lẹ̀. Wọ́n láwọn àtìláàwí bá dé ní nǹkan bíi àtìláàwí tí mò ń sọ kìí sàwọn alọkóló ń kígbe o. Àwọn area boys ni. Wọ́n ní ńgbà wọ́n dé ní nǹkan bí aago kan òru kúndùsì tàbí kúndùsì ní kásìpé ni. Fún iléeṣẹ́ elétò ààbò ti àmọ̀tẹ́kùn wọ́n ní wọ́n ṣe gudugudu méje àti yẹ́ẹ̀yẹ́ mẹ́fà. Kàbásọ lédè ìbò ká fi ìbò àti yorùbá ká ìkunra wọn. Odò ní jìgan jìgan ẹrùnú o. Ngbà wọn dé lágbègbè Kọ̀bọ́mọjẹ́. Ẹrú tiẹ̀ kọ́kọ́ bá àwọn èèyàn pé irú kí leléyìí láago kan òru ó di gbàgbàgbàgbà. Ẹnìkan tó jẹ́ pé ńgbà ó sùn aṣọ lọ́lọ́mọdì sùn kọ́wọ́ kinní bó ṣe bọ́ ta báyìí. Ilẹ̀kùn gba Sunday ẹ̀ oníyẹ gbà ńgbà tí ó wẹ̀yìn ilẹ̀kùn lórí tó túrò ń di òun. Ọdọ ọlọmọ sọ̀rọ̀ ọmọ rẹ. Wọ́n nígbà wọn ṣe gbogbo oyún tán. Wọ́n bá bọ́ sínú àwọn ṣọ́ọ̀bù. Àwọn ṣọ́ọ̀bù ti ń bẹ lágbègbè Kọ̀bọ́mọjẹ́ ẹni tí ń ta gbá tí ń tàwo tí ń ta gbogbo ẹ̀. Wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ni wọ́n kó lọ. Àwọn wo wá lè rí àbọ̀ ìsì tí ń bẹ ń Kọ̀bọ́mọjẹ́. Àwọn ọmọ Kọ̀bọ́mọjẹ́. Àwọn ọmọ dáadáa ní ń bẹ ń bẹ. Àbẹ́yẹ ọmọ Kọ̀bọ́mọjẹ́ ni Kọ̀bọ́mọjẹ́ ìdí arókúndẹ ti gbogbo ẹ̀. Gbogbo agbègbè ti ń bẹ pátápátá láàrin ìgboro Ìbàdàn. Àwọn gúùdù ní ń bẹ ń bẹ kò sí báàdì ń bẹ o. Bóyá àwọn kan ni wọ́n ti ibì kan wá tí wọ́n wá wá síbẹ̀ kò tí ẹ̀ wá tí yéèyàn. Wọ́n ní kiní ọ̀hún lágbàá pọ̀ pé ńgbà tí ẹnìkan sọ pé ó ní kódà wọ́n yìnbọn sóhun ẹ dákun ńbò náà ti ń rin ìbọn tí wọ́n yìn yìí gànà. Ọlọ́run Olódùmarè mọ̀ wá ṣàánú wa o. A wà lórí ìkànnì Facebook Splash FM 105.5 Ìbàdàn. Ọya jẹ́ a lọ ságbègbè Kọ̀bọ́mọjẹ́ Desmond àtúfẹ́ polówó ni. Bàbá ní ká polówó báyìí ní ìsìn ètò yìí náà kò ní já gara dáadáa. Ẹ mọ̀ pé bàbá ti ń polówó ọjà báyìí lẹ́ẹ̀fì máa gbádùn wa dáadáa. Ètò tó bá ń ṣe tán bá polówó ọjà ẹlẹ́lẹ́tù rẹ ni o ẹlẹ́lẹ́tù rẹ ni. Mbọ̀ náà ẹyin ẹja kọ́kọ́ polówó ọjà bí n bá padà dé báyìí Kọ̀bọ́mọjẹ́ ẹ̀lẹ́ o kí lọ ṣẹlẹ̀. Àwọn wo ni ààrẹ tó wá sí Ìbàdàn tó wáá wá ságbègbè Kọ̀bọ́mọjẹ́? Torí mi mọ̀ pé àwọn ọmọ Kọ̀bọ́mọjẹ́ wọn gbọ́dọ̀ bọ́mọjẹ́ lákòókò tá a wà yìí. Ẹ kú kalẹ̀.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
2: Buy Maggi chicken.

0: lọ́gbọ́n nù.
1: Owó gan-an lọba ọgbọ́n.
2: Ọgbọ́n. Akábala tó jẹ́ kí n máa bòrí agbára ẹ̀.
0: Ó yá wá jẹ́ kí n jáì sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Owó ni Monday fi wá bá.
4: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
5: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
6: You people could have just asked. I would have been happy to tell you my secret.
7: Enjoy instant goodness with John Vance 3-in-1 chocolate. The quickest start to your morning.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
4: Ẹ̀yin àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí, a kí yín káàbọ̀ láti ẹka ìpolówó ọjà lọ́hùn-ún ọ́yá. Ẹ já tẹ́ pẹpẹ ètò kalẹ̀ báyìí kí alárìí ojú àgbà kí nǹkan wá gbé nǹkan hanù. Ẹ̀yìn ẹ gbọ́ rinrin lónìí, ètò balẹ̀ ló ní kàṣàgbùà níkànnì ti splash 105.5 Ìbàdàn. Lé funfun báláú náà la wà. Ẹ̀yin tẹ̀ ń wà lórí ìkànnì Facebook, ẹ máa ṣí ààrẹ ẹnìkọ̀ọ̀kan èèyàn àmì ẹnìkọ̀ọ̀kan mẹ́wàá mẹ́wàá ẹnìkọ̀ọ̀kan ẹ ṣí ààrẹ mẹ́wàá mẹ́wàá bẹ́ẹ̀ bá ti ṣí ààrẹ ẹ ṣeun ẹ ràn wá lọ́wọ́ náà ni ẹ bẹ́ẹ̀ bá tọpẹ́ ẹ fẹ́ràn ṣe wọn àríbi kọ́lá the special one tẹ́ ẹ wá ṣí ètò tí ń ṣe kọ̀dá tó ẹ dákun ẹ ṣí ààrẹ ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń ṣí ààrẹ mo mọ̀ lórí mo dúpẹ́ o. Agbègbè kọ̀bọ́mọjẹ́ lábalẹ̀ sí báyìí ọyá dẹ́sí já lọ kọ̀bọ́mọjẹ́ ẹ̀yin ará kọ̀bọ́mọjẹ́ ẹ̀lẹ́ o ẹ̀ kú kalẹ̀.
5: sọ́kútà gbàdé ọ̀run ní aago 12 àbọ̀ tó wà yẹn wá ní wọ́n wọ olóore mi wá wọ́n tó 50 wọ́n ẹkùn lóun gbàsá jáde okó lóun gbà jáde o ìbọn ọyìn mi bọ̀ ó ní o ọ̀wọ́lé o.
3: mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
5: mojúgbà ara bá dùgbà ìdílé lẹ o kọmọjẹ ìdílé ogójì dé o kọmọjẹ ìdílé lẹ kọ jẹgẹdí gógún dé o jẹgẹdí gógún dé o ebi jẹ ní mọdù.
6: bọ kò sí bóyá ẹ rí ojú ọ̀wọ́n tó wá ṣé yorùbá àbí.
5: yorùbá ni wọn mọmọ wọn tá ẹgẹ ni wọn mọmọ wọn ọmọlé wọn wọn náà wọn tẹ ẹgẹ ni wọn ilé wọn tẹ ẹgẹ mọ gbogbo bẹ láti wájọ wọ ẹ fi dùn mí dáadáa.
3: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
4: ẹ̀yin àgbààgbà tẹ́ ń gbọ́ wá ń lẹ̀ yìí ẹ bá sọ fún yín lẹ́ẹ̀kan bóyá bàbá wọn bóyá kò rójú wọn dáadáa àtọmọ ọ̀tá ẹ̀gẹ́ o àtọmọ ọkọ̀ bọ́mọjẹ́ o àti ọmọ ọfọ̀kọ ọmọ dáadáa ní bẹ ní gbogbo àdúgbò òun. àbáwọn àrè lọ́wọ́ bẹ̀ ni kí ni ń ṣẹlẹ̀ ń bàdàn. iléeṣẹ́ ọlọ́pàá ẹ máa mójútó gbogbo àwọn agbègbè yìí dáadáa torí àwọn èèyàn ti ń bẹ ńbẹ ẹ bá lè yàn án jẹ́ǹtù wọ́n jẹ́ǹtù kọjá kà sí nǹkan o. ó yẹ máa bọ̀ lórí ìkànnì Facebook agbègbè tí nǹkan ti gbé ṣẹlẹ̀ àwọn ṣọ́ọ̀bù tí ìyá tí ó ní hà ẹ dákun ẹ ṣàánú òun ọtí lòun ta pé òun ilẹ̀ tó mọ̀ ẹ dákun ni wọ́n tún mu tí díẹ̀ náà ń gbà tí wọ́n débẹ̀ lóru ni kò yé èèyàn o. wọ́n ní wọ́n kó gbogbo ẹ̀ lọ pátápátá bíi ṣọ́ọ̀bù bíi 5 àwọn èèyàn wá dúró gogogo láìsí pogun ṣẹlẹ̀ lísì já balẹ̀ ságbègbè kọ̀bọ́mọjẹ́ òun rèé o lórí ìkànnì Facebook splash FM 105.5 Ìbàdàn ẹ̀ kú kalẹ̀. àwọn ṣọ́ọ̀bù rèé o.
7: And they rob the whole place, they buckle the whole place, even empty the shops, empty.
4: Gbogbo àwọn ọjà tí ń bẹ́nu ṣọ́ọ̀bù kankan ni wọ́n kó lọ o. Àwọn èèyàn ló dúró tán ẹ̀ wọ́n wò pé
7: Everybody is on the road. Now they buckle the whole place. And then this another shop. That was bogus. I said it was empty. Gbogbo ẹ̀ wọ́n kó gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ lọ pé ẹ wá ẹ sọ̀rọ̀ ẹ kàn sọ̀rọ̀ báwo ni gbogbo ẹ̀.
4: àwọn owó lọ́wọ́ àṣìṣe yìí gbogbo ṣọ́ọ̀bù ni wọ́n já lóòótọ́ yìí. omi lẹ́nìí ń ta tiẹ̀ omi bisikíìtì nkankan. ọmọ wa lágbá o bá ń gbé fọ́nrán mi sí o kí ni ọ̀hún pọ̀ ńbẹ ẹ bá ń gbé mi sí pápá. bàbá kan ni wọ́n yìnbọn sóhun ká pé ìbọn àwọlé ọlá aláwọ̀láwà láàkó àtà ilé àbílá ilé àsìn ni lọ́kà tí bọ̀ fi wọlé sí ilá.
7: ẹjọ́ ta ló lè sọ̀rọ̀ ń pa bí ìwọ ẹ ṣe ṣẹlẹ̀. kí lorúkọ yín.
5: ṣùgbọ́n sàgbàdì ọ̀run ní aago méjìlá ààbọ̀ tó wà níwá iná wọ lórí mi wá fọ́tò 50 ẹkùn ní gbàṣá jáde ọkọ ọdún gbà jáde. Ìbọn ọyìn mi bọ̀ ọ́n ni o.
4: Àpá àbàmà ni lóòótọ́, ìbọn àwọlé o. Ìbọn àwọ bàbá yìí. Tún gbé fídíò míì sí pápápá, mo fẹ́ ká kò ní abala bẹ̀rù ṣùgbọ́n kí ni ọ̀hún pọ̀ díẹ̀. Mí tún rèé o.
8: Ògbé ní kọ̀ọ̀bọ̀ máa jẹ́. Gbogbo àdúgbò wa ni wọ́n ti bàjẹ́. Pápátá táwọn ọmọ ìṣe ìgbẹ́jì wa ń bàjẹ́ ní ẹ̀dẹ̀jì.
4: ẹ̀yin àgbààgbà tẹ̀ ń gbọ́ wa wọ́n ní ọpẹ́ lọpẹ́ ẹ̀yìn ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn ẹni arábìnrin kan ń bẹ tó jẹ́ pé ṣọ́ọ̀bù rẹ̀ ẹ̀yìn wọ́n já ṣọ́ọ̀bù rẹ̀ ní kọ̀bọ́mọjẹ́ tó sì ṣàlàyé fún àwọn atọpẹpẹ nígbà tí à ń bá wọn sọ̀rọ̀ ẹja gbóhùn arábìnrin ọ̀hún ká ṣàlàyé kó ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ gan-an ẹ kú kalẹ̀.
9: Wọ́n wá gbogbo ṣọ́ọ̀bù wọ́n dẹ̀ kó gbogbo ọjà lọ wọ́n dẹ̀ bá gbogbo kan jẹ́.
3: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
10: Àwọn wo ló wá.
9: Àwọn ọmọ òkè ọ̀dọ́ wa bẹ́ẹ̀ ni kọ̀bọ́mọjẹ́ la wà wọ́n ń jà ní kọ̀bọ́mọjẹ́ níbi tá a wà kọ̀bọ́mọjẹ́ àti ìdí aró.
10: Ni wọ́n ń jà.
9: Bẹ́ẹ̀ ni.
10: Kò ń ṣàwọn eléégún.
9: Àwọn eléégún kọ wà
10: òun ní
9: ọtí ni mò ń tà òun ní sóò bí tí mo dẹ̀ kọjá síbẹ̀ ni wọ́n já kí wọ́n kó gbogbo ọjà mi lọ́wọ́ dẹ̀ bá ṣọ́ọ̀bù mi náà jì.
10: Àwọn ṣọ́ọ̀bù tí wọ́n já tó mélòó.
9: Ó pọ̀ ó tó 5.
10: Tẹ bá ní kẹ́ ẹ ṣí àwọn nǹkan tí wọ́n já nu ṣọ́ọ̀bù tí ó máa tó bí èlò.
9: Sẹ́rí mi lè sọ bọ̀ 3 pé ṣe inú ṣọ́ọ̀bù mo kọjá síbọ̀ inú ilé ibi tí mo kó ọjà sí ibẹ̀ ni wọ́n já wọ́n dẹ̀ bá gbo ṣọ́ọ̀bù jẹ́ tó gbogbo ọjà tí mo kó sínú ṣọ́ọ̀bù àti inú yàrá ẹni yẹn gbogbo ẹ̀ ni wọ́n bá jì.
10: Òkè ṣé ẹni tí ẹ kọjà sílé ẹ ṣóun ló ń bá wọn jà ní àbí kí ló gbọ́nà
9: iṣẹ́. Irọ́ kì í ṣe ẹni tí mò ń kọjá sọ̀dọ̀ ẹ ló ń jà o kódà òun gan-an ọlọ́ọ̀lọ́ ọ̀ fẹ́ gùn ni.
10: Bí aago mi ò lóru.
9: Bíi 12 ni wọ́n bẹ̀rẹ̀ títí di 4. Àwọn ọlọ́pàá òde rárá o. Àwọn àmọ̀tẹ́kùn gan-an lé wọn.
10: Lóru yẹn.
9: Ó jẹ́ kó sì sinmi díẹ̀ bẹ́ẹ̀ ni.
3: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
4: Tó ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ń lé tẹ̀sí láǹfààní àti fọkàn bá wa lọ. Àwọn ọ̀rọ̀ kan ń jáde tó ní í ṣe pẹ̀lú rùn-ún ṣùgbọ́n tá a bá sọ lórí ètò yìí ni kẹ́ ẹ sọ pé a sọ o. Àwa sì ń sọ lẹ́ẹ̀kan sí pé kí iléeṣẹ́ ọlọ́pàá kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ yìí. Nígbà èèyàn bá ṣiṣẹ́ látàárọ̀ tó sì délé tó ní kóhùn ó sùn láti bẹ̀rẹ̀ iṣẹ́ ajé míì lọ́jọ́ kejì táwọn kan sì dé tí wọ́n pera wọn ní area boys. Ẹ dákun kíní kọ̀ọ̀kọ́ fẹ́ẹ̀ káàtó tó dáadáa. Ọlọ́pẹ́lọpẹ́ àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n dé ní nǹkan bí aago kan òru yẹn náà ná tó pé kí ló dé tẹ́ máa jẹ́ káwọn èèyàn ó kán má fẹ̀dọ̀ lórí òróǹro. Ẹ̀yin ọmọ kọ̀bọ́mọjẹ́ ẹ̀yin ọmọ ìta ẹ̀gẹ́ ẹ̀yin ọmọ ó kọ bíi ti jẹ́ náà ìdí aró gbogbo ẹ̀ ẹ báwọn tí ó jẹ́ kinní láàrin ẹ bá wọn ní gbólóhùn ẹ bá wọn sọ̀rọ̀ mọ̀ pé àwọn tí ń bẹ lágbègbè tá a dáa kọhún ọmọlúàbí gbogbo wọn bí orúkọ kan ní splash fm ni àwọn tó bá wá jẹ́ kàndánù rẹ̀ sì ti ń bẹ ní agbègbè bẹ̀ ẹ dákun ẹ bá wọn sọ̀rọ̀ ẹ pe àrò kí ẹ sì pe ọ̀dọ̀fin inú wọn kí ẹ sì láǹfààní àti kí wọ́n ń lọ pé àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ẹ má da omi àlàáfíà ìpínlẹ̀ ọ̀yọ́ rú oòdùà ò fẹ́ bẹ́ẹ̀ lábala bẹ̀hún bí ìhun ṣe lọ bẹ́ẹ̀ fọ́nrán kan ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tí wọ́n láwọn báńdíìtì àwọn tẹ́rọ́rìsì lọ́sàn-án gangan ni o tí wọ́n ní wọ́n ń bọ̀ jìgan bí ẹrù lórí ọ̀kadà ní checkpoint ọlọ́pàá kan wọ́n ní ọlọ́pàá bá wẹ́kọ̀mù wọn pé ẹ̀ka àbọ̀sà ẹ̀ka àbọ̀sà báwo pé bó ni sínẹ́jì wo ní ń bẹ láàrin ọlọ́pàá àti báńdíìtì tí ẹ̀yìn wọ́n wàá kí wọn pé kódà wọ́n fẹ́ lè gbé dùdú fún wọn pé ẹ gba dùdú àti ẹ̀yìn àtàdíẹ̀ kẹ́ ẹ máa panu lọ kíní ọ̀hún ti lọ káàkiri ṣùgbọ́n kí lọ ṣẹlẹ̀ gangan nípasẹ̀ fọ́nrán ọ̀hún kí n tó sọ ẹja kọkọ fọ́nrán ọ̀hún ná ọyálísì bá ń gbé fọ́nrán ọ̀hún sí ẹ̀yìn àwọn kíní ọ̀hún pọ̀ kọjá kà sí nǹkan ìbọn tí sì ń bẹ lọ́wọ́ wọn béèyàn bá pàdé wọn lójú gbólóòótọ́ ẹ̀yìn ọ̀fẹ́ sọ pé dádì bàbá ọkọ mi ẹ máa wọlẹ̀ ẹ máa rà báwo ẹ máa wọlẹ̀ ẹ máa rà báwo ṣùgbọ́n wọ́n ní checkpoint ọlọ́pàá ni wọ́n pàdé lójú ọ̀nà wọn ọlọ́pàá bá wẹ́kọ̀ mú wọn pé ẹ káàbọ̀ ṣé bẹ́ẹ̀ lórí lóòótọ́ àwọn kọ́lọ́fín wo ló wà nínú fọ́nrán ọ̀hún yàtọ̀ sí nǹkan táwọn blogger ń gbé ònílẹ̀ ẹ̀gbọ́ wìrìnwìrìn ọyá bá ń gbé fọ́nrán ọ̀hún sí pápápá ẹ̀já èèyàn láǹfààní àti wò ẹ̀yìn náà rí bí wọ́n ṣe pọ̀ tó bọ́ bá ṣẹ̀ náà lè bá pàyọ lójú gbóbá ẹ̀ ní ìsìn ṣé ẹ̀yìn ẹ̀ ní kọ́kọ́ sọ pé bàbá ọkọ mi ẹ káàbọ̀ ná ẹbẹ́ yẹn àgbà ẹ sọ pé mọ̀ jàmà sábà yìí la fi máa kíkanjú lójú ogun ṣùgbọ́n yàtọ̀ sí nǹkan táwọn blọ́gà nǹkan tí wọ́n ń gbé lórí ìkànnì ayélujára iṣẹ́ ìwádìí alágbára àti eléyìí tẹ́ ẹ gbọ́dọ̀ mọ̀ ń pa rẹ̀ gangan látùbọ́ta láàárọ̀ yìí bó ni òlíṣì sójú òpó ọ̀hún ṣe ṣara dáadáa wọ́n bá ti láǹfààní àti jẹ́ kó ṣe ṣara dákun ẹ̀yìn jẹ́ mọ̀ ẹ̀yìn signal sí mi lápá bẹ̀hùn o lè wo mìíràn tí ń bẹ wájú rẹ kó o pe atọpinpin lẹ́ẹ̀mẹta ó rí pé ń yọ sí ọ bí n bá ti yọ sí ọ báyìí kọ́ wa bá ń sọ̀rọ̀ kó tó di pé èbó ṣe fóònù oníbàmù bàbá wa ṣe é báyìí wọ́n sọ̀rọ̀ látòkè òkun wọn ó pè báyìí ni yóò sì yọ láti inú mìíràn yorùbá fíìmù ìyẹn ti wo fíìmù kọjá kà sí nǹkan fọ́nrán ọ̀hún nìyẹn o ọmọ nàìjíríà nígbà táwọn aráabí tí wọ́n ń ya bọ̀ bí ìgbà tí wàṣíù àlẹ́bá kan pé bárakà ń ya bọ̀ ọ̀hún rèé o. ọlọ́pàá yà gò lójú ọ̀nà pé ẹwẹ́ kọ̀ mú nǹkan ṣùgbọ́n kí lọ ṣẹlẹ̀ gangan wọ́n pọ̀ kọjá kà sí nǹkan o. ẹ rí pé checkpoint ọlọ́pàá níbẹ̀. ó ní agbára o. ẹ̀bí ìgbà tí ọlọ́pàá ń yàgò kó lójú ọ̀nà pé ẹ̀yìn ẹ kọ́kọ́ kọjá ná bẹ́ẹ̀ bá kọjá tán á kọ̀ntínú iṣẹ́ ti wà ṣùgbọ́n kí lọ ṣẹlẹ̀ nínú fọ́nrán ọ̀hún. òun lẹ̀ ń wòye o wọ́n tún gbé gáàrò. ẹ máa gba hausa kọ́ bá ń tú kínní o bá ń tú èkèsì àkàsí àkàrí bá ń tú ẹ bá ń tú lórí ìkànnì facebook ẹ máa gba hausa. ó ní agbára pọ̀ ẹ̀yẹ́ ọmọ nàìjíríà tẹ́ ń gbọ́ wa lákòókò yìí fọ́nrán tẹ́ ń wò lórí ìkànnì facebook yìí tẹ́ ẹ ti gbọ́ ni wípé wọ́n láwọn báńdíìtì ní ń kọjá lápá gúúsù àríwá alẹ́ nàìjíríà wọ́n sì kọjá ní agbègbè tí àwọn ọlọ́pàá ti ń so ọ̀nà tá ń pè ní checkpoint ẹ̀rí pọ́lọ́pàá ń yà kó yà kó lójú ọ̀nà ni ó wá ń nawọ́ sọ pé ẹ máa bárakà ń yabọ̀ ẹ sá máa bàbá yìí ń tiyín ṣùgbọ́n yàtọ̀ sí nǹkan tẹ́ ẹ ti ń gbọ́ lórí ìkànnì facebook àbáwọn orí àtẹ míì káàkiri mọ́láyọ̀ àti sọ fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà sọ̀rọ̀ pé ńbàánu kò rí bẹ́ẹ̀ o àwọn tẹ́ ń wò yìí tí wọ́n kóbọn kó gbogbo ẹ̀ dání yìí ń wọ́n ṣe báńdíìtì ń wọ́n sì ṣe tẹ́rọ́rìsì wọ́n láwọn fọlọ́ntíàsì tó jẹ́ ọdẹ ẹlòmí ọmọ àtọ máa nù mí inú yìí ó tọrọ ni mò ń sọ fún yín o ẹ má wò lẹsọ pé kankan wọn láwọn ọdẹ tí wọn fi ara wọn jìn wípé àwọn gbọdọ fi ọwọ sowọpọ pẹlú ẹka iléeṣẹ ọlọpàá láti bá àwọn ẹsìn òkọkú bandit àti terrorist láti bá wọn jà ńlá wọn tí ẹ ń rí yìí pé wọn sì ń lọ sí agbègbè tí oníkálukú wọn tí wọn fi wọn sodo sí àwọn kan wá ń bèrè pé àwọn máa rí AK-47 lọ́wọ́ wọn pé òfin nàìjíríà ò sì fààyè gba kí ọdẹ kó lo AK-47 èmi wá nítọ́ ìyún wa kù sọ́wọ́ ó kù sọ́wọ́ ọlọ́run ó kù sọ́wọ́ nàìjíríà ó sì kù sọ́wọ́ gbogbo àwọn èèyàn tí ń bẹ ní ìgbọ̀njẹ ibẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà sọ wọn ni fọ́nrán tẹ̀ ń wò tí àwọn èèyàn sọ pé àwọn báńdíìtì pé ọlọ́pàá ń kílẹ̀ ojú ọ̀nà ọlọ́pàá di ọ́dìlì ìwà ń kílẹ̀ ojú ọ̀nà fún àwọn báńdíìtì wọn ni kò rí bẹ́ẹ̀ o páwọn tẹ̀ ń wò yìí lórí máa ń tún fídíò ń gbé sí máa ń tún gbé sí páwọn tẹ̀ ń wò wípé àwọn tó jẹ́ wípé ọdẹ àti àwọn tí wọ́n jẹ́ volunteers tí wọ́n fara wọn sílẹ̀ pé àwọn fẹ́ bá àwọn báńdíìtì jà ni wọ́n ń lọ síbi tí wọ́n pín wọn sí tí wọ́n sì kọjá ti iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé tó ọyá o àlọ́rí àbọ́rí o àyúnbàyún lo àyúnbọ̀ tí ọwọ́ yún ẹnu ẹ lọ́rí ẹ bọ̀rí o bí ìhun ṣe jẹ́nu yàtọ̀ sí ohun tẹ́ ẹ ti ń wò lórí ìkànnì Facebook o ọyá ẹjẹ́ padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn Fúlàní darandaran ṣe mọ̀ pé àwọn Fúlàní adaranjẹ́ wà àwọn Fúlàní darandaran nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n gbá àgbẹ̀ kan mú lóko òun nìkan ẹ̀yìn àgbẹ̀ náà dákun bọ́dọ̀ bá rí báyìí ẹja fi ọgbọ́n sí ẹ má jà máa dá lọ sóko mọ́ títí dàkókò tá a fi ṣẹ́gun làásìgbò lẹ́ka ètò ààbò yìí ọmọkùnrin yìí lóko báwọn Fúlàní darandaran ṣe gbá a múnú o dẹ sí wọ́n so mọ́ igi pátápátá látòkèdélẹ̀ ọpẹ́ lọ pé àwọn ọdẹ tọ́lọ rèé sọdẹ o bí ìbá jẹ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n bèè so tílẹ̀ ọba iṣu tí ó fi di òru ẹ̀jẹ̀ ó gbẹlá rẹ̀ ó di pé ẹlẹ́ran ó tú òkun ṣùgbọ́n àwọn ọdẹ tọ́lọ rèé sọdẹ ni wọ́n rí lọ́ọ̀kan nínú igbó ọyá dẹ sí já gbọ́rọ̀ tí àwọn ọdẹ tí wọ́n rí tí wọ́n sọ nígbà tí wọ́n bá ń bẹ̀ ẹ kú kalẹ̀.
11: O tó wá pariwo ni.
12: Ẹni mo pariwo àwọn tó pẹ dánbí náà ní àwọn Fúlàní.
11: Tọ́lá yẹn Fúlàní yẹn dàgbà ni.
12: Ó dàgbà.
13: Fóònù rẹ̀ ní ọ̀tọ̀lá bá kọfà ọ̀tọ̀lá bá bàtò.
14: Dúró farabalẹ̀.
11: Kí ló mọ pa ẹ̀sìn ẹ̀ lọ́rùn fa? Ìbọ́lá dé.
3: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
4: Ẹ̀yin àgbààgbà tí ń bẹ ńlẹ̀ yìí tẹ́ ẹ sì ń gbọ́ wa ẹ̀rù ń tọkùn ń sọ kẹ́yìn pé wọ́n máa fẹ́ pààyàn sí wa lọ́rùn màre ó yẹ máa bọ̀ lórí ìkànnì Facebook inú gbó kìjikìji ni o ni kinní ọ̀hún ti ṣẹlẹ̀ ọrákùnrin ọ̀hún ń lo oko lọ́pàdé àwọn Fúlàní Fúlàní darandaran. Àwọn yìí yàtọ̀ sí tàwọn darandaran o wọ́n bá mú mú lọ kéèmẹ́nẹ̀ ṣe kéèmẹ́nẹ̀ dúnbẹ̀ nígbà wọn dáa dúnbẹ̀ ǹjẹ́ kí ọmọyìn kan máa sáré wọn bá fún káfà ọba ṣùgbọ́n nígbà wọn gbé báyìí lápàká ìyáká ẹ̀rì mọ́ ṣe so dídí èèyàn láì sí ẹran ọ̀yà àti ẹ̀dúpẹ́ pé wọn gbẹ̀mí lẹ́nu ẹ̀ ṣùgbọ́n wọ́n ti rò pé inú igbó táwọn so sí yìí kí èèyàn tó wá lè gbà ńlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n orí tí ò ní takò orí tí ò sọ́pọ́jọ rẹ̀ ti tó àwọn ọdẹ tí ń dẹ igbó tí sì ń dẹ jù wọ́n bá ń bẹ̀ ọyá lísì jábalẹ̀ kàṣàgbùà sínú igbó àràmàǹdà tí àwọn Fúlàní darandaran tí wọ́n ti so àgbẹ̀ mọ́gi ọpẹ́ lọ́wọ́ àwọn àwọn ọdẹ yìí o bí ìbá jẹ́ bẹ́ẹ̀ ìlú yìí ọba ti kan bóbó kábíyèsí olódùmarè fọ́nrán ọ̀hún rèé o ọmọ nàìjíríà ẹ ò mọ ṣe so èèyàn wọ́n gba ẹ̀wò lọ́rùn ẹ̀. Fíyàn bá wà mí fún bẹ́yà bí 24 hours ẹ̀jẹ̀ rẹ̀ ó ti gbẹ. Nígbà wọn kọ. nígbà wọn kọkọ tú báyìí apá rẹ kọkọ jíjẹ mọ ó ṣubú ilẹ wọjọ lọ ni. Bẹ́ẹ̀ni. Ó ní agbára o. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí ìkànnì Facebook ṣe láǹfààní àti rí fídíò ọ̀hún ẹ dákun ẹ jẹ́ mọ̀ ẹ̀yin ṣe láǹfààní àti rí nẹ́tíwọ̀kì apá bí ń ṣe ní yíróbóróbó ẹ̀yin bẹ́ẹ̀ bá láǹfààní àti rí ẹ dákun ẹ kọ́mẹ́ǹtì kí n lè mọ̀ wípé nǹkan tá a fi hàn yín ẹ láǹfààní àti rí lápá abẹ̀hún ẹ jẹ́ mọ̀ lórí ìkànnì Facebook bóyá kọ kọ́kọ́ mo ń gbìyànjú àti mọ́nítọ̀ rẹ̀ ká lè rí i dájú pé lóòótọ́ ẹlẹ̀ láǹfààní àti rí i ọya òun rèé o ti ṣó báyìí o ti ṣó báyìí.
11: Ọjọ́ wa pariwo ni.
12: Dájọ́ Fúlàní ẹ̀dàgbà ni.
4: Ó ní agbára o.
13: Fóònù rẹ̀ ní ọ̀tọ̀lá bá kọ́fà ọ̀tọ̀lá bá bàtì.
11: Ogun mi ma ṣe rẹ ni. Tafla ni ẹ̀dá gbà ni.
4: Yóò ti sunkún káwọn ọdẹ tó dé. Pé á.
12: Kò sí kẹ̀kẹ́ mọ́. Ẹ rí pọ́wọ́ ní ti hángi.
4: Ó ní agbára o. Ó ní agbára o. Ó ní agbára o. Ó ní agbára o.
12: Ìbọ́láde.
8: Ìbájọ́ bíi dalé ní ọ̀rẹ́ ní kẹ́kẹ́rẹ́ sí rẹ̀.
12: Kò sí kẹ̀kẹ́ mọ́. Ẹ rí pọ́wọ́ ní ti hángi.
4: Ó ṣubú kalẹ̀ wọ gọ́gọ́ ni nígbà wọn tù tán ajá tó relé ẹkùn tọ́bọ̀ ó bá kọ́rọ́ omi díẹ̀ tí ó ṣẹ́ sí ìwé ọkàn rẹ̀ ọ̀balẹ̀ o. Bí ọba wá sáwọn ọdẹ tọ́lọ rèé dẹgbó lákòókò ìgbà tí wọ́n ṣe kinní yìí ńkọ́ ẹ dákun kí làbá máa wí. Olórin kan kọrin ó ní àfi kọ́lọ́run dìde ìjà o ọ̀lẹ́ ni wá máa lágbára o ṣọ̀lẹ́ wá ni wá ni àbí ẹ̀yìn ọ̀rọ̀ òun ṣe wá lòun ó rí bóun ṣe fẹ́ rí yìí èwo leléyìí bá ẹ̀yìn tẹ̀ ń pe nọ́mbà tèmi mo wà lórí ètò ẹ dákun mo wà lórí ètò ẹ̀yìn bá ń ṣojú òpó sílẹ̀ ká láǹfààní àti jẹ́ kí àwọn èèyàn kan dá sí i lápá ní abala abẹ́hùn 07069493000 tàbí 07014475770 ìlójú òpó méjèèjì tó já sí apá àbí 07069493000 tàbí 07014475770 ọyá já láǹfààní àti dáhùn èèyàn lóhùn. Hello.
14: Hello.
4: Ẹ kú ojúmọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
14: Orúkọ mi ni Fẹ́mi.
4: Láti bo.
14: Láti Ruwa.
4: Ọya gbogbo Ruwa ńkọ o.
14: Àlàáfíà. Ẹ jọ mo fẹ́ contribute lórí message àwọn bandit wọn rí tí àwọn kan sọ wípé àwọn vigilante ni. Ṣé rí ìlú yìí àwọn leaders wa àwọn tó ń darí wa wọn ò ní bọ̀wọ̀ fún wa rárá. Ṣé ẹ̀yin understand me?
4: À ń gbọ́ yín àgbọ́yé.
14: Video yẹn ó justify 100% without reducing any little thing out of it wípé àwọn pipo yẹn they are all terrorists so why are they feeding us with lies? Ta ló èèyàn tó lọ gbòòrò news yẹn gan wípé àwọn tó fẹ́ protect ni wọ́n gbé ọ̀kadà yẹn as in I don't understand how these people are leading us.
4: Mr. Fẹ́mi.
14: Mo ń gbọ́ yín.
4: Ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ni kì í sípẹ́ nìkan lọ gbé news o. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn tí ẹ̀ ń wò wọn ẹ̀ ṣe báńdíìtì ṣàlàyé mi ti yé yín.
14: We are saying the same thing.
4: Okay.
14: The same thing la n sọ. Èèyàn tó sọ̀rọ̀ yẹn, èèyàn tó sọ̀rọ̀ yẹn, ó ń sọ̀rọ̀ síta bí n pé àwọn tí ò ní làákà
4: ìmọ̀ bá wí. Bá a mú yòó kó n bẹ̀ àwọn ọ̀rọ̀ mi wà tó pé kò lè lọ lórí rédíò emotions yẹn ò lè ṣiṣẹ́ dáadáa lórí rédíò ẹ lè pèèyàn ní orúkọ tí ọ̀jẹ́ lórí kínní ẹ lè sọ̀rọ̀ lọ́nà tí ẹ fi ní abuse anybody ó ti yẹ ọ báyìí àwọn tó jókòó tí ń tólúwẹ̀ lápá tólúwẹ̀ lẹ́sẹ̀ lọ́nà ilé àwọn fọlákẹ́ńbẹ̀ ọlágbá pọ̀ o ngbẹ̀yìn bá pè tán tẹ̀ ń jà màlá nlé yín wọn sápùlà ó déwájú olúwa ẹ̀ nísìn dẹ́sí já tún gbọ́ ọ̀rọ̀ ẹlòmíì hello.
15: Hello.
4: Ó kọyé àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
15: Jọ́ọ̀dù lorúkọ mi láti ìjọba.
4: Àgbọ́yín dáadáa o.
15: Bàbá.
4: Kí lẹ pé o kọyín sà?
15: John láti ìjẹ́bọ̀ òde sà.
4: Ìjẹ́bọ̀ òde ọ̀yà à ń gbọ́yín.
15: Ok, ó fẹ́ pé iṣẹ́ kí o sì kékeré kan sà.
4: Ọ̀yà sà.
15: Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, Igbòdì ni. Tẹ́ bá ti kúrò ní Ìbàdàn, tẹ́ bá ti kọjá òru. Tẹ́ ń bọ̀ ní Ìjẹ́bọ̀dẹ. Both left and right, àwọn fẹ́rin ló wà ń bẹ̀ yẹn. Èmi tí mo bá yín sọ̀rọ̀ ẹgbẹ́ bẹ̀ ni mo dákò sí. So say the same before God about owó tí mo ṣe níbẹ̀ yẹn. It's over 1 million naira. But I would assure you, mo kọ̀kọ̀ kúrò ń bẹ̀ tí mo ṣe bá yín sọ̀rọ̀ ní ilé ni mo wà. Tó bá wá sí Ìjẹ́bọ̀dẹ rẹ̀ kí èsì kan tí mo sọ yìí. Both left and right. Àtọ̀sọ́ àtòru.
4: Bẹ́ẹ̀ bá dé oru. Hello, tí yẹn bá dé oru àbí ìjọba ìpínlẹ̀ Ògùn ọmọ ọba dàpọ̀ Abiodun ẹ mójútó ẹka ètò ààbò nípínlẹ̀ tiyín náà o ọ̀yá jẹ́ ń tún dé lòmíì lóhùn kí n wá tó ka kọ́mẹ́ǹtì lórí ìkànnì Facebook. Hello.
16: Bọ̀dá ṣe àríbí kọ́lá.
4: Bàbá wa ẹ mà káàárọ̀.
16: Kò ní bàjẹ́ orúkọ mi ni Alábàlá tó jẹ́ olómi Akẹ́dẹ́mi.
4: Gbogbo olómi ń kọ o.
16: Dáadáa la kún wa. Ẹ̀dá kun bó la ń lọ lórí ètò ààbò yìí bẹ́ẹ̀ wọ lọ́hùn. Àwọn ibú yìí ti wọlé pàwà, wọ́n ti wọlé dé yẹ́nyẹ́ ni kiri pé wọ́n ní wọ́n pé ẹ wo ó ti ọkọ̀ kí àwọn ọdẹ yẹn náà tí wọ́n kọ́ gbẹni ẹlẹ́ni ilẹ̀. Ẹ káwọn ìjọba wa dákun torí ọlọ́run káwọn wa dígírì lórí ètò ààbò yìí ó ti ń pọ̀ ju. Kí ló dé? Tó wọ̀ ní Jémi àti yín gbé o. Àwọn tí wọ́n sì jí gbé náà ọlọ́run ó tún wọn lẹ̀ o.
4: Àmì. Ẹ ṣeun tó ẹ pè tẹ́ ẹ dá sí lórí ìkànnì Facebook o. Jẹ́ mú kọ́mẹ́ǹtì díẹ̀. Túnde Salami, wọ́n ní very very terrible. Adédìran Fọlákẹ́ Kọ̀díjà, wọ́n ní àfi kí Ọlọ́run kó wa yọ. Rasak Semiu, wọ́n ní clearly showed. Okay, àwọn sọ̀rọ̀ nípa fọ́nrán o. Kọ́lá Àkàdé, wọ́n ní ó ga o. For how long will this wickedness continue in Southwest? Usman Adékúnlé, wọ́n ní ọlágbára o. Wàláì ọlágbá àpọ̀ wọ́n sọ ní mo ṣe máa ń sọ ọ́nù pé ọlágbá àpọ̀ o ọlágbá àpọ̀ o ọlágbájú ọládọ̀tun àrẹ̀mú wọ́n ní Mr. Aribikọ́lá ẹkú ètò eléyìí lágbà kí ìjọba Nàìjíríà sànù wa. Adéríbigbé Anthony olúwa gbà wá o ọdún tó dé àbí bóde ti kọ́lé yìí. Ayọ̀mídé Michael wọ́n ní ó ga o Fúnmi Adigo wọ́n ní ọlọ́run má jà á sì rìn o. Ọládòkun Ayọ̀mídé wọ́n ní this is serious. Bí àwọn kọ́mẹ́ǹtì ń ṣe ń sáré wọlé là ń ṣe láǹfààní àti kà á ọ̀pọ̀ kọjá kà sí nǹkan ọlágbà ọ̀pọ̀ lórí ìkànnì Facebook. Alájọ Láyínká ń wò mí live and direct Bankia Yusuf láti Sanyo. Bàbá wa Anthony Bọ́dúnrin ẹkùn ọkọ Queen fún mi Norma lórílẹ̀‐èdè ti London lọ́hùn-ún ilẹ̀ ti United Kingdom nílùú London lọ́hùn-ún Bánkì Mr. Bisola láti Benjamin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tìjání Abdullahi Abiola wọ́n ní kí ni ẹ̀rí tí àwọn ọlọ́pàá yẹn fẹ́ fi múlẹ̀ láti fi mọ̀ pé wọn kì í ṣe báńdíìtì wọ́n pọ̀ wọn ò lè fèsì wọn ó yẹ kárí ibi tí wọ́n ti ta àni wọ́n níwèé ṣe báńdíìtì ẹ tún ní kí wọ́n ṣàlẹ́ǹjì wọn àbí ṣàlẹ́ǹjì àbí mọ̀lété bọ̀dá tẹ Tìjání Matthew Ajíbádé wọ́n ní ó ti sá wọlé Ọláíwọlá Habib Àyìnlá Kọ́láwọlé wọ́n ní make government please provide security for us in this country. Alhaji Adesina Lawal wọ́n ní níbo là ń lọ nílẹ̀ Nàìjíríà àti bẹ́ẹ̀ lọ. bẹ ṣe ń fèrò yín ṣọwọ́ báyìí lórí ìkànnì facebook ẹ dákun kan ná yín ní nkankan ẹ bá ń ṣí ààrẹ ẹnì kọ̀ọ̀kan mẹ́wàá mẹ́wàá torí ìtọ́lọ́run ńlá ibẹ̀ yín kó lè kárí ilé kó sì lè kárí oko bẹ bá ṣí ààrẹ ẹ rí i pé àwọn ti ń bẹ ńlẹ̀ òkèrè náà ó rí i pé ilẹ̀ yìí tún ti àrò pé nǹkan ti lọlẹ̀ lọ kọjá bí ẹ̀wọ̀n ṣe ń sọ ni àṣekè lọlẹ̀ ó kálukú ó sì jígìrì sí ojúṣe wọn a fẹ́ polówó ọjà ẹ̀yin tẹ́ ẹ bá ẹ̀ṣẹ̀ ń jọyìn wa tẹ́ láǹfààní àti wo fọ́nrán ọ̀hún lisi ọmọbáyọ̀dé bá ń tún àwọn fídíò ń gbé sórí ìkànnì facebook bá a ṣe ń polówó ọjà ẹ kú kalẹ̀.
17: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
18: Airtel.
19: Wow, mommy, today's golden morning is milky.
20: Mine too.
21: Mother of the year, well done. But please, let's be managing the milk small, small now.
22: It's so meal. This is golden morning 3-in-1. It comes with milk already inside.
23: Milk already inside? Since when?
24: Get golden morning 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morning. Make every day golden.
25: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
26: S-E-L-A-R-R-I-E. Sálárì.
25: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
27: T-U-R-L-E-R-I-C turmeric.
25: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
28: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: Charlatan. Quality anti-malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
4: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
3: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
4: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
3: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pàkí 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
5: Dangote salt give food ogbonge taste. Plus, it carry the Dangote name, who I trust. My people, time don't reach to shine eye when you reach your salt. Oh.
6: Dangote salt. Choose quality. Choose Dangote salt.
7: Duro na o ko tora multivitamin yen. Beere lo wa ara re. Nje o fun awon omo re ni asara lore to pe

0: ìṣẹ́fọ́ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ṣade, why are there so many Indomie wrappers on your table?
2: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
1: Something big, just like that?
2: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
1: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
3: That's right. Don't miss out on My Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/My Indomie Moments.
4: Tọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ wá ń létẹ̀ sí láǹfààní àti gbọ́ wà. Ẹ̀yin tẹ́ ń pe nọ́mbà ti tèmi gangan ní láǹfààní àti gbé sórí atẹ́gùn. Ẹ̀yin tó yàrá fi ń pe nọ́mbà tó ń jẹ́ ti nọ́mbà àti stúdíò. Fẹ́ǹtẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wà. Tẹ́ ẹ̀ mọ́ nọ́mbà tó já sí Splash FM. Gbogbo ètò tá à ń ṣe ń bí pátá nọ́mbà yìí náà lẹ́lẹ́ fi pè lálẹ́ fi tẹ́ fi dá sí. Ọyá ẹ jẹ́ ń farabalẹ̀ pe nọ́mbà ń fún yín báyìí 070-6949-3000 070-6949-3000 bẹ́ẹ̀ bá wá pè yùn bóyá orí bákan bákan ẹ pè kejì 070-144-75770 elójú òpó méjèèjì tó já sí ilé agbára ń bí mi bẹ́ẹ̀ bá ti láǹfààní bóyá wọ́n ń ṣètò kankan lọ́wọ́ ẹ wá fẹ́ dá sí i ojú òpó méjèèjì tó bọ́ sí apá àbínú jẹ́ǹdẹ́ tó wà lójú òpó ìjẹ́ǹdà lóhùn káfíyàn kádìrẹ̀ ńlẹ̀ pàápàá. Hello.
5: Hello, Ẹ̀tàrọ̀.
4: Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
5: Hello, Ẹ̀tàrọ̀.
4: Ẹ kú ojúmọ́, ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀. Ẹ ti wọlé. Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
5: Orúkọ mi ni Azana láti bí òkè láti Amúlòkó.
4: Amúlòkó ń bàdàn.
5: Bẹ́ẹ̀ ni sà.
4: Ọ̀yà.
5: Tó bá jẹ́ pé fídíò tẹ tó yẹn, ó bá jẹ́ tó bá jẹ́ rí wọn. Tó bá fi mú àwọn ọlọ́pàá ibẹ̀ yẹn láti ta àwọn ọdẹ ìbílẹ̀ láti gbébọn lọ́wọ́. Ló máa mú àwọn ọdẹ ìbílẹ̀ ti wá ní ṣáàbù ẹ̀ síbí láti má lè lùbọ́n.
4: Ẹ̀ṣọ́dẹ̀ ò lòbọ́n nílẹ̀ Yorùbá ni. Ṣé ọdẹ ò lòbọ́n nílẹ̀ Yorùbá ni?
5: Ìbọn ọ̀kẹ́rẹ́ ni wọ́n ń gbé kiri náà.
4: Ṣé ti àfin ni wọ́n ń gbé ni?
5: Ṣé ti àfin ni wọ́n ń gbé lọ́wọ́ ń sìn lórí ọ̀kadà? Àbí àwọn ọlọ́pàá dẹ̀ fáàsì wọn pé kó máa lọ. Òfin tó mẹ́hà lẹ́hà ló mẹ́lẹ́ egún. Kí ló dé tó fi yẹn òṣìṣẹ́ lọ́dọ̀ tí wọ́n ń bí?
4: Ẹyin dẹ́sí bá a mú kinní okó ń bẹ̀. Mo ti máa ń ṣàlẹ̀ ẹbẹ́ bá ti fẹ́ pè lórí rédíò. Ó láwọn ọ̀rọ̀ tí ò bá a fẹ́ fẹ́ mu. Irú ètò ẹ sọ nísìnyí pé òfin tó mẹ́lẹ́ à ló mẹ́lẹ́ egún àfààyàn okó ń bẹ̀. Ẹ ti fẹ́ tàbùkù bá ẹ̀sìn nu a sì ní fàyè gbà lórí ètò yìí àti ilé iṣẹ́ rédíò wa hàn yín apá abẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ ọ̀tún látàárọ̀ já dáhùn náà lóhùn. Hello.
6: Mo wà kí yín wá àdìtú.
4: Ẹ kú ojúmọ́ o, atakọ́kọ́kọ́ rèé.
6: Bẹ́ẹ̀ ni ìsáyé àtàwọn kan láti ta gbàgbà yẹn. Ju gbogbo ẹ̀ lọ́nà líle ní apá bíbà yìí àwọn èèyàn sàràkí sàràkí wa. Ó yẹ kí wọ́n pera wọn jọ láti jókòó. Gbogbo ó dá ọ̀nà wo náà ni àwa náà fẹ́ fi ṣe. Ọ̀nà táwọn bí ń ṣe làwọn bí ń ṣe òun. Láti dáàbò bo àwọn èèyàn tiwa náà kí wọ́n mu ní ọ̀kúnkúndùn. Ẹ dákun ṣé ìdẹ́bìsì ẹ̀fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin lápẹ̀rẹ̀ bóyá bí àwọn ìjọba àwọn gómìnà nísìn ṣé wọn ò lè kóra wọn jọ láti lọ gba àpúrúfù ipò dá o. Àwọn gan tiẹ̀ fẹ́ jẹ́ kí àwọn kọ́yọ́dẹ ìbílẹ̀ wọn ni o àbí bírú àwọn àmọ̀tẹ́kùn yẹn. Èmi ò rò pé ó yẹ kí nǹkan kan lè dí wọn lọ́wọ́ sí bí wọ́n máa rìn lọ́nà tó tọ́ ni. Àbí láti gba ìbọn fáwọn ọ̀nà ìbọn tó ọ̀nà dárìn fún àwọn ọ̀daràn. Tí ó bá sí yẹn ṣe bíbọn iná làwọn ọ̀daràn fi ń dẹ́rù bá àwọn èèyàn. Àbí gbàtí yàn tó ti rí bí ìgbàlẹ̀ bá wá bá ẹni tó sanra bàǹbà tó gbébọn dání. Ìbọn náà lè yàn bẹ̀rù náà. Ẹ kú ètò.
4: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Ẹjẹ́ tún lọ sápá bò mí láàárọ̀ tòní ẹjẹ́ ń fi omi lànà. N ta n sábà máa ń gbọ́ jù ni wípé ọkọ lùyàwó ẹ̀. Ìyàwó ké bọ́ta kinní kankankan. Èmi àsì máa sọ pé sẹ́bọ̀ páwọn ọkùnrin tọ́jẹ́ pé ìyàwó wọn náà ń fìyà jẹ wọn ọ́ wà. Àbídẹ́sí ọ̀gbọ́n mọ̀ ń sọ ni ọkọ tó jẹ pé yàwó ni ọya kúnlẹ bẹ ń ọya káwẹ sókè àwọn náà wà o ṣùgbọn bọkùnrin bá wa kí gbàjáre bọ ta pé dákọ ẹgbà mi ìyàwó mi àti bẹẹ lù mí pa wọn ni àrí dọdọ yọ ṣùgbọn ẹyin obìnrin ó pariwo bọta lẹẹkan pé ọkọ mi tí ó ti fọ mi lójú ó tẹ ẹrí pé gbogbo ayé ó tètè wọn tètè tára má sì kí sọ pé àwọn ti ń lùyàwó wọn pẹ dá o ṣùgbọn àwọn ọkùnrin kan náà wà tó jẹ wípé ìyá ń jẹ wọn mọlé aya bí ìyá ṣe ń jẹ obìnrin mọlé ọkọ náà ni ìyá ń jẹ ọkùnrin mọlé aya ṣùgbọn tí ò lè pariwo bọta ọpẹlọpẹ àwọn ará àdúgbò yáàyanu fìyanu han ọkọ rẹ o bàbá àyanu ó kó bìtì ńlá ọgbà bìtì ńlá lọwọ yáàyanu o ìyàwó tọ́ na ọkọ ebi àwọn àgbà náà sọ pé bí ìyàwó bá na ọmọ ọkọ ọ̀rọ̀ sọ̀ra rẹ̀ ìyàwó tọ́ wá na ọkọ ńkọ́ ọmọ àdá kúnlẹ̀ ni tó ń kó gíbò lórí pé àlọ́ bàjẹ́ mo kọ́ rò pé àbọ̀ ń ṣe fíìmù ni àgbà táwọn ará àdúgbò tún bọ́ta pé ayé àyanu yé lu ọkọ rẹ mọ́ ọ̀rọ̀ wọn lágbára dẹ́sí jágbọ́rọ̀ ìyá àyanu ńgbà tí ń sọ̀rọ̀ tí bàbá àyanu ń ké lábẹ́ ẹ̀ pé ẹgbà mi ará àdúgbò 499 nàìjíríà kúkú nu ẹgbà mi ará àdúgbò àlàyé ọ̀hún dà. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Tọ́ ìyá àyanu ṣe bí ó ṣe é ṣe o ó sì ṣiṣẹ́ ìyá ń tọ́lágbá pọ̀ ẹ̀yẹ ọmọ nàìjíríà ó yẹ máa bọ̀ lórí ìkànnì facebook mo rí mu ètè sọnù o mo rí yìí ojú ò ṣe é fi wòran ẹ̀ dáadáa mọ́ ètè ládẹ́lẹ̀dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ odidi géńdé ọlọ́run ó sì dá kúnlẹ̀ nu city room ń sì ń kó gíbò lórí ọkọ wa mẹ̀mẹ̀ pé àní o fúnmi lásán jẹ́ ń bọ́ ta fúnmi lásán jẹ́ ń bọ́ mo tiẹ̀ kọ́ rò pé àbí ọkùnrin àbí ọwọ́ gbá ìwé ńta ni àfìgbà tí kinní ọ̀hún kílẹ̀ dáadáa tọ́jẹ́ pé ìyàwó ìyá mọ́mí ìyanu ẹ̀yin ìyá àyà tẹ̀ ń gbọ́ mi ìtọ́pẹ́ yìí là ń bá wí o ṣùgbọ́n tẹ́yìn náà bá ní wà búkú lọ́wọ́ ẹ yí padà o ìyá ìyanu ọyá lísì bá ń gbé kinní ọ̀hún sí orí ìkànnì facebook ẹ rí bó ṣe kì mọ́lẹ̀ nù lé tí sì ń kóyà fún ọkọ rẹ̀ ọmọ nàìjíríà. Ìyá ìyanu kí lóòótọ́ àwọn ará àdúgbò gan ìyá kábíyèsí. ọkọ rẹ o ìyá ìyanu ní sùúrù. ọmọ orógùn ni màá kúrò lórí. kábíyèsí ọlọ́run. ó ti lọ yọgi tí o ó lọ yọgi tọkọ rẹ o. kábíyèsí ọlọ́run. àwọn ará àdúgbò ni wọ́n á ń lọ máṣọ míì wá fọ́kọ kọba àlè bọ́ta. kíní ọ̀hún ìyá àyanu. bàbá àyanu ti lọ rèé síyàwó fẹ́ o. Hey. abẹ́rẹ́ sí ń wọ́kọ rẹ̀ nílẹ̀ nítorí ọlọ́run ọmọ kan lọ́run ọmọ kan lọ́run. Igi tó fi ń lù ú kán ó tún lọ wá gé mi pé ọ́ da mọ̀ lónìí ọ́ mọ̀ pé mi náà ń pè mọ́ mi ìyanu ìfì ìyanu hàn. Báyì ó kó gìbò. Ìyá ìyanu kọ́ ló dé. Àwọn ará àdúgbò. Ẹ̀yin ọmọ Nàìjíríà, lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà èyí gbọ́ pé wọ́n àbíòsí ọkùnrin torí bọ́ bá sọ tàbí ìbá ti pé àwọn ará àdúgbò bá ṣe fídíò eléyìí nísìn ẹ̀yin ẹ̀ lè mọ̀ pé bóyá wọ́n fìyà jẹ́ nígbà wọ́n bá bọ́ ta tó bá ẹ̀tẹ̀ ẹja yìí má jẹ̀pọ̀ wá pé àwọn mọ̀lẹ́bí ìyàwó ẹ̀ pé ẹ̀ ló mọ́mì ìyá ìyanu ọmọ yín mà lù mí ṣé wọn ò ní sọ

tí ọkọ wọn sọ di àpò ẹ̀ṣẹ́. Ẹ jẹ́ a máa ṣètọ́jú àwọn ọkùnrin náà. Ẹ bá a bá ṣe Mother's Day bí ẹ̀mẹfà láàrin ọdún, njẹ́ àbá ṣe Father's Day ẹnìkankan ò ní gbọ́ tọdún ní tiẹ̀ yàtọ̀ díẹ̀. Àwọn previous year ẹnìkankan ò ní gbọ́ nígbà tí wọ́n tún compose orin. Wọ́n ní ìyá ni wúrà iyebíye ìyá ẹ̀tẹ̀yàn kò ṣe fowó ra nǹkan kan. Oríṣà ń lọ bí ilẹ̀ bí ẹni fáwọn ìyá. Ẹ jẹ́ wọn kọrin fún bàbá. Wọ́n máa gbọ́ ìyá ni wúrà bàbá ni jigi jigi tẹ́lẹ̀ kò mọ́ tí ó sì fọ́ dànù. Ọlọ́mjọ́ mo fi yín òun ṣe fàárà ni o. Atóbìnrin o àtọkùnrin kò sẹ́ni tó tọ́ kó wà nínú ibi tí wọ́n ti ń fìyà jẹ́. Ṣùgbọ́n kókó ọ̀rọ̀ ọbẹ̀ ni wípé àwọn ọkùnrin mi náà ń bẹ tí wọ́n ń go through a lot. A lot gan go through wọn o ṣùgbọ́n wọn ò lè fọhùn bọ́tà. Men do not cry. Wọ́n ní bàbá sunkún yóò ní ọ̀dọ̀ ọyọ ni ọkùnrin kì í sunkún. Ọkùnrin ọ̀gbọ́lọ̀ sunkún ọ sọkùnrin ni. Ẹ dákun bíyàwó tí náà bá ń lù yín tí bá ń lù yín lálùjù kó tó lù yín pa. Ẹ bọ́ta o mo rò púwẹ̀ lu ọkọ jẹ́ńtẹ́ sá ìwọ́ tó ń gbọ́ mi ẹ̀yà má pa rédíò yín ó kè dáadáa má hùn mo ti sọ̀rọ̀ kan mi ti ń dùn yé lu ọkọ rẹ mọ́ sọ gbọ́ ṣáàkì àbí kí ló ọkọ rẹ ti ń gbọ́ mi yìí Fọlákẹ́ kí ló ọkọ tiẹ̀ Dèbórà má lu ọkọ rẹ mọ́ sọ gbọ́ má lu ọkọ rẹ mọ́ ẹ̀yìn abrẹ́mọ̀ ọkọ rẹ tó lálẹ́ àná só sì da bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ sọ gbọ́ mo fẹ́ polówó ọjà tí n bá tẹ́ka ìpolówó jáde ẹ̀ dàsá balabẹ̀ òun náà ẹ̀ kú kalẹ̀.

0: Sade, kí ló dé sí lálẹ́ yín tó mi ṣe wá kun orin tábìlì rẹ báyìí?
1: Mo ń kọ́ àwọn àkókò yín tó mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
0: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
1: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù ìndómì, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
0: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín tó mi sèmi náà jọ.
2: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa ìndómì moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.

0: ó ṣe ajẹ́ pé àwọn obìnrin ni wọ́n ń béèrè fọ́nrán ìyá ìyanu ṣé ṣé ṣe pẹ́ yìí náà ẹ má máa wà bíi bíi ìyá ìyanu ẹ dákun torí ọlọ́run ò jẹ́ ń ṣe ojú òpó lẹ̀ káwọn èèyàn láǹfààní àti dá sí i wọ́n bá jọ̀rọ̀ obìnrin la bá sọ ta ni ọkùnrin kan ń lùyàwó ẹ̀ nǹkan ẹ̀mọ́sàn wọn pọ̀ kọjá kà sí nǹkan ṣùgbọ́n ọkùnrin náà ń gótùrí ẹ̀ lọ tí o wọ́n ń gótùrí ẹ̀ lọ tí ṣáàrẹ́ ní tíyàwó rẹ̀ náà ń lù ẹ̀ ní fẹ́ sọ̀rọ̀ ọkùnrin já sójú òpó ta ni ìyàwó rẹ̀ ń lù ẹjọ́ pè wọlé kó fún wa ní ẹyin breakdown bí ṣe ṣẹlẹ̀ ẹ̀yin náà ṣe é gbọ́ràn sí ìyàwó yín àbí bò ló ṣe ṣẹlẹ̀ gan-an jẹ́ ń dún tọ̀hún lóhùn ẹ káàárọ̀ o ó kọ yín àti ibi tí ẹ ti ń pè láti
1: ìlú Abẹ́òkúta.
0: Ọya.
1: Nọmba one akọkọ lọ́rọ̀ dàbò ní Ògùn state wa àwa náà sùn para o ojú kan la fi ń sùn.
0: Agbègbè bo Abẹ́òkúta.
1: Àké wa. Àké.
0: Ok Àké.
1: Yes. So àwa náà ò sùn para ojú kan la fi ń sùn. Nǹkan tó kù aya lálẹ́ àfi igi màmọ́ra ni. Gómìnà wa pàápàá iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe wọn ò sùtàn sán tòru. Bí yẹn ṣe jẹ́ nìyẹn. Wọ́n dẹ̀ ti sọ fún wa wípé nítorí láìpẹ́ bá rí kó bá fi defend ara ẹ̀. Ó ṣe bíi ti ìbí AK-47 o. Bíi ti ìbílẹ̀ ni mo ń sọ o. Ká máa sọ ká máa là o. Ìyẹn dúró bẹ̀ àwọn gbedengbe. Àwọn tí ó na obìnrin tí ó na ọkùnrin.
0: Ìyá ìyanu.
1: Kò sí wàhálà àtúbọ̀ tán ni yókè. Yóò bounce back. So ọ̀rọ̀ ti sọ ọ́ra ìyẹn ò tó gbàbẹ ní gbagba ọtí. Ṣé ó yé yín? Omi tó lọ sí ẹgbẹ́ ìníwòwò ni ó ti júwe. Àṣepọ̀ náà bímọ ọmọ ìyanu. Ìbókìrín ni ìyanu.
0: Bẹ́ẹ̀ni obìnrin ni.
1: Òun náà bímọ ọkùnrin kò sí wàhálà. Wọ́n bá bí yé wọ́n bá bí rò lọ́kùnrin.
0: Ọ̀dà. Ẹ̀ṣẹ̀ ẹja fèrèmí láǹfààní. Pàápàá. Hello.
2: Hello special.
0: Ṣé bàbá ìyanu kọ́ rí irọ́ àtàkankan rèé lé.
2: Bàbá sọpráìsì
0: lè yí. Bàbá sọpráìsì lè yí. Ọya.
2: Abẹ́ẹ̀rí nǹkan ẹ̀dákun ọkùn kò ní yóò wà jáde. Ṣé ẹ mọ̀ pé dùdú fara gbogbo ṣe àpamọ́ra ni? So kò sí ọgbọ́n ẹ̀. Àwọn ayékọ̀ọ́ rí wípé bàbá ìyanu ń jáde bó ṣe wù ú. Oòrùn ló dẹ́dẹ́ ó ń kọ̀ dúdú. Ṣé ẹ sí kó tó di wípé ariwo jáde àìmọye nǹkan tí bàbá ìyanu ìyá tí ó ti jẹ lábẹ́ òrùlé.
0: Láì sápò ẹwà.
2: Ẹ mọ̀ pé ọkùnrin àmọ́ nǹkan mọ́ra etí wo ní bá yàn gbọ́ kí n wá pàrùwà ẹ gba mí.
0: Ìyàwó òun máa lù òun.
2: Mi ló mọ̀ lù mí o.
0: Ọ̀rọ̀ burúkú àdẹ̀rín.
2: Bẹ́ẹ̀kẹ̀ kò sí ẹni tí kò ń rí ní abẹ́ òrùlé ẹ̀ ṣùgbọ́n ti tàwọn obìnrin la máa ń sábà gbọ̀. Kò bá jẹ́ pé bọ́jú obìnrin kò bá jẹ́ ọkùnrin kò yẹ kí ẹnì kankan kí ó máa ni ẹnì kejì lára bó ti lè wò ó mọ.
0: Bẹ́ẹ̀ni
2: ẹkú ètò.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí ẹ jẹ́ ń fẹ́ nìkan láǹfààní sí kọjá mẹ́ta kí n wá ka kọ́mẹ́ǹtì àwọn èèyàn ti ń bẹ.
3: Ẹ
0: ti wọlé. Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
3: Yusuf Ẹja ló ní fún látàdúrà wáyé ló ń sọ̀rọ̀.
0: Látàdúrà wáyé.
3: Bẹ́ẹ̀ ni sà.
0: Ọya.
3: Ṣé ẹyẹ ń pa ọ̀rọ̀ ìyá ìyanu yẹn? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ọba aláàánú ṣàánú wa ni.
0: Àmì.
3: Ẹ mọ̀ bó lè ṣẹlẹ̀ pé ìyá ìyanu ló fẹ́ bàbá ìyanu sílé.
0: Kéésì bàbá ìyanu kọ́ ló fẹ́ ìyá ìyanu.
3: Ó lè jẹ́ pé bàbá ìyanu kọ́ ló fẹ́ ìyá ìyanu. Ó jẹ́ pé ìyá ìyanu ló fẹ́ bàbá ìyanu.
0: Wọ́n ti gba ṣòkòtò lọ́wọ́ ẹ̀ nu wọ́n ti fún tòbí.
3: Ó lè jẹ́ pé ó ṣiṣẹ́ lọ́ńdà ìyá ìyanu tẹ́lẹ̀ ni. Ó jẹ́ pé láti ibẹ̀ ni wọ́n ti ríra náà ti fẹ́ ra. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀
0: dáadáa. Ó tún wá ń wò bí ọmọ sẹ́nu ilé náà.
3: Bẹ́ẹ̀ ni ó tún wá ń wò gẹ́gẹ́ bí ọmọ sẹ́nu ilé náà.
0: Ó bá ní kóun kọ̀rẹ́ ẹ̀ díẹ̀ pẹ̀lú igi. Ó ti dá. Amẹ́.
3: Obìnrin ò dẹ̀ ní ṣáájú wa.
0: Èyí tẹ́ fẹ́ sọ sí kejì òun ẹ ti fẹ́ mú ọ̀rọ̀ lọ sí ibòmíì nu atóbìnrin àtọkùnrin kẹsíyèsí ìsọmọ nínú gbogbo ẹ̀ ń tá a fi mélé ìwà ni wípé kò sí ẹ̀yà kankan tàbí ká sọ pé kò sí inú ọkùnrin àtobìnrin kò sẹ́nì kankan tí èé kojú lásìgbò inú ìgbéyàwó. Ṣùgbọ́n ọ̀rọ̀ tá a sábà máa ń gbọ́jù ń ta ní ṣe pẹ̀lú àwọn obìnrin torí ọkùnrin wọn ni ó ṣe bí ọkùnrin ni ọkùnrin akọgi kì í ṣoje. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí ò lè sọ̀rọ̀ bọ́ ta tíyàwó ẹ ti kó bìtì fún láàárọ̀ yìí gan ọ wà wọ́n ìpanuwé ejì lórí bẹ́ẹ̀dì polórun ìyà ò ní bóde ẹwọ àwọn ẹgbẹ́ nísìnyí gbìyànjú ìgbìyànjú rẹ̀ ni ò tí yọ ìyún bẹ́ẹ̀. Ẹ já lọ sí ìpínlẹ̀ ọ̀sùn ìpínlẹ̀ ọ̀mọ̀lúàbí ẹ já kọ́kọ́ mú látọ̀dọ̀ àwọn ajínigbé àwọn Fúlàní darandaran náà tún ni o. Kábíyèsí rí ọlọ́run jágbálà yẹ ẹ kó kalẹ̀.
4: Eléyìí ni èmi máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́ màálùú ni èmi ń jí gbé tẹ́lẹ̀. Eléyìí ni àwa ọ̀rẹ́ mi kan tó jẹ́ Buhari òun ló wá pè mí wọ́n wá bá mi bẹ̀ ó ní pé ká wá lọ sí kìnàbì tó mọ wá jó ni wọn. $10 million làjọ sọ̀rọ̀ òun àti ọ̀gá àwa tó ń sọ $10 million. Nígbà tí ó di àárọ̀ aago mẹ́sàn-án ọjọ́ èèyàn wá gbọ́ pé àwa fami ni wọ́n ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa táwa túká lọ nígbà tí a túká lọ àjọ ń pera wa ìyókù ọ lọ àwọn náà méjì àǹtí lọ ó wàá pàdé wa lójú ọ̀nà tá a fi mú un tó ọ̀kan ò ti sàpọ̀ nìkan tó mọ ibẹ̀ yẹn òun ló gbé wa débẹ̀ ẹni tó ṣe alágbàdà ibẹ̀ yẹn òun ní sọ fún wa pé ẹni yẹn ó jí màálùú ẹnìkan gbé tó jọ fa kéèsì tí ẹni yẹn ò ní ọkọ̀ dá owó yẹn padà wọ́n ní tàbá kidnapper rẹ̀ tàbá sáwó yẹn òun yóò yọ owó tóun na ìyókù àjòkì ọkùnrin tó ṣe alágbàdà ìgbẹ̀ yẹn òun ló gbé wa débẹ̀ ẹ̀mí ò wá débẹ̀ rí tẹ́lẹ̀ nítòsí ń bẹ̀ ni la gbé wọn pamọ́ nítòsí níbi tá a mú wọn ò jìnnà sí agbọ́n wọn.
0: Ẹyin tí a ń gbọ́ wa ń lé ẹ dákun ẹyin tí a lórí kan ní Facebook ẹja fi ìyá àyànú lẹ ẹja pọ lọdọ ìyá àyànú o kọmẹǹtì lórí ìyá àyànú ó ti fẹ pọ kọjá kà sí nǹkan ọlọrun ọba wa tú bàbá àyànú yóò bá wa túlẹ àwọn ajínigbé àwọn kìnà ń pè kọ lójú òun gbé o ìyàwó rẹ ní díṣípìnì rẹ nínú ilé. Ìyún bẹ́ẹ̀ eléyìí tí ẹ gbọ́ tán yìí ẹ máa bọ̀ lórí kan ní Facebook ẹ rí pọ́ sọ pé màálùú lòun kọ́kọ́ jí gbé ńgbà ọ̀yá wọ́n tún wá introduce ẹ̀ láti máa jíyàn gbé. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ̀ o. Ó ní ẹni táwọn èèyàn tí wọ́n jọ ṣe transaction ta màálùú fún mi ta màálùú fún ọ kì í sanwó pé làwọn lọ rèé jí gbé nígbà táwọn bá jí ọ gbé ọ wàá san owó tó yẹ kó san ó tún wá san lé. Wọ́n ní ẹni tọ́ràn wọ́n ṣẹ́ ni wọ́n gba $10 million òun ọ̀kọ́ yọwọ́ màálùú kó ń bẹ̀ ná tọ́ra lọ́wọ́ òun tí ì sanwó rẹ̀ èèyàn ṣe wá jẹ́ ẹni tó ní kànú báyìí. Ìtọ́ bá wá kù wọ́n jọ pin ẹ̀ ọyá lísì bá ń gbé fọ́nrán ọ̀hún sí i orí ìkànnì Facebook pàápàá ẹ já wọ àwọn èèyàn wọ̀nyí ń gbà tọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ àwọn mẹ́ta ni o àwọn rèé o ọmọ Nàìjíríà.
4: Eléyìí ni èmi máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́ màálùú ni èmi ń jí gbé tẹ́lẹ̀ eléyìí ni àwa ọ̀rẹ́ mi kan tó jẹ́ Buhari òun ló wá pè mí wọ́n wá bá mi bẹ̀ ó ní pé ká wá lọ sí kìnàbì tó mọ wá jó ni wọn. $10 million làjọ sọ̀rọ̀ òun àti ọ̀gá àwa tó ń sọ $10 million. Nígbà tí ó di àárọ̀ aago mẹ́sàn-án ọjọ́ èèyàn wá gbọ́ pé àwa fami ni wọ́n ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa táwa túká lọ.
0: Ṣé ń gbọ́ o?
4: Nígbà tí a túká lọ àjọ ń pera wa ìyókù ọ lọ àwọn náà méjì àǹtí lọ wọ́n wá pàdé wa lójú ọ̀nà tá a fi mú tó ọ̀kan ò ti sàpọ̀ nìkan tó mọ ibẹ̀ yẹn òun ló gbé wa débẹ̀ ẹni tó ṣe alágbàdà ibẹ̀ yẹn.
0: Bí kò lè ò bá pa ni kò dé ò lè pa ni.
4: Ìjì màlúù nìkan gbé tó jọ fa kéèsì tí ẹni ò ní ọkọ̀ dá owó yẹn padà wọ́n ní tàbá kidnap rẹ̀ tàbá sáwó yẹn òun yóò yọ owó tóun na ìyókù àjòkì ọkùnrin tó ṣe alágbàdà ibẹ̀ yẹn òun ló gbé wa débẹ̀ ẹ̀mí ò wá débẹ̀ rí tẹ́lẹ̀ nítòsí ń bẹ̀ ni la gbé wọn pamọ́ nítòsí níbi tá a mú wọn ò jìnnà sí agbọ́n wọn.
5: You recall that on 5th May 2026 about 3:25 a.m.
0: ọ̀gá àgbà lè ṣe ọlọ́pàá nípínlẹ̀ ọ̀sùn ń sọ̀rọ̀ yìí.
5: Ìdìbò Ìjọsà police station that while he was sleeping with his cow and cattle along local area Ìdìbò Ìjọsà unidentified person.
0: Ní kókó ọ̀rọ̀ àti nǹkan tó yẹ kẹ́ ẹ rí gẹ́gẹ́ bí àrídìmú níbẹ̀ ni pé bó ni wọ́n ṣe mọ̀ wọ́n ní àwọn mọ̀lẹ́bí wọn kan bọ́ba ti wọnú mọ́tò báyìí ẹjọ́ ìyá kinní kan tó ọ̀sàmárùjọ́ pátápátápátá nínú ọkọ̀ èrò tó ti mẹ́ni kankan fi kọ́kọ́rọ́ sẹ́nu ẹ díẹ̀ tí ẹ dákẹ́ díẹ̀ ẹjọ́ ẹ lọ́jọ́ tí wọn ò bí ọ́ ọ̀dá sí inú ọkọ̀ èrò tí wọn ò ní ọ̀dá sí ọ̀dá sí ibi ẹjọ́ bú táwọn mọ̀lẹ́bí arákùnrin yìí ń rò ni wọ́n ti gẹ́ẹ̀tì pé ọ̀nà báyìí ní lọ láàárọ̀ yìí ọ̀nà báyìí ní ọgbà wọ́n sì lọ pàdé rẹ̀ wọ́n sì jí gbé ẹjọ́ bú tí òun rò káàkiri yìí bọ́ ọ bá mọ̀ pé ọlẹ́bùn ọ̀rọ̀ máa bọ̀ wá kọ́ sí ọ̀rọ̀ kọ́ ọ máa pawó sápò kọ́ ọ yé rojọ́ ọ bú káàkiri àdúgbò mọ́ ó sì rojọ́ ọkọ rẹ dé ọ̀dọ̀ ọ̀ka ọkùnrin mi náà ti pẹ́ ẹlọ́jọ́ ọbú náà wà o ọkùnrin láì so ẹjọ́ ni pàlàpàlàpàlà bàbá mọ̀ pé ọlẹ́bùn ẹjọ́ rírò máa bọ̀ wá kọ́ sí ọ̀rọ̀ kó o sì sọ ọ́ dowó kọ́lọ́hún lódùmarè kọjọ kó là wá inú àwọn agbésùmọ̀mí inú àwọn èèyàn tí ń ṣọwà tá a sì sọ bẹ́ẹ̀ bá wojú ago ẹ rí pọ́jọ́ òun ti lọ ṣùgbọ́n ẹ jẹ́ láǹfààní àti ká kọ́mẹ́ǹtì díẹ̀ lórí ìkànnì facebook ẹ̀yin tẹ̀ ń bẹ lórí ìkànnì facebook yìí ẹ̀yin nu ọlọ́run o ẹ̀yin nu ọlọ́run ẹ̀sà ń gbé mi lọ sọ́dọ̀ ìyá ìyanu ni sá ọ̀dà jẹ́ ń mú pè bíi méjì àbí mẹ́ta káì mú abala abẹ̀hún káì mú kúrò ń bẹ̀. Hello.
6: Àbìtú.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dún níyàn tá a wà yìí o.
6: Orí yóò ní dàrú o.
0: Àmì àtẹ̀yìn náà ó kọ́yìn àti ibi tẹ́ ẹ ti ń pè.
6: Hello pastor hello ọláẹgbẹ́ ni o.
0: Láti bo.
6: Láti Adégbàyí.
0: Adégbàyí Nìbàdàn.
6: Bẹ́ẹ̀ni o.
0: Ọ̀yà.
6: Bàbá àwọn àgbàlagbà ní oyún olóyìnbó ìṣẹ̀gbẹ́ mọ́gàjì ní Nàìjíríà.
0: À ń gbọ́ yín a máa sọ̀rọ̀ yín ju à ń gbọ́ yín.
6: Bẹ́ẹ̀ rí iye tí mo kàn fẹ́ ká ṣe náà ni wípé ṣe rí ọ̀rọ̀ àwọn adigunjalè yìí ó ní ìjàdúrà tó lágbára o. Àwọn ajínigbé. Mo sì mọ̀ wípé Ọlọ́run yóò bá wa dá sí torí pé ipá wa ò káàtó ń bẹ́ẹ̀lẹ̀ yìí.
0: Amẹ́.
6: Wọ́n ti wo àárín wa gan Ọlọ́run yóò gbà wá lọ́wọ́ wọn o. Ẹ̀ẹ́nìtẹnu gbó bí ọwọ́ o.
0: Ọlọ́run yóò mọ̀ bá iṣẹ́ o. Ẹ̀ṣẹ̀hun tẹ́ ẹ pè. Ẹ̀yin oyún inú èbó kìí ṣe ẹgbẹ́ mọ́gàjì àwọn àgbà kọ́ lọ sọ bẹ́ẹ̀ o ẹ fabricate owó ẹ̀yin o ni o. Bí ìgbà tẹ́ bá rí dínkù lẹ Yorùbá ni oyún inú èbó yìí ṣe ẹgbẹ́ mọ́gàjì ayọ̀ oyún kò àgbà Yorùbá kankan ò lè sọ bẹ́ẹ̀. Owó tí wọ́n owó àtọwọ́dá tẹ̀yàn fabricate fúnra rẹ̀ jákundé ẹ̀ mápa kejì o àjẹ́ mápa kejì o kíní ìhun ti kù díẹ̀ jáàmù ẹ̀sìn owó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń pè.
7: Chi Comrade Ilésanmi.
0: Láti bo.
7: Láti Awẹ́.
0: Awẹ́ Lọ́yọ̀ọ́.
7: Mo béèrè oyè tó yè lọ́wọ́ ọba kan tàbí yóòyè kan ló máa yín sọ̀rọ̀ ìṣọ̀lá. Ẹ kú ètò.
0: Ọ̀ya.
7: Ọlọ́run ó kúkú gbà wá.
0: Àmì.
7: Àwọn bàbá wa náà ti sọ wípé bí ò bá sí ikú ilé òde òun pààyàn. Ẹ wò ìrìn àjò yẹn ní ìsìn alágbádà ń ló ṣe àtọ̀nà àwọn pípù yẹn o. Wọ́n dẹ̀ ní àìmọṣẹ́ kò rógùn iná ló máa mú wọn kò rí bomi gbóná. Nígbà owó ti tẹ̀ wọ́n ní ìsìn o. Ìjìyà tó bá yẹ láti ṣe fún wọn tí wọ́n ṣe fún wọn.
0: Ẹ ṣeun ẹ ti méèkì pọ́ǹtì ẹ ṣeun bẹ́ bá wojú aago ọjọ́ ọ̀hún ti lọ láti kàn sí mi lẹ́yìn ètò yìí bóyá nǹkan kan wáyé ládùúgbò yẹn fẹ́ fi tó wa létí tá a lè ṣèwádìí ẹ̀ abẹ́ fẹ́ darapọ̀ mọ́ ètò yìí 070-36-26-8688 nọ́mbà tó já sí ọ̀dọ̀ ṣeun àríbikọ́lá 070-36-26-8688 òun náà ni whatsapp nọ́mbà bí ẹ bá pè bá àbáláǹfààní àti gbé ẹ lè fi ọ̀rọ̀ ṣọwọ́ lórí ìkànnì ti whatsapp 070-36-26-8688 a máa bí ọ̀bẹ ní ìbẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nàwó à ń lọ lónìí a tún padà wá ń jọ mẹ́jọ ẹ bá ní a máa dé báyìí ìlànà dé bá ń lè ṣeun àríbikọ́lá ẹ̀nà ń jó ògiri ọ̀sá ìnà gorí ẹlẹ́fẹ́jú tó tọ́.
8: Ó ń kilẹ̀ ó ń milẹ̀ ó ń kilẹ̀ ó ń milẹ̀. Splash 105.5 FM, the integrity station.
9: Here is
10: 105.5.
9: One station, all the hits.
10: 105.5 Splash.
11: We've got the city on lockdown.
12: Got my own city that I hold down.
11: We are Splash 105.5.
13: Baba.
14: Yes, my son.
13: Tell me a story.
14: Millions of years ago, a meteorite made of vibranium, the strongest substance in the universe, struck the continent of Africa, affecting the plant life around it. And when the time of men came, five tribes settled on it and called it Wakanda.
13: Why?
15: We are black. We respect our culture. We are the history. We stand for unity.

0: 105.5.
1: Àwọn tí ní Splash FM làwa fẹ́ máa gbọ́. Splash FM, òun wa fẹ́ máa gbọ́.
2: Splash 105.5 FM, the integrity station.
3: Why

0: kama kira wagu dede wo gbogbo bi te tin lafani lati ma gbe ikani e kan is plus 105 Proverbs FM ele do wa ni le fun bala felele ni le ibadan o ya ta lo ta tanje pe ni ogbodo Faisal adu ti de lo se teni pelu awon royin lalako ojo kan to je tere daraya ni bigibi ka kri agba nla aye lolede wa Nigeria ni pinle oyo ati ni ese kukuni o ma du gbagba ma kan sori ba ti gbogbo re papa to gasale o ya join together abanso ni gbaro yin lalako ojo kan to je tere daraya ha tu lanfani lati ma tutu re de sale koko iyen lawon royin eleyi to takoko takoko bakana lawon royin yajo yajo eleyi to loyin bo npe ni breaking news bi ba se nbale bayi na la ma gba sira wala iyen losan teni ni o emi ni gaga mo wa nile agbara o Desmond Tunji agbawo ti agbodo bawo je o ga ni mi fi da wa ti o ma je ke la fa ti ma gba daada ni bigibi ka akiri agba nla aye to di omo lawo lo ti eto alesogosi niye Loliam Zaz loruko temi di top striker to gallant gan adu gbogba kesi e sa ku ojo yi iwo wa nle abi okay ma gbadun gba mi daada skipo gbogbo United Kingdom skipo nu skipo tun ti gbori wole as usual skipo lo ni top striker lo ni skipo gbogbo United Kingdom olova gan yo sa gbori wole ni atosan ataro anytime any day skipo gbogbo UK olokoko se lokoko gbe tan olokoko se ayin adehun nipa aji ti n bo fun agba ni wa ku epo ilaji ilaji aji o ti gbe skipo o ti gbe o ti ni ka ma pariwo re be pe ilaji o ti wa nle bayi ilaji ti wa nle ilaji lo ku ta n wa a si mo pe ngba ba eri eyan bi meta bi merin ilaji to ku o pe enikan ga tun le gbe laji to ku àbí kánìkan gan tún gbẹ lódìdí kò sí tv iṣẹ èèyàn ẹni tí ń re mẹ́kà náà ṣàmówó dání èmi mọmọ tí ojú rí ń gbà ta lọ ní 2024 ọ̀nàwó lọ́hún o àpáàtì pé bóyá ń jíjẹ mímu àbí nkankan ọ̀ra nǹkan bọ̀ fáwọn èèyàn àwọn èèyàn gbọ́ ń pa o wọn ò fẹ́ gbọ́ pé àbí ẹran ọlọ́gbọ́n wa ran ọ lọ o lè ránra rẹ ìrànràn mi wá èmi kí mo ránra mi àtẹ́dọwọ́ ẹ nì tó ràn mí wá ìyẹn ẹsẹ orin mẹ́kà o orin àwọn sọ̀hún ogun lọ láàtò gborí ọlẹ́mọ̀sọ ìyẹn o ìyẹn ò dé ti mẹ́kà o ìrànràn mi wá èmi kí mo ránra mi àtẹ́dọwọ́ ẹ nì tó ràn mí wá òsọ̀hún ogun lọ lálónìí nasa yẹn láàrin òun àtògbómọ ògbórí ẹlẹ́mọ̀sọ ń dúró ògbómọ̀sọ sì ní gbogbo yẹn bọ́ ọ bá lọ mẹ́kà orin rírànnà mi wá ò ṣẹlẹ̀ bọ́ ọ bá dé o wà tí ń ràn ọ lọ o àtọ́lọ fúnra rẹ ọgbọ́dọ̀ ra nǹkan bọ̀ fáwọn èèyàn wọn ọgbọ́n pa bó ṣe jẹ́nu o ẹ̀kẹ́ àbí ẹ ti ní mo wí ẹ̀yìn èèyàn lè kọ̀nfà bọ́ báyìí pé ràn mọ́ pa ẹ̀ kọ̀nfà mọ́ ẹ àṣàrò náà tó ti lọ náà ti ń bẹ lórí ẹ̀rọ ayélujára wàhálà àárín oṣù mẹ́ta tó ti mẹ́kàdé ó sì máa há àwọn ẹ̀bùn bọ́ bá tán ọ lọ rà míì ni wọ́n fi ń yọ̀ ọ́ sí ọ ni kì í ṣe pé tó fẹ́ fún wọn wọn ò ní ṣé jàlàmí àtọ́ fẹ́ fún wọn wọn ò rí bí àbí fìlà tó fẹ́ fún wọn àbí tẹ́síbíyù tó fẹ́ fún wọn ni wọn ò lúwúrọ̀ wọn ò tiẹ̀ fi tẹ́síbíyù kírun kó tó dé ṣùgbọ́n wọ́n ń yọ̀ ọ́ sí ọ ni wọ́n ń yọ̀ ọ́ fún ọ ni ìwọ náà wàá gbọ́dọ̀ bá rẹ lójú jẹ́ bó ṣe jẹ́nu owó la fi gbé owó ni o gbẹ́mi dáadáa define láti florida ó náà ti wà ń bẹ̀ gbogbo florida ń kọ́ ẹ̀yìn ti canada ẹ̀ ti yọ báyìí ẹ̀yìn àti south ilẹ̀ ẹjọ́ pàdé canada south africa lọ́jọ́ sunday yọ láti kẹ 9-2 vs 2 ọlọ́fà gan okay ẹjẹ́ máa bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà lápá bí o àjọ nff wọn ní lórí ọwọ́ táwọn wà iṣẹ́ àwọn fẹ́ kí tó nílé tó lórí tẹlẹ́mù gbogbo kọ̀rọ̀kọ́ndú ti ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gbami dada Ayọ̀tọ́lá Ọláyọrí láti ọ̀nà àrà. Ọ̀nà àrà wà o, àrí ọ̀ ń bẹ̀. Wọ́n ní gbogbo ẹni tó wà lórílẹ̀-èdè Nàìjíríà tó fi dé state tó fi dé local government. Àwọn fẹ́ kí wọ́n jàǹfààní ìgbélárugẹ ilé tó ń dé bá eré bọ́ọ̀lù arọ́sẹ̀gbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí pé ṣé ẹ fẹ́ gbọ́? Gẹ́gẹ́ bí àjọ NFF ṣe ń jẹ́ kó di mímọ̀, wọ́n ní nígbà tí wọ́n ń ṣe ètò ìpalẹ̀mọ́ lánàá tí wọ́n ń parí ti CAF B license, eléyìí tí wọ́n fi kọ́ àwọn èèyàn ẹ̀kọ́ nípa ti olùkọ́ni ìyẹn CAF B license, eléyìí kọ́ọ̀sì tí wọ́n ṣe ń lo Àbújá. Wọ́n ní sẹ́ fẹ́ gbọ́ ètò ti ń lọ lọ́wọ́ báyìí lẹ́yìn jẹ́ pé state by state, zone by zone, local government by local government ni wọ́n ti jàǹfààní o. Ètò ìmúyányán ìrónilágbára ní ti olùkọ́ni CAF license B, eléyìí tí àjọ NFF lábẹ́ àkóso ààrẹ wọn ìyẹn Alhaji Guzo, eléyìí tí wọ́n ń ṣe báyìí. Wọ́n ní tá a fẹ́ kó ṣẹlẹ̀ ní wípé tolórí tẹlẹ́mù ní ti kọ̀rọ̀ kọ́ńdú gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Àgálì láti Kano, Ọ̀hárí Ọ̀ḿbẹ̀, Musa Látèrúwà, ọ̀dà kò burú. Kálukú náà sá ń kọ bí ó ti wá ni. Ẹ̀yìn bó ṣe jẹ́nu ọmọ àlè náà ni ó fowó sí ju ilé bàbá rẹ̀. Gẹ́gẹ́ bí àjọ NFF ṣe sọ, wọ́n ní from federal to state to local government, àwọn fẹ́ kí kálukú ní CAF B license. Pàápàá jùlọ àwọn grassroots coaches yẹn, torí pé bí wọ́n bá ti ní ìmọ̀ tó kún láti kékeré bẹ́ẹ̀ o. Àwọn ọmọ tó wà ní grassroots tó jẹ́ àwọn ọmọ tó wà lẹ́sẹ̀ kúkú, tó bá ti jẹ́ pé olùkọ́ni tó nímọ̀ tó kún, iná lọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ olùkọ́ni fún wọn látẹsẹ̀ kúkú. Yọ́ rọ̀ wọ́n lọ́rùn lájẹ́ pé kí wọ́n ti mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá sọ nípa basic football. Kó tó di pé wọ́n á máa gòkè, kò ní jẹ́ wípé rọ́ náà wọ́n ṣáwà á wà títí tẹ́lòmíì è pé bí ọmọ ọdún 18 ọdún rọ́ talent ẹ̀ náà ń pè pé olùkọ́ni ti ń kọ gan náà kò mọ kankan. Ṣùgbọ́n tá a bá ti ró gbogbo àwọn olùkọ́ni yìí lágbára láti ẹsẹ̀ kùkú tí kálukú ti ní bíi CAF B license lọ́wọ́, wọ́n ní CAF A license ló jẹ́ wípé ó ṣòro díẹ̀ tó gbé ó láwọn kankan tí wọ́n máa ń béèrè kó tó rí pé o lè ṣe CAF A license. Ṣùgbọ́n CAF B license ẹ̀yin ó dùn ún ró àwọn olùkọ́ni lágbára pàápàá jùlọ láti ẹsẹ̀ kùkú. Àwọn fẹ́ gbé láti ẹsẹ̀ kùkú ni lọ́wọ́ yìí o, tí ó fi jọ wípé gbogbo rẹ̀ ó fi kú mú bí ìdodo ẹ̀fọn. Gẹ́gẹ́ bí àlàyé eléyìí tí àjọ NFF ń ṣe, wọ́n ní gbogbo ètò ló ti wá bẹ̀rẹ̀ báyìí o, gbogbo ètò ti bẹ̀rẹ̀ láì jẹ́ pé kí gbogbo kinní yìí kó lè wá sí ìmúṣẹ. Gẹ́gẹ́ bí àjọ NFF ṣe wínú o, ó yá láti ibẹ̀ yẹn àṣìdègò. Ìlú Rabat lẹ̀tọ́ yìí kò tó, ètò yìí tó CAF Confederation Cup, Champions League àti Confederation Cup yẹn, ìlú Rabat lẹ̀tọ́ yìí kò tó ti wáyé o. Àlàyé tí ń jáde láti ọ̀dọ̀ àjọ CAF, wọ́n ní sẹ́ẹ̀rí gbogbo preliminary rounds àti gbogbo ẹ̀dẹ́fídé gbogbo ibi tó yẹ kó dé 2026-2027 CAF Champions League, CAF Confederation Cup. Wọ́n ní ìlú Rabat ní ọgbàlejò ètò yìí kò tó o. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n wí, wọ́n ní tó bá ti ń di ọjọ́ 26 nínú oṣù keje July 26 nìyẹn o. The August 16th, ṣe mọ̀ pé lákòókò yẹn, ó ní ètò tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá WAFCON yóò mọ̀ wáyé lórílẹ̀-èdè Morocco. Ẹ mọ̀ pé WAFCON táwọn obìnrin nìyẹn o, yóò bẹ̀rẹ̀ ní July 26th di August 16th. Wọ́n ní láàrin àwọn àkókò yẹn, òun náà ẹ mọ̀ pé gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú àjọ CAF náà wọ́n ó péjú gbèsè sí orílẹ̀-èdè Morocco. Wọ́n ní lákòókò yẹn, òun náà lẹ̀tọ́ yìí kò tó, CAF Champions League, CAF Confederation Cup ó wáyé. Ìyẹn ní ìlú Rabat gangan ni ó sì ti wáyé o. Wọ́n ní ìlú Rabat ni ó ti wáyé pé Rabat náà ni ọgbàlejò ìdíje WAFCON ti àwọn obìnrin yẹn. Ẹ̀wọ́n ní bá ṣe fẹ́ ṣe nìyẹn kò fi ní jẹ́ pé ìnáwó ẹ̀ẹ́mejì pé ẹ̀ṣẹ̀ ń rè yí koto níbì kan ní ẹ mọ̀ pé ń tọ́ common jù fún àjọ CAF ni kí wọ́n lọ máa yí koto àwọn CAF Champions League àbí Confederation Cup. Wọ́n máa ń lọ yí koto rẹ̀ ní Cairo tó jẹ́ ibi ti olu ile ise ajo CAF headquarter CAF headquarter e ma pe ilu Cairo ni headquarter won wa ibe lo common ki won ti lo ma yi ko tun wa ni pe nibi toro dedu awon ofe ma nawo e meji akoko ele ti an ba nlo lati gba wafcon yan awon wa ojo to ba je free day won yi ko to gba mi dada Adesina Kodri lati Libya o lo nti sun gbagbe ma sun o ni ohun kan gbo ohun yen latoju orun ohun yen lo ji ohun lo so ohun ji pada saye pe ohun ogbodo gbegbo ra o top striker ti bere mo gbe mo ku mo daran o lo ntagiji ohun ji lo hun wa to bara ohun pe fa o sese be na ni oda ko si wahala my own Fabrizio si Romano o lo va o lemi na okay eya gbagbagba cash we go again lost one yi o ti kawo na o ti kawo na bayi lose yi o o tojo meji to meta to ti gbianju kase ase lose yi ni okan o iyen to ba wora re ran ni o to wora re ran e bo se ma je niyan o ti kawo na lose yi o maji o suo tori pe ijo to ba je ijo yen gangan na ni o pada suo maji o suo eyin ma so pe emi esu jade emi mi mo wole o je losan o si testify one of the testimony le wa ma gbe code ti o gbe ode be losan yo *347**1004**1#*#*1004**1#* ini o gbe ode be to ba ti ju beyen won send the code pada message pada si e ibe yen won ti bere pe ticket melo lo fe ra teye ticket to ba fe eyo kan meji meta merin marun 1234 na ni o ti wa nbe teye to ba fe o ba ti send e won wa da message pada fun e wi pe se transfer lo fe se ni tabi USSD code iwo te one yen lo duro fun transfer to ba ti ni transfer ni won wa gbe bank to sanwo si to fira ticket yen won gbe bank yen wa to ba ti won gbe bank yen wa bo ba lowo lori bank app re o le ra direct be yen bi o ba sowo lori bank app e mu owo lapo cash lodo awon ni POS so gbe bank to mu dani yi won bo sanwo si iye ticket to ba fe pe won bo san si iwo lo ni account details yen laarin 30 seju si 40 seju e baarin yen se je niyan ni ti cash *347**1004*#. E ja roju oja ka lo pa akade. Baba toju oja de. Ka ma gba nu dije fi eye agbaye lo. Awon orisirisi nkan be ta tun to ka jojo po losan yi. Ojo si nlo lowo lodo ti. E ma je gbaladun eto. E ma feti kan ko ta lo ta. E ma gbadun ojo. E ma gbadun ojo lapa be. Si wahala. Ojo ayo ojo bukun ni oje. E ti gbo bayi ojo ayo ojo obukun ojo alafia lo ma je oni ni wa lara lagba lowo Olorun e ja roju oja ka lo pa akade ba ba de ka tesowo waju e ku kale
1: Flash FM 105.5
2: Chai my head o
3: ogala lord why you dey shake like ceiling fan
2: eh
3: my village people don't come again o This one with your body hot so. You don't do test?
2: Yes. See result though.
3: Oga landlord. No be your village people. Na malaria. You need Luta. Luta na better medicine. With a knock down malaria. Oya siam. Take am.
2: Thank you Oga Luta. I don't dey can't pay.
4: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
5: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
6: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank airtime and data known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank airtime.

0: bẹẹni agbawo ni e ma binu agbawo ni o gbe wa lati ilu ibadan o gbe alo ilu wo o ya barakuo ni wo o gbe alo owo o gbe alo kuro wa kuro lakure o gbe wa tabaye o do pada si jebu o
1: oh my god
0: o gbe akuo ni jebu
1: o wa gbe wa wa si ile ife
0: o ni ka tun pada si ile ife
1: nigba to gbe wa de ile ife
0: a tun pada si egbadanun
1: a gba ta wa kuro legba
0: a wa lo ko le seku ni Ada won lo pelepe o.
1: Eyan
0: won lo deja. O gaja won teko.
1: Oh my god.
0: Oda na ilu yowu te wa te tin gbo wa. Awa na ki yin pe eku igbiyanju, eku oraje. Yala enu se lo gbe yin lo sibe ni tabi nipa ibi yin le fi wa nbe. A ki yin pe eku atolu. Tori pe lona ka bi omiran, eyin na se kini. E n gbiyanju, e n da si oro idagba soke. Ilu te wa, agbegbe te wa, ipinle te wa. Orilede te wa ni won ba gba te ba ti lowo ninu iwa idaran be ti nwo ki o kere omo ada omo lu abi atata ni ijo e kan splash ona ni ati nko si yin akin pe e ka san e ku atowuro aku igbiyanju aje ni aje a ni lowo a ni ni lorun la se lowo eledua dan ko gbe lagbede iroyin agbo fi kogbo ni o tori pe ogoro awon isele sele ah o gba nko gbe lapa ibi kan ṣùgbọ́n ṣá awo mu wa kale ba deru ba yin a mu wa kale doru ewo a mu wa kale didamu adugbo a mu wa kale di fitina tu ara aye o a mu wa fun ke fi ṣe are fi kọgbọn ni tori pe agba to jin si koto en to ba ja ti n bo to n gbọn yo keko lara isele ohun ni e gbọdọ doru ewo tori pe ina ni ofin orilede nigeria ko moju eni to da oya e je ka pade ni ata elujara ojopo Facebook ni tona / FM 105.5 Ibadan. E like, e love, e share, comment yin, e je, ki o ma gbera. E wa ma ba apin, mewa mewa e, e ni kokan ni tola ni, alade la jaloru koti mi. Yero yini awo koshiri omo ton so ton so ton gura ye. A akpe re re, omo lu abi wan, ori yin, o... Wa mbe
1: o de je ma kira pe e ka san ni gbogbo bi se en ti lanfani lati ma gbo wa ikoni omo abi la npe bi splash 105.5 FM ile fufu bala o felele ni ilu ti ibadan e abejide ni todo ti yin ojo to fese tele yi o wa lara mu ko ni
0: ami ase ami ase
1: lowo eledumare
0: amen
1: awon sele to ti wa sele lawon abi kan te na pa jadele okere lohun ati gbajọ tekintekintekin afẹ fija yin lajato ni ke le ba mo wipe isele nko o nsele awon akori to gberu be lati kokọ bere o ọgbọ bo ba dojo ogbagadi gan e ma ni anfani lati mo fe ti yin ko yawo royin lorun balejo na iya adini yin na ni o aminat adeto badmost o loruko temi mo se laye le to se be nko momo o si dada
0: majiyo la ma wo royin ta fi dani kan ni ti omo lu abi aye lolufe wa oni ati aye lujara oya eje ka jo parapo akoko ohun tonu e ma ja gora wa rara o ka lo sori oro kan to je pe o se be o gba nkan ko da o lo re gbi won ni eje mo pe afurasi alori ni bagẹ ni ati aye lujara o o na mo lowo ofi gba mo baye je kini to fa sababi won ni ore birin re o ololufe birin re o mu be o ge ori kuro lara omo olomo ah ipinle delta in lo ti sele o kilo wa fa sababi o sari oro na ngba ta ba wo ani gbogbo ah iroyin lo so yi a mo mo salaye fun yin o
1: o da be yi ba fokan ba wa lo lori iroyin gba nkan gbe iroyin kan eleeto fọran re to di toro fakale
0: nibi
1: ti arakunrin kan to ti bere si ni ko ibobobo iyawo re
0: olohun gba wa o
1: arakunrin ta so nipa re yi wọ́n mọ̀ ti ní ilé ẹjọ́ kan eléyìí tó ń jókòó nílùú èkó ti ní kó máa lọ tààrà tààrà síbùdó ìtọ́nisọ́nà
0: náà ó
1: kọ́kọ́ lọ́mọ ajayé fúlẹ́rì ńbẹ́ títí wọ́n fara gbé ìdájọ́ kalẹ̀ lórí rẹ̀ bó lọ̀rọ̀ ń ṣe wá jẹ́ gan bó wọ́n ṣe rò nílé ẹjọ́ tó fi ṣe bẹ́ẹ̀ tó fi di gbáńkọ́gbe ẹ̀yìn ó mọ̀ gbọ́ lọ́sàn-án tòní bákòókò rẹ̀ bá ti tẹ̀
0: wọn yóò gbá nkọ́gbe mi rèé ká lọ tààràtàrà sórí tábìlì ilé ẹjọ́ èyí tó sẹ́ǹgẹ̀rẹ̀ sípínlẹ̀ èkó wọn ni àfúrásì mẹ́rìnlá kan àwọn arúfin lè yí torí pé wọn dúró wárowárò lákàtà ilé ẹjọ wọn ní ẹsùn tí a fi kàn wọn náà ni wípé lásìkò kólẹkẹ kódọtí káyíká àti agbègbè yín kó mọ tónítóní wọn ní ẹjẹ mọ pé wọn ba nǹkan jẹ o máwọn òṣìṣẹ àjọ tó ń ṣe àtò ìmọtótó òlú lára ṣùgbọn mẹrin kan rèé àtẹnìkan tó ń jẹ ọmọ orílẹèdè mexico wọn ní ọwọ ṣèkú òfin náà ló tó gbá wọn mú jẹ kí ni tó fa sábàbí o won ni ajo ile to nkoroju si gbigbe tabi lulu egbogi oloro lawujo wa o na lo ya lubaraka won nebe ti o go si to je pe won mego ewa egbogi oloro ewa iroyin the punch o je ka ri yan gbo a gbo yebe se ti gbo yin lo san oni
1: o da to ba di be ja wo ewe iroyin punch ile to jade loni wo ni enikan o ti dagbere faye kodigbo se nigba ti ogoro awon eyan mi won be labe ile alaja marun kan e to dede mi sotun o mi sosi o wa se be o da wo
0: lo ye aledua
1: bo gan ni sele o se wa waye ipile won gan lo ti waye
0: a fe mo
1: gbankogbe mo leleyi e gbo o ba koko re ba ti tin amọ se awon meji kan re o le ti e tin wo kan na bo lakata le ise olopa iyen ni ipile ti ni ipile ti rivers je bo loro ti won se je won ni se ri awon eleyi oko won ti wa eri asapajude ni an fi sawo le ti se be egbe mi lenu arabirin kan bo gan ni se mo se wa waye to fi di gbankogbe ofe ile lanfani ati gbo
0: Gbankogbe mi re won ni awon osise ologun ti orilede Nigeria owo won de pupo jo won ko lu baraka awon eko ile to npe o fo edaduro orilede olominira ti Biafra won ni eja mo pe awon meta lara eko won sobulule loju ija ni iwe iroyin Daily Post ona lo se be to se akosile re sugba abala ikeji oro won ni ileise olopa ni orilede Nigeria won ko ipari biribi o lati re daju wi pe ilana anda malu je eyin oni ipinle ti Bauchi o se be o lo sopun igbagbe won ni owo asekun ofin le wa o te malu mefa e be ni won ko si sago ofin nu won rufi olowo won ko ba won olowo won ti ko ba won bayi ewe iroyin lo gbe malu nbe leyin ganta bayi won ba fun ni takada ati paper won e fun takada e fun gege ke lo si o to ku o lo e ka to lowo re to fe wa mo je ko loko nbi
1: be
0: si ni mo ko le adun me lo won afun ba wa la mo wa wa Gbankogbe ye lagbara po
1: o de je lo si ile America tori pe ijoba won ni ile America ni e mo ti sa omo ile ede wa Nigeria kan mo gbagba lodo won lohun o nje bo lo je won ni be la bi ni firi di oke o na larakunrin yi o nje bo lo se je won ni owo omo lomo kan e ti an fi sakata re iwo ni ko mo ba ni toju omo yi o ori bo omo yi se ri o o ni ipe ni ja won ni jeje mo pe owo omo lomo ohun to je eto e egberun lona meta din ni ogun oliwo le okere dollar six $17,000 o na ni alaye fun lanu bo la kala re se wa tun epo eyin o mo gbo losan toni ba koko re ba ti toni o amo se awon meta kan re le ti ile ejo toni won mo won won lo turutu o sibi ti won o ti poju po okun fun won won ni ki won fun ko le dan titi ti emi ti e bode po kan lara won ni o je ki la won eleyi se won ni be la bi ni won ni je jamo yi pe awon meteta aje wa baje ko agbe sumo mi o na lo simo won lori bo wa loro won se lo gan Gbankogbe to ye ke gbo ke fi kogbon ni eni ba fe seru e ko le mo pe ofin ile ede wa Nigeria nko
0: arire
1: o koran yan o
0: olodun gbo
1: na ni ko moju eni
0: o diju pinpinpin o da je ka tun wo yi e fun ni abedi o won ni gende keni odun meji le ni ogbon 32 years old man won lo na lo se be o lo tara tara o di wo lakata ile ejo o be so ti an fi kan o na ni wi pe o lo se ko tona pelu mama agbalagba eni odun 95 mama arugbo 85 nkan se agbawo iya 85 omo kekere omo 35 o lo bu mama yi pelu tipati kuku o lagbara po
1: eyi wa ga o
0: ogun odun yan ni ke duro be a so pe npe lorun re o ko bere si ni kiri mole ko ma roko oba omo kekere eni odun 5 22 o lo se ko tona pelu iya arugbo eni odun 5 ni adorun e ri pe yen tun lagbara po ke wa ti e lo so wa ju ile ejo na
1: o ye ka mo
0: o na mo tun lanu oro mo bota
1: e lenu re
0: ke lo so ni waju adajo iyen le gbodo ma gbo tori pe gbankogbe ni
1: o de dá àwọn èèyàn kan rèé léyìí tí wọ́n ń pera wọn ní tí wọn ò jẹ́ nípínlẹ̀ Abia.
0: Ok.
1: Látara bẹ́ẹ̀ wọ́n ti wà lákòlò ọlọ́pàá báyìí o. Àwọn ẹni tá à ń perí yìí ẹ pé kí wọ́n pera wọn ni.
0: Kí ni pera wọn?
1: Wọ́n ní bí ẹ bá ti wà lópópónà tàbí ẹ bá bá wọn pàdé láwọn abala ibìkan. Wọ́n mọ̀ sọ fún yín pé ẹ wà wọ́n dáadáa o. Àjọ ti NDLEA àwọn òṣìṣẹ́ rẹ̀ ló dúró yìí léyìí tó jẹ́ pé wọn ò bá wọn tan. Wọn bá wọn ṣiṣẹ́ lájọ ti NDLEA.
0: Ìrápa.
1: Bó o wá ni ọwọ́ pálábá wọn ṣe ṣégi o. Ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn-án tòní bàkókò rẹ̀ bá ti tó ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Imo. Òun náà ni ẹ ti ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá bíi mẹ́fà kan. Àwọn náà wọn kó wọn lẹ́bàárà jó gan.
0: That's right.
1: Wọ́n mú sọ́dọ̀ wọn òfin mófin nù.
0: That's right.
1: Ìjẹ́bò ló jẹ́. Wọ́n ti rí àwọn eléyìí. Fúnra kan ń bẹ tó wà ní ìtàkùn ẹ̀yọ̀jára tó ń jà bí ìjì lọ́wọ́lọ́wọ́. Fọ́nrán ọ̀hún ló ṣàfihàn àwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà níbi tí wọ́n ti ń kó bòǹbò ti aráàlú kan. Wọ́n lù ú bíi kúkú bíi yíyè ni. Bó o gan wá làkàrà wọn ṣe ti epo. Kò ní iṣẹ́ ìwádìí dé dúró lórí àwọn mẹ́fẹ̀ẹ́fà o.
0: A fẹ́ mọ̀.
1: Ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn-án tòní. Ṣé ẹ rí pé ó gba nǹkọ́ ó sì ré gbì.
0: Ó dá gba nǹkan gbì èyí kó gbé wa lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ní ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà kan ò tó jẹ́ pé abánitọ́jú ẹni ni. Wọ́n ní ọ̀wá tó ṣe nílé mọ̀ bí o. Torí wípé owó ọmọ ọlọ́mọ wọn lọmọ ọ̀hún tà ń sọ nípa rẹ̀. Ó ní ìpèníjà ara. Bẹ́ẹ̀ ìjọba sanwó fún pé ọ́yá ẹ mọ́ tọ́jú ọmọ yìí o. Owó tó wá jẹ́ ẹ̀tọ́ ọmọ náà lábẹ́ òfin ìlànà ìtọ́jú ẹni ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ní owó ọ̀hún lé pẹ́ṣẹpẹ́ṣẹ ní 17,000 owó ilẹ̀ òkèrè dollars. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àkàrà tú epo ni o. Ọwọ́ ṣẹ̀kún òfin ti gbà mú báyìí. Wọ́n ti gbé lọ síbùdó ìtọ́ni ọ̀nà wọn bẹ̀. Ọgbà ẹ̀wọ̀n ṣánpọ́nà làwọn pe bẹ̀ wọn. Nàìjíríà la ti ń tún wọn rọ. Lórílẹ̀-èdè Amẹ́ríkà ọgbà ẹ̀wọ̀n ni. Bẹ́ẹ̀ ni ntí ọ̀dọ̀ ọ̀dà kò ló kọ méjì.
1: Ó dé ọkọ àtìyàwó kan rèé léyìí tí àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ikọ̀ elétò ààbò ni wọ́n ní ìpínlẹ̀ Ondo wọ́n ti fojú wọn hàn dé báyìí o. Ǹjẹ́ bò ni tàwọn méjèèjì jẹ́ wọ́n ní sẹ́rí àtọkọ àtìyàwó fìrídìí ọ̀kẹ́ ni wọ́n àtọkọ àtìyàwó alọ́kọ́lówó kígbe ni
0: wọ́n. Irú
1: ọmọ wo làwọn eléyìí wà á bí.
0: Ọjọ́ mi lójú.
1: Ó dáa bó gan lọ̀rọ̀ wọn ṣe wáá di gbá kọ bí o.
0: Fìtínà burúkú.
1: Wọ́n ní ilé ẹnìkan eléyìí tó ti gbà kan rí jẹ́ abẹnugan nílé ìgbìmọ̀ aṣòfin wọn ní ìpínlẹ̀ Ondo. Ní tọkọ-tìyàwó mọ̀ wọ́ o. Léyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jí wọn lẹ́rù kó. Bó o lọ́wọ́ pálábá wọn ṣe ṣége.
0: Àfẹ́mọ̀.
1: Lákọ̀gbìn náà tún nìyẹn. Ẹ gbọ̀ ò bá kókó rẹ̀ bá tuntun. Àmọ́ṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ń bẹ̀ wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà o. Àwọn afurasí ajínigbé bíi méjì kan. Wọ́n ti já tíkẹ́ẹ̀tì ọ̀run àrèmọ́bọ̀lé lọ́wọ́ pé ẹyín wọn yìí. Ẹ yẹ láti mọ̀ gbé láàrin àwọn èèyàn o.
0: That's right.
1: Ẹyin tẹ́ mọ jiyàn gbé. Ẹ mọ bèrè owó. Ẹ mọ jiyàn gbé. Ẹ mọ dúnkokò máwọn ẹbí wọn. Ẹ mọ jiyàn gbé. Ẹ mọ gbẹ̀mí lẹ́nu wọn. Ó yá ẹyin náà bọ́ọ̀dì sọ́hún. Kẹ́ ẹ lè mọ bí ti rí.
0: That's right.
1: Wọ́n lè jẹjẹ́ mọ̀ wípé òbítíbitì owó orílẹ̀-èdè wa Nàìjíríà kan. Òun náà yẹn tún ká má kàtà wọn bẹ̀ léètọ́ yẹn pé wọ́n ti palẹ̀ owó ọ̀hún mọ́ báyìí. Ǹjẹ́ ló lowó tá a sọ nípa rẹ̀?
0: Èlò ni ná.
1: Mílíọ̀nù méjì ó lé bélé ń já méjì.
0: Ajé.
1: Orílẹ̀-èdè wa Nàìjíríà.
0: Ajé nìyẹn.
1: 2.2 million naira ni.
0: Ajé ajé owó.
1: Bó o gan lọ̀rọ̀ ń ṣe wá lọ ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá kí ni àwọn gbólóhùn tó bòde lẹ́nu wọn lórí ìṣẹ̀lẹ̀ yìí o. Gbáǹkọ́ gbìmọ̀ ni. Ẹ gbọ̀ ọ́ bá kókó rẹ̀ bá ti tó ni.
0: Ó dá àwọn ní aka mọ bí a ti ń pọ̀ ògùn òyìnbó láì níwèé òfin. Ọ̀yọ́ ni ẹ lọ forí mẹ́mù sí. Elédùn àti bá ni tú wọn fó. Ọwọ́ àṣekú òfin ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ò ti gbà wọ́n mú o. Ṣùgbọ́n ìpínlẹ̀ Èkó wọn ní àwọn tó ń tajà ní rònà ń bẹ̀. Òfin ti ṣàlàyé fún wọn pé wákàtí 72 hours. 72 hours. Ẹni tí wọ́n bá tún lọ bá ń bẹ̀. A jẹ́ pé àgbàwo ládùúgbò rẹ̀ wọ́n sà wọ́n lẹ̀ mọ́ tóní-tóní-tóní-nù. Wọ́n ní ẹnìkan tó náà jẹ́ àgbà ìjọsìn Anes ó kú sílé ìgbafẹ́ kan. Iléeṣẹ́ ọlọ́pàá wọn kọ̀mínú lórí ẹ̀ o. Bẹ́ẹ̀ ni àwọn àjọ tọ́rọ̀ sí kan àwọn náà wọ́n kọ̀mínú lórí ìṣẹ̀lẹ̀ náà. Gbogbo ẹ̀ pátá ẹ̀ rí. Àmì àṣe Èdùmarè o wọ́n ní wọ́n sanwó gbàmọ́ bínú oní mílíọ̀nù 25 mílíọ̀nù naira. Ǹjẹ́ kí ló fa sábàbí wọn ni ẹ jẹ́ mọ̀ pé ọmọ déédé pòórá nílé ibi tí wọ́n ti ń tọ́jú ọmọ nu o. Ó pòórá ìpínlẹ̀ Ondo ònìyẹn ti ṣẹlẹ̀. Ó yẹ já panu ṣẹ́kẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpínlẹ̀ ọjà kan ní ọmọlúàbí àgbà owó wà níbí. Uncle Desmond ọmọ Adégbóyè gas. A fẹ́ pín owó fún yín. Àjọṣepọ̀ tí ò bá ti lówó nú járe a fẹ́ gbára wa nù. Owó dà.
2: Babe, Why are you frowning for me now?
3: Come and make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
5: Golden Penny noodles, now available in stores near you.
6: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
7: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
8: S E L E R R I E celery
7: ah boda mi espelli no di celery oya lokun igbiyanju espelli turmeric
9: T U R L E R I C turmeric
7: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
10: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
11: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
12: Airtel.
13: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àsàmbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
14: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
15: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
16: Orúkọ tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
17: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
18: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Nìyànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ̀ẹ́ nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
17: 0807-112-4000.
18: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
19: Ẹ kúlé o. Ebi ń pa ká sí nǹkan sí mi la.
20: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
19: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹn. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
20: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
21: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
19: Ṣé wọn kọ̀ mi bí mo ṣe fẹ́ golden penny noodles ni gan ló ṣe sí èyí.
20: Ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ ni.
21: Golden penny noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
1: Gbáǹkọ́gbì ìròyìn. Àìrìnjìnà láìrábu kí ọ̀kẹ́rẹ́ gbáǹkọ́gbì. Mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
0: Bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbìdánwò àti lọ́jà lórí tábìlì kan ní ọmọlúàbí. Ẹ̀yin olólùfẹ́ ti wà ní àtayélujára ní àgbáyé ẹ ṣe iyebíye púpọ̀ jù lọ́wọ́ wa. Ọyà ìgbéra tán ká pàdé ní àtayélujára òjòpó Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín, ẹ jẹ́ kí o máa gbéra. Wọ́n yóò dá ẹ jẹ́ ká lọ tààràtàrà òṣèré tábìlì ilé ẹjọ́ gíga àti ìpínlẹ̀ wọn. Ìyẹn ní Òǹdó tó sẹ́ǹgẹ̀rẹ̀ sílùú Àkúrẹ́. Àkúrẹ́ olúùlú fòpínlẹ̀ Òǹdó. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè yìí o. Òun náà ló jẹ́ wípé ó ṣeni léèmọ̀ púpọ̀ púpọ̀ jù. Ìjẹ́ ń bu ọ̀rọ̀ dé dúró. Wọ́n ní ìgbẹ́jọ́ òun náà ló ní iṣẹ́ o. Nípa bí ọmọ ọlọ́mọ ọ̀nìyàn ọlọ́nìyàn. Ó dédé pòórá dànù o. Ẹ̀yìn òní ibùdó tí wọ́n ti ń tọ́jú àwọn ògbó wẹrẹ. Ǹjẹ́ ń bu ọ̀rọ̀ dé dúró. Wọ́n ní bí a bá ní ká wò lọ, ká sì wá wò bọ̀. Ilé ẹjọ́ ti pàṣẹ o. Pé ìjọba ìpínlẹ̀ Òǹdó ó kéré pin. Owó kan ti ṣe 1,500,000. Owó orílẹ̀-èdè Nàìjíríà ó ní kí wọ́n máa san fún abilékọ Ọ̀pẹyẹmí Adégbóyèga. Wọ́n ní nítorí wípé ọmọ rẹ̀ ọmọ tó ń tó ló báyìí ọmọ ọwọ́ ni. Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ilé ìtọ́jú tí wọ́n ti ń tọ́jú ọmọ ń bẹ̀. Ó níyọ ọmọ gbọ́mọ lọ. Ọ gbọ́mọ síbẹ̀ o. Wọn ò gbúròó ọmọ. Wọn ò mọ bí ọmọ ọ̀hún bó ṣe dédé pòórá. Nínú gbólóhùn eléyìí tí ìyá ọmọ náà abiamọkú ọ̀rọ̀ ọmọ ni o. Adégbóyèga wọn ni ó péjọ òun. Ó sì ń ta ìjọba ìpínlẹ̀ Òǹdó lójì. Bí ẹ dákun o. Kódà o, ó tún kọkọ síbẹ̀. Nípẹ́ ẹ̀rí àjọ tó ń rí sí ọ̀rọ̀ tó rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti àwọn ògbó wẹrẹ tẹ mọ́ ìdàgbàsókè ìlú. Ìyẹn nípínlẹ̀ Òǹdó. Bí ẹ dákun torí Ọlọ́run. Ẹ bó ń ṣe àwárí ọmọ òun o. Ọmọ náà ọmọ kónkóló ni. Ọmọ léńjẹ léńjẹ báyìí aròbótó ni. Ọmọ oṣù mẹ́ta léyìí tó sì jẹ́ wípé bí a bá ní asọ́ ọmọ ni yìí lolúwa rẹ. Olúwa ṣẹ́gun lòún sọ. Ó ní ó ṣe bẹ́ẹ̀ o. Ó di àwátì o. Níbùdó tí wọ́n ti ń tọ́jú ọmọ nílùú Àkúrẹ́. Nígbà tí ilé ẹjọ́ tí wọ́n tẹ̀síwájú lásìkò ìgbẹ́jọ́ náà wọ́n ní ọṣẹ lálàyé wípé èmi ló dé èmi ló lè fà á. Odidi ọmọ ó ṣe lè di àwátì. Ìjẹ́ kí ló dé lẹ́ṣùpá gbọ́mọ lọ o. Sílé ẹ̀kọ́ léńjẹ léńjẹ jẹ́ ìsinmi tó sì wá jẹ́ pé àbálọ àti àbábọ̀ wọn ò rí ọmọ náà. Nígbà tí ìyá ọmọ ìyún abilékọ Adégbóyèga ẹni tó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ dákun torí Ọlọ́run. Ẹ jẹ́ mọ̀ pé àbẹ̀wò lòun wá ṣe. Àbẹ̀wò ọ̀hún òun ò gbúrò kankan. Òun ò rí dá bẹ́ẹ̀ òun ò rí dúró. Ẹ dákun torí Tọ́lọ́run. Ìjọba ẹ bò ń dá ọmọ ọ̀hún padà. Wọ́n ní nígbà tí adájọ́ eléyìí tí ó ṣàlàyé látàrí ìgbẹ́jọ́ náà ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ o. Torí pé agbẹjọ́rò Òjó Kẹ́kẹ́ Mẹ́kẹ́ nígbà tó ń ṣàlàyé nínú àtótónu rẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni òun ló ń léwájú àwọn agbẹnusọ tí ń gbẹjọ́rò fún olùgbẹ̀jọ́. Bẹ́ẹ̀ ni àwọn sì ń ta ìjọba lójì pé kò lè lọ bẹ́ẹ̀. Ẹ dákun torí Ọlọ́run. Kí ló dé? Ọ̀dẹ tó mú àdá tó fẹ́ lọ pakún. Ikú lọ àdá rẹ̀ tún nù. Irú ìyà tó rẹlu ìyàwó lè yí. Wọ́n ní àbálọ àti àbábọ̀ òun náà ni adájọ́ ìgbẹ́jọ́ náà. Ó fi òtélé pé ẹ̀gbọ́n ìjọba o. Ẹ san owó kan tí ó tó 1,500,000 owó orílẹ̀-èdè Nàìjíríà. Owó gbà má bínú ₦25,000,000 kọ́lọ́hún kò ṣàánú wá ń bẹ̀.
12: Àmì àti àmì ó dé ẹjá lọ tààràtàrà sójú ewé kẹrin ìwé ìròyìn The Punch. Eléyìí tó jáde fún tòní o. Wọ́n ní arákùnrin kan ẹni ọdún 32. Eléyìí tẹ orúkọ tiẹ̀ ní Emeka Joseph. Òun náà ni ilé ẹjọ́ eléyìí tó ń jòkó nílùú Èkó tí ni wọ́n mú ọmú lọ o. Nínú ìsíbùdó ìtọ́nisọ́nà èyí tó wà ní kirikiri níbi tí ó ti lọ ọmọ ajayé fúlẹ́rì ń bẹ̀ náà títí tí wọ́n padà wá gbé ìdájọ́ kalẹ̀ lórí rẹ̀ ni
0: o.
12: Ìjẹ́bò ló jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábí ni. Wọ́n ní ṣẹ̀rí Joseph yìí òun náà ló mọ̀ ṣe bẹ́ẹ̀ dídùn dúyà tó sì fata àjọsí a o. Ìyẹn fún ìyàwó rẹ̀ ẹni ọdún 18. Eléyìí tó porúkọ tiẹ̀ ní Ezeaka Chisom Priscilla nígbà tí wọ́n tẹ̀síwájú. Wọ́n níṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí. Ìṣẹ̀rí Ọ̀ṣun ló ti wáyé. Ìpínlẹ̀ Èkó sì ni agbègbè náà wà. Wọ́n ní ọjọ́ Àìkú Sunday ní òpópónà Ayọ̀mídé èyí ti bẹ ní ìṣẹ̀rí Ọ̀ṣun. Òun náà ni Joseph ló mọ̀ ti mú ìyàwó rẹ̀ yìí. Wọ́n ló ti Priscilla. Ó fìdí rẹ̀ janlẹ̀. Ọwọ́ bẹ̀rẹ̀ sí ní kó bòǹbò tì í. Ó bẹ̀rẹ̀ sí ní kó bòǹbò tì í. Ibi déédéé ojú ẹ̀ báyìí. Òun náà ló rọ̀jò ẹ̀ṣẹ́ fún ọmọ ọlọ́mọ.
0: Ó fẹ́ ba fàájì jẹ́ nù.
12: Nínú fọ́nrán eléyìí tó di tọrọ fọ́n kálé. Èyí tó ń jàbí ìjì ní tàkùn ayélujára. Òun náà ni a ti rí abárùbìnrin ọ̀hún. Eléyìí tó ti wà nílé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú. Níbi ilé ìwòsàn tó wà, gbogbo ojú ẹ̀ báyìí. Ó ló ti fọ́pọ̀ mọ́mù. Gbogbo ara rẹ̀ náà ló sì kún fún kìkìdá àpá. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ìyá yìí pọ̀ lápọ̀jù. Ó gba ẹ̀jẹ̀ lára ọmọ ọlọ́mọ. Ó gba àpá lára rẹ̀. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ìyàwó rẹ̀ yìí ariwo tọ̀tọ̀tọ̀ ní tó ń pa o. Pé ọkọ òun ni o. Ẹ mọ́ fọ ọlọ́pàá mú o. Ẹ mọ́
0: òfin ilẹ̀ o.
12: Joseph òun ni o.
0: Ẹyin
12: lójú òun ni o. Àwọn ti jọ wà tipẹ́tipẹ́ ti
0: tẹ̀lé. Ago love jọ.
12: Òun náà ni ọ̀rọ̀ àwọn méjèèjì. Ẹ jẹ́ lọ tààràtàrà sílé ẹjọ́ májísítrèjì eléyìí tó ń jókòó ní Èjìgbò nílùú Èkó. Níbi tí wọ́n ti mú ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ sátàrí Joseph. Ẹ̀sùn àkọ́kọ́ wọ́n nípa gidi ní àlàáfíà. Ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì ìjà àjàkú akátá. Ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta wọ́n ló dìyà jí ọmọ ọlọ́mọ lọ́nà tí ò bófin mu ni o. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka àwọn ẹ̀sùn rẹ̀ sí létí, wọ́n ní ẹ̀mẹ́ka Joseph ní ọjọ́ 21 oṣù kẹfà ọdún tá a wà ní ẹ̀yí, ìyẹn ní ojúlé 142 èyí tí mẹ ní òpópónà Ayọ̀mídé Ìṣẹ̀rí Ọ̀ṣun nípínlẹ̀ Èkó. Ó ní ìwẹ́gbẹ́ra rẹ kalẹ̀ o. Lọ́nà tó ń pagidí náà làáfíà. Ẹ̀sùn rẹ̀ dé ní. Wọ́n ní ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì. Ìrẹ Joseph Ẹmẹ́ka. Ìwọ fún ara rẹ lásìkò kan náà, ìgbà kan náà, lọ́jọ́ kan náà ló bẹ̀rẹ̀ sí ní bá arábìnrin Ezeaka Priscilla jà léyìí tó jẹ́ wípé ó mú àpá lára ọmọ ọlọ́mọ. Ẹ̀sùn òdì méjì.
0: Wọ́n
12: ní ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún kà á sétí gbọ́ rẹ̀ o. Bẹ́ẹ̀rẹ̀ Joseph Ẹmẹ́ka ọkùnrin ni ọ́ lọ́jọ́ tá a pẹ̀ kẹ́lù yìí ní dé àsìkò yìí. Àti nígbà náà ni wọ́n fúnra lára rẹ̀ o ló bẹ̀rẹ̀ sí ní dídùn dúyà fata àjọsìá. Ìyẹn fún Ezeaka Priscilla èyí tó jẹ́ obìnrin abọ́ àtẹ̀yìntọ̀. Ó lù ú débi pé ó gba àpá burúkú ní ara rẹ̀. Wọ́n ní sori gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sí ọ létí yìí. Ìjìyà máa ń bẹ́ fún o. Nínú ìwé òfin eléyìí tó ṣẹ̀ gbé kalẹ̀ nípínlẹ̀ Èkó pé kó mọ koro ojú sí àwọn ìwà ọ̀daràn bíi irú eléyìí. Wọ́n ní torí bẹ́ẹ̀ ìrẹ Joseph Ẹmẹ́ka kọ yẹ kó mọ wà láàrin àwọn èèyàn báyìí o. Omi ọba dọ̀ padà lé. Inú tún lè bí ọ inú burúkú.
0: Inú alùbàjẹ́ nù.
12: Kò tó wọ́n
0: kẹ́ lò mí. Kọ́bẹ̀ sí
12: nínú wọn. Ẹ̀ṣẹ̀ kù bí òjò. Wọ́n ní irúfẹ́ eléyìí àwọn ọ̀fẹ́. Kí wọ́n mọ̀ mú lọ. Yìnyín síbùdó ìtọ́nisọ́nà. Kó mọ̀ wà ń bẹ̀ náà. Títí tí wọ́n padà wá gbé ìdájọ́ kalẹ̀ lórí rẹ̀.
0: Ọdẹ ẹjẹ́ kẹ́mi ó gbé in lọ sí ìpínlẹ̀ Kano kalọ̀ tààràtàrà sórí tábìlì ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ náà lẹ́yìn tó fi kélé òfin ògbé géńdékẹ́ ní ọdún 22. Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé Mohammed Salihailu òun náà ni wọ́n fi ẹ̀sùn kan kódà ó sì gbajúgbajà torí pé ó lórúkọ. Wọ́n ní àwọn aráàlú mọ́ èèyàn Simais Erike. Wọ́n ní ilé ẹjọ́ ti wá fi òté lé fún kó lọ tààràtàrà sí ibùdó ìtọ́nisọ́nà kọ́dà gbòókè ńbẹ o. Ogún ọdún gbáko òun náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó fi àṣọ péńpé máa roko ọba. Wọ́n ní ẹ̀sùn tó gbé lọ síwájú ilé ẹjọ́ òun náà ni wípé ó ṣe kò tọ̀nà pẹ̀lú màmá arúgbó kan ẹni ọdún 95. Abayọ márùn kó nu 90 là ń sọ ń pa ẹ.
12: 85
0: ó lágbára.
12: 90
0: 85 gírígí ẹ rí pé lè lágbára pọ̀. Kọlọ̀ kó ṣàánú wa o. Kọlọ̀ kó gbà wá o. A jẹ́ pé àtọmọdé àtàgbà wa kọlọ̀ mọ̀ jẹ́ kó sọ́wọ́ wọn o. Kọlọ̀ mọ̀ ṣàbò lórí wa o. Nígbà tí ọ̀rọ̀ ẹgọ́rọ̀ ilé ẹjọ́ tábìlì ọ̀hún kọ́ wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ó ń gbé ní agbègbè kan tí wọ́n ń pè ní gédé anwia ni o. Ẹ̀yìn ìjọba ìbílẹ̀ kan tí wọ́n ń pè ní dangona. Nígbà tí wọ́n tẹ̀síwọ́ iwájú nípa ìpẹ̀jọ́ rẹ̀ wọ́n ní adájọ́ ìgbẹ́jọ́ rẹ̀ Aisha Muhammad ẹni tó sẹ́ǹgẹ̀rẹ̀ sórí ìgbẹ́jọ́ ẹ̀ ó tẹ́tí bẹ́ẹ̀ lẹ́jẹ́ o ó gbọ́tọ̀ tún bẹ́ẹ̀ ló gbọ́tọ̀ sí. Wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ǹjẹ́ ìwẹ́ Muhammadu o ọ wá jẹ̀bi tàbí o kò jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn ọ́. Wọ́n lòun náà ṣàlàyé pé ẹ dákun àánú lẹ́lẹ́sẹ̀ ń fẹ́ ẹ ṣàánú òun o ẹ ṣíjú àánú wò òun o òun ọmọ yìí pé n tó burú tó yìí já ìlòhún dánwò ẹ dákun ẹ ṣàánú òun wọn ni adájọ fi òtẹ lé fún un pé kọ dàgbà òkè o ogún ọdún kó máa lọ tààràtàrà sí ibùdó ìtọnisọnà lẹyìn náà ni adájọ ó tún wá ṣàlàyé o pé yàtọ fún eléyìí kọ lọ tara ṣàṣàkóso owó kan o ẹgbẹrún lọnà ẹẹdẹgbẹta owó orílẹèdè nàìjíríà ìyẹn 500,000 naira kó gbé owó òun kó sì wà ní àrọwọtó màmá arúgbó ẹni ọdún márùndínláàádọrùn ẹni tó ṣe kò tọnà pẹlú ẹ wọn ni ṣèwájú nínú gbóná àwọn òṣìṣẹ elétò ààbò eléyìí tó mojú olùjẹjọ ba ilé ẹjọ níwájú adájọ òun náà ló ṣàlàyé níwájú adájọ mbẹ o pé ẹ wo olúwa mi o ìṣẹlẹ tó ṣẹlẹ yìí tó gba nǹkan gbìn ẹjọ mọ pé ní oṣù kẹjọ ló ti wáyé o èèyàn ní ọdún ẹgbẹwọ ọdún okòódì kan ọdún 2019 ó ní ẹwọ olúwa mi kódà sí inú ogúnjọ oṣù kẹfà ọdún 2020 o ó ní ìjọba ìbílẹ̀ kan eléyìí tí ń pè ní kẹrọ ó ní ibẹ̀ nìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ léyìí tó jẹ́ wípé olùjẹ́jọ́ yìí ọkùnrin oníyàmọ́lẹ̀ tipátìkúùkù ni o ó ní ẹwọ olúwa mi kèé ṣẹ̀ẹ̀kan o kèé sì ṣẹ̀ẹ̀mejì o ó ní ẹwọ olúwa tèmi ẹ jẹ́ kí òfin kò ṣe iṣẹ́ ọ̀wẹ́ ẹ̀ adájọ́ bá fi òtẹ́ lé kọ́dà gbòókè ogún ọdún níbùdó ìtọ́ni ọ̀nà owó gbà mọ́ bínú fún ìyá arúgbó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ rí pé yàn ó tún agọ̀ tí ọba yìí gbàǹkọ́ gbé tó tó lọ́mọ rí ni o kọ́lọ́run kò mọ̀ ṣàánú wa ń bẹ̀.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
22: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
23: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
24: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
25: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.

0: 0807-112-4000. 0807-112-4000.
1: New session Wilson commands. Smash FM Media Academy, promoting media integrity.
2: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
3: Airtel. Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
6: Offer valid while stocks last.
4: Me and Maggi, so good together.
7: Bankobi ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
8: Ẹ káàbọ̀ padà o, ìròyìn Bankobi náà ló ṣì ń tẹ̀ sọ́wọ́ iwájú ìkànnì ọmọlúàbí.
9: Men.
8: /105.5FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ́ nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ẹ̀ wá tẹ́gbẹ́ wa jákèjádò ìlú Ìbàdàn, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ń jẹ́ gbọ́ ajákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́, adúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ̀ gbọ́ ajákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Òṣùbà yín rèé.
9: Adúpẹ́ o.
8: Àbàdẹ la gbé fún yín láti kànnì ọmọlúàbí o.
9: Ẹ ṣeun.
8: Gbogbo ẹ̀yin tẹ̀ wá wò wá níta kan yóò jọra ilé tó jẹ́ ti kànnì ọmọlúàbí. Splash FM 105.5 Ìbàdàn. Òṣùbà ti yín náà rèé. Àbàdẹ la gbé
9: fún yín
8: láti
9: kànnì
8: ọmọlúàbí o. Ẹ máa love ẹ̀, ẹ máa share ẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí wa. Ó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ dọ̀tí yín. Bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀, ìfẹ́ ló so wá pọ̀ o. Olúwa ọba kò ní jó já láéláé.
9: Àmì àṣẹdùmarè.
8: Ẹ wá jẹ́ lọ sí ìpínlẹ̀ Rivers torí pé Gbàkọ̀gbì kan tó gbomi lójú ẹni ó mọ̀ sí yọ̀ọ́ bẹ́ẹ̀. Wọ́n ní lóòrọ̀ kùtùkùtù àná ti ṣe ọjọ́ àánú. Ìní ọjọ́bọ̀ ọjọ́rú Wednesday. Wọ́n ní ilé alájà márùn-ún kan. Ilé ti bẹ ní òpópónà Òdìlé nílùú Port Harcourt. Ilé ọ̀hún ọmọ ìdàwó lulẹ̀ o. Bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹnìkan ó dágbére fáyé kó dìgbò ṣe. Àwọn bíi mélòó kan wọ́n ń bẹ sàlẹ̀ ilé ọ̀hún léyìí tó wọlé wọn lórí bẹ́ẹ̀. Wọ́n ní akitiyan ti ń lọ báyìí o láti dájú pé wọ́n yọ àwọn èèyàn eléyìí tí wọ́n ń bẹ lábẹ́ àrùkù ilé ọ̀hún. Àwọn òṣìṣẹ́ eléyìí tó ń dóòlà ẹ̀mí tí wọ́n dúró tán láti yọ àwọn èèyàn tí ń bẹ́ bẹ́ẹ̀ nínú àwọn àlàyé tí wọ́n ṣe. Wọ́n ní arábìnrin kan eléyìí tó jẹ́ pé oúnjẹ ní ń kiri o, oúnjẹ ló ń tà, ó lọ táńjẹ fún wọn nílé ọ̀hún. Òun náà ni ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀. Wọ́n ní sẹ́rí ilé tá à ń sọ nípa rẹ̀ yìí, àmójú ẹ̀rọ tí ń mójútó ilé ọ̀hún lọ́wọ́lọ́wọ́ ń bẹ́ẹ̀ torí pé ilé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ lọ ni. Wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ o. Bó ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́rú Wednesday yìí, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bí ọjọ́ kẹta sẹ́yìn, ìyẹn lọ́jọ́ ajé Monday, irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ó tún wáyé. Léyìí tí ẹni ilé alájà mẹ́ta òun ló ṣe bẹ́ẹ̀ tó dàwó lulẹ̀. Níjọba àbílẹ̀ Obio Apo Etimbe ní ìpínlẹ̀ Rivers ni. Wọ́n ní ṣùgbọ́n ṣá ní ti ilé tó dàwó ń bẹ̀ un, ẹnìkan kò kú bẹ́ẹ̀ lẹ́nìkan kò fara pa. Wọ́n tẹ̀síwájú pé ìjẹjẹmọ̀ ìpẹ́ tó dágbére fáyé kó dìbò ṣe nínú ilé alájà márùn eléyìí tó dàwó lulẹ̀ yìí. Wọ́n níṣẹ́ rí òpó tí wọ́n fi mọ́ gbé eléró báyìí. Òpó ọ̀hún tó yẹ̀ déédé orí rẹ̀ ló ṣe. Ó ṣubú lù ú mọ́lẹ̀. Ó sì dágbére fáyé pé ó dìbò ṣe ni o. Àwọn tó máa dirí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì eléyìí tí ẹni wọ́n ké sí wọn láti tè wá dóòlà àwọn èèyàn eléyìí tí ń bẹ lábẹ́ ilé ọ̀hún. Nígbà táwọn náà sọ̀rọ̀ wọ́n níṣẹ́ rí o. Èèyàn mẹ́rin làwọn ti láǹfààní àti yọ o. Wọ́n níṣẹ́ rí èèyàn mẹ́rin ọ̀hún. Wọ́n ti kó wọn lọ o. Ìní sí ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ìṣègùn òyìnbó. Eléyìí tó jẹ́ ti ìjọba wọn ní ìpínlẹ̀ Rivers níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Arákùnrin kan eléyìí tí orí kó yọ ń tiẹ̀ Taiwo Ọládiméjì ní jẹ́ nígbà tó òun sọ̀rọ̀ ń tiẹ̀ o. Ó ní ẹsìn mọ́ owó o. Àtẹ̀kọ́ làwọn ti wá ṣiṣẹ́ nípínlẹ̀ Rivers. Àtòun àtàbúrò òun o làwọn sì jọ wà. Ó níṣẹ́ wo orí ló kó òun yọ báyìí o. Ǹjẹ́ àbúrò rẹ ń kọ́? Ó ní bẹ lábẹ́ ilé ń bẹ̀. Arákùnrin Taiwo Ọládiméjì ẹni tó bẹ̀rẹ̀ sí ní tomi lójú tòrò
0: lásìkò ìgbà
8: tó gbà wá òun sọ̀rọ̀. Ó ṣe lálàyé bí àwọn tí ń ṣiṣẹ́ lára ilé ọ̀hún èyí tí ń bẹ lábẹ́ ilé lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí mẹ́jọ níye òun náà ni òǹkà wọn. Ọládiméjì ní òun ò lè kúrò bẹ́ẹ̀ wo àfi tí wọ́n bá yọ àbúrò òun jáde láàyè káwọn ó lè padà sílùú Èkó eléyìí táwọn ti wá. Ilé alájà márùn kan ló mọ̀dàwó ìyẹn nípínlẹ̀ Rivers léyìí tí ẹnìkan ó dágbére fáyé kó dìbò ṣe. Àwọn èèyàn tó kù ń kọ́ wọn bẹ lábẹ́ ilé ń bẹ̀. Ọba tó ni wá kó bá ní kó wọn yọ ni o.
0: Àmì àṣẹ
8: kó wọn yọ wọn láàyè.
0: Àmì o
8: àmì
0: àmì àṣẹ
8: àmì
0: ó lágbára ó gbì ó gbì kọlọ́hún kí ó bá ní ṣe mọ́ bẹ́ẹ̀. Wọ́n yóò dá ẹjẹ́ kẹ̀mí náà tún gbẹ̀yìn lọ síbi ìṣẹ̀lẹ̀ mìíràn àtúnjẹ wípé ó gba nǹkan kódà ó mà tún régbì. Ìpínlẹ̀ Delta náà ni ìṣẹ̀lẹ̀ abàmì ọ̀hún ti wáyé. Wọ́n ní ẹnìkan eléyìí tí wọ́n fura sí pé ìjà kò mọ̀ ni àti ayélujára àwọn eléyìí agbáni agbálọ mẹ́ẹ̀ẹ́rì ni o. Wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kàn náà ni pé ọ̀rẹ́bìnrin rẹ̀ tó jẹ́ olólùfẹ́ rẹ̀ kò rí kò sun rẹ̀. Ìjọba ìbílẹ̀ kan eléyìí tí wọ́n ń pè ní Warri South ibẹ̀ gan náà ní ń gbé o. Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ó mú ọ̀rẹ́bìnrin rẹ̀ náà ó dùnbù rẹ̀ gẹ́gẹ́ bí ẹran ni o. Lẹ́yìn tó sì jẹ́ wípé ẹni tó nílé tó ń gbé òun náà ló ké gbàjáre ó ké sí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà o. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹni tó nílé eléyìí tó ń gbé ọ̀hún ní òpópónà Ajudi lẹ́yìn tó wà ní Ẹ̀jẹ̀bà. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí àwọn aráàlú kálukú ló gbọ́ igbe igbe ọ̀hún pọ̀ jù nítorí wípé ọ̀rẹ́bìnrin rẹ̀ olólùfẹ́ rẹ̀ ẹni tó pa nípa àyà nífọ̀ náà fọṣu ó ké igbe rororororo bẹ́ẹ̀ ni àdúgbò mi jìnnìjìnnì. Nígbà tí ẹni tó ni ilé tó ń gbé ó ní ariwo burúkú tó ń gbọ́ yìí ariwo tó kọni lóminú ni ariwo tó gbomi lójú ẹni ni ó lóun sáré ké sí iléeṣẹ́ ọlọ́pàá o pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ rẹ́ ń tó ń gbà lébà ebe òun ọmọ yìí pé agbáni láti ayélujára ni o ẹ jọ̀wọ́ jàre ó ti pààyánnú yàrá òun gbọ́ ariwo ọ̀hún lemọ́lemọ́ o. Wọ́n nígbà táwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá ti débẹ̀ wọ́n bá wọnú yàrá àti láwí nígbà wọn ò débẹ̀ wọ́n bá ọ̀rẹ́bìnrin rẹ̀ tó ti dòkú sílẹ̀ o ó ti fi ọ̀bẹ rẹ́ ọrùn rẹ̀ báyìí ní ààrẹ já kúrò níbi ara rẹ̀ ni. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá àwọn ti fi kélé òfin gbé nílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n gbé òkú olóògbé sí ibùdó tí wọ́n ṣe òkú lọ́jọ́ sí nílé ìwòsàn. Nínú gbọ́lọ́ àwọn olùgbé agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ o wọ́n ní ẹ̀ráyé báyìí bí o ẹjẹ́ mọ̀ wípé ó kú ọ̀la tí ó pa ọmọbìnrin yìí àárọ̀ ọmọbìnrin náà ti ẹ tẹ́jọ́ ń lọ tẹ́jọ́ ń bọ̀ níbi ọba ti rẹ́ nìkíní ẹ rẹ̀ nìkejì o. Wọ́n ní ọmọbìnrin ọ̀hún ọ̀mọ̀ wípé ọ̀rẹ́kùnrin rẹ̀ náà ní ọ̀hán lè mọ̀ tí ó pa nífọ̀ náà fọṣù. Wọ́n ní kódà ó ti ẹ̀kọ́ láhùn ọ lọ ọjà ọ lọ ra nǹkan ọbẹ̀ ọ lọ róúnjẹ ó ṣebí ó níta sọ̀rẹ́kùnrin rẹ̀ yìí lẹ́nu kó tó di pé àárọ̀ ọjọ́ kejì mọ́júmọ́ ó sì ṣe bẹ́ẹ̀ ó dùnbù rẹ̀ o. Nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Delta tí ó sọ̀rọ̀ SP Bright Edavi ó ní bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ gbáǹkangbe ọ̀hún ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ ni a ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí. Ó lábẹ́ẹ̀rẹ́ àwọn ará àdúgbò náà ń ṣàlàyé ni pé àwọn méjèèjì o Lexus báyìí ibẹ̀ wọ́n wà àwọ̀ funfun náà lọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀hún ni wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ wọ́n jọ ń dayé flẹ́rì láìmọ̀ wípé òun náà ni ó pàpà rán lọ sí ọ̀run àrèmábọ̀. Ìwé ìròyìn Daily Post ló jẹ́ arígbọ́ ẹ dákun ẹ já kìlọ̀ fún ọmọ wa o gbogbo ohun tó ń dọ́kọ́ ni wúrà o àní dààmú o.
8: o da to ba di be wa je afese kan ya ni ipile abia awon osi olopa eleyi to wa nbe o na ni ama ti na wo gan awon afurasi meji kan o leyi to je pe in ti won o to in ti won o je o na ni won pira won nje bo lo je won ni be la bi ni o won ni je jemo yi pe foran kan eleyi to nja ni takwa yo jara o na lo mo safihan awon mejeji ta so nipa won yi nibi ti e ti didun duya te sin pata ajo si ya
0: iyan
8: fun eni eleni kan bẹ́ẹ̀ ni wọ́n tún kó mọ́mù mi gàrí sẹ́ni ẹni ẹlẹ́ni lọ́wọ́ ìyẹn nílùú umu aya àwọn méjèèjì òun lè tó jẹ́ pé wọ́n ti di afurasí báyìí lákòlò ọlọ́pàá eléyìí tí ọkọ̀ ẹnìkan nínú wọn ní anthony kelechi ẹni ọdún mọ́kànléní ogójì àti bright abraham ẹni ọdún méjìléní ogójì wọn ni àwọn méjèèjì bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń bẹ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ẹni tí wàá ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ abia ìyẹn maureen chinaka nígbà tó o mọ ọjọ́ ọ̀rọ̀ síta ẹninú àtẹ̀jáde kan tó fi léde lánàá tí í ṣe ọjọ́rùú wẹ̀ẹ́sẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí oníṣẹ́ rí fọ́nrán wọn ó ń jà bí ìjì ní tako ẹ̀ òjára ni o léyìí tí ẹ ń pera wọn ní àjọ ti ndlea ó ní ọgbà tí àwọn fọ́nrán yìí bẹ̀rẹ̀ sí ní jà bí ìjì àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọn rí iléeṣẹ́ ọlọ́pàá sì gbé ìgbésẹ̀ lórí rẹ̀ wọ́n ní ìjẹ́jẹ́ wọn pé wọ́n tọpasẹ̀ wọn wọ́n mú wọn ní ṣíkúnṣíkúnṣíkò léyìí tí wọ́n sì ń bi wọ́n léèrè pé ẹ dákun kí ni àmì ìdánimọ̀ yín tá a fi lè mọ̀ wípé àjọ tó ń gbógun ti lílo tó ti gbígbé egbògi olóró òun lẹ̀ ṣe yéè ròyìn ẹ̀yin èèyàn wa wọ́n ní bí ẹ ti ń bi wọ́n léèrè ọ̀rọ̀ tó kánná bó ni ẹ mọ̀ ń wò wọn ò rí tí ẹ lè mú jáde gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ bó ti wù wò mọ̀ wọ́n tẹ̀síwájú pé ṣe rí àwọn tá à ń sọ nípa àwọn ìyá méjèèjì wọ́n ti sọra wọn di kanna jẹ́gbọ̀n ìní sí àwọn òpópónà ilé tí ń bẹ ní ìlú abia léè tí ẹni láti gbàdé gbà báyìí òun náà ni wọn mọ sọ fún àwọn èèyàn bóyá ẹ dúró ń bẹ àjọ tí ndlea ló ń da yín dúró ẹ já wo inú búùtù yín ẹ já wo báàgì tẹ gbé dání ẹrù òfin lẹ gbé dání léè tí wọn sì ń dúnkokò mọ àwọn ènìyàn agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá nípínlẹ náà ó ṣe lálàyé o pé ṣe rí àwọn méjèèjì tó ti bà yìí àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí wọn o léè tó jẹ pé ìwádìí ọ̀hún kò ní lọ lásán ọgbà tí àwọn bá parí ìwádìí báyìí kò sí méjì táwọn ò fojú wọn wí náà bí kò ṣe òfin ilẹ̀ yìí lọ ìwé ìròyìn punch ló gbé lónìí gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
0: ọ̀dà ẹ̀ jẹ́ ká a tún lọ sínú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì tó ń ṣe lálàyé wípé ọwọ́ ṣẹ̀kún òfin ti àfúrásì mẹ́rìnlá bẹ́ẹ̀ sùn tí wọ́n fi kàn wọ́n náà ni wípé àwọn eléyìí ló ń dojú orókọ àwọn òṣìṣẹ́ àjọ eléyìí tó ń rí sí ìmọ́tótó àyíká àti agbègbè wọn ní ìpínlẹ̀ èkó ń bẹ̀ bẹ́ẹ̀ ni adájọ́ fi òtẹ́lẹ̀ fún wọn wípé kí wọ́n lọ tààràtàrà ibùdó ìtọ́nisọ́nà pẹ̀lú iṣẹ́ àṣekára fún oṣù mẹ́ta gbáko nínú gbólóhùn àti àtẹ̀jáde ìṣẹ̀lẹ̀ náà nínú gbólóhùn ẹni tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ àyíká àti ìmọ́tótó ìlú ti mọ ṣíṣe àkóyawọ́ àwọn ohun àlùmọ́ọ́nì inú omi ìyẹn nípínlẹ̀ èkó tó kú bọ̀ wahab ó tẹ̀síwájú inú àtúntunù rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ṣe rí àwọn mẹ́rìnlá tá à ń sọ nípa rẹ̀ yìí hùn wọ́n á mọ̀ mọ́ ní òṣìṣẹ́ ẹ̀ ọlẹ́ ń bá dọ́dọ̀ wọn tó ní a kílẹ̀ ń bá ká ẹ kó lẹ̀ ẹ kó dọ̀tí ó ní inú a máa bí wọn o ẹni tí wọn ò fún kó ẹni tí wọn gbójú ẹ ẹni tí wọn yàṣọ mọ́lá ó ní àwọn sà wọ́n jọ ní tòkè tilẹ̀ ìpínlẹ̀ èkó àwọn mẹ́rìnlá òun náà ni ọwọ́ ṣẹ̀kú òfin ló ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí ó gba wọn mú wọn wá tẹ̀síwájú pé àwọn afurasí tá à ń sọ nípa rẹ̀ yìí wọn kún abọ́ta bọ́ńbọ́ ni olú iléeṣẹ́ àjọ eléyìí tó ń rí sí ìmọ́tótó àyíká àti agbègbè nípínlẹ̀ èkó lèyí tó wà ní ọ̀ṣọ́dì wọn náà gbìyànjú síta ni pé ẹ wo ojú ayé báyìí ẹ wo ojú àwọn arúfin wọn ni ọjọ́rùú ọ̀sẹ̀ tá a wà níbẹ̀ òun náà ni àjọ ọ̀hún ọ̀tàkùn tó gbogbo àtẹ̀jáde hùn sí ìtàkùn ti abẹ́yẹ̀fọ́ tẹ́lẹ̀ tó ti di ìtọ̀nà x báyìí nígbà tí wahab ẹni tó tẹ̀síwájú pé ẹ̀rí sàràúdín ìṣẹ́wù abdullahi bello saheed ọ̀làdélé dan alima umaru nafeo ibrahim abubakar seri àti alfred magnus ọ̀nà mi o abala kejìun arisani adamu umaru sabi ari ẹnìkan ti ń pè ní saidu adamu isa muhammed yakubu umaru abubakar mukhtar ó ní akọ gbogbo wọn bẹ́ẹ̀ lọ síwájú ilé ẹjọ́ ni ọ wọn ní àwọn mẹ́rìnlá tí à ń sọ nípa rẹ̀ yìí ó di wọ̀ lákàtà ilé ẹjọ́ ti magistrate èyí tó wà ní bọ́ládé ọ̀ṣọ́dì nípínlẹ̀ èkó ni wọ́n ní ṣùgbọ́n ṣá àbálọ àti àbábọ̀ adájọ́ fi òtẹ́lẹ̀ fún wọn ẹ lọ faṣọ péńpé ẹ̀rọkọ ọba oṣù mẹ́ta mẹ́ta ẹ̀ ni wọ́n fi òtẹ́lẹ̀ fún wọn ìwé ìròyìn the punch ló jẹ́ kárí gbọ́ ẹ̀yin náà lè náwó gan k kí ẹ lè kà síwájú.
8: Ó dá bá a bá sọ fún yín pé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ó ń ṣiṣẹ́ bí mọ̀nàwá. Ẹ̀tẹ́ tí kẹ̀ wá gbọ́ ìròyìn eléyìí torí pé ó ti di gbáǹkọ́gbè. Mọ àwọn mẹ́ta kan lọ́wọ́ eléyìí tó jẹ́ pé ikọ̀ agbésùnmọ̀mí ni wọ́n o. Wọ́n ní ilé ẹjọ́ gíga kan eléyìí tó ń jòkó nílùú Sokoto. Òun náà ló mà ti pa àṣà lágbára o pé kí wọ́n kó àwọn géńdé ọlọ́run mẹ́ta kan. Léyìí tí a ti rí ààrẹ kan láàrin wọn ọmọ ilẹ̀ Nìjẹ́ẹ̀ ni. Wọ́n ní wọ́n mọ̀ kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ síbi tí wọ́n ti pokùpokù fún wọn kí wọ́n fún kó lè dan orí tábìlì ni a bá dúró lé. Wọ́n yẹ tábìlì kúrò lẹ́sẹ̀ wọn. Wọ́n máa rọ̀ dio títí tí ẹ̀mí tí ebóde pò kàn lára tiwọn náà kí wọ́n lọ rí tọ́kú wò ǹjẹ́ kí ni tí wọ́n ṣe gan. Wọ́n ní ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Oh my God! Ikọ̀ agbésùnmọ̀mí ni wọ́n. Lẹ́yìn tó jẹ́ pé wọ́n ti sọ ara wọn di kanranjẹ́gbọ́n. Ẹ̀rù ni wọ́n. Ẹnikẹ́ni tó bá bá wọn pàdé onítọ̀hún ò ní fara rí lọ o. Wọ́n ní ẹ ṣèyún lé ní. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni wọ́n sọ ara wọn di kanranjẹ́gbọ́n látàrí bí wọ́n ti ń kó àwọn nǹkan ìjà ogun wọlé ìní sí ìpínlẹ̀ Sokoto. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún lẹ́yìn tí a ti rí Yusuf Muhammad ẹ̀tí ẹni ó ní ìnagijẹ kan tí ẹ mọ̀ pé ǹjẹ́ kí ìnagijẹ rẹ o. Wọ́n ní Sàláwù ni ọmọ orílẹ̀-èdè Nìjẹ́ẹ̀ sì ní í ṣe. Ẹnì kejì rẹ Jábí Aláàjì Yálè àti ẹnì kẹta eléyìí tẹ orúkọ tẹ ní Kabiru Muhammad ṣẹlẹ̀ àwọn méjèèjì un orílẹ̀-èdè Nàìjíríà làwọn ti wọn. Wọ́n ní ọwọ́ tó wọn ní ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún tí a wà nínú ẹ̀yìn ni. Wọ́n ní àwọn ikọ̀ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tó ń ṣiṣẹ́ tó sì ń gbógun ti àwọn ikọ̀ agbésùnmọ̀mí ò ní ọ̀nàwọ́ gan àwọn mẹ́tẹ̀ẹ̀ta o lásìkò ìgbà tí wọ́n ìwọ̀ ọ̀daràn wọn rìnì ní ẹnu bodè eléyìí tí ìpínlẹ̀ Sokoto ti pa àlà pẹ̀lú ilẹ̀ Nìjẹ́ẹ̀. Wọ́n ní ọwọ́ tó wọn o níbi tí wọ́n ti ń fi ẹ̀yìn tó ń ti àyà wọ́ àwọn nǹkan ìjà ogun burúkú burúkú wọlé léyìí tó sì jẹ́ pé ikọ̀ agbésùnmọ̀mí òun ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ìwé ẹjọ́ ọ̀hún eléyìí tó ní nọ́mbà ìdánimọ̀ SS-456/2026 òun náà ni adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ìyẹn onídàájọ́ Muhammad Nuruddin Bello ti ilé ẹjọ́ gíga eléyìí tó jókòó nílùú Sokoto ló ti wá pàṣẹ o pé pẹ̀lú àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó tí ń bẹ lórí tábìlì ilé ẹjọ́ yìí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kò sí àwíjàre kankan fún yín ẹ jẹ̀bi àwọn ẹ̀sùn ọ̀hún ó tayọ kà sí àrà oníṣẹ́ ẹ̀rí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kò sí tàbí ṣùgbọ́n ẹ̀yin náà ti ń pa àyàn ọjọ́ ti pẹ́ wọ́n mọ ọwọ́ wọn lọ síbi tí wọ́n ti lọ gbẹ̀mí lẹ́nu tiwọn náà oníbàbá gbẹ̀mí lẹ́nu yín tán tán ọba tó ní yín kọ́ wà pẹ̀lú yín o
0: ọ̀tọ̀ yẹn fẹ́ẹ́
8: rí ọ̀rọ̀ bá di kọ́ ara ẹ̀sìn bá tẹ̀lé.
0: Ó dá ẹjẹ́ ká gbéra pákà wò wá lórílẹ̀‐èdè Amẹ́ríkà torí pé ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó ń ṣiṣẹ́ ò ní ẹ̀ka tí wọ́n ti ń ṣe àmójútó aráàlú. Wọ́n ní orúkọ rẹ̀ náà ni Dean Akintola ẹni tó lọ sẹ́kàtà ilé ẹjọ́ tó sì jẹ́ pé adájọ́ wọ́n fi òtélé fún pé oṣù márùn-ún kọ́ lọ sí ibùdó ìtọ́nisọ́nà ń bẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ẹ̀sùn tí a fi kàn náà ni pé owó kan bàǹtúbàǹtú tó lé ní 1,720,000 owó orílẹ̀-èdè Amẹ́ríkà. Ọ̀dà owó náà kúrò lápò àsùnwọ̀n àwọn ọmọ tíjọba ṣètò owó náà fún. Wọ́n ní kí ẹ sì mọ wo ọmọ ọlọ́mọ ènìyàn ọlọ́nìyàn ọmọ kólóńbó tí ń bẹ lákàtà ìtọ́jú rẹ hun. Iyá ọmọ ọ̀hún bímọ ọ̀hún tán lọ́jáde láyé o. Lẹ́yìn tó sì jẹ́ pé ìjọba àtàwọn aráàlú tí máa ń ṣíjú àánú worúfẹ́ ọmọ bẹ́ẹ̀ wọ́n dá owó ọ̀hún jọ pé ẹja máa tọ́jú ọmọ yìí lọ. Wọ́n ní ẹja mọ̀ wípé àti láàwí ní Akíntọ́ Dean Akintola òun náà lọ́ da owó náà kúrò lápò àsùnwọ̀n ọ́ darí ẹ̀ lọ sínú àpò àsùnwọ̀n ti ara rẹ̀. Nígbà tí ó gbowó náà báyìí wọ́n ló wọlé tó da àwòṣífìlà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ó sì lọ kówó olówó ọba ra ilé náà o. Wọ́n ní adájọ́ béèrè lọ́wọ́ rẹ̀ lásìkò ìgbẹ́jọ́ rẹ̀ tó wáyé nílùú ti Washington pé ọ jẹ̀bi àbọ̀ jẹ̀bi. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ọ ṣàlàyé níwájú adájọ́ Kate Vaughan pé ẹ wò ó ń jẹ̀bi bẹ́ẹ̀ lẹ́jọ́ bá ti mẹjọ́ rẹ̀ lẹ́jọ́ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ o ó mọ̀ pé òun jẹ̀bi. Wọ́n ní adájọ́ kété tó ti sọ bẹ́ẹ̀ pé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun wọ́n ní mọ̀ lọ tààràtàrà oṣù márùn-ún kó faṣọ péńpé kó fi roko ọba ẹ̀ràn màálùú tí wọ́n ti han màálùú ń bẹ báyìí mẹ́fà ni wọ́n wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ọ̀rọ̀ kọ́lọ́n kójọ kí ó ṣàánú fún wa. Iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé pé ọjọ́ 23 oṣù kẹfà ọdún tá a wà níbẹ̀ òun náà lọ́wọ́ ṣekún òfin lọ́gbà àwọn màálùú ọ̀hún mú pé ẹnikẹ́ni ẹ wọ́n da màálùú kí o àfẹ́ gbúròó yín eyín ní ìpínlẹ̀ ti Bauchi. Kọjá ibi tí ó ti máa rọkẹ̀ lórí gbàǹkangbè fún ti ọ̀sán ni adúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín. Aago mẹ́sàn-án ní òwúrọ̀ ọ̀la ìyẹn tún darapọ̀ mọ́ wa ti fún tẹ̀dọ̀ròyìn láwùgbé wa aago méjì lọ́sàn-án ọ̀la gbàǹkangbè a ti gbe wa si e ti gbo yin asale oni ni ago meje gerege dagede oselu pelu kule omani fowo se oloye oye amen ago meta losun oni talking point ni pelu Michael Ola Tubosun e tu gbadun yen na dobani titi owuro laun tolani alade laja loruko mi yero yin ni awokose re omo ton so tan guraye aperere omo luabi wan ori yin o wa nbe
8: o ja dupe adupe pe okun lowo eyin eyan wa ile ite ba rin ajo ni kan ni omo luabi o ti roke foto ninu o e ja pade fun awon akotun ori wa gogo bo ba di lola ti fun tedo to fi mo gba kogbi titi wa di ola ohun iya adini yin na ni o aminat adeto badmus on oruko temi mo tela yin ile to se be nkan momo o se dada.

0: light the whole 104 matches for this FIFA World Cup 2026 with correct pidgin commentary. All this will happen live for four correct channels for Super Sport on Top Go TV.
1: Hey, this one not be smarting, no. Make I go arrange my own decoder sharp sharp.
0: Go TV, love it.
2: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní gbòòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tì sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ó ní ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-A-R-R-I-E. Sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lókun ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata. Oh.

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
1: SELARIE Salary.
0: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
1: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata. Olùyípadà ayọ̀.

0: iwájú tàtẹ̀yìn wá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó ń peléke.
1: Iyẹlé.
2: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀ẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣì ẹ̀ léraléra lóní bá tó bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Kàṣì ẹ̀ ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mid-year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.

0: out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Loan.
1: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí èdú kan àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀ fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣí ẹ̀ léra-léra lóní bá tún bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé wọ́kazdee cashport yẹn gan lọ fàfà ká má wàá tì sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀lẹ̀ kọ́ ẹ̀ kàṣí ẹ̀ ẹlẹ́yin jọ àánú ti a ọmọ má lọ fà tí kàṣí ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tínú oṣù kẹfà yìí owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta

0: bẹ́ẹ̀ ni.
1: Gbogbo wa ń jo àwa ìyọ̀ pàṣípààlò pẹ̀lú o.
0: Bó ti yóò rí ngbà náà rí.
1: Olórí Nàìjíríà, òṣèlú Nàìjíríà.
0: Ṣùgbọ́n lẹ́nìí ń kọ́.
1: Ẹ sọ fún wa ní ìgbẹ̀yìn.
0: Níbo la padà bára wa? Níbo la jára wa sí? Ẹ káàlẹ́ o ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ káàlẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ọmọlúàbí. Ẹ kú etígbọ̀ wa nílé lóko lódò lẹ́yìn odi.
1: Olórí Nàìjíríà.
0: Ẹ kú ajálẹ̀. Ẹyin tí ẹ̀ ń bẹ lókè òkun, tí ẹ̀ ń bẹ ní diaspora. Ẹ kú dédé ìwòye ẹ sì tún kó àmójúbà wa lákọ̀tún. Ìkànnì aṣíwájú náà lélẹ̀ splash 105.5.
1: Nàìjíríà ti tún jí ẹ̀.
0: Nílé funfun fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Kúnlé ọmọ anífowó ṣe lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsẹ́ńtà yín náà ni.
1: Ara wá tí wò ṣe nǹkan.
0: Lójú òpó Facebook ẹ̀yin tí ẹ má darapọ̀ pẹ̀lú wa ẹgbá já tún lọ bẹ̀. Ẹ já tún jọ parapọ̀ sójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Splash FM 105.5 Ìbàdàn. Níbi tẹ̀ tí lè máa tẹ̀lé wa lápá bẹ̀yẹn. Lálẹ́ òní, iná ò tán láṣọ ẹ̀jẹ̀ ò tí ìtàn lè kánná o. Ẹ àgbálẹ́ lọ lẹ́bọ̀ lẹ́sọ bẹ́ẹ̀. Mélòó lára tèmi? Ṣùgbọ́n ká tó wọnú ohun tí àjọ máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ lálẹ́ yìí. Ẹ jẹ́ àjọ bíra wa léèrè. Wípé báwo ni ipa tí a jọ ń kó? Ipa wo lèmi ń kó? Ipa wo ni ìwọ náà ń kó lójú ọ̀nà àti jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè Nàìjíríà?
1: Bí ó bá fi sọ náà.
0: Àwa ọmọ Nàìjíríà gan lápapọ̀. Ǹjẹ́ àwa lọ̀tá ara wa ni? Àbí ìjọba lọ̀tá wa? Àbá wa lọ̀tá àjọba? Question mark ń bẹ́ ńbẹ́ àmì ìbéèrè ni. Ṣé àwa lọ̀tá ara wa ni? Àbí ìjọba lọ̀tá wa? Àbá wa lọ̀tá àjọba? Àbọ̀rẹ̀ ara wa lajọ jẹ́. Nínú ìgbésẹ̀ àti ipa tí oníkálukú wa tí à ń kó. Gbogbo nǹkan wọ̀nyí náà lájọtò papọ̀ láti fi ṣe àgbéjáde ń tá pè létò lálẹ́ òní. Gẹ́gẹ́ bí ìṣe wa, Dàmọ́lá Àkànbí náà tún ti wà náà lé agbára pẹ̀lú wa. Ọláyinka Mr. Bubble náà ń bẹnu lé agbára. Ṣùgbọ́n gbọ̀n tí a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́nìí. Ẹ kúkú mọ̀ wípé ìṣe wa ni àṣà wa náà sì ni. Bẹ́ẹ̀ sì ni a sì ní dákẹ́gẹ́ bá a ti ṣe ìlérí ẹ̀ fún yín wípé àfìgbà tí a bá rí wípé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ níjọba àbílẹ̀ orí ní agbègbè ìjọba àbílẹ̀ oríire tí wọ́n bá rí wọn gbà padà, iná láàtó sìmẹ̀dọ̀. Bàbá wa lá sìmẹ̀dọ̀ náà, àfi kí a dúró sí àgàtà máa ti máa pèjọba máa kọ́ lórin sí wọn létí. Àwọn òṣìṣẹ́ aláàbò pẹ̀lú ipa takuntakun tí wọ́n ń kó pẹ̀lú ìgbìyànjú ìjọba láti jẹ́ kí àwọn èèyàn yìí di gbígbà padà láyọ̀ àtàlàáfíà. Ṣùgbọ́n síbẹ̀ àjẹ́ máa mọ̀ wípé lọ́jọ́ kọ̀ọ̀kan bá ti ń gorí ọjọ́ táwọn èèyàn ń bẹnú òjò, nínú ẹ̀rùn, inú òtútù, nínú òrùn, ó dọjọ́ kọkànléní ogójì léni. Ó ń domi tútù sí alọ́kàn, ṣùgbọ́n bẹ̀yẹn kan mò ń bọ̀ níbẹ̀rẹ̀ ètò. À ń bọ̀ ń bẹ̀ láìpẹ́. Èyí ò máa jẹ́ ìbéèrè sí àkàtà Ministry of Education. Èyí tó kàn wá gbàngbàngbàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ministry of Education nípínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ lábẹ́ ìdarí Gómìnà Ṣèyí Mákindé pẹ̀lú iṣẹ́ tí ó máa jáde látàkàtà ilé iṣẹ́ tí ó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ministry of Education. Ìbéèrè mi yóò máa dá lórí wípé kí ni value nǹkan ìwúrí àti nǹkan àmúyẹ tí a fẹ́ rí lórí àwọn nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lápá bí? Tí mo bá pe Ministry of Education, ọkàn wọn gbàgbàgbà ni. Àwọn náà rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, yálà ó jẹ́ ti aládàáni àbó jẹ́ tìjọba, curriculum ti won ma lo lati fi se exam eti joba o lo ati talada ni o lo same na ni sugbon ta ba wo lo wo bo awon nkoko nsele kosoro kosoro o si nfe ma doyika ni be pelu se kin so wi pe ijoba ju oju se won le lati pase mimo topinpin awon ile eko won yi tele ti aba wa ni nda ta wa nle eko amamo ti awon asoju lati akata ministry ba ti nbo won ma gba ah oya o gbogbo nkan bayo nkan bayi e se nkan bayi le o e je ki nkan bayi ko wa nle o gbogbo eto mi ni mi lati ministry o se se kan wa o se inti ko ba ti sin le won o tete se emi o boya ma wa beere sabe imojuto won ina lele iwa damola kan bi dadani ki akeko to ba ti fe keko jade o se graduation yes oto o si tono kan se graduate ah omo mi se graduate omo mi se graduate won se graduation eleyi ti mo fe teno boy mi mo oju ti eyin fe fi wo boya ka so pe ijoba joju se won le lati se ntoto lori e leni bayi fa won to ba lo government school mi mo boya mi ro pe won ri yun se lapa be sugbon eleyi kan awon ile eko aladani private schools lati se crèche lo bere crèche lo bere abi eh eh wo kindergarten wo nursery abi se be na se mo ngba o tore mi o lo no in lo nursery and primary o mo ngba lati crèche wo kindergarten wo kati e mo so awon ni jelusimi na la pe crèche oni advanced jelusimi no
2: polish english
0: abi okay polish english wo kindergarten wo nursery omo to ba wa ni crèche won ni yo se graduation wo nursery yo so wo graduate lati nursery yo se graduate omo to ba ti wa lati nursery to ba fe graduate wo primary won se graduation ti won na loto lati nursery wo primary ta ba ti e wo pe to primary 6 abi primary 5 le nka jade nisin
2: 6
0: won se graduation ati e gbonyun boya ka so pa agbonyun se ti sugba won ni crèche nursery wo primary ti won se graduation yi kini o to be sibe na billing wa lori awon eyan yi won la wo graduation on ga o boya ko ba nso mo kini lati so
2: e ka le gbogbo omo Nigeria lapapo aki gbogbo
0: abe mi lo nka la be ni
2: omo ipinle Oyo aku bi nkan se ri e je ka ni suru fun joba ipinle Oyo ka si fi adura ran awon ile to abo lowo ki ile dua omo awon se ti n ba ta ba nso ni pele ta fun so nipa awon ile ise olopa ami DSS ni amotekun ni mi nso awon iru give you out ti won so awon di
0: ai ojode ko agbe mo kini
2: ti won shoot movie no gbe tan awon sise eto abo mi mo bi awon ti ko ise ti won fi gbe lona bayin sibe na ma tun ma fi akoko yi call out to minister of power kojo to lo awon kan le so pe won tin sise emi o ise won o esun ta fi kan oloye adelabu pe won o se daada awon na ti ra wole o ladugbo bi ti emi ngbe awon to wa to nlo fida olu bulu ajisan yo sunka won o ti fun wa ni number yen ninu osu ta wa yi ti osu mi
0: to sun pari lo
2: to osu mi fi pari ina yen o seju so mo fi asiko ikesi magaji joseph te gbe magaji joseph
0: olasukan mi te gbe
2: ogun te gbe pe ise won
0: won se wole ni
2: mo kuna
0: bi won se wole ni
2: won se wole o si lowo to ba nle asiko ojo la wa yi o
0: eh
2: te mo ba de a mo pe omi ti gbe o omi po bayi ni kan ji o
0: okay
2: sugba wo nina boya deliberate sabotage ni lato do IBDC abi awon kan ni can rise up to their to can rise up to responsibility won ki won call IBDC to order a pa sanwo na o
0: sugbọn ti ri na
2: mo fun wa na ta sanwo e ni
0: order
2: so mo fi akoko ikesi won ki won mojuto arin e ni bi ti eni ka soro lo omo se graduation lati primary school si secondary school lati GS3 si SS1 ati to ba pa bi SS3 won se
0: normal graduate service
2: fale duty service FS lati nursery si primary school won ni ju ba wa npa owo yen bo mi won so won ni kini kan dai ni kini kan se kini kan awon asa ti o fe ba nkan mu la nko ṣugbọn ge ba se mo ke we are a country that is very religious for everything ta ri to dabi normal thing awon eyan kan so pe dandan ni ka celebrate and celebration depends on how someone perceived it or how someone see what celebration is all about.
0: Okay.
2: Elomi le bi ko bi aka ma jo ka yo. Elomi a bi aka dupe ni koko lowo eledua fo re to se fun wa. Oni. Bo se bi titi tete so yen. Inkini yi wo po laarin private schools. Mi fi tabuku private schools owner. But the reality is that these guys are business oriented people. Owo ti won fi manage school o ju pe school fees lo it depends on the population ti schools ba ni lo ma determine boya olowo lo abi olowo lo to ba ti wa ni good number of populations se gbogbo won ni won san owo at the appropriate time se ko si high number of debtors se ari won se party end of the session at end of the year party IGF ni fun awon ilewe ani nto ye ko wa nbe ni pe ko ye ko je dandan
0: ani lati somo ti o ba wa je dandan le lori o ni rira re bi eni ti o begbe pe
2: no private school owner or managers won ni method to fi man set up omo against the parent here just because they want the parent to pay this money wa fi omo yen blackmail parent e bi pe te ba wo ko si fe si private schools kan to fe se end of the year party at end of section party this time
0: ti o ni ni activities
2: ti o ni si omo kan ti won ni fun ni activities ibi te je ka ti wo ni wa na won se end of section activities party to pari ni July to ba tun di December wa na won se
0: end of year party
2: slash mi ve dako odun yen won da ke mo ntabu ku nkan yen e je ka jo bi wa ninu la ka eni kokan wa se o ba la ka imu ideally ewo le ya fe mu nbe se end of the year full calendar year party kan ni ma fe se ni abi end of section ti won fe ti bi omo kokan lori osun lati fun won ni ami eye end of section activities ati man se tipe ki se po se ede ona ta mu gba nsin lo ye ko yato to je ko dabi eni pe o ti de burden fun parents.
0: Okay.
2: Ideal o ko ta ma n pe gangan. Ta ba so pe VS a kan fi eyin bo, a fi eyin bo mi vi police da bi fire duty service. It's price giving day. Price giving day. The best student in mathematics, the best student in English, the best student in civic, the best student in history, the overall best student in the entire arms. Be a je sun awon ni 5
0: best dressed student lori shirishi
2: no best be best
0: best dress
2: best dress tell me aye daye ebu ni en fi best dress best is an academic is academic reward day ti pe ni gama wa proud and more proud of his awards academic reward day ni gbodo best dress best kini kan best kini ka ma ki ona mashallah mebun lo le oni but the main thing to celebrate enjoying is academic excellence.
0: Okay.
2: And enjoying ko ye se pe ijo ati ilu lo wa talk ni career talk and admonition to the parents and the graduates. Wọn a de fun won ni award bo se ye ki won fun won ni award le ma do pe kunle ani fo se won ti endow best student in accounting fun from SS1 to SS3 pe lododun ka ma fun won ni 20,000 e pe awon eyan ti won ba value education more won ma lo endow
0: si
2: inu subject won ba fe to ba ye pe la institution ni particular course ni department only o ma ni te ma fun best graduating student yen ki se ta n se laye di oni ta n pe didi wa pe ko wa korin
0: se e wa
2: so ni to wa wa nbe ni
0: ijoba joju se ele ni
2: to wa wa nbe ni pe ijoba foju se le ijoba o de foju se ele
0: lona o
2: idi ni ti o se foju se ni pe government ni o ni won ba bi to le regulate won de bi ti government ti kuna o ni wi pe government gan go celebrate academic excellence. Mo. Ti government ban celebrate academic excellence. O ma wa difficult fun awon emergency private schools owners. Take what they care after, what they care after is generating funds.
0: Oda.
2: Te ba lo si ipinle Ogun laarin ose.
0: Yeah.
2: Ipinle Ogun ko fi memo kan sita pe awon suspend this end of the year
0: yeah, party.
2: Nigba ti awon na branlere se ri a le fi gbogbo enu sotan awon kokoro to nje fo die fo lo wa won pada reverse decision won why ti won se reverse some people have been affected which are even they may not even be total outsider to the system so ba yen se je ni pe they should do it in a moderate way but in Oyo State has there been any memo she moderate way ni abi non moderate way but want ni wi pe parent kan ko ma allow ki school kankan fi omo e blackmail into carving out certain huge amount of money ti ko wa financially capable at that time
0: owo ti o garade bi wi
2: pe
0: obi mi ma sare kiri wi pe awo end of year party owo kini kan party
2: to ba serious by now
0: omo mi fe se graduate
2: ki won wa after ni bi wa se san o school fees awon mo ti o ni si wahala ti wa je pe ti wa se san le nu next term academic school fees lo ye ki won ma sare ki se pe o ara so end of the year party a se party a se kini kan a wo gan gbogbo yen o wa necessary even in higher institutions
0: oda e ja lo ke po gbe
2: lo ni jo convocation day gan
0: e ja re ka pelu oja
3: Flash FM 105.5.
4: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
5: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
6: Eh.
7: Mm-hmm.
6: You people could have just asked.
7: Eh?
6: I would have been happy to tell you my secret.
8: Enjoy instant goodness with John Vance 3-in-1 chocolate. The quickest start to your morning.
9: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
10: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbàá.
9: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,50,000 wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Media Cash Post ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti Cashier? Mo ti Cashier.
11: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
12: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
11: Ṣé mi ò sọ fún ẹ?
12: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
12: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣúgà èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
4: Offer valid while stocks last.
2: Me and Maggi, so good together.
5: Flash FM 105.5.
6: Gbàgede òṣèlú lẹ́tọ̀ pẹ̀lú Kúnlé Anífowóṣe.
7: Ọmọ Nàìjíríà, níbo là ń lọ?
8: Ibi à ń lọ òjìnà, ibi tá a fẹ́ máa dọ́gbọ́n yà ló fẹ́ dọ́gbọ́n pọ̀ díẹ̀. Fún ẹ̀yìn èèyàn wa tí ẹ wà lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa, Splash FM 105.5 Ìbàdàn, ẹ máa lọ síbẹ̀. Oyè wa ilé Ọpẹ́yẹmí bá wà sí Gunners, Arí Adébáyọ̀ Tìmílẹ́yìn Tímọ́nì, Adékúnlé Adébáyọ̀, Alàbá Yusuf Arẹniyáyá láti ìlú Ìsẹ́yìn, Ọlálékè Olútóyìn. Ẹ ṣeun, ẹ bá mi lọ sójú òpó Facebook yẹ fi comment yín, ẹ bá mi fílẹ̀ ń bẹ̀ dáadáa ká lè láǹfààní àtijọ́ wo bí ọ̀rọ̀ náà bó ti ṣe ń lọ lálẹ́ yìí. Yàtọ̀ sí ọ̀rọ̀ wọn ṣe graduate láti crèche ló bẹ̀rẹ̀ àbí èmi ò lọ gbogbo orú yun ni mọ mi ò
9: lọ
8: ọwọ́ mi tó etí báyìí
9: ọkọ
8: tó di wípé
9: èmi
8: ò bẹ̀rẹ̀ ilé
9: ẹ̀kọ́
8: èyí ò bá àwọn
9: alákọ̀ọ́gẹ́dẹ́ bẹ̀rẹ̀ primary làwọn náà ti bẹ̀rẹ̀
8: primary náà nìwọ náà ti bẹ̀rẹ̀ direct
9: ọmọ ìjọba làwọn láti bẹ̀rẹ̀.
8: Ok, ẹ jẹ́ wá lọ sí àkàtà ohun tó tún ní ṣe pẹ̀lú nǹkan tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò pàápàá lórí ọ̀rọ̀ ètò ààbò wa. Olùwòo tìlú Ìwò Ọba Abdulrasheed Adéwálé Àkànbí wọ́n sọ ọ̀rọ̀ kan ní kòpẹ́kòpẹ́ yìí, kódà ọjà rìnrìn káàkiri kó tó ńgbà táwa ń dàgbà bọ̀ a máa ń gbọ́ a lè má rí sójú ṣùgbọ́n a máa gbọ́ bí àwọn bàbá wa ti máa sọ wọn ni bí wọn bá jí nǹkan lápá ibìkan ó ní ìlànà bí wọn ti wà tí kò sì ní sí àmú òmúlòmọ nínú èyí ìkan àwọn gédéǹgbé ara àwọn èyí tí wọn jẹ wípé bóyá wọn jí nǹkan bìkan àbí ẹnìkan ṣe ẹ̀kan tó wá di pé irọ́ ni ó kó èèyàn bíi mẹ́rin márùn mẹ́fà jọ papọ̀ wọn a sì bẹ oyin lọ́wọ́ ẹ̀ oyin kan náà bí wọn a sì bẹ lọ́wọ́ ẹ̀ yóò wá ṣùrùbó ń tọ̀ ọ̀hún ìkẹ́kọ̀ọ́ ò ní mú o ṣùgbọ́n yóò ṣùrùbó débi pé bó ń lé wọn jọ̀la kó lo gbogbo nǹkan kò ní kúrò lára onítọ̀ ọ̀hún. Olúwo tìlú Ìwò wa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí Olúwo sọ yìí ẹ tiẹ̀ jẹ́ kí a gbọ́ kí àjọ
10: ọjẹ́ ìyẹn ká ti ń sọ fáwọn ọmọ wa ẹ pàápàá àwọn àáfàá ìwọ tó o bá ní fìrákù àbí ìsábì tí ń jẹ́ bí idán o ò ní ìdí láti máa wá ìjọba káàkiri ìwọ tó jẹ́ pásítọ̀ tó ló ní àdúà tí ń jẹ́ bí idán tí ì ṣe pé ó sọ pé òun gbìyànjú èmi gbà ń pé gbogbo téèyàn bá sọ fún lódùmarè gbìyànjú ni tó bá wo lódùmarè ni ó ṣe ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ wá sọ pé pàápàá bàbá aláwo wọ́n pọ̀ nílẹ̀ káàárọ̀ òjíire àfi tẹ́ ẹ bá ṣàánú àwọn ọmọ òdúdúwa lókù tẹ ba saanu awon mo karu jire nlo ma wa ki president tabi governor tabi awon tabi enikan lati so fun nbe ko se ko ran mo yoruba lowo ko dide iwo babalawo to logun papa awon babalawo ti ma ni awon logun owo won ni awon awon so okedile awon o se pe awon o se gbogbo e awon ni egbe awon ni alupaida awon ni gbogbo gun kan ti ele nse awon o ti dele bayi awon ma wa ni wa ninu gbo egbe si ele ni ogun maso ni o ni ndo ka gbo be ba ti e wa lowo to fi se nkan e wa ba mi ma sponsor ni papa baba ye araba patapata be e ma ti e wo temi pe mi o gba ni o gba pe ogun le se nkankan emi gba npe to ogun ba wa to le se nkan o ye ka ma fo ogun se moto ka ma fi gbogbo ten ba fe safa ko fi se moto ko fi se mo o se je pe ogun bi awon ma yoruba nikan le ma
8: damala kan bi
9: naam
8: nigbati andagba ama gbo won ni won be nkan kan lowo o abi eyan se nkan ba yo si gbera lati bi o ba wa nkan won se oro to luwo so yi se o wa lo to abi o si iyen kan wo gidingbe nje isele to nsele yi pelu idide awon ti won fe ma fi ilana ai alabo mi lele wi pe to aladani o mo se tan lati se bayo emi na se tan la se ke se pa fe ma lu anfani kudie kudie ti abo lati fi dide iru awon lana yi
9: ma se dan yin ni kama kama
8: tori ijoba akoko mo se fe ka won ara le o dasi
9: nibi ti ti e play tan yen mi o ni much nipa e ṣùgbọ́n gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ nípa African literature ó wà níbi tó wà a lè má ti èyàn lè má ti rìn jásá ẹ̀
8: èyàn lè má ti rìnà kó
9: ó wà níbi tó wà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn tí nǹkan yìí ń bẹ kìí ṣe àwọn tó wà lọ́wọ́ wọn pé kìí ṣe àwọn tí wọ́n bọ́ sórí social media tí wọ́n pa vivo àwọn tí wọ́n bọ́ social media tí wọ́n pariwo pé àwọn ní kinní kan àwọn ní kinní kan àwọn ṣe kinní kan 80% of them most times section 441 subsection 9 lọ̀pọ̀lọpọ̀ nínú wọn section 41 subsection
8: 9 tó papọ̀ di kámafi yókùn
9: ká lọ tó pọ̀ jù nínú wọn in the sense that kò sótìtọ́ mọ́ bẹ́ẹ̀ ni ò sì sódodo mọ́ a jẹ́ àmù lèyí tí ó pọ̀ jù níbẹ̀ torí pé gẹ́gẹ́ bíi pé n tí kábíyèsí sọ wọ́n fi sọ lọ́dọ̀ tí wọ́n ẹni tó dẹ̀ fún wọn lésì náà tí bàbá wa àgbà sọ tí wọ́n fi fún wọn lésì mo ti gbọ́ méjèèjì
8: àwọn náà rí sọ
9: pé n tọ́ bá kíjẹ́ bá pè ní sí ńlá dá sí ṣùgbọ́n káwọn máa fi ìka lọ àwọn ẹlẹ́sìn ká àbí àwọn èèyàn kọ̀ọ̀kan látàrí àwọn kankan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kìí ṣe ibi tí a pè ní ìpele àṣẹ ló yẹ kí àwọn ọ̀rọ̀ báyẹn ó ti máa
8: jáde
9: wá bọ́ tó bá wá jáde wá ń bẹ̀ a ní sọ pé wọ́n ṣe sọ wọ́n fi sọ náà ni a sọ ìmọ̀ràn táwọn mú wá ojú táwọn fi wò ó ojú tó dáa gbáà ni
8: àwọn tí wọ́n ń dìde fúyì àní ìsìn
9: ṣe wá rí àwọn tí ń ya fíìmù nínú gbóòórùn mọ́lẹ̀ tẹ bá ti ka ìwé gbóòórùn mọ́lẹ̀ láti ọwọ́ D.O. Fagunwa tàbí ẹ bá ka ìtàn ìwé kí ò ní Bùdó ẹ bá sì ka ìwé ìtàn àtòtò ayẹyẹ tàbí àjálùlẹ̀ àwọn olítírẹ́ṣọ̀ tó dùn dáadáa ni àbí death of the king's horseman by professor Olusoyinka gbogbo àwọn owó ìlú dùn dáadáa te n ba ti wo cinema da nke te n ba ti ba won ni cinema ba won olorin abawa ta n so yo lori kalamisan abi radio bayi te n ba ti ba mi daada to ba ti ma

0: kutan lori de Nigeria. I'm sorry to say this, in ma fe gba we awon eyan ba yen gbo won le gba won gbo. Sugbe je ka ranti pe there are men and women that are in the rain in the sun at all time. Lati je ki Nigeria o je better country. Lati je ki Nigeria o je better state. To je pe eto eka eto abo o ni won tin sise. There are several agents of Nigeria that are in different parts of the world ti won wa information ki nipa awon terrorist yi. Awon ti won ti power nu won, awon ti won mo bi tan te ke they are missing in action. Ene kan wa bo sinu gbo ko ibon de lowo, o gbe drone te fin ya photo lowo. O wa nse content, o post it to Facebook, o post it to TikTok. E wa so wi pe ke yen ida no. Any en sabotage your effort to government ni, a non-state actor is overbearing his rights.
1: Lori nto wa le.
0: Lori nto wa le yi. Because what you are doing be ni pe e ma pe e ma gba temptation siri won ni o serve si lowo
1: 07069
0: to place okay won ni o serve si kini lowo o serve si lowo any en serve wa si awon ta ni won jiyan gbe lowo ni
1: 07069493000 07069493000 at 07014475770 07014475770 awon kan meji ta lanfani ati gbe jade lale yi e ja jo sagbeyewo kan hello e kale o
2: e kwetu
1: yes sir e ba mi se papapa oruko yin
2: mi ni lo soro
1: lati bo okay
2: eri awa ti awa gbe oko ti a si ba won oderin ko gun be o
1: o wa looto
2: ṣe ti ijọba n ṣe tẹlẹ yi uba to mọ pe ogun wa ti won foju tembelu re fun ọka kun ọrẹ mi kan lọ si Liberia o ni won aji kan awọn gold lọ ni hotel o la wa n wa olori hotel wa n mu lọ si bi kan o la si internet fi awọn asogun ni won ṣe nbẹ won ni awọn ni won lọ polo ogun wa ọmọ ogun okaluku wọn ti pa won lọ pẹ ni wa.
1: O si daju dada.
2: O lo pada lo si Liberia lo se nkan be o. O ni gbogbo awon ologun kan abe internal affairs lo wa. Ki ori ba nfo yin ni se
1: pe ologun ni lu yen.
2: Ke se ojo de la ma re kan na. E get me. Awon na won ma le. Won ni ka ma agbo pe kan ni. Saka bla e gbo pe ri. Se boyi o wa dile tani se. Awon eyan buku si ni. Ani wa na won
1: e seun e seun
2: ba se si na ni won mo wa nti oba so agbara nbe ba won eru jo ba nbe won o dabo
1: e seun ga 07069493000 07069493000 at 07014475770 okay e ja welu mi ti wa lojopo hello.
3: Hello, Ekale.
1: Ekale, sir.
3: Ekwetu, sir.
1: Yes, sir. Uruko yin ati bi te tin pe.
3: Ogbeni Olole kan ile Payo Latoje.
1: Lati Oje.
3: E se ri ninu eya to buru ju Yoruba ni.
1: Kelode.
3: Okay. Nje kini igbese ti government ti gbe lori awon ise okoku orilede yi? The only thing to le kapa won ni pe ki kaluku dide. O ti kaluku ba ni ki kaluku sa ti a ba gbe tele ijoba orileje yi fun atunse anto wa ni
1: en
3: to wa
1: se lo yo
3: to wa sapa ti e ta to wa so pe nja film ni o ni gbagbo pe omo eni to so ye won ni jomo egbe ko ti ji awon won na bi
1: amen
3: e de se so ye mi baje
1: amen o e se
3: ki kaluku ko sa ipa ti agbara re ki o idagbasoko ile bi ile si koko lo ran lowo
1: ami e seun gan sa mo dupe o e je ki n tu wo ipe to wa loju opo nbi hello
4: e kale
1: e ma kale o
4: kon ko temi ta la ra si kola bala ki mo ni yawa
1: eh
4: Ọlọ́run kan ni ó sànú wa lórílẹ̀-èdè yìí o.
1: Àmì.
4: Especially àwa Yorùbá, mo kí bọ̀dá tó sọ̀rọ̀ tán nísìnyí. Mo fi Ọlọ́run gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà sọ. Àmọ́ ní àfikún, ẹ jẹ́ ká gbárùkù tira wa lórí ọ̀nà tẹlifọ̀dì bá fi lè ní ìlọsíwájú pẹ̀lú àwọn nǹkan tó wà rẹ̀ yìí. Ìran Yorùbá kí ló dé tá a máa ń sòṣèlú bọ gbogbo nǹkan tó wá fẹ́ sòṣèlú bọ̀ ọ̀rọ̀ yìí. Ọlọ́run ìjọba àjọ ń tá ń pè ní ẹ̀mí, kò sí ọ̀nà téèyàn lè gbà láti wá gbogbo ọ̀nà láti pé káwọn ọmọ yóò jáde. Ó fi òṣe ẹnu ọba nǹkan tí àtẹ́ńjà fíìmù ni o, àtẹ́ńṣe tiktok ni o, no matter how ẹ̀rú òkè ti máa bá púpọ̀ yẹn fáwọn ọmọ wọn ti ń jáde. Wọn ò ní lè wọ bí ẹni àbọ̀ ṣe ń wọ òun yẹn. Ọlọ́run ṣàánú wa o.
1: Àmì ẹ ṣeun ga lágbára lálẹ́.
3: Hello.
1: Hello, ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀ o.
1: Yes sir, orúkọ yín.
3: Orúkọ tèmi ni Táyé láti Abẹ́òkúta.
1: Láti Abẹ́òkúta.
3: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀yà òkú àkàkà.
3: Ẹ kú ètò.
1: Yes sir.
3: Tẹ́rí Ọlọ́run kó sànú Nàìjíríà yìí.
1: Àmì o.
3: Ètò ààbò ọwọ́ àwọn olórí wa ló wà.
1: Tó
3: máa fẹ́ kí ètò ààbò dá lónìí, ó máa dáa. Tó máa fẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà kó stop lónìí, èyí ni náà ló máa stop. O kọ́ lọ́ọ́ sànú wa ni o.
1: Ọ̀dà ẹ ṣeun, mo dúpẹ́. Ó dàbí nǹkan lálẹ́
0: yìí. Mo fẹ́ sọ nǹkan yọ káàbí.
1: Ọyà mọ̀ gbọ́.
0: Níjọ́ tí wọ́n kọ́kọ́ jí àwọn tá à ń sọ yìí gbé. Àwọn tí ó tẹ̀lé wọn láti attempt láti rescue wọn. Ṣé àwọn èèyàn mọ̀ pé wọ́n tẹ land mines mọ́lẹ̀, wọ́n tẹ bọ́ọ̀mù mọ́lẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ wọn ni.
1: Nǹkan ṣe ń gbà náà.
0: Tí nǹkan ṣe. Ṣé wọ́n gbọ́ kíjọba ó sọ? Nǹkan nípa ètò ààbò tó bá wà àdá level tó ní ṣe pẹ̀lú terrorism. Kì í ṣe nǹkan tí government tún máa wá display.
1: Sita
0: on social media. Àwọn èèyàn lè sa ipa wọn. Bọ̀ kì í ṣe pé a máa fi post on TikTok on kinní kan. Nǹkan tí à ń sọ káwọn èèyàn jẹ́ kó yan ni pé n tí wọ́n bá fẹ́ ṣe kí wọ́n ṣe é.
1: Tí ò ní jáṣe hàn.
0: Tí ò ní jáṣe hàn. Tẹ́nibọ́dì ò ní sọ wípé lágbájá ló ṣe nǹkan báyìí fáwọn.
1: Hello.
0: A jẹ́ pé government ló ṣe. Tí government bá empower non-state actor. Non-state actor yín wàá gbọ́dọ̀ wàá máa sọ pé government ti empower òun láti máa ṣe nǹkan tí government ò ní fẹ́. Tó bá wá yẹ ipá government ò ní ká non-state actor yẹn mọ́. Tá a fẹ́ compare ní tó ń ṣẹlẹ̀ bí ìwé Niger Delta.
3: Ẹ̀jọ̀
0: wà ń bẹ̀.
1: Hello sir.
3: Ẹ kú ètò sa o.
1: Yes sir, orúkọ yín.
3: Adúláyọ̀ ọjà Ahmed Wahabu ni o.
1: Láti bọ̀.
3: Láti Adé Ọ̀yọ́.
1: Ẹ ṣeun.
3: Mista tó wà mẹ́rin láti dáró téjì iná o. Àti tẹ́lá pàmílẹ̀ mi tó wà.
1: Sọ́kẹ́
3: rẹ̀rí ọlọ́run rántí pé ló ṣe sọ́kẹ́ jìnà láyé wọn. Rẹ̀rí ọlọ́run jẹ́ Nàìjíríà ọjà. Àti àwọn olórí wa. Wọ́n jọ ń torí ọlọ́run mọ́tí wọ́n máa wo Nàìjíríà gẹ́gẹ́ bí akíndìnrín rẹ̀ tí wọ́n máa ti ṣe. Ìgbà tẹ́mi kí ẹ wo kíní dóòbù yẹn mo dá. Ṣé báwo ni Jimán náà ti mẹ́ àwọn ọlọ́run sànú Nàìjíríà ọjà àwọn ẹgbẹ́ jíjẹ lọ ọlọ́run ni wọ́n yẹ kó lọ́wọ́ yẹn gbà sílẹ̀.
1: Àmì
3: lágbára ọlọ́run.
1: Àmì ẹ ṣeun.
3: Kíjọba wa ó tẹ̀ láti tún ara mú díẹ̀ sí i ó kù díẹ̀ káàtó láti jọ yìí. Ó yẹ kó rí bẹ́ẹ̀ o.
1: Ẹ ṣeun gẹ̀ẹ́sì.
3: Ẹ̀bùrá àkànbí àbí kí ló kọ yín.
1: Ẹni
3: jáde méjì náà o.
1: Ọdún mélòó lẹ gbà rote náà? Ẹ tún sì ń gbà rote. Ẹ fi rote lẹ̀ fáwọn ọmọ kéékèèké. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yẹ èèyàn tí ẹ láǹfààní àti dá sí lálẹ́ yìí. Ó wà ká gba ìpè dáadáa sí i. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀, orí bó ti ṣe rí náà ni iṣẹ́ wà níwájú wa ní kété tá a bá ti dìde. Damola Àkànbí. Ẹ ṣeun gan púpọ̀ tẹ tún tẹnubọ̀ fún alálẹ̀ yìí pàápàá lórí àwọn nǹkan tí a ṣàgbéyẹ̀wò ẹ̀ lórí ètò ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run á jọ pàdé lórí ètò lára akọ ètò yìí ìzàbọ̀bù ọ̀dàkọ rẹ.
5: Ǹjẹ́ ẹ̀yin ara lé ẹ ṣe gan tẹ́ tún darapọ̀ mọ́ lórí ètò fún tọ́ alẹ́ tèmi pẹ̀lú ògo ọlọ́run nínú oore àtayọ̀ láti pàdé lọ́sẹ̀ tí ń bọ̀.
1: Àmì orúkọ ńkọ.
5: Orúkọ mi ni Ọláyínká Ọláyára Mr. Bubble yín náà ni o.
1: Ọ̀dà ṣeun gan púpọ̀. Aago mọ́kànlá lálẹ́ yìí ẹ pàdé Lukman Tijani lórí ètò ìrìn àjò ẹ̀dá. Ẹ tún gbádùn ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe gbádùn ẹ̀ dáadáa sí i. Túnde Ọláwu olólùtú àgbà Olúwaṣeun Ọlá Akínọlá lólùtú ètò yìí. Ọjọ́ mẹ́jọ ni ẹ tún já jọ pàdé lágbára lọ́wọ́ Ọlọ́run. Nọ́mbà tó já sí àkàtà ọ̀dọ̀ mi 08034 70 0034 701911 nani number to jasodomi ojo mejo lashe lowo lohun atojo pade layo atalafia ikukale

0: Splash FM 105.5.
1: Guy, why you dey smile like this? Wetin happen?
2: Cause I don't win trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape. You go chop for this new close-up red hot 130 grand promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 grand promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
5: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank airtime and data known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data known.
6: Sade, kí ló dé sí láyàn nídó mi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí?
7: Mo ń kó àwọn àkókò nídó mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
6: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
7: Bẹ́ẹ̀ ni o. Nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù nídó mi, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
6: Mo ń lọlé ni o. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò nídó mi sèmi náà jọ.
8: Lóòótọ́ ni o. Má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
9: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ̀gbọ́n tó máa ń wí.
10: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
9: Ṣé mi ò sọ fún ẹ?
10: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
9: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
10: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
11: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírù rẹ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ ẹgbẹ́ta náírà péré. Adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni. Ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
12: Origin tá a ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí. Lódiwọ̀n 330ml. Tí owó rẹ̀ ò sì ju ẹgbẹ̀ta náírà lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tíì pé ọdún méjìdínlógún o. Ẹnu tí ni wọ́n.
13: Bí tágbò méjì bá ti ń fi owó luwó gbọ̀ngbọ̀ngbọ̀n, kò sẹ́rán ojú láyà ń pè sí ọdẹ. Gbéná wojú ẹ̀ lóògbé. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronke Adéṣọlá olórí sport tó ti gbàdàgbà ó ta kọ́fàdànù. Pẹ̀lú bá ṣe ń ṣàfikún abala tátijọ́ máa fà á jámọ́ra wa lọ́wọ́.
14: Gbéná wojú ẹ̀.
13: Níbi táwọn olùyànnẹ̀nà ó ti jọ mọ́ lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá. Ẹ̀yin aralé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣúgì èdùkọ àti iyọ̀.
1: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Flash FM 105.5.

0: Guy, why you dey smile like this? Wetin happen?
1: Cause I don't win trip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly. Splash FM 105.5.
3: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run ajínrere tí ń bó ló wá ti fẹ́ òjò olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
4: Ẹja gbàdúà Ọlọ́run wa yin ológo fún orí ọ̀fẹ́ tí ẹ fún wa lónìí wípé ká tó tẹ́tí gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún iṣẹ́ ẹ̀mí mímọ́ rẹ láti là wá lójú láti tan ìmọ́lẹ̀ sí ọkàn wa nípasẹ̀ ọ̀rọ̀ rẹ tá a fẹ́ gbọ́ lónìí. Mo gbàdúà pé àtẹ̀mí olùkọ́ àti gbogbo akẹ́kọ̀ọ́ kádi aláyọ̀ kádi alábùkún fún nípa ẹ̀kọ́ rẹ lónìí o lórúkọ Jésù Kristì náà Olúwa wa amen. Mo mọ̀ tú láyọ̀ láti kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò ẹ̀kọ́ bíbélì o. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti ń ṣàgbéyẹ̀wò rẹ̀ náà mo pe àkórí rẹ̀ ní ìhìnrere Jésù Kristì. Ìhìnrere Jésù Kristì ìwé Rómù orí kínní ẹsẹ̀ ìkẹrìndínlógún ní èmi kò tijú ìhìnrere Kristì nítorí òní agbára Ọlọ́run sí ìgbàlà fún olúkúlùkù ẹni tó gbàgbọ́ fún Júù ṣáájú àti fún eléni pẹ̀lú nítorí nínú rẹ̀ la fi òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́ gẹ́gẹ́ bí a ti kọ́ pé ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́. Mo ti ṣàlàyé nǹkan méjì fún wa o níjẹta àti lánàá tí mo sọ fún wa níjẹta náà ni pé ìhìnrere Jésù Olúwa jẹ́ ìròyìn rere tó ní agbára láti tán òǹgbẹ ọkàn ènìyàn láyé. Kí sì ni òǹgbẹ yẹ mo sọ fún amúní ìpòǹgbẹ tó wà ní ọkàn ẹ̀dá láyé náà láti mú ẹlẹ́dàá so ìhìnrere Jésù kìí sì nìkan ṣoṣo ló lè fi ẹlẹ́dàá hàn ẹlẹ́dàá yẹn ni Ọlọ́run o so ìhìnrere Jésù kìí sì ó sì jẹ́ ìròyìn tó ṣe pé yóò tọ́ka sí Kristì wípé Kristì gangan Kristì nìkan ṣoṣo ló lè fi Ọlọ́run hàn fún èèyàn o. Ẹ jẹ́ mọ̀ pé Bẹ́lí sọ fún wa bẹ́rù orí kìíní. Mama jẹ́ ń ka iṣẹ́ yẹn fún wa o bàbá. Ẹ jẹ́ mọ̀ pé tó o bá ń bí o bá wà lónìí bóyá o wà lé ni ló ń gbọ́ ẹ̀kọ́ yìí o mọ̀ lé gbé bíbélì rẹ náà kó o mọ̀ ká bí mo ṣe ń kà á kó o lè mọ̀ pé n tí n bá ń kọ́ lónìí inú ọ̀rọ̀ Ọlọ́run ló wà o. Ìwé ebéru yẹn ebéru orí kìíní tá a bá bẹ̀ sí wo láti ẹsẹ̀ kìíní o ní Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti lé olí onírúurú ọ̀nà tí ó ń ti pa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ nígbà ni òní ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀ ẹni tí ó fi ṣe ajogún ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú ẹsẹ̀ kẹta yẹn bí tí mo ń lọ gangan nìyẹn ó ní ẹni tí ń ṣe ìtànṣán ògo rẹ̀ àti àwòrán òun tìka àtìkára rẹ̀ tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró so níbẹ̀ yẹn a rí pé Jésù Kristì ní ìtànṣán ògùn Ọlọ́run Jésù Kristì ní àwòrán Ọlọ́run tìkára rẹ̀ ẹ jẹ́ pé kò sí ibikíbi tá a ti sọ ilé yìí nípasẹ̀ ẹnikẹ́ni Jésù Olúwa gangan nìkan ṣe rí ó dàbí béèyàn bá wo díngí ni ẹ jẹ́ pé béèyàn bá wo díngí tó ríra rẹ̀ ṣe rí díngí Ọlọ́run ni Jésù tó bá ti wo inú díngí yẹn ta lóore ń bẹ Jésù Kristì ni. Jésù kìí ni o torí Bẹ́lí sọ fún wa pé kò sẹ́ni tó rí Ọlọ́run rí ṣùgbọ́n ọmọ bíbí kan ṣoṣo tó wà lókàn àyà bàbá náà ló ti fi hàn so ìhìnrere Jésù kìí sì jẹ́ ìròyìn tí ó tọ́ka wá sí Kristì wípé àṣebẹ́lẹ́dà ṣe rí leléyìí o àṣebọ́lọ́run ṣe rí leléyìí o torí Jésù kìí sì ni ọmọ Ọlọ́run Bẹ́lí ni ọ̀rọ̀ náà di ara ó sì ń bá wa gbé. Màmá kí aleluya ńlá kan ṣoṣo sí Ọlọ́run bí ó wà yẹn. So nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a wò náà ni pé ìhìnrere jẹ́ ìròyìn tó ní agbára láti sọ èèyàn di ẹni ìgbàlà níbikíbi tí a bá ti ń wàásù ìhìnrere Jésù Olúwa à ń fi ìgbàlà Ọlọ́run hàn fún ènìyàn ni o bí èèyàn bá sì ti gbàgbọ́ nínú ìhìnrere yẹn irú ẹni bẹ́ẹ̀ ṣe kí ni ó dẹ̀ ní ìgbàlà nìyẹn. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n tún ṣàlàyé rẹ̀ fún wa lónìí nípa ìhìnrere Jésù kìí ṣe ni pé ìhìnrere Kristì kìí ṣe ìròyìn tí máa ń ba èèyàn lọ́kàn jẹ́ tí máa ń ba èèyàn nú jẹ́ tí máa ń dẹ́rù ba èèyàn o ìròyìn rere la mọ̀ pé màmá àbí bẹ́ẹ̀ kọ́ ìròyìn rere la pé ẹ jẹ́ mọ̀ pé Bẹ́lí sọ nǹkan kan fún wa ní ìwé Nahum orí kìíní àti kan ní èwo tó náhùnmù ṣé ìyẹn náà tó wà náà bíbélì ni àti ìwọ lò kí ka bíbélì ó wà wà ń bẹ o inú májẹmú lálẹ ló wà mọ lọ sí májẹmú titun wòlíì kan lámọ ń porúkọ rẹ náhùnmù òun náà sì kọ ọkọwé tí ìwé rẹ náà wà náà bíbélì ìwé náà wò rí kínní ní ẹsẹ kẹẹẹdógún 15 ẹgbọn tí náà mú sọ ń bẹ yẹn ó ní wòó lórí òkè ńlá ẹsẹ ẹni tí ó mú ìrere wá ẹni tí ó ń kéde àlàáfíà mo mà fẹ́ràn ẹsẹ̀ bẹ́ẹ̀lì lọ́kọ̀ ó ní ẹni tó ń kéde kíni o àlàáfíà ìtafi tá a ṣe ń pè ní rere ní ìrere nìyẹn torí ìròyìn tó ń sọ̀rọ̀ nípa àlàáfíà ni ẹ jẹ́ mọ̀ pé ńgbà tá a tilẹ̀ bí jésù olúwa sínú ayé bẹ́ẹ̀lì sọ nǹkan kan fún wa a nígbà tá a bí jésù ni òkè tilẹ̀ ṣe nígbà tó kú tó jíǹde tá o ìgbà tá a bí ni bẹ́ẹ̀lì sọ fún wa táwọn áńgẹ́lì yẹn sọ àwọn áńgẹ́lì ẹ jẹ́ mọ̀ pé àwọn áńgẹ́lì ọ̀pọ̀lọpọ̀ àwọn áńgẹ́lì àkàìníye ni wọ́n wá kí jésù káàbọ̀ nígbà tá a bí sí bẹ́tẹ́lẹ́mù ìwé lúkò orí kejì náà ló sọ fún wa bẹ́ẹ̀ lúkò orí kejì yẹn tá a bá wo èdè tí àwọn áńgẹ́lì yẹn pè ní ẹsẹ̀ ìkẹwàá lúkò orí kejì ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ kọkànlá ó ní áńgẹ́lì náà sì wí fún wọn pé àwọn darandaran àwọn olùṣọ́ àgùntàn kan ni àwọn áńgẹ́lì kan fara hàn níbẹ̀ yẹn o kí sì ni áńgẹ́lì yẹn sọ fún wọn ó ní má bẹ̀rù ṣáàwó mo mú ìrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo ẹ wo èdè yẹn náà mo sọ fún wọn ó ní ìrere àlàáfíà ni ó ní àlàáfíà ni ìròyìn pa àlàáfíà fún èèyàn ni áńgẹ́lì náà ní ìrere ayọ̀ ńlá ó ní yóò ṣe ti gbogbo èèyàn ó ní nítorí abí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì èyí tí í ṣe kristi olúwa so ìrere jésù olúwa ó jẹ ìròyìn tí ó fún èèyàn láyọ ni ẹnìkan ní ń bó bá ntẹ́ ń pè ní ìwàásù ìrere jésù olúwa tí táwọn èèyàn tínú wọn ó dùn kì í ṣe ìrere nìyẹn mọ̀mọ́ àǹtí bọ̀dá ìyẹn gángan ni ìrere ṣùgbọ́n agbọ́dọ̀ mọ tí ó múnú wọn dùn o agbọ́dọ̀ mọ tí ó fún wọn láyọ̀ o kí ni ntí jésù olúwa ṣe ni so ìhìnrere jẹ́ ìròyìn nípa ohun tí jésù olúwa ṣe ó sì jẹ́ ìròyìn tí kò ní mú ẹ̀rù dání ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀ ń wá wàásù rẹ̀ fún gẹ́gẹ́ bí ìrere ẹjẹ́ mọ̀ pé kì í ṣe ìrere ìwọ ẹlẹ́sẹ̀ ó parú ni ìwọ ẹlẹ́sẹ̀ ọ̀nà àpáàdì ló ń lọ ìwọ ẹlẹ́sẹ̀ ó dòná ni kí ni bẹ́ẹ̀lì sọ fún wa nípa ohun tí ó ṣẹlẹ̀ fún ẹni tí ò bá gbàgbọ́ nínú jésù kristi tó dẹ̀ kú sínú ipò ẹsẹ̀ rẹ̀ yóò lọ ọ̀run àpáàdì ntí bẹ́ẹ̀lì sọ nìyẹn ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ pé kéèyàn kéde pé ẹlẹ́sìn òun yóò dóná lọ́run àpáàdì kì í ṣe ntí bẹ́ẹ̀lì ní pé ká lọ máa wàásù rẹ̀ fẹ́lẹ́sẹ̀ nìyẹn ẹ jẹ́ mọ̀ pé tí mo sọ báyìí lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣe pé wọ́n mọ̀ ní ṣe wá ní ká mọ̀ wàásù pé ẹlẹ́sìn òun yóò jóná ni kí ni bíbélì sọ nípa ìrere tá à ń wò nìyẹn ó ṣe mọ̀ pé ètò yìí kí la pàkó rí ètò yìí ẹ̀kọ́ bíbélì ni ó ohun tá a sì ń ṣe ni pé a ó sì bíbélì ká wo bí àwọn tó ṣáájú wa wọnú gbàgbọ́ báwo ni wọ́n ṣe wàásù ìrere àti pé kí ni bíbélì pè ní ìrere jésù kìí ṣe so áńgẹ́lì àwọn áńgẹ́lì tó kí jésù káàbọ̀ tó fara àwọn ènìyàn tí wọn fara àwọn olùṣọ́ àgùntàn kí ni wọn sọ wọn ni mo mú ìrere ayọ̀ kì í ṣe ìrere ẹ̀rù kẹ́rù ó lè bàyìí pé tẹ́ ẹ bá gbàgbọ́ ní olùgbàlà yìí ẹ ó parun ni o rárá wọn ni kí wọn àti ẹ sọ pé ìrere ayọ̀ nìkan wọn ni ìrere ayọ̀ ńlá tí ó wà fún gbogbo ènìyàn kì í ṣe ìròyìn ìdálẹ́bi láti dá gbogbo èèyàn lẹ́bi rárá èèyàn ti wà ní ìdálẹ́bi náà ẹsẹ̀ ti dá èèyàn lẹ́bi náà ṣùgbọ́n tí ìrere jésù olúwa yóò mú wá ni pé ó lè kó ònú pò ìdálẹ́bi rẹ ó lè wà ní ẹsẹ̀ ṣùgbọ́n a lè wo ẹsẹ̀ rẹ nu ó ti lè kọ́sẹ̀ ó ti lè máa gbégbé ayé rẹ lòdì sí ìfẹ́ ẹlẹ́dàá ṣùgbọ́n a lè dá ọ padà a lè mú ọ padà bọ̀ sípò ohun tó ṣe jẹ́ ìròyìn ayọ̀ nìyẹn kì í ṣe ìròyìn tí a fi ń dẹ́rù bọ èèyàn bó bá dọ̀la a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí o mo pè ọ́ ní alábùkún fún.

Fún àlàyé, ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793. Ẹ tún lè dáwọ́lódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org. Ẹ̀kọ́ Bíbélì, Jésù níbi gbogbo.

0: social media academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ̀ẹ́nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the contents of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
7: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijẹ́mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: bá mi o ọmọ ọjọ́ yín mi ò ní oyún afẹ́fẹ́ bàbá mi èmi náà lẹ́yìn èmi náà lẹ́yìn o èyí mi rè é ní àná kó tó di pé mo gbé apin tó lọ sí church 700 naira pé yé ló wà lọ́wọ́ mi 700 yẹn gan mo tún sọ pé màá fi ra epo sí ọ̀kadà mi pé màá tí màá fi gùn lọ sí church but nǹkan tó yà mí lẹ́nu jùlọ ni pé bí mo ṣe dé church lánàá tí bàbá mi ń sọ tó ń pe ọrẹ so bí mo ṣe bọ́ta ni mo bọ́ta sí ní 1000 èyí jẹ́ pé 700 ló wà ní ọwọ́ mi ọkàn mi ní pé kí n bọ́ta pé kí n gba orí ọ̀fẹ́ yìí kí n gba àdúrà yìí so tiba ti wá kúrò ní church first 1000 naira ti bá kọ́ rí pé kí wá ṣe é sí but bàbá mi nǹkan tó yà mí lẹ́nu ni pé nínú testimony yẹn ni pé ọjọ́ friday ó ti ní ibì kan tí mo ti lọ sọ ní ti quotation kan fún ẹnìyẹn mo ti lọ sọ ní ti quotation fún ẹnìyẹn mo ti wá sọ pé ti bá kúrò nínú tọ́lá parí church tán wá message ẹnìyẹn pé brother mi ti wá gbúròyìn mi lọ́wọ́ yín láti ìjẹ́ta yẹn bàbá mi furnace party ni pé fún ẹnìyẹn òun ló message mi nínú church lánàá in church ni mo wà tí ẹnìyẹn ti message mi lánàá pé ẹ̀gbọ́n ó sì kún ibì kan tí ẹ̀ tí wọ́n so ọ̀ká lè ṣe papọ̀ bàbá mi mo ṣe kúrò ní church lánàá tí mo gbọ́ ọ̀dọ̀ ẹnìyẹn lọ tí máa mọ ibi tó ní àtìwọ̀n yẹn tí máa ṣe calculation wọ ibì yẹn náà mọ owó ilé tí mo ti ṣe tẹ́lẹ̀ bàbá mi bó ṣe san half nínú owó yẹn ni ó san half nǹkan tó tún wá yà mí lẹ́nu lánàá ẹni tọ́nà fi ṣe bàbá ń bá yọ ni pé bí ẹnìkan náà tún ṣe pè mí nìyẹn ẹnìyẹn ó ti lóun fẹ́ gbéṣẹ́ fún mi tipẹ́ ó wá ní pé àfiwá àwọn iṣẹ́ yẹn lánàá bàbá mi bó mo ṣe ta mọ́ ọ̀kadà nìyẹn tí mo gbọ̀dọ̀ ẹnìyẹn lọ tí mo àwọn iṣẹ́ yẹn tán báyìí bàbá mi lábẹ́lẹ̀ tí mo ṣẹ́ tán bẹ́yẹn a máa lọ a máa wá kọ quotation a máa wá sẹ́ǹdẹ̀ sí wọn bàbá mi ó ní pé kí n kọ quotation yẹn kúrò mọ iye tó jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni o bàbá mi nígbà tí máa kọ quotation yẹn bíi 340,000 ni owó yẹn jẹ́ bàbá mi ẹsẹ̀kẹsẹ̀ ló ṣe owó yẹn bí mo jẹ́ pé 700 naira pé ló bá mi jí lánàá bàbá mi ẹsẹ̀kẹsẹ̀ ló ṣe owó yẹn bàbá mi ẹ̀yìn mi nìyẹn o olùwà gbọ́dọ̀ bá mi ṣe o ní jẹ́ pé 700 naira ló bá mi jí lánàá ní àárọ̀ yìí bàbá mi ìyanu ti ṣẹlẹ̀ arúgbó tó ti bá mi ṣe o bàbá mi ẹ ṣe iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dí pẹ̀ta o ẹ máa tẹ̀síwájú yín o ní gbogbo nǹkan tẹ̀ bá ń ṣe láyé yín ìtẹ̀síwájú ló máa jẹ́ ti yín o ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ọba bàbá mi mọ̀ mọ́ lórí arúgbójọ́ ń ṣorí o ẹ̀mí wọ́n ń ṣorí ọba àwọn bá ń ṣorí o inú ṣọ́ọ̀ṣì mo wà lánàá tí ẹnìyẹn ti mẹ́sẹ̀jì ní bàbá mi
1: ìjọ lè fowó rẹ bèrè tó o lè fi ìdá mẹ́wàá rẹ bèrè ẹ̀yin tẹ́ ẹ bá ní ìdá mẹ́wàá àti ọrẹ fi bèrè a fẹ́ lọ wo di àjẹ́ lórí facebook lórí youtube àtòrí tiktok aago mẹ́fà bọ̀ dẹ́kunlé epaphras let it join me mi ì bá yàn chaati o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá àti ọrẹ ẹ lo nọ́mbà yìí 1966 36 38 73 19 66 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank Bíyìn ọ̀bá sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní àná ó tún gbé jáde. Now kí n tó ní ẹ máa lọ ẹgbẹ́ omi yín yẹn jáde omi yẹn ni mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí last. Téèmínú àmì náà ṣàtàhà ládùúṣà mọ rán àṣẹ wọnú omi yẹn lọ bí ẹnikẹ́ni bá mu nínú ẹ̀ àgbẹ̀ áńgẹ́lì ẹ̀ dìde kọ́ bẹ̀rẹ̀ sí jà fún ọ omi tó gbé lọ́wọ́ yìí kò di májẹ̀mú àdàbí tí ò bá sómi lára ẹni tí wọ́n ní kó sàánú ẹ lókun omi ọya paradà ṣiṣẹ́ ìwòsàn ṣiṣẹ́ ìtúsílẹ̀ lára mọ̀mọ́ yìí mo sómi ìdóògùn mo sọ di májẹ̀mú mo sọ di ẹ̀jẹ̀ Jésù Mila tu amanasha olùfẹ́ mu omi yẹn o lè dààmú omi ìwẹ̀ kò ṣe nǹkan kan ṣàtọ̀ ọba lè dààmú tán but dédé omi tó lè mu tán mo ní òbí wá sùn lálẹ́ yìí kò bá Jésù pàdé sùn lálẹ́ yìí ní àlàáfíà àti láyò olùfẹ́ bá a ṣe ń bá kinní ìbọ̀ ìtọ́jú ọ̀ṣẹ̀lẹ̀ o bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run èmi àti ẹni lórúkọ ọba bátọ́mọ àti tẹ̀mí mímọ́ ní wòye ọ̀la náà bákan náà ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí àbí ìyanu ẹ bá ti ń ṣẹlẹ̀ mọ́ send testimony sí mi inú mi ń dádùn gan sa and gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mọ́ san ìdá mẹ́wàá rẹ o mọ́ san ìdá mẹ́wàá o bó ṣe lọ bíṣẹ́ tó dé yẹn yọ ti olúwa fún olúwa ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ áńgẹ́lì rẹ kọ́ wá bí èèyàn eyin te mark wedding anniversary yin angel yin ko wa bi eyan ko so ni gbowo yin o ti re oju yin fun iwoke ara ni yin mo ni ki olodun ko so ni gbowo yin ese bibeli kan mo ka yen fun yin in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary ewo Nigeria bo fe bo ko angeli ko kan wa yo tu wa le in Jesus name a bo ku ninu ijoba gbonisi mo so le kan na gbogbo eyan omo olodun te gbo mi kakakiri agbaye e ri pe tu sile yo de gbogbo eyan omo olodun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 God bless you.
2: Bọ́dá gbére lílé.
3: Don't dare touch that dial. It's Splash 105.5 FM, your integrity station.
4: Àwọn tí ní Splash FM làwa fẹ́ máa gbọ́. Splash FM, òun wa fẹ́ máa gbọ́.
5: Splash 105.5 FM, the integrity station.

0: Àrí ìró aláìbàrẹ́ o. Ẹ̀là funfun gbòkanlẹ̀ ìbàrẹ́ ilédùnmarè.
1: Bí wọ́n fẹ́ ká jọ wọn
0: o. Ọba lánàá ọba léni ọba títí ayé àìnípẹ̀kun ìbàrẹ́ o.
1: Ṣùgbọ́n ká kẹ́wọ́n lẹ́sùn lọ.
0: Kábíyèsí ìrẹ́ àṣekan mákùn àdìgún àbúrò ọba lókè.
1: Mákùn àtúrọ́ ta oníṣòwò lọ yẹ wọ́n.
0: Ǹjẹ́ lórúkọ adániwáyé mo ṣe ń kí n káàbọ̀ lọ́wọ́ àkókò yìí. Gbogbo ọmọ kóòtù òjíire ẹ̀ka àlẹ́ o. Lápá jùlọ àwọn tó ń bẹ lórílẹ̀‐èdè yìí. Gbogbo ọmọ Nàìjíríà kákẹ́jádò orílẹ̀‐èdè yìí àtòrígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé. Lápá jùlọ àwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè ẹ̀kú ojú ọjọ́ ṣeré ẹ̀kú déédé àkókò yìí. Ẹ káàbọ̀ sí kàní ọmọlúàbí. Splash iná ń pe bí. Ìkẹnì 85 tó lé kéékèèké 5. Splash 105.5 FM. The Integrating Station. Promoting Right Values. Ìkẹnì ọ̀hún rèé. Ẹ káàbọ̀ sórí ètò yìí tẹ́ ti ń dúró dè. Tó bá pẹ́ kó tó bẹ̀rẹ̀ adariwo nú ayé.
1: Ẹ̀bàdàn mọ́túnrẹ́ lé fẹ́ fún tèrè.
0: Ògbóǹtarìgì ètò.
1: Ìbẹ́nu bá sọ̀kọ.
0: Ètò tó gá yàtà nínú ayé.
1: Akọ̀yà fà jẹ̀bi.
0: Táwọn olólùfẹ́ rẹ̀ ń bẹ lórílẹ̀‐èdè yìí àtàwọn tó ń bẹ lẹ́ òkèèrè.
1: Àmọ́ mẹ́lẹ̀ ọ̀rọ̀.
0: Gbogbo ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá pátá ẹ̀ káàbọ̀ sájọ ọta lẹ́yìn.
1: Pẹ̀lú orí pípé.
0: Ẹ káàbọ̀ sí pàdé àpérò.
1: Mo ti dé lórin lówe pẹ́.
0: Mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ síbi tá a ti wójú tù.
1: Màmá jẹ ìtẹ́ ni wọ́n fi ń gbọ́.
0: Lórí ètò tádániwáyé màmá ṣàgbékalẹ̀ rẹ̀ kó lè lànà ọ̀báyọ.
1: Ni wọ́n fi gbé mọ́tò wa mi wá.
0: Báwọn ìṣòro tó ta kó sínú ayé ọmọ ẹlòmíì.
1: Bẹ́ẹ̀ wà wúlò.
0: Àwọn tó ṣẹ̀ ń kànkún ń bọ̀ lójú ọ̀nà. Ọlọ́run ó ṣe é. Ọba tó mọ̀ọ́mọ̀ tó mú ẹ̀kọ́ funfun jáde láti inú ìkòkò dúdú. Ẹ wo bí adániwáyé gbé ọ láká. Ta ni ó wá bèrè lọ́wọ́ ẹ̀? Ta ni ó sì bí? Ta ló tó bí? Ìrìn àjò ẹ̀dá lápètò. Ètò ìrìn àjò ẹ̀dá. Olúwa ìṣe o. Láyàjọ ọjọ́ tòní tí ṣe ọjọ́ 15 nínú oṣù kẹfà. Ọdún 2026. Tàbí ṣùgbọ́n ò sí. Àlàmíyèsí tó gbẹ̀ inú oṣù yìí rèé. Tí ó bá ìdìbò yí ọjọ́ 8. A ti wà ní oṣù keje ọdún. Kẹlẹ́dùn àmà jẹ́ kó jẹ́ ìyẹn nìkọ̀ọ̀kan wa. Kájọ péjú níjọ́ 8 kájọ wà lórí ètò. Mo kí yín mo kì yín o. Ẹ ṣeun ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú àfọkàntẹ̀. Gbogbo ọ̀ ní ṣe lásán. Tí kì í bá ṣe ìfẹ́.
1: Ọ̀túndá ẹ dúró náà gbogbo.
0: Sẹ́yìn olóríire ẹ̀dá ní sọ́mọ tìjà ní tòun tètò yìí. Lọ́wọ́ àkọ́ yìí. Tójú ọjọ́ tutù dáadáa yìí. Láàkò tí bòsùn ń pe kálukú pé kóun náà wá sùn lórí ìbùsùn. A wà á dárun mọ́jú. Mo láyọ̀ láti sọ fún ọ pé wákàtí 2 àbọ̀ gbáko la lò fún tòní. Látàgo 11 tí ó fi dàgo kan àbọ̀ gbẹ̀rẹ̀.
1: Ó ṣe ṣe ẹ̀yìn alára wa.
0: Kò ní ṣòro ṣe.
1: Mo fẹ́ fọ́tọ̀ rí ti
0: bẹ́ẹ̀. Èkó gba àwọn ìrìn tàjọ máa ń wá sóde tètò.
1: Kájà ó dúró.
0: Dọ̀lápọ̀ Akíndàpọ̀ la mojú ẹ̀rọ wa tí pè wá wọlé ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ pátá.
1: Ó ṣe ṣe ẹ̀yìn alára wa.
0: Lórúkọ àwọn olóòtú mi mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ara ìwéré lájà padà.
0: Ọmọọba Túndé Ọláwo.
1: Ẹkùn bá ń fọ́tọ̀.
0: Ọmọọba Ṣeun Akínọ̀lá. Àti ọmọọba Kúnlé Ọmọani Fowóṣe.
1: Ìjàpálẹ̀ ẹkùn tó tó.
0: Lórúkọ àwọn àrùn mẹ́ta tí kì í dọbẹ̀ ẹ́ nù.
1: Ìwọlé lérí wa.
0: Lèmi lúpọ̀nà ọmọ tìjà ni mò ń kí n káàbọ̀ sórí ètò ìrìn àjò ẹ̀dá.
1: Ojú tẹ́ rí
0: yẹn. Fún tàyájọ́ ọjọ́ tòní.
1: Oyin bá kiri.
0: Àwọn ọkọ̀ mi ń bẹ ń kàlà tó ti jọ wá bá ṣe wá.
1: Rò ló ti yí.
0: Àwọn tó gbọ́ra wọn yé jù láyé.
1: Òjò.
0: Wọ́n ìtakora wọn.
1: Ìgòyin tí
0: màá. Èdè wọn sì yíra wọn tààrà.
1: Àwọn bá tún ṣá.
0: Àbí ohun tí mò ń sọ ò yé yín. Ọ̀kan gbóná gan.
1: Ìkejì pátápátá.
0: Ìkejì sì tutù dáadáa. se wa ri eketa ko gbona ko tutu lo
1: lo ma se
0: eh eh yo ti ma ye yin mo tin baba we ready we mo kayin agbagba te wa nu ile eyin te je ko baje eyan te je unkun fa won to kun leyin eyan labarin rere ninu aye eyan agba ma je o baje tun be nu rin ajo eda kaloko ti tun be ndi ero radio re lati so mo araye lore e pe a jo tele yi pe nkan kan oni se wa ko ni se mi wa ko ni se tawon mo koda ko ni se tawon aye kaloko wa ko ni se tawon oko wa ninu ayo ni ile kaloko wo ma wa ore la se aye agbo fi bigba tori pe eyan gbodo taja aye rupe ko ma gbowo okuta sugbon ni ti o ba taja aye rupe ki lo fe fowo okuta se o ja ayo lata fun ara aye afi ka fe rin gba pada afi ka fi idunu gba pada afi ki won fi ayo san ni lopo oyun lopo be ni o ri fe ni kokan e je ka won yan mi o bere si kiyin leyo kokan ijeji kon bere si kaluku ke e kale oya ewo ni oko yara nu yin
2: amabo shiti e abukuru wo
0: ewo lokunun yin to
2: dokushina yin
3: e de kan fe asre ko apo ya ko dede wo inu gogo ti owo ja ikani to ba fe de yin ikani splash 105.5 fm le fu bara fe le mbada e tun ko amojubo eto yin to wa irin ajo eda pelu omo ba lokman omo tijani mutada lo ko temi nje ba shilo ko ba mi te mo sal madani mo ni abuko ni di hoko to le kanya be ni ani de yin ko to le jeyan ateyin atawa a ni ka buko abuko ni kan wa a ni jiya ye oni je wa
2: Ile mo da boy ko ra ti o ma lore eh ah tari
4: o ti e fe da go ile
2: ko da ka aye fun ko si oruko ti o da ni ka loruko
0: ko loruko
2: eyi ke
0: oda wa
2: oruko kankan
0: iwo to loruko da ko jere
2: e ko gba jare jare
0: eh
2: eh eyi te wa ri aratuko na mo so e ma binu
0: aratuko
2: eh Shari abukuru wo ti en wo yi mo sha e fun irin ajajo pe abukuru iwo abukuru egba o wa nbe ki abukuru iwo ko ba kani kini ti abukuru egba ran ah ah o paruwo pe abukuru iwo abukuru iwo abukuru iwo
0: ki si abukuru iwo
2: kada wa sha yi
0: on to nso ni pe abuku oni wo
2: nkan kan ni poga abuku iru iwo lo so o so pe abuku iru iwo ko le kan ni
0: eh eh
2: afi abuku iru egba
0: eh eh iye lo ko to tun le kan yan bayi
2: eh ko to sha
0: ye ni abuku
2: iru egba ma sha ye so ro mi abuku aja se
4: abuku la
2: ma sha ye so ro mi
4: abuku lu
2: aja ri ke omo iro ni o wa si ari atola re
4: aja ri ke
2: a wa sha ye fun popo ape ere to ma mi sha ye kan ni aruko e ma binu
0: eh
2: ma
0: ko loruko
2: mo ti wa aja se mole awa mo ji fayoko
4: ah ah
2: ka lo n kele du ma re ko sha wa ri e ni won sha fun yin pe adagbere gbere ni atoto ni e ma ba ka oruko si fu oju yin o e fi ara gbalẹ fu etoto ni ni beni ibi na ni won ti tu ti gbon gbon kan sin beni
4: ta
2: eh abuku ri wo ma boro na lo
4: iwa ni
1: iwa ni ba pe kadara lo ade geta ara e ma pe nkan lo le mo
0: alugun adaruko ara ati e ko ma je po
5: nje tun ko ajale jake jado agba nla yi ni gbogbo bi to wo jeto yin eto wa irin ajo eda to ba tun fe de lale to ni emi omo yin na ni aburo yin ololufe yin Ramsey Star logbon mo ki gbogbo eyin agbalagba e ku joko mo ki gbogbo eyin ara ile won sun ni olodo olodo mo ki gbogbo eyin ara ile e ka bo sori eto yin eto wa irin ajo eda fun ta leoni eh ta leoni o tun ma yato nitori pe eyan aro to ni toni tun fe mu wa e fa pere tedi tabi ke wa nkan
2: ka
5: eh eh a pere lori joye olodo o po ni mo wa ya dani kan je o pe onile apo otun ke onile apa alaafia mo gbagbe onile waju ati teye eyin re nto so fun won pe irin ajo eda tun ti gbode o so fun won pe irin ajo eda tun ti gbori agbagbe ntori pe ka po ka rin ka po
2: iyaro fin je ni
5: ah eh
2: iyaro fin je
4: ni lo bi se ya
2: ka rin ka po iyaro fin je ni
5: olodo e we eyan ara le jare kárin kápọ̀ yíyẹ ni yẹ ni jàre nítorí pé tó o bá ti yàdá nìkan jẹ bóyẹ ni tó o fẹ́ fi ránṣẹ́ sí lónìí o lè jẹ́ ipò ni o lè jẹ́ pé tí ó tún wáyé lónìí ni ó wúlò fún torí ìdí èyí àwọn ọ̀pọ̀ èèyàn ní ń bẹ nínú ìhà inú ogun kan àbí kejì tó jẹ́ pé o lè gba nǹkan ẹyọ kan o lè lo nǹkan ẹyọ kan láti fi tú wọn sílẹ̀ kí ni nǹkan ẹyọ kan náà ni pé ìwọ ṣíẹ rẹ̀ comment ṣíẹ rẹ̀ sáwọn tí wọ́n ó tún ṣíẹ rẹ̀ tí ó fi lè kan àwọn tí wọ́n nílò rẹ̀ lára ìrìn àjò ẹ̀dá ó ti gorí àgbàgbé o ó yá ẹ̀ mọ́ bá wa kálọ̀.

mo ki gbogbo eyan ara le saka eri po lagbara lale yi bí mo ṣe manage wọn wẹrẹdì wẹrẹ nìyẹn báwọn náà dẹ ṣe manage mi náà rí. Alhaji Afolake Razak kábíyèsí màmá mo mà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún talẹ́ yìí Adisa Abiola a nífẹ̀ nìkan dárò ẹnìkan láboró mo kí sísà mi dáadáa Alhaji Amú Ibata Adédọyìn Sanwai Nadia Lo Kasali Kasim àwọn èèyàn ti ń wọlé sójú òpó olórí ìtìjà ní fátímà gbogbo yìí mo kí ẹ ṣe ohun tẹ ti wà ń bẹ pẹlú wa aliwa abdulatif adémọlá alao ayuba ọlárẹwájú mẹkẹ ọmọ ìbílẹ látàpàtà gàǹgà ńlẹ ìbàdàn ilẹ bàbá mi lẹfitwin gad gbogbo àwọn tó wà lójú òpó ìmọ̀dúpẹ́ lọ́wọ́ yín tẹ wà ń bẹ́ ṣeun gan kàsídà kájọ gbádùn ara wà lálẹ́ yìí sẹ́ríkì ogundípẹ̀ lẹ́bà mi o admin tó yàtọ̀ tí ni mo fi ń kí àwọn admin tó kù ńlẹ̀ ọmọ anífowó ṣe àmínà adánlá fèyí sọ̀rọ̀ mo yin olúwa ìyá nọ́ọ̀sì gbogbo àwọn tó wà ń bẹ̀ mọ̀dúpẹ́ lọ́wọ́ yín orúkọ yìí mo fi ń kí àwọn àgbààgbà ẹ̀ka àbọ̀ sípàdé ìtàlẹ̀ yìí àdìgún ọlálékan ẹ ṣe tẹ̀ wà ń bẹ̀ ó dáa tó bá rí bẹ́ẹ̀ mo sọ síwájú pé kálukú ó gbé kulé ó gbọ́ kó sọ fún toko kádàn ó dẹ̀ gbọ́ kó rò fún ọ̀bẹ òdìdí wákàtí méjì àbọ̀ gbáko láàlò fún ti ètò tèní aago kan àbọ̀ látò parí lágbára ìlédè ọyá ẹ̀já gbé bọ́dì.

0: fáwọn tó wà lórí TikTok wa lọ́hun. Sister mi mule mi. Ṣó gbe ni Rashida Alabi. Ilé ọmọ ọlọ́jọ́ bí ọjọ́. Mo dúpẹ́ o tẹ wà ń bẹ̀. Ẹṣẹ́ yìí náà ká lẹ́ o. Bákan náà Sola. Olú wẹ́dọ̀n sá. Thank you sá. Abiola Akinwale Abosede.
1: Ó sọ pé àṣẹṣẹ wọn o.
0: Princess Avijí sọ̀rọ̀.
1: Tó ń jẹ́ kí Sania. Olúwo bá
0: wọn. Torí Facebook rẹ̀.
1: Láti tó pè kú
0: dé. Mo ṣe ń yà ní Facebook ni mo ń wọ TikTok náà ní pápápá.
1: Kúrọ̀mọ̀ ńlá o, mo jẹ́ lọ́mọ.
0: Bẹ́ẹ̀ bá rọ́kùnrin kan tó bá sun rárá fọ́kùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ńlá ló ṣe ẹja kiri wọn. Tàbí ṣùgbọ́n ò sí ń bẹ̀. Àgbékalẹ̀ Elédùmarè tó fojú hàn pọ́nbélé lẹ́tọ̀ yìí.
1: Ìgbìtẹ́
0: ni kò ṣe dé o. Ẹ sì rí ìrìn àjò tó ń gbéra kó lágbára pọ̀.
1: Ó ní mo jáwọ́ pé mo ní mú kára tèmi ní bàbá lókè bá parí.
0: Abiola Akinwale Abosede. Inú ìmí náà mà dùn sísà mi.
1: Ṣé ìyá mo nù ọmọ sí mọ́nà rẹ́.
0: A ní ríra wa ká bu sẹ́kún.
1: Mo yẹ lábẹ́ jù.
0: Lágbára Elédùmarè. Ṣé mo sọ pé wákàtí méjì àbọ̀ gbáko lájọ fi wà lórí afẹ́fẹ́?
1: Ọmọ sí mọ́nà débi òun èyí o.
0: Màá fàyè lẹ̀tà kókó bá tó àsìkò ọpẹ́ yẹn tààrà ara yìí dúpẹ́ lénìí. Torí láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn.
1: Gbogbo kí wọ́n bá ṣègbè ní pàdé ẹ mọ́ lẹ́bìrì kí ti yọ.
0: Àkókò tá a ń lò ní segment yẹn kéré jọjọ. Gbogbo àwa tá a ti lọ́nà àbáyọ kan àbómi ká palẹ̀ mọ́ tààrà. Màá fàyè lẹ́tà bá ti dé àgbègbè yẹn. Ẹ káàbọ̀ sórí ètò àgbáyé. Elédùmarè mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ sórí ìkànnì àgbáyé.
1: Àwòṣe ọlọ́run ọba bó ṣe ń ṣọlá.
0: Tó wá gbélé international presenter lọ.
1: Bó ṣe ń ṣọlá. Àwòṣe ọlọ́run ọba bó ṣe ń ṣọlá.
0: Olúwa ò ṣe
1: o.
0: Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni wọ́n ti ń láyọ̀ tí wọ́n ń kan sára Elédùmarè látara àrìnàjò ẹ̀dá.
1: Ẹ̀dá fi ti wọn rọ́lọ́ létí o.
0: Ṣé tàwọn àlejò tá ń gbà lọ́jọ́ ìṣẹ́gun ni ò tó lọ́tọ̀? Àbí tìpè tó ń fi ojoojúmọ́ pọ̀ sí?
1: Ẹ̀dá fi ti wọn rọ́lọ́run létí
0: sí. Àbí ti WhatsApp mẹ́ságì?
1: Ọba bó ṣe ń ṣọlá.
0: Àbí voice note?
1: Ọ̀kẹ́gun.
0: Ọlọ́run ò ṣe.
1: Ojú ọdẹ ti.
0: Àwọn àṣeyọrí yẹn ló ń jẹ́ kára owó máa yá gágá lẹ́nu iṣẹ́ tó lágbára yìí. Mi gbọ́dọ̀ tán ẹ́.
1: Ọ̀kẹ́gun.
0: Ìrìn àjò kékeré kọ́
1: o. Ogun òótọ́ o. Ogun òótọ́ o. Ogun òótọ́.
0: Times without number mo máa ń sọ pé the most challenging day.
1: Mọ o.
0: Nínú ọ̀sẹ̀ fún lúpọ̀nà ọmọ tìjálẹ̀.
1: Ọba bó ṣe.
0: Ọjọ́ Àlàmísì ni. Torí ètò yìí sì ni. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ikọ̀ mi náà látòkè délé.
1: Ẹ má bàa gba arúgbó táyé.
0: Olúwa ò ṣe. Tilẹ̀ yí àtòkè òkun.
1: Bàbá arúgbó táyé.
0: Làwọn èèyàn ti ń rí ìtúsílẹ̀ àtọ̀nà àbáyọ.
1: Arúgbó táyé.
0: Lórí ìṣòro ọlọ́dún tó pẹ́ sẹ́yìn.
1: Ó ní ayé máa fà gbà pọ̀ sọ ayé máa fà gbà.
0: Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà wà nínú pé àwọn ò rí bí àwọn ò rọ́mọ gbígbó. Ọlọ́dún mẹ́rin, ọlọ́dún márùn-ún, ọlọ́dún mẹ́fà, ọlọ́dún mẹ́jọ. Ṣùgbọ́n tí mo ti ń láyọ̀ lákòókò yìí pé Ọlọ́run ti ní ó máa sẹ̀.
1: Pàtàkó sọ ẹyẹ máa fàgbà ṣe yẹ̀yẹ́ o. Ọmọdé
0: ẹ. Nígbà tọdún ó bá fi parí sí ìbẹ̀rẹ̀ ọdún tó ń bọ̀. Kẹlẹ́dùn ó lọ́ra ẹ̀mí wa.
1: Ẹ máa fàgbà kọ́ sọ ẹyẹ máa fàgbà.
0: Ẹ̀yin náà ó gbọ́ oríṣiríṣi àwọn ara. Àwọn iṣẹ́ tó lágbára tádání wáyé ti pa látara ìrìnàjò ẹ̀dá kan náà táwọn
1: yẹn. Ẹ̀ka gbọ́n náà máa bá a gbà rẹ́mọ̀dé.
0: Ìyẹn tún yàtọ̀ sí tàwọn tára wọn ò yá.
1: Ọmọ bá a gbà rẹ́mọ̀dé jẹ́mọ̀.
0: Àti gbọ́ tòní stroke ọlọ́dún mẹ́jọ. Ọjọ́ tí màmá yẹn kọ́kọ́ máa jáde lẹ́yìn ọdún kẹjọ lọ́jọ́ tí wọ́n ń ṣe.
1: Rẹ́mọ̀dé jẹ́mọ̀.
0: Tí wọ́n ń gbé adé fún kábíyèsí Olúbàdàn lókè màpó. Bàbá ìpò ìyá yẹn ní bóun ò bá tiẹ̀ tún ní wò mí mọ́. Látẹ̀yìn ọdún mẹ́jọ sẹ́yìn òun ọ̀bọ̀ tà wọ́n lọ wú eléyìí. Ọlọ́run ò ṣe o.
1: Bàbá
0: ti sọ òkú dalàyè. Lórí afẹ́fẹ́. Gbogbo ẹ̀yìn àgbààgbà tádání wáyé lò lórí gun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé. Àwọn àgbà arìnàjò ẹ̀dá àtẹ̀yìn tiẹ̀ wà ń létẹ̀ ń fàṣẹ sí. Bẹ́ẹ̀ ni ó rí. Tọkàntọkàn tẹ́ ń sọ tinútinú.
1: Ẹ̀
0: ní gbọ́mọgbìnú ayé. Àwa náà.

ẹni tí ó pẹ̀ gan àjẹ̀nàkú ní àsọpọ̀ òun rí nǹkan fi rí mi gan mọ̀ wá lálẹ́ yìí láti wá dúpẹ́ fẹ́lẹ́dùmarè ni ọgbọ́n àwọn àṣeyọrí tó kọjá òye yìí ẹ̀ta ọyẹ ti tilẹ̀kùn mọ́ tẹ́bí ti tilẹ̀kùn mọ́ fọ́dún mẹ́jọ ó sì tún jáde sínú àyípadà wọ́n ti gbé káàkiri ilé ìwòsàn wọ́n ti lóríṣiríṣi nǹkan mú kódà wọn làwọn ti ń palẹ̀ mọ́ kíyàwó ti ẹ̀ sọ́run nù káwọn kúkú

0: mo ti ṣe everybody le bayi. Labele je kin yara wo eko iporo oja ti mo ba ti pada de a ma lo abala lakoko tara lori eto fun titi owo asale eku ikale o mo dupe lowo yin te wa nbe pelu mi nu mi si dun pelu bi kalu po se ba wa bo ni were de were e ri ko ma lagbara gan lagbara ilejumare ta sale ti toni eku ikale nbe mo de tan
1: time of liberation from Yomiremi Adefisayo ministry is back on the here on / FM radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted word of God from the throne of grace from his anointed servant, Dr. Yomi Remy Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.
2: Ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Púpọ̀ oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfàá. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Káàṣì ẹ̀ ẹlẹ́rìíjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport. Inú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ ní ti gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí / FM, tẹ *347*1004#. Lórí Ládélú FM, tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣìẹ̀, ọmọ mo ti káàṣìẹ̀.
3: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
4: Kájọṣe, tí wọ́n ta gba kájọṣe
3: ooo. Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 PM Friday. Àti gbangba làṣáàta láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A, owó bàbá fọwọ́sì tá a mọ̀ bí ẹ mowó, ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì / 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
1: Praise the Lord! Time of liberation from Yomiremi Adefisayo ministry is back on the here on / FM radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted word of God from the throne of grace from his anointed servant, Dr. Yomi Remy Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.
5: Splash FM 105.5.

0: ẹjẹ máa kí wa káàbọ̀ sábàlá lákọ̀ọ́kọ́ lórí ètò fún tàṣálẹ̀ yìí. Ìkànnì ọmọlúàbí náà la wà lórí ètò ilé ìta pè ní ìrìn àjò ẹ̀dá. Mú kí ogun àwọn tó wà lójú òpó pẹ̀lú wa. Aṣíwájú Adébísí Akínwọlé. All the way from United States of America. Brother mi dáadáa. Nǹkan ni yín ò ní bàjẹ́. A ti tẹnu kọ̀ọ̀kan wà náà. Mo kì í káàbọ̀ lálẹ́ yìí o. Tó o láì ní dènà pẹ̀nu. Ewé kan la fẹ́ ṣàgbéyẹ̀wò lálẹ́ yìí. Orúkọ ewé tí mo dẹ̀ ń sọ nípa rẹ̀ yìí. Ó kà sí àrà. Torí kí orúkọ rẹ̀ gan ti ká lára rẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa ewé ọ̀hún. Ṣùgbọ́n ó kọjá ojú táwọn èèyàn fi ń wò ó. Ẹni tó bá sọ pé òwú ò tẹ́rù. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìwọ̀nba tí ó fi tan náà òun ló mú dání. Ìdí pàtàkì rèé tá a fi máa gbìyànjú àti túṣu désàlẹ̀ ìkòkò. Pẹ̀lú ìmọ̀ tó lágbára tádániwáyé fi jí kí àwọn olóríire ẹ̀dá ti ń bẹ níwájú tiwa. Gbogbo àwọn àgbààgbà aṣebárìn mátòsí. Wọ́n máa yànnànà. Wọ́n sì máa ṣàlàyé nípa ìwé tí mò ń sọ nípa rẹ̀. Ẹ káàbọ̀ sí abala eré ìta pè ní abala àròjinlẹ̀. Níbi tá a ti máa ń ṣiṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ lè tó yakin tó fọná sójú kẹkẹ. Nípa àwọn ẹ̀dá mìíràn tí Olúwa dá sí wa kó dá sínú ayé pẹ̀lú ọmọ èdè èèyàn fún ìwúlò tiwa. Ìdí rèé lálẹ́ yìí tá a ṣe máa ṣàgbéyẹ̀wò ewé kan tí wọ́n ń pè ní ewé ètúdè. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀, wọ́n á léwé ètúdè. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀, wọ́n á ní epo ètúdè. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀, wọ́n á ní epo ètúdè. Èwo ètúdè gan-an. Báwo ló ṣe lágbára tó? Kí làwọn àgbààgbà ń lò ó fún? Ọ̀nà ewó lálégbà láti fi ṣe ìtúsílẹ̀ fẹni tó máa ń bẹ nù nira. Gẹ́gẹ́ bí ìmájẹ̀mú láàrin mi àti Elédùà, mi kì í fẹ́ kọ́mọ adárínrun bíi tèmi ó wà nù nira bí tí òkó kéré mọ. Kẹlẹ́dùmarè má jẹ́ ká wa náà wọnú ìnira láíláí tọmọtọmọ tẹbi tara tó lè dórí olólùfẹ́. Tó bá wá rí bẹ́ẹ̀ ń gbà náà ẹ̀yin àgbààgbà ẹ̀yin bàbá mọ́nímọ́ní ẹ̀yin àgbà mọ̀yànmọ̀yàn báwo lẹ ti lu ewé ètúdè. Dàmí lójú pò ní sùn lálẹ́ yìí kí fóònù ó má lọ lọ́tọ̀ kí wọn náà má lọ lọ́tọ̀. Tọ̀tọ̀ bá rí bẹ́ẹ̀ ń gbà náà àwọn àgbà ti bẹ̀rẹ̀ sí pè wọlé sójú òpó ẹjẹ́ bẹ̀rẹ̀ sí gbà pé wọn. Ọ̀yà ok hello. Ẹ̀ka àlẹ́ bà mí.
1: Akú àtàárọ̀.
0: Àdúpẹ́ lọ́wọ́ Elédùà.
1: Adó àwọn ọgbà ojú ọ̀nà tí wa.
0: Àmì àti àmì.
1: Ọmọ ọba ti dá ní.
0: Mo kì í bà mí o.
1: Ọba tó fún wa ti jẹjọ ṣe yóò tún fún wa ta lẹ́yìn náà.
0: Àmì àṣẹ ìdúmọ̀lẹ́.
1: Àlẹ́yìn náà ò ní jẹ́ kan tó kù.
0: Àmì olúwa o ẹ ṣeun.
1: Ká fi tó irú àyájọ́ alẹ́ yìí.
0: Ó tún dọdún tó ń bọ̀.
1: Ó
0: ṣe rí nù.
1: Ọdún tó ń bọ̀ náà pẹ̀lú ògbó ọlọ́run yóò wá sí dènà.
0: Àmì Elédùmarè.
1: Láhàúlọ̀ wà láàpọ̀wọ́tà.
0: Ìlàbìlà lè là sí ẹ ṣeun.
1: Èní ni ọjọ́ kẹwàá. Ọdún àwa mùsùlùmí.
0: Nínú oṣù Muharram.
1: Muharram tó jẹ́ ọjọ́ àmì. Ọjọ́ gbígbà àdúrà.
0: Ó lágbára pọ̀ ká.
1: Gbogbo ìṣẹ̀dá tó lè ṣe àmì ńlá kan. Ọlọ́run wọlá àfara pọlẹ̀ wa lé. Ọlọ́run wọlá àwẹ̀ wa lé ni. Wọlá pé wọ́n ló sọ pé èèyàn ò ní ṣe gbogbo àwọn ìtìsíwájú tá a tìsíwájú lénìí. Ó ní jẹ̀dá bẹ́ẹ̀ gbé gbogbo ẹ̀dá tó lè ṣe àmì ńlá kan. Pẹ̀lú ògbó ọlọ́run àníwọ̀ gbogbo ayé.
0: Àmì.
1: Àníwọ̀ páńpẹ́ ayé.
0: Àmì Elédùmarè.
1: Apá yóò sì ní ta wa.
0: Àmì Elédùmarè.
1: Láhàúlọ̀ wà láàpọ̀jà.
0: Ìlàbìlà.
1: Ìlàbìlà ìrẹ̀lá. Orúkọ mi ni Afáṣe Ọpẹ́lóyẹrú. Láti Máṣáyì.
0: Ẹ ṣeun.
1: Ewé ètúdè. Ewé tí ó ní agbára púpọ̀ ni. Ewé yìí a lè pè ní ewé túpìnyàn.
0: Ewé.
1: Túpìnyàn.
0: Tú ìpínyàn.
1: A lè pè ní ewé ògbólógo. Nítorí orúkọ tó gbé wa ga lásán náà. Ewé ètúdè.
0: Mo bí ẹyin àgbà gan ti jókòó tẹ ṣe sọ pé túlè lòun ó máa jẹ.
1: Ó dà ẹgbẹ́ ìgbà báyìí.
0: Ọ̀yà.
1: aba mi wa ewe today.
0: Hmm.
1: To je to ojo.
0: Ewe today ojo.
1: Ben ni won pa.
0: Hmm.
1: Oni. Aba mi lo.
0: Hmm.
1: Pelu ire.
0: Ka lo pelu ire.
1: Ire meje.
0: Ire meje.
1: Okunrin o lo ire mesan.
0: Tokunrin mesan ni ire ti won. Hmm.
1: Aba mi lo papo mi we today.
0: Hmm.
1: Awa ba mi ra eran malu.
0: Hmm.
1: So won ka ri to wa be ni pe eran malu yi o to wonu omi.
0: Hmm.
1: O lara.
0: Eh eh. Ko to wonu omi.
1: O da to ba le je ti nu eran. To ba ti jare eran
0: ko buru. Ko se nko. Ko sa to wonu omi.
1: Bene. Obirin aje si meje.
0: Hmm.
1: Ọkùnrin oge si mẹsan. A wa fi se asijẹ pẹlu ewe ta lọ. Omi agbọn lati somi ọbẹ rẹ.
0: Omi agbọn lomi ọbẹ rẹ.
1: Epo iyọ. To ba ti hun to ti jinna. A fi lara balẹ a paná díẹ to ba ti sùn ni wọn ba. A wa sọ sori aṣọ white. A wa ni wọ white. A wa ṣe àdúrà fún gbogbo nǹkan tá a bá fẹ́. Pẹ̀lú mi máa ń fẹ́ irú ìgbìyànjú yìí nítorí àṣìjẹ yìí a pè láti jẹ aṣínà.
0: Àṣìjẹ aṣínà.
1: Bẹ́ẹ̀ ni èmi máa ń fẹ́ kéèyàn lò ní Monday.
0: Láàárọ̀ ọjọ́ ajé.
1: Ó tiẹ̀ dá ju kó jẹ́ ìdá tí ò kéré nǹkan tí ò kéré ti rà nígbà ni. Tọ́sẹ̀ yìí ó fi jálẹ̀ pẹ̀lú ògbó ọlọ́ eré ó máa tẹ̀lé eré wá
0: báyìí. Àánú ó máa wárí ni ṣá.
1: Ara máa dẹ̀ ṣá ni
0: bí
1: ó ti ṣe pẹ̀lú ògbó ọlọ́. Pẹ̀lú ògbó ọlọ́ mi ni mo ti fẹ́ ṣe. Ìgbà ẹran ní gbà sírí ẹ̀dọ̀. Àwọn tó na yóò bà sírí ẹ̀ṣá ni.
0: Kábíyèsí.
1: Akọ́kọ́ lò.
0: Tó káṣí yẹn
1: lé ní
0: ẹlẹ́ẹ̀kejì.
1: Bàbá
0: mi egbo tude odi meji. Ewe dasha odi meta.
1: Aba mi gbo papo.
0: Mete ta e kagun papo.
1: Bẹẹni. Epo obo ni won ba.
0: Epo obo die kan fi si.
1: Bẹẹni agunmo. A wa agun ose white.
0: A se kini?
1: Agunmo ose white.
0: Ose white ehn.
1: Bẹẹni. Ose white ta wa agunmo yi. O ni ati ori die. O la wa fi po ta fi je ose yi. A wa po sinu ga aje. Omo si jani.
0: Mo je o.
1: O se yi ba ti le balẹ sinu ga aje idi ba yo kan le mo.
0: Ko tun gboro kan le mo.
1: O fi oba ti o ni asiko ti o ti si waju ibura.
0: Èyàn ò ní ìlú kó má rí ire gbà mi. Èyàn ò ní ìlú kó má rí ire gbà.
1: Èyàn ò ní ìwé ọṣẹ yìí kó má rí ire gbà. Ṣùgbọ́n èyàn ó tẹ̀lé kìlọ̀. Ìkìlọ̀ tó ń bẹ́ẹ̀rẹ̀ kóòrò tó yọ làárọ̀ lèyàn wọ ṣe.
0: Lèyàn ó ti wẹ̀ ẹ́.
1: Bẹ́ẹ̀ni láwọn ọjọ́ tá à ń wọ ṣe.
0: Ẹ kú làákàyè.
1: Sunday, Monday, Tuesday.
0: Thursday.
1: Thursday, Friday. Ọjọ́ Wednesday, Saturday kì í ṣe ọjọ́ tá à ń wọṣẹ́. Pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run gbogbo nǹkan téèyàn bá fẹ́ ní ṣàdúrà sí náà. Téèyàn bá sì ti gbìyànjú ẹ̀ wò pẹ̀lú ògbó ọlọ́run ìrédé.
0: Ìrédé.
1: Ògbó wọlé. Àánú wọlé.
0: Àdúpẹ́.
1: Ìrọ̀rùn wọlé.
0: Ìrọ̀rùn wọlé arábá dẹ kálukú. Ògbó okun bà mí kò ní bàjẹ́ o ṣé bà mí a ṣe bẹ̀rẹ̀ ni ìyá nǹkan ṣe. Princess Ruth Amos káàbọ̀ sórí ètò. Hello. Ẹ ti gbé kan mẹ́wọ̀n. Hello. Yes. Àmì àṣẹ Ìdùmàrè. Àmì àti àmì.
2: Ewé
0: Etude.
2: Ewé ògbó tí ó kùnà.
0: Wọ́n á gun tí ó kùnà.
2: Ata àjọsìn mẹ́ta ẹ̀dú ẹran.
0: Ata àjọsìn.
2: Ìwé tó bá wú yẹn lè yẹn lè gbé tí yẹn lè gbé tí lè gbé tàbí. Ata àjọsìn mẹ́ta péré.
0: Ata mẹ́ta àjọsìn mẹ́ta ní ọ́fíìsì. A wà pẹ̀lú yín à ń gbọ́ yín ìyá wa.
2: Egbò tíde, egbò rẹ̀.
0: Egbò rẹ̀.
2: Ìwé òkò sínú òkè bọ́tù wọ́tà.
0: Inú òkè bọ́tù wọ́tà.
2: Ìyá lè fomi sí. Ìyá lè lè sẹ́rùn náà.
0: Ìyá lè bọ́ sí
2: lílé sí. Ìwé òkè tíde sí òmẹ́
0: kan. Èyàn sì lè fomi kì í.
2: Ìyá lè jọ kẹta kí ẹ̀ máa mú gáà sí pọ̀. Ọ̀nà bí àrírí ẹ̀ lọ́là ni.
0: Ọ̀nà ó là ní.
2: Irú àrùn tó bá wá rí kọ́ wà lẹ́nu ẹni àtọ̀gbẹ́ ni o. Àtọ̀tò ìpínlẹ̀ kan ni o.
0: Àtọ̀sí ni o.
2: Àwọn ìgbẹ́ni ìfọ̀pá gíga ni o. Àwọn omi làwọn onífọ̀pá gíga ó fi rẹ.
0: Ni wọ́n fi rẹ tí wọ́n.
2: Tó mọ ọkọ̀. Ó gbé túdé náà bá kan.
0: Ọ̀dẹ̀ lẹ́ẹ̀kẹta nìyẹn.
2: Èyí òkun tí ó pọn náà. Ó ṣòro gun. Ìyá yọ gbogbo ìjà rẹ̀. Ètò ara rẹ̀ fẹ́ẹ́.

0: kábíyèsí ọlọrun ṣùgbọn mo dúpẹ́ ìyá mi àmì elédìmọ̀ ó ṣe ìyá wa tí yín ò ní bàjẹ́ ẹ ṣe àdúpẹ́ o ṣé pẹ̀tún ti wọlé mbẹ̀ hello
1: ẹnu ẹnu ni ìfì ń kúlù owó ọjà ọdún ọjọ́ tí náà ti bá kúlù owó ọjà kálábùrú ayé tó fa burú owó ọmọ ọjà wá.
0: Àṣẹ ìdùnnú rẹ̀ àṣẹ.
1: Gbogbo ọmọ Yorùbá tó
0: bọ̀ wá. Gbogbo àwọn àgbààgbà ló ń kí ẹ̀yin náà.
1: Ẹ̀yin aṣíwájú mo kí yín o. Ìta gbogbo ẹ̀yin àgbàdàn ògbọ̀dì. Mo kí gbogbo ẹ̀yin òpótẹ́ jiná lẹ́mú.
0: Kábíyèsí.
1: Ẹ̀yin májì ò bàjẹ́. Ẹ̀yin àgbáre tẹ̀ ń jàjẹ́ wẹ̀yìn. Ẹ ẹ̀ jàjẹ́ tán. Ẹ̀yin lẹ̀ ń jù mí dáa ti mú. Ọlọ́run wa lọ rẹ̀ ni.
0: Àmì àti àmì.
1: Ọmọọba Musa ló kọ tèmi.
0: Ànábì ọjọ́ rí. Kàsà.
1: Ànábì tó láwọn mẹ́. Bàbá.
0: Àwọn olóní.
1: Ó láwọn mẹ́.
0: Ok, àwọn kan náà ló ń jẹ́ àwọn mẹ́. Ànábì tó láwọn mẹ́.
1: Àwọn tí ń jẹ́ ordinary person.
0: Ní mẹ́.
1: Àwọn náà pè ní mẹ́.
0: Bàbá
1: ọmọ ẹja.
0: Ok, ká máa já. Ẹsẹ̀ kan ọ̀dọ̀ ẹsẹ̀ kan rúkú. Ẹ̀yin náà ń pè bẹ́ẹ̀. Ànábì tó láwọn mẹ́ẹ́. Àárín ya yaki.
2: Àwọn tó jẹ́ mẹ́ẹ̀.
0: Ẹyin náà mọ àwọn tó ń jẹ mẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀ táwọn tí ó jẹ mẹ́ẹ̀.
0: Mẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n ń jẹ́ lọ́dọ̀
2: tí. Àwọn tí wọ́n jẹ mẹ́ẹ̀ náà ni àwọn ewúrẹ́ àti àgùntàn.
0: Èrò mẹ́ẹ̀ kọ́ ni wọ́n dá kọ àwọn mẹ́ẹ̀. Ó yà Ànábì ọjọ́ ẹ̀já lọ ewé túdè àbí egbò túdè rẹ ni. Fi ránṣẹ́ síbí. Fi síbí. Ẹ ṣeun. Mo dúpẹ́ bàbá. Àmì elédùmarè.
1: Ibo
0: ló ti gbé ná.
1: Ibo ọkọ. Ibo ẹ̀là. Ibo àjẹ́ ò balẹ̀.
0: Tí ẹ fẹ́ yí mọ́ gan báyìí.
1: Àti.
0: Àtẹ̀wé àbámọ́dá.
1: Ẹ̀dá gun epo ọ̀bọ̀ká pọ́dà rẹ̀.
0: Ẹ dákun ẹ tún àwọn èròjà yẹn kà lẹ́ẹ̀kan sí. Ó nídìí pàtàkì tí mo ṣe fẹ́ bẹ́ẹ̀.
1: Ewé ẹ̀là.
0: Ewé ẹ̀là.
1: Ewé má fọwọ́ kan mọ́ mi.
0: Ewé má fọwọ́ kan mọ́ mi, ó di méjì.
1: Àjẹ́ òfòlé.
0: Àjẹ́ òfòlé ní kẹta.
1: Àbámọ́dá.
0: Ewé àbámọ́dá lẹ́lẹ́ẹ̀kẹrin.
1: Ewé túdè
0: àti egbò túdè.
1: Tá a bá ti pọ́ndà egbò túdè.
0: Ti
1: pọ́ndà epo ọ̀bọ̀. Ẹja gbogbo àwọn orí tó kú mọ. A wá dà sínú òkè. Odó tá a bá ti gún náà ẹ lè kó orí sínú ẹ. Ẹ wà gún gbogbo àwọn nǹkan ó lè.
0: So kó lọ papọ̀.
1: Ẹwà kónú kẹkàn ẹdà dí ẹ̀yàn lé lórí àdí ẹ̀yàn ojú já kẹwàá gbé sí òun kó yọ tó bá ti yọ dáadáa tó gàràgà ẹkú kẹwàá gbé pamọ́ nulẹ̀ gbogbo wọn ta lọ́fà ó tàn kán mọ́lẹ̀ ó ti pẹ́ ni ó ṣẹ̀ṣẹ̀.
0: Àbọ̀ ṣe ẹ̀ṣẹ̀lẹ̀.
1: Wọ́n kàn fẹ́ àbìlù àbọ̀ fún àtàlù kò fi para. Ọlọ́run ó lọ sábàbí. Bàbá.
0: Ẹ jẹun lọ.
1: Wọ́n á jẹ lọ.
0: Ànábì ọjọ́ Ànábì tó láwọn mẹ́ẹ́. Nǹkan ṣe o, a ní àwọn èèyàn inú tíìmù yìí. Mo ń bọ̀ má ti gbégbé.
3: Splash FM 105.5. FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
4: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
5: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
6: Hello guys, Nketi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
3: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy.

0: mo kì yín kaabo. Fún àwọn tó wà lórí TikTok wa lọ́hùn-ún, ẹ jẹ́ ń fàsìkò yìí kí n máa kí Hades. Ó ní hello good evening sir. Bákan náà, mi ò ní wá ẹ̀yìn tí láṣẹ Ọlọ́run sá àmì àtẹ̀yìn náà o. Rẹ̀mí Lẹ́kún, ó ní good morning sir. Ọpẹ́ Yemi from Cairo, well done sir. From Cairo, to God be the glory. Mímọ̀ backup, ìyẹn náà ni you are welcome. Wòlíì Ìdòsùnmú Adéwuyì, ẹ̀rí Jésù ni well done sir. Thank you so much. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ jẹ́ ká ṣe báyìí ní pápápá. Ká lè ba láǹfààní àti bọ́ sí abala tó kàn. Ẹ jẹ́ ń gba ìpè bíi méjì sí torí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà wa ni wọ́n ti ń gbìyànjú àti ìpè wọlé. Hello.
1: Ẹ̀ka
0: alẹ́ a ṣe wà lálẹ́ ilẹ̀ ìmókù díẹ̀.
1: Bẹ́ẹ̀ni, olóyè ti tó àdìgbò ìlú sọ̀rọ̀.
0: Tí yín ò ní bàjẹ́ olóyè mi.
1: Ìwé
0: Túdé.
1: Tó lágbára ni.
0: Ẹ̀ṣá ẹja jàǹfààní.
1: Ìbò tó lágbára ni. Ẹja lọ wá ewé àkókò.
0: Ewé àkókò.
1: Níwọ̀nba díẹ̀. Egbò àkókò.
0: Egbò àkókò náà.
1: Níwọ̀nba díẹ̀.
0: Kòhun náà jẹ́ wọ̀nba, ó di méjì.
1: Káwá mú èpo igi àkókò níwọ̀nba díẹ̀.
0: Èpo igi àkókò níwọ̀nba díẹ̀ ó di mẹ́ta.
1: Ṣé rí ta bá ti fẹ́ ja ewé yìí? Àwọn sọ pé mo já ewé èpè gúnrun.
0: Ká já ewé yẹn pẹ̀lú gbólóhùn pé mo já ewé èpè gúnrun.
1: Bẹ́ẹ̀ni, ká bá fẹ́ wa gbó náà, ká sọ pé mo wá igbó pè gúnrun.
0: Mo wá igbó pè gúnrun, ó di méjì.
1: Ta bá fẹ́ pa èpo náà, sọ pé
0: mo pa èpo pò gúnrun, ó di mẹ́ta.
1: Àwa mú èpo ọ̀bọ̀, a gbìn mọ́. Àwa fi egbò Túdé sí dáadáa. Ewé Túdé. Ó ṣòro gún gan o. Pẹ̀lú àtàjọ sí 16-16. Téèyàn bá wá gún pọ̀ dáadáa, a wá gún, a fọ̀sẹ̀ kó, a pò mọ́sẹ̀ dáadáa. A kò sínú ke wáìtì kan. A wá gbé pamọ́ fún ọjọ́ mẹ́ta.
0: Láì ní fọwọ́ kàn án.
1: Táì ní fọwọ́ kàn. Ṣé ẹ̀rí bá ní a gbọ́ ṣẹ̀ pamọ́ fọjọ́ mẹ́ta? Ta bá gun lónìí Thursday. Àní ka Thursday yẹn o.
0: Láti Jímọ̀ Sátidé Sunday.
1: Bẹ́ẹ̀ni.
0: Àjẹ́pò di Monday kó tó ṣe é lò.
1: Bẹ́ẹ̀ni. Tí a bá wá bẹ̀rẹ̀ sí ní lu ọ̀sẹ̀
0: yìí.
1: Gbogbo ohun tó ń jẹ́ ìgún nínú ìran ẹ̀dá. Wàlá ilẹ̀ Azim, tí wọ́n bá ní àpín tọ́jọ́ nù rin ìyẹn ni o. Ṣé kíní yìí nù rin ìyẹn ni o. Téèyàn bá wẹ ọ̀sẹ̀ yìí léraléra. Wàlá
0: èyí ó pègún yẹn. Ẹ tún àwọn iṣẹ́ yẹn ká ẹ tún ká èyí iṣẹ́ pègúnnú yẹn ẹ tún ká.
1: A gba ewé àkókò.
0: Ewé àkókò.
1: Bẹ́ẹ̀ni, a sọ pé mo já ewé pègúnnú.
0: Pẹ̀lú gbólóhùn pé mo já ewé pègúnnú. A wa egbò àkókò pẹ̀lú gbólóhùn pé mo wa egbò pègúnnú.
1: Bẹ́ẹ̀ni, a wá pa èpo bí àkókò pẹ̀lú gbólóhùn pé mo pa èpo pègúnnú.
0: Ó di mẹ́ta.
1: A wá fi èpo ọ̀bọ̀ sí.
0: Èpo ọ̀bọ̀ sí.
1: Bẹ́ẹ̀ni, a wá fi ewé Túdé sí.
0: Ewé Túdé náà a fi sí.
1: Bẹ́ẹ̀ni, egbò Túdé a jẹ́ owó àmì dáadáa.
0: Egbò Túdé a fòun náà sínú ẹ̀.
1: A wá gbin pọ̀ dáadáa.
0: A gun mọ́ra wọn gan tààrà.
1: A wá pò mọ́ ọ̀sẹ̀.
0: A fọṣẹ́ pò.
1: A wá gbé sínú ke wáìtì. A wá gbé pamọ́ fọjọ́ mẹ́ta.
0: Ó látàjọ̀ sínú àbí mélòó lẹ pátàjọ.
1: Bẹ́ẹ̀ni, átàjọ̀ sí 16.
0: Átàjọ̀ sí 16 làágùn papọ̀ mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: A wá fọṣẹ́ pò.
1: Bẹ́ẹ̀ni.
0: A wá kó sínú ke wáìtì.
1: Bẹ́ẹ̀ni.
0: A bá gbé pamọ́ fọjọ́ mẹ́ta.
1: Wàlá ìtàn bá níwọ̀n yìí ṣe nǹkan kẹ́nu rìn
0: ìn.
1: Téèyàn bá kẹra mọ́ ọ̀sẹ̀ yìí dáadáa.
0: Tọ́gbọ̀ ẹ dáadáa tààrà.
1: Bẹ́ẹ̀ni, gbogbo tí ń jẹ́ ìran ìgún.
0: Egún ìdílé. Egún ìran. Egún ẹbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Egún àjogúnbá.
1: Bẹ́ẹ̀ni.
0: Egún àhe lóríta.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbogbo ìran ègún burúkú.
1: Gbogbo tí ń jẹ́ tọ́lọ́.
0: Egún adójú ti ni. awon egun abanlayo je
1: ben
0: awon egun apalekun de guba kokojo loye kokojo aye mi ato sabe bi ojo npe anabi anabi to lawon me enwe tu yato die ziru wa ki gbun yo ma parun eku la kaye ise nla le gbe kale lale mu dupe gan oju oni tiyin e se adupe sa mo dupe oloye o tiyin oni baje oya oh gosh bi to do ti na nbe yen ka se papapa awa la dagun eleyi elo ta lo wa nbe
2: me se oju ewure
0: ehe
2: bi ko fo mo ti e be se
0: ehe
2: olohun gba o fun se
0: ehe
2: me se oju agutan bolojo
0: ehe
2: bi ko fo mo ti e be se
0: kaabo baba
2: olohun gba o fun se
0: olohun tun fun na se
2: ada ni wa ye fun ada gbogbo ara to wa da laye o ba fun ada
0: ase o
2: bomo la bomo lowo ku oro wa dowo re bomo la bomo lowo ku ala ni wa ju iki o mo ibile lati apata
0: gbe so won ye kini en pariwo mo
3: baba miliki
0: ija yin o po lale iso won ti ma wi fun won ti pe
3: baba miliki ni
2: olori odo ka pata
0: olori odo ka fata e ka bo ba mi
2: olori odo kini
0: tiyin o ni baje eh
2: awon bi to ko lori odo ni ko lori
0: odo ah e ma da lohun ja eh se mo pe
3: odo no ni lori odo peteki
0: se mo pe atorun rin wa ni oro e oni joyin loju o ya jere
3: kiriki omo gbala lo ni olori odo peteki
0: oro re oni joyin loju atorun rin wa de odo lo foko to debi oya ah ki lo de to ye fi lo le be ama se nkan o a tun gbe si bi to yen na o si mi yen o hello yes sir
2: olorun lo ba today
0: olorun lo ba today
2: awon baba wa kan je oruko elo dara ewu yakepo yen ni kolo ko jo ni lo anu e do po se da to gbo mi gbogbo ise ti won fi sile gbogbo to wa ni lodi kolo ko ba yo ni lodi
0: ami ami atawa na o kama wonu de lai lai o ami ledu mare
2: akopo ise di tile o ma mu kara je ni mu a lo wa era elete ekiri kan ele ti o ni gugun lara a wa wa ibo ti di mu oba die
0: ko laudi na dada
2: pada bi oba die a wa gun epo obo ati ibo tunde a mu mi je papo ẹni bá fẹ́ ṣiṣẹ́ yálà ọkùnrin àbóbìnrin kó ti lọ wo àyíká ibi tí kò ríta mẹ́ta bá wà
0: bá
2: fẹ́ ṣiṣẹ́
0: yìí
2: tó bá ti wá gbé egbò túdé àti pọ̀pọ̀ méjèèjì ẹ̀ papọ̀
0: ìwẹ̀
2: kan péré náà ni
0: ìwẹ̀ kan ni
2: ọṣẹ ìwẹ̀ kan àwa mú ẹran ẹlẹ́dẹ̀ yìí á bọ́ra sí wòwò
0: pé
2: èmi lágbájá ọmọ lágbájá orúkọ tá à ń sọ ẹlẹ́dẹ̀ kí n jẹ́ kára kó ní ẹlẹ́dẹ̀ kára má ṣe ni mí kára kó dẹ̀ mí sówó
0: kó
2: dẹ̀ mí sọ́lá owó ọ̀tọ́ wá kí n wí yóò máa fi kiri ẹran ẹ yóò máa fi pa gbogbo ara ẹ láti orí délẹ̀ tó bá ti wá sí bẹ́ẹ̀ tán á wá lọ sọ ìkiri ẹran ẹ á lọ sọ sí kò ríta mẹ́ta tó bá ti wá padà wálé á wá fi epo pupa á fi pa gbogbo ara láti orí désàlẹ̀ á ṣe wá lọ wẹ
0: ọṣẹ yẹn
2: àtúndì àjẹrà ni
0: ọ̀dọ̀ alákọ̀ọ́kọ́
2: ni ẹlẹ́ẹ̀kejì egbò túnde náà bákan náà àti epo ọbọ̀ láàpù méje papọ̀ láàpù pẹ̀lú ọṣẹ wọn lè ṣe ẹ̀pà mọ́sílẹ̀ tábà tí wọ́n fẹ́ wẹ̀ ẹ́ á mú epo díẹ̀ á tà sínú omi tábà fẹ́ fi wẹ̀ á tí wọ́n mú epo á fi pa gbogbo ara wa
0: tábà
2: tí wọ́n wà ní ilé ìwẹ̀ alẹ́ la máa wẹ iṣẹ́ tí mò ń sọ yìí o gbogbo tó bá níṣe pẹ̀lú àtúndì ẹgbẹ̀ wa gba alẹ́ ló bá lọ
0: alẹ́ ni
2: bẹ́ẹ̀ tó bá ti wá ń rọṣẹ yìí a máa sọ wípé epo kékeré ń gbọ́ ojú omi jẹ́ gbogbo ojúkójú tó bá wà lára ẹni lágbájá ọmọ lágbájá kó bẹ̀rẹ̀ sí ní já kúrò lára
0: mi lọ àtọwọ́kọ́wọ́
2: ẹ máa gbọ́ mo ń lọ mi síbi
0: ayé má bínú
2: a ti ní epo kékeré ní ojú omi jẹ́
0: gbogbo
2: ọwọ́kọ́wọ́ tó bá wà lára ẹni lágbájá ọmọ lágbájá kó bẹ̀rẹ̀ sí ní túdà
4: kashi
2: ama we go no win
4: hmm
2: ba tin we o se
4: o se yen
2: e le to tuwa te ni fo won eyan bi kere bayi fo ba ni kokoro da je
4: kokoro
2: mo kun le je be o
4: eh
2: se dada
4: aha
2: ano wa e go to be e te ko ti to awa wa eru alamo ekun okan
4: hmm
2: o bi ye ba ye fu fu e lo je be atorogbo eyan kan awa mubi age kekeke aro sinu ke bot water
4: hmm
2: oroku e na age te pote po aro sinu ke bot water
4: hmm
2: eru alamo na aga sinu e go to de na ajo na kekeke aga sinu e
4: hmm
2: awa ni lora agbon meji tabi eyo kan ni to ba lomi dada awa fi re kini fun ojo meta
4: hmm
2: ata ojo keta awa to wa mu fun ojo meta da ojo meta ita ba ti mu a ni sumo
4: Yes, you're learning.
2: Bami we gbogbo share mi lagbeje mo lagbeje danu alupa ida bami pa gbogbo share mi da tire ba to ni lo ati ti lalai yo ma wi pe yo ti se bi ata daga
4: ko
2: ti ni zoom ije to abosi pe zoom to ma ko ni ti dada sofi
4: okay ki se ta ka sofi
2: so ati ti e ti mo fe se pari e ni ale alo wa e go today o le ma ti danger ta pa ko lo awa lowa ewe akoko pelu atajo 15
4: aso
2: mete tabako awa lora ero malu aje eran esi nene bilogun
4: so
2: ba ni oro te lati dale to po to ba to bi jama men bilogun o le pe si leje to ba je po di ere pe po po na le ke si meso awa se le po nilo awa se adura si pe a ti ni ki ni to je leye wi akoko to ko ni to bi ere ko wa se ni gaga ja omo lega ja lori
4: I show. I mean, little man. Muruka was. That's your Muruka. Muruka, okay. Okay, Jackie and Betty, Baba, Baba, but look at wanting to be latter or laying a lake or lossy be your dura. Hello?
5: Doctor.
4: About Doctor Emma, call you
5: more.
4: Oh, no, no, you are you.
5: Ah,
4: o ti kenu gan. O ti fi akẹ. O ti kenu adupe.
5: O ti di araba, pa o ma jo ka di araba.
4: Oluwa ma seun sa, a ma dupe.
5: E ma duwo teru.
4: Won ba ti o fi tan na lo mu ni.
5: Doctor.
4: Baba mi.
5: O ba ti ko ni o ko ga wo ki. O ko ka la ya.
4: Hmm.
5: Wallahi.
4: Hmm.
5: Era wo la na wo ko oro nko la.
4: Eyin agbale bora ni boru won laso lo.
5: Mi ajo eda.
4: Hmm.
5: Oluya yo de la de lo.
4: Lati lu ede.
5: Lati lu ede.
4: Baba doctor.
5: La ko mo ko lo ko ko fi mo ko ko dupe lo won atoko eto.
4: E seun.
5: Mi fe le teni.
4: Eh.
5: Mi ke o ma bile o ba Musa. Ah, Raja Ajiboye.
4: Awon agba to kun ogbo won pata.
5: Awon agba to kun pata. O se to le guru mi e dire ni Olorun ni gbagbe.
4: Ami Eledimare. Ah.
5: A te lo pade.
4: Hmm.
5: Bo e tu wa nbe ta be mora.
4: Hmm.
5: Ba je wa ni do won.
4: Hmm.
5: Ala ju won lo mo ti ya ni ma do won yo.
4: Hmm. Ni jo.
5: O ma yin lo ja yin le pon mo jo ja bo.
4: Seun.
5: Ku ba wa agba agba na.
4: I say, little Marie.
5: You like me to a guy, no
4: more. I'm you.
5: You. I don't
4: want
5: to. I don't want to.
4: I show Bobo.
3: I show Bobo.
5: You have to go to
4: the. I show Jerry.
5: I want to. Tell me what you're saying. Who's alone, Bora?
4: Hm.
5: Who
4: like Bara, dear?
5: Ni
4: fe
5: te
4: ni
5: mo fe ti tupe. Se. Seri. Wo ni ka lo wa. Ewo le ko ibo tu de kekeke.
4: Ewo tu de kekeke.
5: Meta.
4: Meta.
5: Oko atari.
4: O di di oko atari kan meta. abi
5: meta ni be nu atari
4: o
5: awa mo
4: awa yo kan ko nu oko be te ta yen eh eh
5: oko le te ta na la lu
4: eh
5: ni o lo ta ti go ta bi mo lo ta ti go a le ko lu kan na
4: eh
5: eh e mo ti ki ki
4: e
5: a to pa tari ko
4: eh
5: a go po
4: hm
5: o se iwe ko a bi ko
4: hm
5: Apo nsoto. O kwe jine.
4: Beni.
5: E buki mekele mi.
4: Aha.
5: O kwa tari kan mi. Apo kwa.
4: Hmm.
5: Apo kwe beka.
4: O di meji.
5: Apo, apo se kon nan.
4: Hmm.
5: E buki mekele.
4: Hmm.
5: Le teta. O kwa tari kan nan. E le teta.
4: Hmm.
5: Ama kwa sope. Apo kwa nan sa kwa. Apo kwe beka. Awa lo si oto oto legbe kanda legbe ati kum ati se lepo kamba
4: Beni
5: Awa lo wa ugele nipo
4: Hmm
5: Ori
4: Hmm Odi meji
5: Oye ogilu oye gan ogilu
4: Odi meta
5: Ento la pe mo ba se ye ore oye gojo kwa lo si uwele ajo eka
4: Ala yesi mbembe le kumrere
5: Ah, Se ba ko rin pe yo, o rin pe le yi, ko ko bi so.
4: Eh eh ko je o yo.
5: Ah, a wa ko so ni na pa gugu. Ara wa la to ni.
4: Hmm.
5: Ni e se wa. A to ko we.
4: Hmm.
5: O di yo kish.
4: Hmm.
5: Ni o di o le te ka. O ni e o di lo wo wa.
4: Mhm.
5: A to bo si be, a ti pa gbara wa la ti ori. De sale. Ah, c'est bon. Quelqu'un, on se prend.
4: Hmm.
5: Quelqu'un, on se prend.
4: Hmm.
5: Papa, tu vois, tu vois, tu vois, tu vois, tu vois, tu vois,
4: tu vois, tu vois, tu vois, tu vois, tu vois,
5: tu vois, tu vois, tu vois, tu vois, tu
4: vois,
5: tu vois, tu vois, tu vois, tu vois, tu vois, tu vois, tu vois,
4: Toba lo fo di ojo meta ko wa lala
5: O se se ko ri awon bi to ku tun ba
4: Iki to so gba
5: O se ko ko ri ko se won loju
4: Hmm
5: O se be ko ri awon agbadele baba re to ti gota awon ti won ri
4: Hmm
5: La no jo meta yen
4: Ah
5: e je ko ko wole
4: Oluwa o
5: Yan ba ti lu so ba lala
4: Ah
5: Doctor
4: Eh baba re Ka ti na ti ka ta ni mo kan la ona je ye ona se ji akoko yo kan ta ti e mu lowo gan ise tan ah ya ma je lo ko sa we wo du ke baba mi e se mu du gbe gan sa oju oni ti yin o ah se da kun ya gba to kun e ba mi e je n lo gbolohun omo de die afaro afaro afaro ah baba mi lo ni wi be ba binu Ẹ jẹ́ ká ṣe báyìí ẹ̀ripa ago méjìlá ti lò kódà ó ti kọjá bí ìṣẹ́jú mẹ́wàá lọ́dọ̀ wa ní àárín. Ọmọ kan ò ní kéré ká má dáwọ́ rẹ̀ jẹ́ àṣẹ bó ti yẹ ká ṣe kó lè bá rí bó ti yẹ kó rí mò ń bọ̀.

ọdún 2026 sí lónìí. Kọ̀ sílẹ̀ láàárọ̀ yìí. Ọjọ́ máa fi di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n. Oṣù kẹfà. Ọdún 2027. Láyàjọ́ alẹ́ ọjọ́ náà báyìí. Nǹkan tó wà lọ́kàn rẹ lálẹ́ yìí tó ń béèrè. Adániwáyé ó ti ṣe fún ẹ. Lúpọ̀nà ọmọ tìjánú ní ohun tèmi náà fẹ́ tó pọ̀ rẹpẹtẹ. Ṣùgbọ́n mo fi kan mu jẹ lórí ètò yìí. Lágbára Elédùmarè. Wọ́n ti kún okùn sí.

ṣẹ̀dá òní jó ṣá wà lẹ́sẹ̀. Ànírà lákòóbá lẹ́nu iṣẹ́ ọba. Ṣé òun kí ìjọba ó já ìwé tipátipá pé máa lọ gbélé? Ànílò sáfíìsì rẹ mọ́. Gbogbo ẹ̀yin tá a mọ̀ tẹ́ ń bẹ lẹ́nu iṣẹ́ ọba. Àtẹnitá àti ẹ̀mọ́ tó mọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá pátá. Àláwọn UniFM men láàrin

ẹ̀yin náà obìnrin náà yóò wá yọ. Kò lè rí Jésù. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dòkú. Olórí Olúwa ò ní lé ẹkọ́ bí ẹrù. Oyin ò ní fi.

0: ìrìn àti wọ́n ṣe rí ni ìwọ̀ ìní láàrin yẹn agbègbùn yẹn jẹ́ látàárọ̀ ilé àánú ti rẹ wa kan ò gbárú ẹ̀rí lókè ìṣẹ̀dẹ̀wọ́ là pé wọ́n ló rán wa níṣẹ́ yìí kì í ṣe ohun tó wù mí látọkàn wa.
1: ọ̀sán
0: tó rú faralẹ́lẹ̀ láti ṣiṣẹ́ ọmọ.

0: ẹyin ọgá mi ẹ má bínú ọgá mi ta lógbọn wákàtí kan lókun náà ẹ má bínú
1: Around
0: ten sọni yẹn
1: nkan ti mo nsọrọ ni yẹn
0: pe kini
1: bi pe ataro gboro koro nke je duma e ko je ko gba ni
0: o
1: pe ma ṣaraye fun yi pe ti eyan ma ṣaraye pe awakati koroku
2: o pe na we gana nga yi go pe na we gana wa che
0: o fa ba won o fe ṣaraye fa won eyan e
1: igana ra tin sọ o fori sọ gana gbe
0: si awon eyan
2: wa suso o ma suso
1: o fori sọ gana gbe
2: wa suso
1: susi me rara
2: susu
1: fori so gan na
2: susu
0: ti o pe meji le so pasiko ti lo oni gan lo le be eja lo ka lo ba won yen yo ati lo ati bo awon number to wole sile agbara re imbo se pu da bi mo se re 0070 6949 3000
3: Hello sir,
0: Ekaro ni papa pa e ma binu Ekaro.
3: Hello sir.
0: Hello e ti wa lori afefe.
3: Hello.
0: Hello e ti wa lori afefe.
3: Yes, Ekaro sir.
0: Ekaro.
3: Yes sir. Oruko temi ni Ahmed, mo pe yin lati Abeokuta mi.
0: Ekaro sir.
3: Aji nde are abaje baba o.
0: Ami Ledumare ati fe.
3: Eni fa re lo ba o.
0: Ami ati
3: gugu. Ati ati madam to wa nbe yen. Ati gugu awon te jan sise le se radio yen.
0: E se.
3: Eni owo yin lo ma fi gbe to yin.
0: Ami Ledumare mo dupe.
3: Eni leader mu baba.
0: Ami ati yin na.
3: Baba, ise ro se to koja le mi jere si ni join so mi.
0: Le darapo mo wa.
3: O je nkan ti mo eto ti mo gbadun ko. Le yose ni eni.
0: Eh.
3: Mi so la tale ana yin le. Ko ni ni Thursday mo ju Friday ti mo gbo eto yin. Oju mi ja koro ni. Ko je nkan lo ma fun mi lowo gan ma ti gbagbe sun. Olorun ba wo.
0: Iya, e se.
3: So nkan to wa wu mi lori to je nkan to wu mi lori pupo ju ni pe. Àwọn àgbà kan ń pè wọlé gan.
0: Yes sir.
3: Àgbà tí kò sí àṣepẹ́ fún wọn lówó kan.
0: Rárá o ẹnìkan fún wọn lówó oṣù.
3: Pẹ̀lú dùnú tó ga yàtà náà fi ń fi gbogbo wọn nílẹ̀.
0: Wọ́n
3: tẹ́ ń fi dání lójú
0: ilé.
3: Àwọn náà ní mọ̀ nira o.
0: Àmì Ledumare
3: ẹ̀ṣin. Àwọn ọmọdọ́mọ wọn wọn ní mọ̀ nira.
0: Nọ́mbà yẹn fún mi ẹ̀ṣẹ̀ mo dúpẹ́.
3: Aláàánú àwa wọn rí.
0: Àmì àmì.
3: Agbára
0: Ọlọ́run.
3: Bàbá ní orí nǹkan tí ẹ fi sílẹ̀ ní jẹjọ yẹn tí àwọn àgbààgbà sọ̀rọ̀ lé lórí yẹn. Ó ní ẹ̀kọ́ tó ní irú nǹkan yẹn fẹ́gẹ̀tì. Ẹ̀sà ó ní inú nǹkan tó filẹ̀ ní tán ní pé tóyàn bá rọmọ bí yẹn. Bí pé kíní tó máa ń dà wọ́n láàmú àwọn obìnrin yẹn. Ẹbí yẹn wá sọ fún mi pé ó ní kí n jókòó ara mi jẹ́jẹ́. Ó lóun ti ní irú kíní yẹn rí ṣó ti yẹn. Ó ní tó jẹ́ pé ẹni tí kò bá ti ní irú oògùn yẹn tó jẹ́ pé ẹni yẹn máa bí kíní yẹn bí ọmọ báyìí. Kí lórúkọ kíní tó máa ń dà obìnrin náà mú
0: un. Fibroid àbí ìjú. Ìjú ni.
3: Ó ní pé àfi tí ẹni yẹn bá bí. Ó ní ẹni tí ò bá ti mọ oògùn yẹn pé kó bí bí ọmọ. Ó ní gbogbo ìtọ́ni kan máa lò díẹ̀díẹ̀ kó máa lọ yẹn pé ó ló tún máa padà. Ó máa padà ní àfikún yẹn lọ sí hospital. Ó ní òun bí bí ọmọ báyìí ni. Ìgbà ẹ̀nà tó rí solution. So mo mọ̀ bóyá àwọn àgbàlagbà yẹn wọ́n ń gbọ́ wa báyìí. Bí wọ́n lè sọ nǹkan àbí méjì lórí ẹ̀.
0: Ẹ ṣeun.
3: Ẹ kó ètò sà.
0: Kò sí wàhálà.
3: Àti ìjà ara máa jẹ́
0: ẹ̀. Àṣe Ledumare.
3: Agbádùn yẹn àbáyé
0: mọ́. Morúkọ ẹ̀ gan ẹ ṣeun sà. Mo dúpẹ́ lọ́wọ́ brọ́dà wa tó pè látàbẹ́kúta. Olúwa ò ní fẹ̀ yín náà sílẹ̀ ẹ̀kú ìfẹ́. Ẹ jẹ́ ń fi kinní kan da yín lójú. Àìrìn jìnnà làìrábù kí ọ̀kẹ́rẹ́ o. Bí èèyàn bá rìn jìnnà àríbi tán ti ń fòdó òbí lẹ̀ jẹun. Bí èèyàn bá tún rìn jìnnà àríbi tán ti ń fabẹ́rẹ́ gún yán. Níbi tẹ́ni yẹn rìn mọ́ ni. Tó bá jẹ́ kí wọ́n bi kalẹ̀ àwọn bàbá wa mọ̀ nípa ẹ̀. Tó bá jẹ́ kó yọ̀ dànù kó má dà wọ́n láàmú rárá àwọn bàbá wa mọ̀ nípa ẹ̀. Tí ò sì ní gbúrú ẹ̀ mọ́. Ohun tójú ò bá rí ní ṣe mọ̀ fojú. Ohun tá a mọ̀ nípa rẹ̀ là ń sọ. Ibi tẹ́ni yẹn jáde dé tiẹ̀ bó ṣe rí mọ nìyẹn. Ṣùgbọ́n mi rí wọn bá wí o. Ọyá já lọ, no problem, jìnbí ló gbé kan bí àwọn ẹ̀dẹ̀ yẹ̀ ló. O ti wá di kan bá. Ẹ káàlẹ́ ẹ káàárọ̀ o. Hello.
4: Bàbá gbọ́dọ̀ da bọ́sàlù sọ̀rọ̀ ẹ̀ lè mọ̀ ní Adẹ́bí jáde láyé.
0: Àmì Ledumare àtẹ̀yìn náà tọmọtọmọ.
1: Ó aṣẹ́ bàbá.
4: Ẹ̀ẹ̀ni dẹrù àrò káàkà.
0: Àmì àti àmì.
4: Tó ń bá yín tó ń bẹ̀yẹn náà tẹ́jọ wà bẹ̀yẹn
0: náà. Aṣẹ́ o.
4: Náà tó ní ọjọ́ rí tó ní ìmọ̀lẹ̀ ẹ̀ẹ̀ni wọ́n kùnà.
0: Àmì o, àmì bàbá mi, àmì
1: kí wọ́n ṣe
0: rìn.
1: adura ti angeri fe ki wo sere
0: e ti angeri
1: eh
0: eh angeri ni oni kan se yen angeri loruko en to ni kan se yen je angeri hello
5: hello
0: hello ma
5: ni aku se ka ni sa
0: e ka aro ile ti mo
5: pe ta o ki bu za won gaga won mo ni dam
0: ami ile du mari
5: wa mo ni je to won ni sisi o
0: ami ile du mari
5: o ni ti ko nu di
0: ase du mari o
5: ko
0: gawa nu o se oku se o oluwa se on ya wa ma
5: o dupe lowo olohun gbogbo awon agbagba ati ni pe ni won ni awon ma nlala o ko se won ba won sun ju o awon sun won je nju ju o wa fun won ni ti ile kan ati atare jo meta ko se to lo ni ati lo
0: mo
5: wa fe ko ise re dada ati je lo se tin dupe
0: ko to di pe ina o e be si dupe lori afefe
5: mo wa ni kin je ko di o se yi kin tun bi re lowo ko ba won se ko se le mo wa ni ko se le mo rara
0: iyan ti dupe nu aye won niyan
5: won lo ori o
0: oluwa seun
5: wa da ko fe bi nkan kan won fun ni nkan tun ba won bi to mo le won le wole mo
0: yes ma
5: won ori awon ma wo tigba ti balu ba nlo luki da ko awon gbogbo ba to won pa da ko so fun
0: ko si wahala eyan ma se yonu awa gba ti gbo gratitude to God Almighty egbon mi asiwaju mi adebisi akinwole esha ma dupe nibi te wa mama ile ina tun ti bo ku ninu ogun alakala ki won o jeun loju orun okunrin ajeji o ma ba won ni ibasepo loju aran awon na tun ti bo kuro ninu wahala jaga aye titi n ba won finra tele o ba won yo e lo fokan ra yin bale ogun to ba ti se o to gbori mo o ba to laye ti fowo si awon to ko aye le lowo ti fase si pe ajura wa loro jakadi ko bo ba ti e gba tele se won le mo pe e kana lasan lasan o le mu ona abayo wa siru isoro ta so yi e kana ese lati fi segun alakala ati ibalopo oju orun e kana ti wore to nda si gota to nda sinu toilet e kana lasan lo segun ogun aye mama ile oluwa mu dupe o wa ninu iwe irin ajo eda adebisi akinwole congratulations Albert Adetunji congratulations Chief Mrs. congratulations Femi Fuali from America congratulations Lami Lupon lati France congratulations to dori awon agbagba tin be nle yi ti won gba se itokan tokan o fe ba won yen du ko to ba gbe pe won o mo po lo ni koro ro mi lorun to ba kan to gbe pe mo le se bayi daro la gbogbo wakati kan yin to kunle ba ba yin lo dada hello ta lo wa mi je hello sir
6: e ka le o
0: e ka aro ile ti mo
6: e ku se e ti mo du pe lo won yin gidi gidi fun ori afete fun gbogbo agbami
0: oluwa seun oluwa ni
6: a ko lati bi meko
0: imeko
6: so e mo ko to se le ni ku amo iwe se a le ri ko ti abe kuta ni
0: se bi meko lodo yin
6: Jenny sir.
0: Be ba fe laaro la ma ri.
6: Okay.
0: Mo ti bo sa. Toti ye. Mo number ko si. E ma ti lo. Awon yen mi o pin ta ba ti pare eto.
6: Pa yawo mi to ni da bi omo. Eni kan pe mi la bele mo try ti ko tun woli.
0: Eya, e ma binu ipe ma npo di sugbon lowo lowo yi. Mo lanfa lati so fun pe won ti number yin ti wa lodo wa lori system wa nbi.
6: So
0: awa la pe yin laaro la ma wori. To ma to mi 11 12 laaro e ko si waju
6: o ti
0: e a ma pe won iwe ati ya won to ni da duro lagbare le duro e se sa oluwa ma pe lati meko bo ya gba ta ba lo jama la omo baba yi la wo lu meko let's go there
6: hello
0: e ma ka ro sa
6: Hello
0: e ti wa lori afefe e ka ro.
6: A ku eto.
0: E ma seun ba mi.
6: Aye gba mi aye awon lo so ojo.
0: Aye gba mi aye dele.
6: Gba mi.
0: Eh ti yin o ni baje.
6: Ami aseta.
0: Eh ko e ri pe kinkin ko rire bayi.
6: Bi ani sa o to beta.
0: Eh ri ko ti wa koja o ti koja royin.
7: Baba ile koja beta
0: Oluwa ni eyan ko Oluwa lo nsise
7: Ola Olorun ni sa o
0: Adupe o Adupe ti wa na oni soro
7: ti o pe gbogbo gbogbo ada pada godo Olorun
0: pada sodo Eleduwa Oluwa seun o
7: Be ni sa emi na mo ni ope
0: Ah e ja ba yin gbogbo ope ti yo la ni
7: E mo se n sa
0: O ye ja gbo ki ba yin wa orin to ba da
7: O ti ti ele
0: Gbo teni eleni Oluwa ni baro won gbo
7: Olorun yo ba wa san won lesan re
0: Ami Eleduwa re
7: ọpẹ ti mo fẹ dá mi lọ sọdọ ọlọrun àti pé kí ọlọrun bá mi san ájì ní pọn àtìjání àtàwọn ikọ wọn àti gbogbo àwọn àgbààgbà ọlọrun bá mi san wọn lẹsàn rere
0: àmì Elédùmarè
7: ilé wọn ọ̀nà wọn gbogbo ohun tá a dárúkọ ikọ ọlọmọ jù bàjẹ pé mọta ìrúlẹlẹ
0: àmì àti tìyín náà
7: gbólóhùn kan ló máa ń rí kí dààmú ta
0: kí ni gbólóhùn náà
7: ó máa ń tún ga ẹ tó fi sọ ní òru náà
0: Okay.
7: Ẹni pé kíní ìwù ṣùgbọ́n ó dúpẹ́ láti pé kẹ́kẹ́.
0: Bẹ́ẹ̀ni, gbogbo ẹni mo fi sọ.
7: Ẹni ìdílé ẹni ilé kéwú. Kẹ́kẹ́wú pé kẹ́ ka pẹ̀rẹ̀ Kùránù.
0: Òun táwọn bàbá mi
7: mọ̀ jùlọ. Pé ìbẹ̀lẹ̀ jáde ṣùgbọ́n ìgbà tẹ̀yẹ̀wò agbára ẹ̀ níbi tọ́lọ́run yẹ̀yẹ̀ tó ń kọ́.

0: idi apeti ohun na wa nbe
1: kini idi apeti won
0: idi apeti won ni pe alarun o da wa si agbo olorun o wa lori wa agbo olorun o wa lori wa
1: ohun ni idi apeti
0: idi apeti wa ni
1: gate ni
0: idi apeti
2: ayin de ti de olori lo ba
1: aye gba mi ayode le ba mi
2: apede ara fa won to mo yo
1: enu ope ti yin temi o ni kanu aye e se e ku arojile
2: o ba to peleke
1: oro ti fe boro wa bayi gun alare
2: to ba ti rori kan ayi roju
1: jengbe temi mi tori igba mi e se so igba mi o de pe nkan ti wa lojo elo ta lo wa nbe
3: e ka le
1: e ka aro sa
3: elo e ka le
1: e ti wa laaro e ka aro an da yin lo e ti wa lori afefe
3: e ka aro sa
1: yes sir
3: mo fe dupe lori ewe osan wewe ati omi osan wewe ti ani ka su gbora won eyan mi kan wa nbe ngbe eko o wa je lojuran won wa mo si nkan ninu re wa nwu o ti wa si lu oke wa se ogun ti won ti gba 80,000 lowo re
1: oluwa o
3: fe gba tan wa pe mi mo wa ni ki won lo wa ewe osan wewe ati omi orombo ki won fi gbora won lo wa lo ti ti kini e si tuka nu re
1: tinu re fi fa
3: awon agba pe ni aporo
1: ha
3: olohun ko je kari awon agbalaga pe o
1: ami ele di mare
3: oga wa na lu mo ma ti jani eni si se o
1: ami o
3: ẹni fọmọ ṣiṣẹ ìrànṣẹ lágbára ọlọrun
1: àmì elédùmarè ẹ ṣe
3: bàbá ẹsẹ wòlíì nìkan ní ṣiṣẹ ìrànṣẹ iṣẹ iná ṣe iṣẹ ìrànṣẹ
1: iṣẹ ìrànṣẹ lẹpọ òun náà mo dúpẹ
3: ẹni ṣe o
1: mo dúpẹ ẹ ṣeun ẹ
3: ṣeun
1: ẹ wá jẹ ntọrọ kìnnì kan lọwọ yìí sà ṣe é ṣe fún mi ohun tí mo fẹ tọrọ náà ni pé ẹ dákun ṣe rí kúṣẹ ní máa mú kórè oníṣẹ ó yá nígbà téèyàn kan ti ní ìpèníjà ohun tẹ sọ yẹn nǹkan lámà ni tó ti wá ná almost 80,000 bí kan tí nǹkan yẹn ò yọ ṣùgbọ́n táwọn kan bù wọ́n lọ́fẹ̀ẹ́ bó bá jẹ́ recharge card ẹ sọ fẹ́ nìyẹn torí pé tá a bá máa fẹ̀ mí mo retí ohun tá a bá ń ṣe lẹ́yìn ohun tó wà lọ́wọ́ ẹlẹ́dàá ó jẹ́ kó dọjú alẹ́ pẹ̀lú wa torí ìgbà míì ẹ sọ fẹ́ nìyẹn kódà bó jẹ́ recharge card.
3: olóhùn ọ wà lé ní parí oṣù yìí.
1: a jùlọ ó ti tán sà kò jù bẹ́ẹ̀ lọ mo ti gbọ́ yín.
3: èèyàn mi kan wá wá mọ́sù máa gbé wọn níbi ẹ̀yìn tán àtẹ̀yìn gígí sẹ́dá bá ti sùn. káwọn mo lè má pè wọlé mọ́ ni mo
1: ti sọ. ẹ̀yìn tán àtẹ̀yìn gígí sẹ́.
3: ẹ̀yìn bíbí ẹ̀yìn tán
1: àti ẹ̀yìn gígí sẹ́ ẹ̀yìn tán látojú oorun.
3: mọ́sù máa gbé wọn tán bá ti sùn lálẹ́.
1: ó ti yé mi sà kò sí wàhálà àwọn àgbà ti ẹ bá mi kọ sílẹ o ti ya ok ẹ jẹ kí n lo ẹ mùsù kọ mọsù mùsù kọ elégbò ni ẹ wo eléyìí kan.
2: àyìndé ti dé olórí yóò bá.
1: ẹ kò jùmọ́ ẹn bàbá rẹ.
3: àjọpọ̀ mi ní kíjọ́ yìí fàyà o.
1: àmì àṣẹ ìdùmàrè àtẹ̀yìn náà.
3: bọ́lá ń dúpẹ́ lára ẹ̀ o.
1: èmi náà tún bọ́lá ń dúpẹ́ lára ẹ̀yìn tẹ́ ẹ bí mi. tọrọ gbàdúrà yín ni o.
3: bẹ́ẹ̀ni òbí ni pé n wò lé mi ẹ̀ lèmi ìdúpẹ́ rẹ̀ n wò lé. èmi ìdúpẹ́ rẹ̀ láàfà.
1: bí
3: o lè ṣe lọ́n lu àwọn bàbá wọ̀nyí
1: látàrí
3: sábà bíi tiẹ̀ ẹ̀wò báyìí ẹ̀wò ládá ìdùnnú ni ojoojúmọ́ ti bá ti ń gbọ́ ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè mí tàbí kí wọ́n bá wọn máa rìn mí sí ọ pé ẹlẹ́ni kọ́ mọ yín o àwọn dúpẹ́ o fún nǹkan báyìí o àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Àbí ẹsẹ̀.
3: Wà á tíhun kí ọyọ ká ṣe pa àmọ́ tí mo ti rò píká.
1: Fadis, olúwa ṣeun, olúwa ṣeun.
3: Àti gbogbo àwọn tẹjọ́ wà ń bẹ̀yẹn tẹjọ́ yín. Pàlọ́ pàápọ̀ lọ́tún ló sì tẹjọ́ ń ṣe wàhálà.
1: Ẹ ṣe.
3: Yá ìfún. Ọfà yóò ní báyìí.
1: Àmì.
3: Ẹni o bá fèrí ọ̀ tó bá fa ọ̀rìn fúnra rẹ̀ ni ó fèrí àìpé.
1: Bẹ́ẹ̀ni.
3: Ìgbè
1: tí dórí ti yín náà lágbára ọlọrun.
3: ọmọ tọmọ tayataya.
1: mọ̀mí ami mo dupe o ami mo dupe o oja yo yin o ni tuka o he na dale o mo dupe o ami eledumare mo dupe ateyin na o o pe fun wa lagbara ila bilali ila si eshe eshe mo dupe baba mi wa aleikum salaam o se baba mi mo dupe o eshe won emi na ki won se won ko aisan o se o ko aduro ti won ko won na ni won be lori awo won se o

0: ẹṣẹ́ mọ̀ dúpẹ́. Tójọ kan ò bá ṣú tó bá bẹ̀rẹ̀ sí rọ̀.
1: Ọfọ́jọ́ orí ti ló wá.
0: Ìràwọ̀ tó bá lé láàárọ̀ kùtù àyè máa bà àwọn àgbà lẹ́rù ni.
1: Ọfọ́jọ́.
0: Ṣùgbọ́n ta ló tó bẹ́ẹ̀ tó lè bí Elédùmarè bí ó gbọ́ lákàyè.
1: Ìyọrin ọbẹ̀ rí tẹ̀kọ́tọ̀ lẹ́lẹ́mí àgbẹ̀ o.
0: Ta lọmọ tìjà ní tí kì í bá ṣẹ̀yìn tẹ́ ẹ bí mi.
1: Bí wọ́n dà gbédé o, ẹ̀rù ojú ọbẹ̀ ẹ mú yàn o.
0: Ṣé bí ohun tẹ́yìn ṣe sílẹ̀ làwa ń jẹ?
1: Bí wọ́n dà gbédé o, ẹ̀rù ojú ọbẹ̀ ẹ mú yàn o.
0: Ó má rí jẹ́ káwa náà rí nǹkan re filẹ̀ fáwọn ọmọ tiwa.
1: Ó ti yan.
0: Káwọn náà ó sì padán ayọ̀ lójú ẹ̀mí tiwa.
1: Ó dẹ̀ pọ̀.
0: Ọjà tẹ́dániwáyé dáfẹ́ yìí náà kó jẹ́ kẹ́ ẹ nà kalẹ̀.
1: Ìgò paradà kó dé kuru.
0: Àwa lọ́jà ọ̀hún.
1: Ìjà àríbá paradà àdẹ́bá o.
0: Abdulyekinu Olatẹ́jú. Abdulyekinu Adétẹ́jú.
1: Wọ́n lè le le wọn ò bá wọ́n wá wá wá wọn ò rí.
0: Àlámọ̀lẹ̀ Yekin.
1: Wọ́n wá wá wá wọn ò rí. Wọ́n lè le le wọn ò bá.
0: Ayé lè ń bọ̀rọ̀.
1: Gbogbo ọ̀nà tó mi bá wa.
0: Tó bá kun ọgọ́rùn-ún ọdún tẹ́ lò nú ayé.
1: Orí.
0: Ẹ ní fìnira lògbà fọjọ́ kan.
1: Ṣé ká mú léwélé àbí ká mú lágbàlá àpá.
0: Dúpẹ́. Ẹyin bàbá tó bí mi ọkàn nìyí. Ọkàn ni ẹ.
1: Tẹ́fẹ́ ní ká mú léwé orí tàbí.
0: Afẹ́ ni fẹ́ẹ̀rẹ́.
1: Bọ́jú kúrò lọ́rùn.
0: Àdùn bá rìn má tòṣì. Abiyamọ Abọ̀já gbọ̀rọ̀ gbọ́rọ̀. Alábàárin rẹ̀ nú ayé.
1: Mo bá wá ṣe mí ṣe tàlàkì àpá o.
0: Ayé ti dáàbò bọmọ ti.
1: Ẹ̀yin tó àpá alàgbà wọ́n ń jó.
0: Ẹ̀kọ́ wa rèé, mo dúpẹ́ o.
1: Wọ́n ń jó, kò ní ìṣòwò wọ́n ń jó. Mo ní ọwọ́ ìjọ abẹ́lẹ̀ bọ̀ wọ́n ń jó.
0: Omijé bá tún kùn lójú yín tẹ́ tún sun ẹkún nú ayé. Ẹkún ayọ̀ ló kù. O bá wọn sunkún ìbànújẹ́ mọ́. Oh my God. Fọkàn balẹ̀ bàbá. Gbogbo ohun tó kùnú ayé ayọ̀ ni.
1: Yàgbà kan mo tún pèsè.
0: Káwọn ọmọ máa páàkì ọkọ̀ síwájú ìta.
1: Ẹyin ò rá mọ́.
0: Ọmọ àti inú ilé kan bọ́ lékejì.
1: Ó dàgbà lábà.
0: Ayé ẹ. Ẹ máa lọ Mẹ́kà àti Umrah kẹ́ ẹ máa lọ rì níwẹ̀.
1: Ọjà o.
0: Àtàwọ ọmọ bí o ṣe rí nìyẹn lágbára Elédùmarè. Ẹ dákun ẹ má bínú. Ọwọ́ emotionally carry the world.
1: Tóní káwa máa fọrin èyí tójú tó odò fọmọ ìbùnú àdàmọ̀ wá máa rí ọdún wọn o.
0: Èyí tá a bá tà ká fi ra àtùpà.
1: Káwa máa lùlù
0: kọ́. Tádà ni wáyé bá wá sọrúfẹ́ ẹni bẹ́ẹ̀ dẹni ọmọ aráyé lọ jí tanná wò lọ́gànjọ́. Ẹ jẹ́ sọ fún kó bẹ̀rẹ̀ sí gbára dálẹ̀ kọ́ máa yíra àfi Elédùmarè. Rọ́bà tó ni pẹ́ńsù lónìí rẹ̀ sà. Ó lè kọ́ ó lè parẹ́. Ó lè parẹ́ ó lè tún kọ́.
1: Ẹsẹ̀ pẹ̀lẹ́ lè rè máa ń ta ọ̀rọ̀. Ẹyin bá lè tó orí wá lẹ́nu
0: bá. Ẹ yẹ jẹ́ ká bọ́ sàbàlà tó kàn. Àwọn tó bá ní ìpènijà kan àbó ẹ má bínú ẹ̀yẹ. Mo rí pé mo ti lo àkókò yín tó pọ̀ díẹ̀ láàárọ̀ yìí. Torí pé mo rí pé ohun tẹ́ ẹ̀ ń retí mi ò tètè ṣe fún yín. Ọ̀yá ẹ já bọ́ sọ́dọ̀ àwọn tó bá ní ìpènijà kan àbó. Àwọn nọ́mbà tó wọlé sílẹ̀ agbára rí 0001 44 75 770 tàbí 0006 949 3000 tàbí nọ́mbà tèmi lùpọ̀nà ọmọ tìjà ń tì kára mi 0802795 2348. Wọ́n ní kó máa pẹ̀ ló ní pápá pẹ̀ dákun ẹ̀yìn tẹ́ bá ti wọlé. Óyá ẹ̀lú ẹ̀ káàárọ̀.
2: Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
0: Kílẹ̀ fẹ́ sà.
2: Ẹ̀jọ̀ oògùn kì í ṣiṣẹ́ lára mi yẹn jẹ́ ìgbà mi.
0: Nǹkan ìṣiṣẹ́ lára ti yín. Ok fine. Ẹ ṣe ẹ̀jẹ̀ àlọ́ kò sí wàhálà. Ẹ̀lú ta ló wà ń bẹ̀ ẹ̀ káàárọ̀ o. Ẹ̀lú ẹ̀ kò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín sà.
2: Ẹ̀ ló
0: máa
2: ń
0: ní ogún òru. Ogún
2: òru
0: tún ni. Bàbá dúró síbẹ̀ ẹ jẹ́ ká sọ́n lè rí nọ́mbà yìí múlẹ̀ ṣá. Ogún òru ọ̀dà mo ti gbọ́ ẹ jẹ́ káwọn àgbọ̀ sọ̀rọ̀ síbẹ̀ tábà parí láàárọ̀ kẹ pè mí padà ṣe ti gbọ́. Mo ti fi nọ́mbà mr yìí náà ti gbọ́. Ọ̀rọ̀ ńlá ni kì í sọ̀rọ̀ rẹ fẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ẹ ló ta ló wà ńbẹ̀ mẹ́ta ti wọlé síbí. Ẹ mà káàárọ̀. Ẹ ṣeun bàbá mi. Àmì Elédùmarè àtẹ̀yìn náà tọmọtọmọ.
2: ọmọ
0: ọdún méjì wá ní ìpàkè ṣé hospital náà ti confirm ẹ appendix àbí kíni
2: ibi
0: òkè ọpọ̀ báyìí sorry ìpàkè ọmọ ọdún méjì ọ̀dà àwọn àgbà ti gbọ́ ẹ má bàbọ̀ o ti rí lọ́dọ̀ ẹ̀mẹ́ ẹ̀yà gbègbè wọ́n pọ̀ bíi hello.
3: Ẹ
0: káàárọ̀ ma.
3: Ẹ kújá mẹ́ta.
0: Ẹ ṣeun.
3: Ẹ ṣe o, àdúrà ẹ̀ǹkẹ́ ẹ̀fà ìpínlẹ̀ pín.
0: Olúwa ṣeun.
3: Port Harcourt
0: lẹ ti ń pè.
3: Kankan ló gbé mi wálé mọ́ àpapọ̀ àtàwọn ọ̀dẹ́ kankan tó ń
0: pè yàn. Nẹ́tíwọ́ọ̀kì. Mo ní
3: programu kan tó ń pè yàn.
0: Kí nìkan tẹ wá fẹ́? Torí pé nẹ́tíwọ́ọ̀kì yìí ń crash kó má jẹ́ pé ìgbà tẹ bá fẹ́ sọ ohun tó ẹ fẹ́ sọ gan nẹ́tíwọ́ọ̀kì wa hang kí lẹ fẹ́.
3: Ọmọ mi kan ní ẹlẹ́sẹ̀lẹ̀ tó ń ṣe wọ́nranwọ̀nran.
0: Ó ń ṣe wọ́nranwọ̀nran.
3: Wọ́n fẹ́ nǹkan mi láti ojú láti nǹkan tó dún lẹ́yìn.
0: Ojú ayé náà ti fẹ́ nǹkan rà bójú oorun. Ojú oorun ni. Ṣó wá ké jáyé ni.
3: Àgbàlagbà ni ọdún tó fọ́ ọmọ ọgbọ̀n rẹ̀.
0: Ló ṣe kí ni? Hello? Oh my God. Hello? Ní kúkúrú èdè màmá yìí lọ́mọ àwọn ń ṣe wọ́nranwọ̀nran ìdákan kúrò ń kú ṣá. Hello? Ẹ káàárọ̀. Láti?
2: Òkì
0: ilẹ̀ Ìbàdàn kí lẹ fẹ́ sà.
2: Ẹ dákun ẹ sàánà rẹ gbogbo ẹ dàbí nǹkan ni iṣẹ́ ni mò ń ṣe ọgbọ̀n gbogbo ẹ dá nǹkan kan àwọn èèyàn wọn ṣe sàánà mi ọ̀tá pọ̀.
0: Ṣé ẹsẹ̀ darapọ̀ mẹ́tò yìí ni àbí ẹsẹ̀ ń gbọ́ ètò yìí ni?
2: Mo ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ ní ìgbèjì ìpẹ́.
0: Mo ti rí bẹ́ẹ̀ náà ẹ má wọrí. Ǹdí náà ló jẹ́ kí n bèrè bẹ́ẹ̀ tó gbà kálukú bá dóko náà láàárọ̀ ẹ̀. Ìbéèrè kan wà ń bí. Ẹni ẹ dákun ẹ jọ kí nǹkan àtọ̀ sí ọlọ́jọ́ pípẹ́. Ẹ jẹ́ àgbà bíi méjì sí àbí kàgbà méjì sí àbí ṣe é faramọ́. Ẹyọkànlẹ̀ dà wókè. Ẹ hello ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ẹ ṣeun. Láti ìlú Ọ̀yọ́ aláàfin. Iṣan ẹ̀yìn àti ẹsẹ̀ ó ń fà yín so. Àti bí ẹsẹ̀ náà. Ó ti dà mo ti gbọ́ ìyàwó ẹ bá a ká lọ. Ó ti tó bẹ́ẹ̀ yẹn. Ẹ dákun ẹgbẹ́ ọkàn sí ẹ kan tó bá sáré wọlé ẹgbàá sí ẹ má bínú. Ẹ má ẹ ti gbé hello. Ó ti kọ́ọ̀tì. Ó fẹ́ kẹ́ ẹyọ̀kan wọlé sí ká fi ṣàṣẹ. Ẹ gbà mọ́.
4: Ìrìn àjò ẹ̀dá o.
0: Olúwa ló yé o. Ẹ ti wọlé ntí yín. Ẹ káàárọ̀.
4: Ají lukú fún àwọn àtijọ́ ni.
0: Tí yín ò ní bàjẹ́ bàbá mi.
4: O ní parẹ́ báyé.
0: Agbélé agbé pé àmì gbà ó gbélé pẹ̀lú ẹ̀ tí wọ́n bá ti délẹ̀.
4: Ogó Ìbàdàn.
0: Tó Olúwa ṣeun. Ẹ ṣeun.
4: O ní parẹ́ báyé tọmọtọmọ o.
0: Àmì Elédùmarè bà mí.
4: Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo owó bó ti ń sànú wa láwọn àgbààgbà. Àánú Ọlọ́run ò ní tán lé yín pẹ̀lú ògo
0: Ọlọ́run. Àmì Elédùmarè àtẹ̀yìn náà. Ẹ ṣeun. Ẹ ṣeun mo dúpẹ́ gan.
4: Ẹ ṣeun mo dúpẹ́. Àǹtí mi ni wọ́n ń pè ní ìsìn ní káàdì wọn tán.
0: Okay.
4: Yẹn sọ pé àwọn wá láti Port Harcourt.
0: Okay.
4: So wọ́n pè mí láti Port Harcourt nígbà tí wọ́n wá pè mí. Yẹn wá sọ pé ọmọ ń ṣe báyìí báyìí báyìí wọn inú òní bí ọ̀kadé mi ń lọ. Ṣùgbọ́n ó ní ìrìn àjò táwà wà.
0: Mo nọmba yẹn lẹ.
4: Tí yé ṣe oṣù tí yé ṣe nǹkan kan.
0: Ti yé mi.
4: Mo yẹ dákun ẹ̀jẹ̀ ń bẹ́. Tí wọ́n ń sànú wa ni. Ṣé pé tẹ ẹ bá wálé. Ẹyin náà bá gbọ́ ọ ẹyin náà ẹ rí bó ṣe lánàá wa jókòó ń bẹ nísìn lánàá wa ń gbọ́ láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wa ní ha.
0: A ti dà.
4: Àánú Ọlọ́run bẹ lóòótọ́. Tó ọmọ wọn yẹn ni ó ń ṣe bákan tọ́jọ́ pé bí kọ́mọ dárẹ́rìn bí kọ́mọ tutọ́ kankan báyẹn. Ṣé báyẹn.
0: Ọ̀dà.
4: Tọ́jọ́ pé bí kọ́mọ dá sọ̀rọ̀.
0: Ìyá. Wọ́n dẹ̀ lọ́mọ náà tó bí ọgbọ̀n ọdún àbí nǹkan ṣé mo gbọ́ wọn yé.
4: Bẹ́ẹ̀ni.
0: Bí ọgbọ̀n ọdún nǹkan ṣe náà. Ó dàrú tá a ṣe nítorí pé olólùfẹ́ ètò yìí lẹ́yìn. tori pe ololufe eyin le de ni kon ma bo lati Port Harcourt lagbara olo igba ti won ba pada si Port Harcourt lori oro mo ayo ni won mu pada lagbara olo e fo kan bale ti le ba mo emi ati yan soro mo ti ni kan mo ba mu number yin sile
4: e ti mo bi ajinu ku ma ma ti ja ni
0: e je ma wo laro fura wa la pe laro la lagbara olo e bi 11-12 laro e ma re ti pe a pe yin tori pe ololufe eto yin ni a si ran ra wa lowo oluwa de ran gugu wa lowo bo ti je ni yen sa e se mo dupe gan ta ko se akodi yan ti wole abo ti lo ti court ah da to ba ri beyin agbo agbo kan ti lu gere gere lodo ti wa ni ayin e je yara ka lo da won ibere awon yi to ti wa nle e da pon yin te n pe mi ma binu tun ri pe awon pe mi tun wole sugbon o soro fun yan meji abi yan meta lati duro meji meji e da kun bo se gba yin na e je agbera ka koja lo sodo awon agba eyin agba oya number ti mi lu pon mo ti ya ni be nle fun yin layin eyin agba gan ti kala o wa nle nikan o de be e da gbugbo yin to n pe wa e da kan fi yen le ma da si mo e je ka fun agba yin laye kan ba down awon le ti
5: wala mama
0: ani lato ni yi lo se e ku mi ju mi oju ekun kaluku mi je kaluku to fi nsun ekun to koro jade yen
5: lato ni lo
0: erin o pe ke wa oh my god eyin agbagba number yin ti wa nle mo ti se oju opo ti yin le o si temi na sile e wa ba mi se papapa ibere yi po die ka se papapa na dakun to e lo ta lo wa loju opo ya gbe pe yen ta lo wa nbe lo ti yin o ni baje ba mi fun won mi je kon lo mi
6: ki omo gba re olori odo
0: ti nkan mi o si nbe
6: olori odo ni
0: se ina o tun de o na lo ni ke ni je lo boro hello
7: bozo ko wo la ko ta wa yi
0: e se
7: ko wo la jo ke wa ninu ojumo aram owó ọlá sura mẹwa tó gbẹ nínú alukurani kọlọpọ owó ọlá ọjọ mẹwa tó gbẹ nínú oṣù ramadan kọlọpọ owó ọlá nǹkan mẹwa náà bí musa béèrè
0: àmì ọlọrun alájà mú ìbá àti ẹṣẹ adédọ ìmọ nírí àwọn àdúrà yín o àmì elédùmarè ẹṣẹ
7: ọwọ ọlá ìhun tàbí ṣètò lóru tòní gbogbo ẹni kọ̀ọ̀kan tó wà nínú ìdí kọlọ́kọ́ bá tún wọn sílẹ̀
0: àmì àmì àmì
7: nínú ìrọ̀rùn báyìí kó má bọ̀ sínú nira
0: àmì àmì
7: lórí bàbá tí a sọ pé ọmọ wọn ní ìbákí
0: yẹn ọmọ ọdún mẹ́ta
7: bọ́mọ ẹ kàn ti jẹ́ ọmọdé àwọn kan tí mo fẹ́ dúró fún wọn ìlú ẹ̀ ó máa fẹ́ gba ẹ̀sùn díẹ̀
0: àbí kí wọ́n yọjú ni tó lọ́mọ kékeré ni
7: náà ni
0: mo ṣe ń sọ bẹ́ẹ̀
7: yìí
0: pé jẹ́ kí ìyàrá yọjú ẹ jẹ́ kí wọ́n gbé ọmọ yẹn wá káàrí fúnra wa. bẹ́ẹ̀ ni aṣẹ́ o aṣẹ́ o. hello wọ́n ṣe kíni ó kọ́t.
8: ìwà
0: tó mi ajérí ìkẹ́ sí ọwọ́ rẹ̀ rèé bá gbé gbé gbé gbé gbé gbé gbé gbé
6: gbé agbáyìn.
0: hello.
9: ẹ̀mí ọ̀rọ̀ apá yìí.
0: ìyá wa àìsàn ni ìyá mi mo dúpẹ́.
9: àbí àwọn ọgbà.
0: àmì àṣẹ ìdùmarè.
9: nípa akin.
0: ó ní pa akin.
9: ọmọ
0: kò ní pa akin ojú ni kó máa gbé ọmọ yẹn bọ̀ ẹ̀ ṣeun ó ti yé mi.
9: ètò ìyá.